0: La Gelu FM, jaga bago boletio, maharo wancho. La Gelu FM 96.7.
1: Let's

kú jùmọ̀ o. Ìròyìn àfẹ́mọ́jú ni ó ń dé sí ti gbọ̀yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 FM òkè gàjọkè tààtà kan mọ́lẹ̀ sí ilé funfun báláú ládùúgbò fẹ́lẹ́lẹ̀ ńlẹ̀ ìbàdàn. Adékúnlé Yusuf lòníròyìn ṣáájú ẹ̀gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè ni wọ́n ti rọ ìjọba àpapọ̀ láti dájú pé wọ́n kọ àwọn akẹ́kọ̀ọ́ sínú ìgbìmọ̀ ilé tí wọ́n dáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórí àrùn ẹ̀bólà. Àjọ tó mójútó súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lójú pópó ìpínlẹ̀ Ọ̀yọ́ náà láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ wọn lójú náà àti wàgbọ́ dákun fún àwọn ìwà ọ̀daràn ojú pópó. Mọ̀lẹ́bí ẹni tí wọ́n gún ní ọ̀bẹ ní Belfast tó náà ti jẹ́ kó di mọ̀ pé ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì látàrí bó ti jẹ́ pé àníkùn àwọn ọlọ́pàá onáà ti dé sí agbègbè náà. Ọ̀kan pàtàkì lára àwọn òṣìṣẹ́ ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà náà ti jẹ́ kó di mọ̀ wípé adarí ayò ní ilé yìí tí wọ́n ti lọ́dí ẹ̀ papọ̀ ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ikọ̀ agbésùmọ̀mí kan òun náà ti fún ní ìdálọ́wọ́ kan láti wọ orílẹ̀-èdè Amẹ́ríkà. Ní báyìí ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè yìí tá a mọ̀ sí NAUS náà ti rọ ìjọba àpapọ̀ láti rí dájú wípé wọ́n kó àwọn aṣojú akẹ́kọ̀ọ́ sínú ìgbìmọ̀ tí ó mọ dáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórí àrùn ẹ̀bólà látàrí bí wọ́n ti ṣe ṣàlàyé wípé ilé náà ni ó mú kí ìlanilọ́yẹ̀ àti ìpolongo kó lọ jákèjádò àwọn iléèwé gbogbo tó wà ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Lásìkò ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀hún nínú àtẹ̀jáde tí a fi léde ní ọjọ́rùú Wednesday látọ̀dọ̀ ẹni tí ń ṣe alūkkóró ẹgbẹ́ náà Iyun Obìdà David lórúkọ àwọn adarí NAUS náà ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn kọrin rí kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ìgbésẹ̀ akin láti dá àwọn ìgbìmọ̀ tí ó máa dáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórí àrùn ẹ̀bólà sílẹ̀ tí wọ́n sì ṣàpèjúwe ìgbésẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìgbésẹ̀ akin eléyìí tí ó dáàbò bo àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ti ìgbà ìbàdàn wọn. Ẹgbẹ́ bọ̀ tí wàá ṣàlàyé ọ̀rọ̀ lórúkọ ẹni tí ń ṣe ààrẹ NAUS Iyun Akintaye Babatunde nínú àtẹ̀jáde ọ̀hún náà ti ṣàlàyé pé àwọn ará ìjọba láti rí pé wọ́n fi àwọn aṣojú àwọn akẹ́kọ̀ọ́ náà sínú ìgbìmọ̀ ọ̀hún eléyìí tí ó mọ gbé ìgbésẹ̀ akin láti dènà àjàkálẹ̀ àrùn ti ẹ̀bólà àti láti la àwọn akẹ́kọ̀ọ́ lọ́yẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ pé bí ẹ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ẹ mọ̀ wípé ní àwọn ilé ẹ̀kọ́ gbogbo tó wà lórílẹ̀-èdè wa Nàìjíríà òun náà lẹ́jẹ́ pé ogunlọ́gọ̀ àwọn ọmọ náà ló wà ńbẹ̀ tí wọ́n sì ní láǹfààní láti mọ fẹ́ra kinra àti láti mọ jókòó pọ̀ láwọn yàrá àkàwé gbogbo àti láti mọ lọ bíbọ̀ ní àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún tó ṣe pàtàkì láti rí pé àwọn tó jẹ́ aṣojú akẹ́kọ̀ọ́ láwọn iléèwé kọ̀ọ̀kan òun náà ni wọ́n la àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún lọ́yẹ̀ àti láti tètè mọ gbé ìgbésẹ̀ akin láti rí pé àjàkálẹ̀ ọ̀rùn ẹ̀bólà ọ̀hún òun náà ni ò ṣẹyọ. Ẹgbẹ́ bọ̀ tí wàá ṣàlàyé ọ̀rọ̀ báyìí tó sì ń rawọ́ ẹ̀bẹ̀ síjọba òun náà láti rí pé wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ sínú ìgbìmọ̀ eléyìí tí ó mọ ètè dáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórí àrùn ti ẹ̀bólà lórílẹ̀-èdè yìí. Bákan náà ni àjọ ilé yìí tó mójútó súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lójú pópó ìpínlẹ̀ Ọ̀yọ́ ITMA òun náà ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ agbára fún àwọn ọ̀gálọ́gà nínú àjọ ohun tó ń ti àwọn òṣìṣẹ́ wọn gbogbo lórí bí a ti ń fi ìmú fúnlẹ̀ àti láti kó ìtẹ̀lẹ̀múyẹ́jọ àti bá ti ń jẹ oyè ojú làlákan fi sọrí lójú náà àti dáàbò àti láti mú kí ètò àbùkù fẹsẹ̀ rinlẹ̀ ní tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí ṣàlàyé ọ̀rọ̀ pé ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún náà ló wáyé ní ilé ìṣèjọba tó wà ní agodi ìbàdàn níbi tí wọ́n ti ń kọ́ àwọn èèyàn ọ̀hún náà ní ẹ̀kọ́ ojúlọ́jú náà àti rí dájú pé wọ́n fi mú fúnlẹ̀ wọ́n sì ń jẹ oyè ojú làlákan fi sọrí lásìkò ìgbà tí wọ́n bá ń ṣiṣẹ́ wọn. Gẹ́gẹ́ bí ṣàlàyé ọ̀rọ̀ nínú àtẹ̀jáde ilé ìtàn ìfiléde ní ọjọ́rùú Wednesday látọ̀dọ̀ ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ìròyìn ọmọọba Dọ̀tun Oyèládé lásìkò tí ó mọ sọ̀rọ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ ọ̀hún náà ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹni tí ń ṣe alága àjọ ti ITMA ìyẹn Ọ̀gágun Adékọ̀yà Adésàgbà nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn ikọ̀ ti ITMA òun náà ló jẹ́ wípé ojúṣe wọn òun náà ni kò ṣe fọwọ́ rọ́sẹ́yìn láwùjọ. Gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé yàtọ̀ sí láti rí dájú pé kò sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lójú òpópónà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ló sì jẹ́ pé àwọn náà ni wọ́n tún mọ rí dájú wípé wọ́n joyè ojú alákàn fi sọrí láti rí pé ètò ààbò fẹsẹ̀ múlẹ̀ ní ìpínlẹ̀ yìí. Gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn
osise ohun ohun na na ma mu awon kan to le se idiwo ati dena fun lilo bibo oko lojo koko na kuro to si je wi pe ise won ohun na lo gagara gege bo ti wa salaye oro pe bi nkan se lo ni ipinle oyo papa julo lo ran to ni se pelu eto abo libi ta ti ri ijinigbe ile eto waye nilu ogbomoso ati ijinigbe to waye nilu ibadan ohun na lo ti wa ro gugu awon osise ohun lati ri daju pe won je oju oye oju lala kan fi sori lasiko gba ti won ba n se ise won ni tibotoro ipinle yi awon iko ti agbebon na ni won yabo ile iwe giga to je ti grammar to wa ni agbegbe ilu kebunu ile to wa ni joba abile kababunu yo ni ipinle kogi lohun ti won se kupa eyan meta ototo koda to fi mo igba keje oga gba ile eko na to nti omodun mefa ninu iko lu ile to waye ni oro ojo ru wednesday ni kan bi ago mewo owuro to si so agbegbe ohun sinu ipaye keke gege bo ti je ko de mimo ninu atejade eleyi to bode bombo ni ojoru wednesday latodo eni tin se alukoro ile ise olopa ni ipinle na iyo asp saliu afsat ina lo salaye oro wepe awon iko agbosunmo mi ohun na na wa lori okada lukuku ile to lo bi ogoji niye ti won si yabo ile eko na ni pelu erongba lati je awon akeko ohun to nti awon miran gbe amo to je wipe nse na ni awon osise ile ise olopa iyun ti ekun ha eleyi to wa ni ipinle ohun to nti awon iko omo ologun to fi mo awon ode ibile ohun na ni won yabo won ti won si fija peta nbi isele ohun ohun na ni won ti wa ri daju wipe won mu okan bale lara won karamba ni eda na amo to je wipe nse na ni okan lara awon osise agbofinro ohun ohun na lo faragba ota amo ti iroyin ti fidi e mule wipe nse na lo ti n gba itoju lowolowo ni akoko yi ni bayi lati ile okere molebi eni ti won gun ni obe ni Belfast to na ti je ko di mimo pe iduro si bere osi lori oro ohun latara bo ti je pe ise na ni awon olopa ti wa ni agbegbe na loju na ti ri pe agbegbe ohun na lo wa ni alaafia gege bi oyin ti fi die mule wipe molebi Stephen Ogive ona ni o kopa ninu isele to waye ni ojo aje Monday ni asale ohun nibi ti won ti gun ni obe lawon bi to se kan kan lara gege bo ti salaye oro pe isele ohun na lo da owo sile ni agbegbe Belfast to fi mu ki gbogbo awon osise eleyi ti won sise oko kan tete ma pale mo gege bo ti wa salaye oro wipe omokunrin ohun eleyi ti won gun ni obe ona lo ti padanu oju alaafia re to je pe oju owo otun re ona ni won ti se ikolu si koda gege bi iroyin ti fi die mule pe se na lomokunrin ohun to gun ni obe ni eyin koda to tun gun ni orun gege bo ti wa salaye oro pa furasi toruko re amo je adi halodid ona ni won ti fi si ahama bayi fun ose merin eleyi ti won si ti fi awon esun re kan iyun esun pe o gbianju lati gba emi eyan to esun dukoko lati pa enikan pelu obe gege bi ile ise olopa ti wa fidi e mule wipe eni ohun ti n se afurasi na na lo je eni ogbon odun to je ti omo orilede sudan to wo orilede ile gẹẹsi ni odun 2023 pelu ami ogun lende eleyi ti won fun lati fi duro ni ile gẹẹsi ohun lẹ́ka ti eré ìdárayá ọ̀kan pàtàkì tó jẹ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè amẹ́ríkà náà ló ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé adarí ayò tó jẹ́ ọmọ orílẹ̀-èdè somali yun ọmọ atan òun náà ni wọ́n ti kọ̀ láti jẹ́ kó wọlé kọ́sọ́ sí orílẹ̀-èdè amẹ́ríkà báyìí látàrí ṣe pé wọ́n fi ẹ̀sùn kan pé ó lọ́dẹ pọ̀ pẹ̀lú àwọn ọkọ̀ agbésùnmọ̀mí kan adarí ayò ọ̀hún tó jẹ́ ẹni ọdún 24 òun náà ló jẹ́ adarí ayò tó ga yàtọ̀ jùlọ fún ilẹ̀ adúláwọ̀ ní ọdún 2025 tó sì jẹ́ pé ṣe náà ni ò bá tún fi ìtàn balẹ̀ fún ìgbà àkọ́kọ́ eléyìí tí ó jẹ́ adarí ayò láti orílẹ̀-èdè somali tó lọ rí darí ayò fún ìfẹ̀yẹ àgbáyé eléyìí tó wáyé ní orílẹ̀-èdè amẹ́ríkà àmọ́ tó jẹ́ pé lásìkò ìgbà tó ní pápákọ̀ òfurufú tó wà ní miami ní ọjọ́ ajé Monday òun náà ni wọ́n ti dá padà sí orílẹ̀-èdè wọn bó tilẹ̀ jẹ́ pé lásìkò tó dé pápákọ̀ òfurufú ọ̀hún òun náà ló ní ìwé ìrìnnà tó jẹ́ ti èyí tó gàga ara jùlọ ṣùgbọ́n ti orílẹ̀-èdè amẹ́ríkà kọ̀ láti jẹ́ kó wọ orílẹ̀-èdè ọ̀hún bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé pé orílẹ̀-èdè somalia òun náà ló wà láàrin orílẹ̀-èdè méjìlá eléyìí tí ààrẹ donald trump tó ti wọ́gi lé láti takọ́sọ́ sí orílẹ̀-èdè amẹ́ríkà àmọ́ sa atan náà ló ti padà sí somalia ní òwúrọ̀ àná gẹ́gẹ́ bí ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé ìṣèjọba ààrẹ donald trump òun náà ló ń tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí àti láti rí i pé gbogbo àwọn òṣìṣẹ́ gbogbo tó wà ní àlẹ́nuwò
ona na sisi akin lojuna ati pe gbogbo awon eyan eleyi ti o ba ye kan wo orile da America ona ni won lanfani ati wo papo julo awon ton ba ti ri pe won lodipo pelu awon iko ti agbesumomi ona ni won ni lanfani lati takoso si orile de ile America eyi lo pin orin afemojuma fun ti oro amako to di pe mo lo je mo awon koko amenuba wa fun yin lekan si ninu iroyin afemojuma to oro mo ti je kojumo pe awon egbe announce olona ti ro ijoba papo lati ri pe won ko awon akeko sinu igbimo eleyi ti o mo daun si sele pajawiri lori arun ti ebola bakan na mo fi to ile ti pe ajo to mojuto sunkere fakiroko loju popona nipinle oyo ona na ti se eto danileko fun awon ise won lojuna ati gbogun ti awon wo daran ni oju opopona lati le okere mo ti je kojumo pe mo lebi eni ti won gun ni obe ni Belfast ona na ti je kojumo pe duro si bere osi lati ara bo ti je wi pe ise na lawon olopa ti kun agbegbe na babi leka ti ere idaraya mo ti gbe sin leti wi pe enikan to je osise orilede America lo ti je ko di mimo wi pe adari ayo lati orilede Somalia ona na ti wo gidile bayi ti o si lanfani lati takoso so orilede America lati abo si fesun kan mo lo di apopo pelu awon iko agbesumomi fun ekunrere awon iroyin won ye le takun kankan si wa lori takun agbaye wa yun www.lagelufm.com bakan le darapo mo lori kan ni x wa lagelufm 967 lori kan ni abandoret facebook lagelufm 96.7 tunde olawuwo lo loturo yin te gbotan pelu iko lowo ibukun oluwa olagoju adekunle yusuf lo ti mu iroyin wa se ti gboyin e kojumo le kan si o esun te eyan wa layo ni kan ni ti lagelufm

ṣe ń rò wípé àbí kí n kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ni. Bóyá kí n máa gbàlú Abẹ́òkúta lọ kí n kúrò Nàìjíríà. Torí tí n bá ní ká wò ó, oríṣiríṣi story, oríṣiríṣi fíìmù, ó pọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò ní Nàìjíríà. Mo kàn wá wò pé àbí kí n kúrò Nàìjíríà àbí máa lọ Èkó ni. Àbí máa lọ Àbújá gan ni. Mo kì í ṣèròyìn mọ́, a ti gbọ́ Ọlọ́run dẹ̀ ti ṣeun pé àbúrò bàbá wa Adébáyò Adélábù wọ́n ti gbà wọ́n lẹ̀. But ẹ gbọ́ lajú ẹbẹ o, ẹ gbọ́ dáadáa o. Nígbà tí wọ́n láǹfààní àti ṣiṣẹ́ ìwádìí, ilé tí wọ́n gbé àbúrò bàbá wa Adélábù sí àti ìbejì wọn, ìjọba pàṣẹ kan lọ wó ilé yẹn. Abẹ́lẹ̀ gbọ́, okay. Ẹ jẹ́ ká wá wò báyìí, ká ní ọ̀kan lára àwọn tó ń ṣiṣẹ́ bí àwọn ajínigbé ìlú ní ilé yìí. Ọlọ́run gbọ́ kó sọ̀rọ̀, abẹ́ get. Ẹ wá jẹ́ ká gbà pé wọ́n wá rẹ́ǹtì ilé yẹn ni. Tán fi ń ṣiṣẹ́ láàbí wọn yẹn. Ṣé mọ̀ wípé wọ́n ti sọ onílé di ẹ̀dùn anilẹ̀? Ṣé mọ̀ pé ti rán padà sóko wọn báyìí? Ọ̀rọ̀ burúkú òun àti erin. Kí ni mò ń gbìyànjú àti sọ? Ẹ̀yin ejẹ́ǹtì, ẹ̀yin láńlọ́ọ̀dù, láńlọ́ọ̀dù, ìtì yín mélòó? Ṣé ń lajú yín ṣá? Ẹ̀yin ejẹ́ǹtì, how far? Ṣé kìí ṣe pé total package 1.2, 900, 800? Tán bá ti kó sílẹ̀ fún yín, iṣẹ́ tán ń ṣe, ibi tán ti ń ṣiṣẹ́, bẹ́ni yẹn ṣe jẹ́ àti bó ṣe rí, kọ̀kan yín. Ṣé rí sí pé ó láti kàn yín báyìí o? ní dáàmú o, ẹ̀yin tẹ́ ń fi lé rẹ́ǹtì, ẹ béèrè iṣẹ́ tán ṣe. Tán bá nírú iṣẹ́ báyìí làwọn ń ṣe, ẹ béèrè iléeṣẹ́ tán ti ń ṣiṣẹ́, ẹ béèrè address ẹ wá gbìyànjú ẹ dọ́gbọ́n. Ẹ ṣiṣẹ́ abẹ́nú ìwádìí, ṣé lóòótọ́ náà ń ṣiṣẹ́? Ibi tán láwọn ti ń ṣiṣẹ́, ṣe irú iṣẹ́ tán ń ṣe nìyẹn lóòótọ́? Ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi o, ẹ̀yin tẹ́ ń gbé ládùúgbò tó dákẹ́ rọ́rọ́ bíi new site. Ẹ gbìyànjú ẹ challenge yín. Tẹ́ ẹ bá rí lílọ bíbọ̀ àwọn èèyàn tó ń lọ tán ń bọ̀, ẹ béèrè lọ wọn ta náà wá. Ẹ kàn dédé rẹ́nìkan, ó páàkì mọ́tò káà ayọ́kẹ́lẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ó páàkì ẹ̀ kalẹ̀ ní street tọ̀dọ̀ yín. Kò sọ kalẹ̀, kò múùfù, kò lọ wájú, kò lo ẹ̀yìn, ọkọ̀ ṣáájú kò sínú mọ́tò. Ọgbọ̀n ṣẹ́jú pé wákàtí kan pé wákàtí kan àbọ̀ pé ẹjọ́ lọ bá rotan. Ẹ sọ pé big man presenter ló sọ bẹ́ẹ̀. Ẹ sà ẹjọ́ ṣé kò sí ta lè bèrè ta lè ń wá? Kí ló ṣẹlẹ̀? Ṣé dúró mi fi nǹkan kan ṣe yín ni? Sà ó fi nǹkan ṣe wá, ta lẹ bèrè ta lẹ ń wá? A ti wà ọdún mọ́tò tẹ́ ẹ jájókòó sínú káà yìí nsìn, a ti lọ 2 hours. Ẹjọ́ kí ló ṣẹlẹ̀? Kílẹ̀ ta lẹ bèrè ládùúgbò ìbọlẹ̀ ń lọ? Kílẹ̀ sọnù? Kílẹ̀ ń wá? Ẹ challenge wọn. Tọ́mọ fẹ́ bá yín gbé níjà, ẹjọ́ jà níjà. Ó gbọ́dọ̀ sọ kí ló ń ṣẹlẹ̀, kí ló ń wá? Tó páàkì sínú mọ́tò tó dúró síbẹ̀, kò sọ kalẹ̀, kò lọ sẹ́yìn, kò lọ wájú. Ó ń dúró de àwọn èèyàn kan tó fẹ́ gbé nìyẹn, ó ń ṣẹlẹ̀.

0: e ma je kan fi yin paro mo so njejo boye ede gbo mi ni jejo o Tunu Dixon ma fi mi paro bi to nlo o Ayanfe ma fi mi paro bi to nlo o MC Genesis emi ate jo nlo di MC lo oto daddy e mo mi won de o wa lo bi ti e o wa ni wa ti big man lejo MC leko o buruko ma tere idadi e ba pe mi pe kini ka into e lasiri o ma fi mi paro e so fa won to wa legbe yin o e so fa won ore yin o ma fi mi paro bi to nlo o ibi o nlo gan ni o dagbe fun family fun mele bi e fun family e o be ni o be ba so pe e dake ai olomoja dake ku olomoja ri wahala nigba yan ba so pe o nlo odo yin to de gbodo ti e lo ti o de dodo yin nkan ko ma ni se wa nkan ko ma ni se niyan ti nkan kan ba se ni bi to lo odo yin la won e bi e nbo abe ero de be won ni ayo odo big man presenter lohun lo e gbe big man ni o ai to do this odo e lo dagbere fun mi tunu ba won wa ore mi o ba won mo mi o ba won ko mi ba won yawo mi o ani daran ani damu won ni daran bo wa lorun afi ka laju wa o e kojumo le kan si o oluwa re mi lekun adesina big man presenter loruko mi ojo alami si mi ran le ni laju e loruko eto yi e de mo pa ala koko repete lori eto yi sugbon agbagbo pe awon alase o pada ba wa wa koko to se daada won wa nkan se soro wa won ti promise wa toro ma wu mi ki n soju opo yen sile daada keyin so fun mi kemi so ti mi keyin so ti yin se won fe lu yin jibiti se won fe gberu yin lateyin se won fe lo se won fe lo ise bi kan scope kan se won fe lo lamba kan fun yin se jin sinu e abe moribo bawo le se jin sinu e bawo le se moribo o ma wu mi ka jo lanfani ati gba ipe ṣùgbọ́n àkókò máa wà dáadáa lọ́jọ́ kan ẹ káàárọ̀ lápá abita ló wà mẹ́ ẹ lajú yín o lajú ẹ lorúkọ títò ń jẹ́ ẹ ló ẹ káàárọ̀.
1: ó wá kàn sí sí o ẹgbọ́n ẹ̀rọ kó ti pẹ́ tá a ti ń sọ náà.
0: pé kí nìyẹn.
1: kán ètè bá wa wá àkókò fún àkókò yìí ó kéré.
0: ẹ ṣe gan-an.
1: báwọn aláṣẹ jọ kán ètè bá wa wá àkókò kan kán jọ torí ọ náà.
0: ẹ ṣe mà.
1: a lè rí bí nà yẹ dáadáa.
0: ẹ ṣe gan-an God bless.
2: ẹlú ẹ kú ojúmọ o.
0: ẹ ṣe mà ẹ kú ẹlú ẹ kú ojúmọ o.
2: kò ní kolo lẹ́yìn ẹ máa ma wí o.
0: àmì olúwa o.
2: ìmọ̀ràn lálẹ́ wí o. kálukú ọmú tiẹ̀ mbẹ́ kálukú ọlájú. ní gbogbo àdúgbò padà landlord àti landlady àtẹ̀ntì ń gbé ládùúgbò gan tọ́jọ́ máa àdúgbò ọba ti rí fẹ́ǹsì tí wọ́n máa tọ́ ga ti géètì ẹ̀ náà tún dín pinpin sẹ́ẹ̀rí tí ń ṣẹlẹ̀ nínú ilé ẹ̀fúrasíán kankan abẹ́ẹ̀ ní ni à ń o kò ní ta wá ládùúgbò
0: o
2: ogun àtìyìn láti wọ̀ fún ẹkú ètò
0: ogun àtìyìn láti wọ̀ fún ẹ ṣígun. ẹ má bá wọn ṣẹnu bébébé o kí ló ń sọ yìí lágẹ̀lú fm party lèmi ó dìbò fún splash ni mi splash o le wole kankan lagelu wo emi o le bide fun egbe lagelu niru akoko biru ile e ni de to ma ni ta lo so be so pe big man presenter lo so pe e ni de eni te fe dibo fun candidate yin to wu yin e je ko wa ninu okan yin e nilo lati ma so ni bi te tin se faji lawon ile bi te tin se gu yen ile igboro aye lawon garages e ni de ibẹ̀ tí ń go against lagelu fm party pé slash fm party lẹ́fẹ́ ṣe wọ́n máàkì ojú yín kì í gbọ́ bí ẹni tó ń ṣọ́yàn hello ẹ káàárọ̀.
3: hello.
0: yes sir yes ma.
3: big man presenter.
0: present ma.
3: onírẹ̀ yín o.
0: àmì o.
3: Orlando Martin ló sọ̀rọ̀ láti wọ ọtún ṣe.
0: yes sir.
3: ní ẹ̀dá kan ìdí mọ̀mọ́ tó sọ̀rọ̀ yẹn tó sọ fẹ́ bá ní wọ́ọ̀yẹ o bó ti jẹ́ pé àgbàlagbà lẹ́ni tó ń gbà yín sọ̀rọ̀ àwa tún èèyàn máa ń kọ́gbọ́n sí ni léye fo láyé
0: bẹ́ẹ̀ni
3: ní jì sínú ọkọ̀
0: bẹ́ẹ̀ni
3: ọlọ́wọ́ ọmọ fún ìṣe o
0: ọlọ́wọ́
3: tọ́jú ọmọ ní o
0: àmì àti
3: ọlọ́wọ́
0: àmì
3: yóò gbó
0: àmì sà
3: big man presenter.
0: Presenter.
3: Ese
0: gan sa. Eni yi lojo bi padi mi ore mi ololufe lagelu daada. Afis Abiodun omojo daddy. Ohun nikan de wa ko ati ohun ati omo re. Mutmaina. Mutmaina omojo daddy. Mutmaina omojo daddy ati Afis Abiodun omojo daddy. Happy birthday to you my brother. Happy birthday to your daughter. Long life and prosperity. E jo so podun laye lagbara Olorun. Omojo daddy. Ile ti ya. Won ti le mi n biba yon ti ni ma lo. Ijade wa lo senu ise wa laaro yi. Ko ni mu ewu ati bi dani o. A o lo ori, a o bo ori, apamo wo fun gbogbo wa tajire fun gbogbo loja. Pata. Oluwa re mi lekun additional big man presenter. Itunu Dixon lajo se. O tun lojo mejo ni lagbara Olorun. E le nbe ku kale. Thanks so much and God bless you. Ire o.

0: ọlọ́run bí ọlọ́run ẹ bá ń dá lọ́ọ̀tì padà lójú ẹsẹ̀ àánú sọ̀rọ̀ wọ́n wá lọ́ọ̀tì o wọ́n sì rí lọ́ọ̀tì lọ́ọ̀tì gbogbo ẹrú lọ́ọ̀tì wọ́n gbà padà mo gbàdúrà gbogbo ohun tí wọ́n ti gbà lọ́wọ́ rẹ tàbí lọ́wọ́ ẹbí rẹ ọ̀run dá padà láàárọ̀ yìí má jẹ̀mú ọlọ́run tí ń bẹ lẹ́nu mi mo fi sọ̀rọ̀ lónìí láàárín òní sí ọjọ́ méje láàárín òní sí ọjọ́ méje láàárín òní sí ọjọ́ méje angẹ́lì mi wọ̀dà angẹ́lì mi wọ̀dà gbogbo ohun tó sọnù nílẹ̀ yorùbá ó jẹ́ ẹwà jáde báyìí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ yín ẹgbẹ́ ìgòròrò kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agbègbè mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agbègbè mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agbègbè mẹ́ta àbọ̀ sí agbègbè márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹ jọ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wá eré kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín.
1: Matthew
0: sọ ọ̀gbàgbé ọkùnrin kan bẹ mọ̀ pé ní Joseph.

0: mo gbadura inu iji ti nbo omo re ma bo nibe inu wa lati nbo omo re ma bo nibe ati wa to mo re e ni sagbako Matthew o beta kan ma jiyan gbe you kin a ji gbede lo ko wa so pe mo ti edupe pe mo bo Matthew eni anan ko e sa ko isi o igba ti oloyi ifase ikuku Matthew ma gbe ina bayi won ma kan si yan lara lati nu ke gbona won ma ike o ma jona won ma kan si oleyin eh won ti di owo o ni le fowo kan be a esa mo gbadua aye o ni ji ogbe aye o ni ji ogbe oju Joseph ri o won gba eti e won so loko won wo o deru omo ni le olona o wa nsun nita at the end of the day o tun de lewon but nigba yen ko da bi adua ko se mi adua at the end of the day o go jade o mo gbadua o go yin o jade e te owo adua e ma so tele mi aye o ni ji mi gbe
1: aye o ni ji mi gbe
0: awon ti won ti ji gbe oluwa gba won pada emi o ni sonu omo mi o ni sonu awon to ti sonu aye raye wa won ri emi o ni jiya awon to jiya lowo iya won dopin orilede yi
1: orilede
0: o ma gba itura
1: orilede
0: yi o ma dominera atemi atomo a o ni sonu lojiji aye o ni mu wa
1: atemi
0: atomo ibi o ni ba wa orilede yi anu soro gbogbo ni se bi to ku ni lu ibadan gbogbo ni to se bi to ku nle yoruba emi o ya ma ta siri won Matthew
1: baba mi
0: mo gbadua gbogbo ni se bi to ku ni le yoruba emi mi ma ta siri gbogbo àwọn amò òkun síkà ògbọ́n tí bíbélì yìí pé oúnjẹ ò lè dùn ṣùgbọ́n òun kò mọ̀ pé àwọn alápèjẹ rẹ̀ wọ́n ń bẹ nísàlẹ̀ ọ̀run àpáàdì Matthew kéèyàn ó jí odidi èèyàn gbé kó gba owó ó dùn ṣùgbọ́n kẹ́ni ìgbẹ̀yìn rẹ̀ lọ́jọ́ tí ọwọ́ bá tẹ̀ bíbélì sọ pé àwọn alápèjẹ rẹ̀ ó ń bẹ nísàlẹ̀ lọ́run àpáàdì sọrí nígbà tá a wá ka bíbélì nínú ìwé Exodus chapter 21 ní verse 16 ó máa sọ̀rọ̀ Exodus 21 orí tó sọ
2: ó wà ẹni tó bá sì jẹ́ ènìyàn
0: ẹni tó bá jẹ́ ènìyàn tó ta
2: tàbí tá a rí ní ọwọ́ rẹ̀
0: tàbí tá a mú kó ló gbé ẹ̀pá Matthew
1: bàbá mi
0: kí ni bẹ́ẹ̀ ni sọ
1: ẹ̀pá dandan
0: Matthew
1: bàbá mi
0: kí ni bẹ́ẹ̀ ni sọ
1: ẹ̀pá
0: kò sá no mercy ni sá ẹ ṣe kí ni mo pe o torí ọ̀dájú ló ná wá tún wo Deuteronomy chapter 24 verse 7 ó nà wá kí lẹ́yìn ẹni tó bá mú ènìyàn kí ló sọ sá
2: bí a
0: bá bá mọkùnrin kan tó jí ènìyàn
2: nínú
0: arákùnrin rẹ̀
2: ọmọ
0: Israẹli
2: tó sì bí ẹrú
0: tó ń ṣe bí ẹrú
2: tàbí tó
0: ta
2: njọ lè ní òkú
0: ẹ pa ni o ẹ ṣe kí ni mo pe ẹ pa ni o ẹ wà mú ìwà búburú pò láàrin yín bọ́tẹ́ ẹ bá pa tẹ́ ẹ tó gba bẹ́ẹ̀lì ẹ Matthew ìwà ọ tó ń tẹ̀síwájú ni ẹ sà bí bẹ́ẹ̀lì tí gbogbo wa gbàgbọ́ ó ní ẹ ṣe kí ni o fi palẹ̀ ẹ pa bẹ́ẹ̀ bá pa ẹ tó ń ẹ̀sítẹ́ndì ẹni olùdó ẹ kọ jẹ wọn lọ kojú kí ni o kò jẹ wọn lọ ìwé Revelation wa sọ ní Revelation chapter 10 ní verse 13 òun wa sọ wípé ó ní ẹnikẹ́ni tó bá ń fi gbà ipa ni nípa ìdáníkò náà ó ṣe kí ni o kò náà ó ti kú Matthew wọn ò ní jí ọgbẹ́ o wọn ò ní jí mi bẹ́ẹ̀ o ní sọnu o ní sọnu a ní sọnu bẹ́ẹ̀ ló máa rí lágbára ọlọ́run mò ń lọ sí Jerusalem ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹjẹ́ àjọ lọ bó o bá ti dé tọ̀hún rí yá àjọ lọ tayé àwọn orí ọ̀fẹ́ tó o lè ṣe fáwọn òbí rẹ rèé láti rán wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dánì olúwa ni dálé yín lórí èkejì tá a bá ti jáde nínú jọ́dánì olúwa ni dálé yín lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkú òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ ká òbí rẹ ọ lọ wo ẹnìkan tó mọ̀ pásítọ̀ kan tó mọ̀ tó fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe ọ́ lórí kò ràn lọ sí Jerusalemu oore rẹ̀ wà ń bẹ̀ báwo la ṣe máa lọ oṣù kẹsàn-án kámọ́rọ́rọ́ méjì lọ́wọ́ yóò dára fún ọ fóònù nọmba yìí ẹ pé tàbí kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ́gì èmi náà fẹ́ lọ Jerusalemu wọ́n jọ èmi mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ oore ràn lọ́wọ́ o oore rẹ̀ o ṣẹ̀ bẹ́ẹ̀ jésù olúwa wa fóònù nọmba ẹ lo fóònù nọmba 08066 48 14 55 08 066 48 14 55
1: I can't have a was on your kid no more. One room bow. A rookie nimble. Oh, my young galley. Don't belly your kid no more. That was young galley told you for Judy Matthew. I'm wearing Yaroka Dallas, your local. Oh, my Yoropa. Tim Bellorio can no more. Atosato, one key so. No way. I want a pa. No fish. I want to say, no back to us. If you need bow. I know sorrow. Oh, Bamborio came up for city worker. Oh, Delayo. Oh, the paradis. God bless you. Bellumari. Oh, Shabbat. Jesus, Oluwawa.
2: Amen. Amen.

láti inú ìdíje ọlọ́rẹ̀ bẹ̀rẹ̀ lálẹ́ àná ṣùgbọ́n ń gbà tó di ìṣẹ́jú mẹ́tàlélógún. Logo 23 minutes. Orílẹ̀-èdè Portugal wọ́n gbágbó àkọ́kọ́. Ìṣẹ́jú mẹ́tàdínlógójì 37th minute. Akọ Adams. Ọdẹ ẹyọkan òun padà. Ọdẹ padà fún ikọ̀ ti Super Eagles o. Tẹ jẹ́ mi ayò kọ̀ọ̀kan lábala àkọ́kọ́. Abala ẹlẹ́ẹ̀kejì ikọ̀ méjèèjì wọ́n tún jọ tẹ̀síwájú nínú iṣẹ́ ìríjú wọn. Orílẹ̀-èdè Portugal wọ́n ṣe àwọn ìsípòrọpò tó lágbára gan. Lápá bẹ́ẹ̀ náà ni wọ́n ti yọ òróró wípé òróró ti dì lánàá torí pé àwọn àǹfààní tí òróró gan rí lánàá tó yẹ kó fi mi àwọn tó jí àwọn àǹfààní tó fojú hàn dáadáa. Àwọn begging chances tí òróró rí lánàá yóò tó bíi 2-3. Báwo gbọ́dọ̀ bàbá ltd ẹ wá rè é fáránsì mi. Àwọn àsìpòrọpò yìí ló mú kí apá orílẹ̀-èdè Portugal kó túbọ̀ ká orílẹ̀-èdè Nàìjíríà sí o. Apá bẹ́ẹ̀ náà ni wọ́n ti mi àwọn ẹlẹ́ẹ̀kejì. Àwọn ẹlẹ́ẹ̀kejì tí wọ́n mì yìí ìdíje ọ̀hún tẹ̀ sọ́wọ́ iwájú. Pọ̀pẹ́ kò jìnà òun náà lọ lù kọ́ni kan ti Super Eagles rí chai. Òun náà ṣe ìsípòrọpò àwọn agbábọ́ọ̀lù kan. Àtúnṣe tún dé bá ikọ̀ Super Eagles. Agbára tó kún agbára fún wọn. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ̀pa ò bóró mọ́. Wọ́n ò lè dá ẹlẹ́ẹ̀kejì padà. Góò méjì sẹ́yọ kan yẹn. Òun náà lọ́padà parí sí. Lẹ́yìn ìfigagbága olùkọ́ni orílẹ̀-èdè ti Portugal bàbá sọ nígbà olùkọ́ni Robert Martinez ó ní sẹ́ká mọ̀ pààrọ̀ tara wa jẹ. Ó lóun ti mọ̀ pé ń tó ń wọ́n padà fojú kẹ̀rẹ́ nínú ikọ̀ Super Eagles. Wọ́n ní bó lẹ́sẹ̀ mọ̀. Ó ní sẹ́ rí ìfigagbága ikọ̀ Super Eagles kojú orílẹ̀-èdè Poland eléyìí tí wọ́n gbẹ́ ní ọjọ́ kẹta oṣù kẹfà. Òun láǹfààní àti wo ìfigagbága yẹn lọ́jọ́ yẹn. Ibẹ̀ ló ń ti wò pé Naija ò kí ń ṣe ntẹ́yàn kàn fọwọ́ ẹ̀rẹ̀ ẹ̀ mú o. Ó ń torí pé lọ́jọ́ yẹn ló ń ti rí gbé àwọn kẹ́kẹ́ ń bẹ nínú ikọ̀ yìí. Ṣé pé bẹ́yàn bá dúró dédé bí ikọ̀ bá dúró dédé wọ́n fẹ́ yin olúwa rẹ̀ jẹlẹ̀. Ó ní àti wá gbọ́ nígbà ń lọ sínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé ìfigagbága wo eléyìí tó gbẹ̀yìn lórílẹ̀-èdè wa kó tó di pa àmọ́ lọ. Kéèyàn wá bá ìjákulẹ̀ pàdé yóò kù díẹ̀ káàtó. Ó ní òun ti á wo orílẹ̀-èdè Nàìjíríà pé ikọ̀ yìí ò ṣe fọwọ́ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ mú o. Ó ní nítorí pé ìfigagbága wọn kojú orílẹ̀-èdè Poland yẹn òun gẹ́gẹ́ ló ti fóònù ní clue ní tó ṣeéṣe kó wọn pàdé ìyẹn lálẹ́ àná yẹn. Ó ní ṣé kéèyàn mọ̀ parọ́ tara wa jẹ. Ó ní olùkọ́ni Richard ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ nù kọ́ yìí o wípé ikọ̀ yìí yóò padà wà lára àwọn ikọ̀ kan téèyàn mọ̀ wò pé àwọn akọ alágbára rèé o ní kò pẹ́ kò pẹ́ yìí. Ó torí pé versatility àti mobility àwọn agbábọ́ọ̀lù ikọ̀ Super Eagles olùkọ́ni tí ọba dáńtọ́ wọn ò fi nǹkan ṣe o. Ó ní ikọ̀ yìí tún wá ní nǹkankan. Ó ní adaptability àti bí wọ́n tètè máa ń understand tí wọ́n bá change sí pattern míì. Ó ní ṣé kò wọ́n mọ̀ parọ́ ẹni ọ̀rọ̀ bá yé nìkan ló yé. Ó ní ikọ̀ yìí wọ́n ń change sí oríṣiríṣi pattern bí wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ tí wọ́n sì ń adapt. Ó lẹ́ni ọba yé nìkan ló yé. Olùkọ́ni Robert Martinez lọ sọ bẹ́ẹ̀ o. Ó gbóṣù bàràbàǹdẹ̀ fún ikọ̀ ti Super Eagles. Ó ní táwọn ń fẹ́ káwọn rí gangan. Táwọn ń fẹ́ rí gangan. Àwọn rí nínú ikọ̀ Super Eagles. Nítorí pé ọjọ́ kí ẹ̀mí àwọn ọmọ ọ̀hún ó gbé wọn lẹ́mìí gbóná. Pé táwọn sì ń fẹ́ gangan ikọ̀ tí ó gbé wọn lẹ́mìí gbóná. Tí wọ́n fi mọ̀ yí pé ife ẹ̀yẹ àgbáyé ṣeré o. Bí nǹkan ṣe rí nù lápá bẹ̀. Ó yá gbá pàpá láti bẹ̀ yẹn. Cashier, we go again. Oh yeah, let's go there. We go again. Láàárọ̀ yìí. Ìwọ náà mọ̀ tó gbọ́ pé star 347 star 1004
*247**1004*2#. Ni o pada gbe ode be bo ba ri lent ni o. To wara ro, ko wora re nran. Okan wo na laaro yi. Ninu owo ta fe pin laaro bi 1.2 million naira. Iwo na gbaje eti e. O to je meji jo meta to tin da bi ajo. O n da bi ajo. Ofe mo so ojo kan kan 30. O fi ojo kan kan 30. Sugbo o ti igbo pe. Mo loyal lati so fun o pe o ti kan wo na laaro yi. Bo ba relent. Bo ba relent. Iyan ni pe to ba dagun la. To ba dagun la ni nje be o. Baba ba dagun la to. Lo mo je ni eleni o fi gba se temi se. Won o ni fi temi. Won o ni fi temi. Won o ni fore temi sapile o. Oda ele egbo code yen. *347 *1004 *2# *347 *1004 *2# for the last time *347 *1004 *2#. Mo ro pe nti o tun lo ngo gbo wa be yen o eh eh wa ma gbo bo ba ti send code yen won ma da message pada fun pe ticket melo lo fe ra bo ba je yan kan bo je meji bo je meta iye o ba fe lo te o je agbo si nbe o rorun welemu welemu ni o ba ti ate iye o ba fe hun yo tun wa gbe message mi wa fun o wi pe se transfer lo fe se ni abo fe lo USSD code iwo sa te transfer ba ti te wan pe transfer ni won wa send the message se pelu bank account to ti ra ticket re yan ba ti a send e se be yen bo ba epo ni bank account lori phone e to le fi ra o ra direct bo ba je epo lowo ninu account e sugbo lowo lapo sori bank details yan send se yen mu lord awon ni POS pe won bo se won sinu re tori wa lo ni bank details yen for the next 30 to 40 minutes let us mo gbe bo ba mu dodo won yen ba ti bo sanwo be bayi to fun lowo oju ese ori phone re ni message o ti du yi pe number re ti wa eligible o leyin kan kan mo reti pe ayo latowo top striker o ba dago mewa ku seju meedogun ko gbowo ti e na ko se jage ni yodo o kan wo na laaro yi ṣugbọn mo ri pe o n doubt are so ori jo teyan ba ti je bi se rinu omo wa wo kini n loju pe 2000 ti n be la kanti abi nsasi ni

0: oṣù kẹfà ọdún yìí
1: 30th of June 2026
0: wọ́n máa kórajọpọ̀ nínú gbọ̀ngàn ilé ẹ̀kọ́ United Secondary School
1: Agungu Ìbàdàn.
0: A ó sì máa ṣe àkójáde àwọn ohun amẹ́kọ̀ọ́dẹrùn fún akẹ́kọ̀ọ́ àtolùkọ́.
1: Gbogbo ẹ̀
0: ìwẹ̀ jẹ̀wẹ̀ mo la ó fi ká díẹ̀ nílẹ̀
1: nínú gbọ̀ngàn ilé ẹ̀kọ́ ọ̀hún.
0: Gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ jáde United Secondary School Agungu Ìdíòbí Ìbàdàn la pé ó.
1: Ẹ jẹ́ ká jọ da ọkàn papọ̀.
0: United Secondary School,
2: United we stand.
3: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
4: S-E-L-E-R-R-I-E sálárì.
3: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
5: T-U-R-M-E-R-I-C turmeric.
3: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Clash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
7: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
8: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
9: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
6: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 0807-112-4000.
6: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
11: Ogo ni fún Ọlọ́run ní òkè ọrun. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi jákèjádò ibi tí atẹ́gùn yìí ń fẹ́ dé. Mo sọ pé lórúkọ Jésù Olúwa ayé yìí ò ní bàjẹ́. Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ni wòlíì Emmanuel Kande Akande bàbá kìkì ọ̀rọ̀ kan láti Christ Healer of the People Global Ministry, ìyẹn Christ People Church, eléyìí tó wà ní Fátùsì Akẹ́dẹ́mi Olómi nílùú Ìbàdàn. Olúfẹ́ 90 days verse number ti bẹ̀rẹ̀ on the 7th, yes, Sunday, oh my God, to fi maa di on the 12th, Friday, inu isoru lawa, power night, akori e, anu, ati ojurere, olufe, jajo pade, lati bikibi, di abe bridge, academy olomi, so ba ipe, on lo si fatusi, ni church iba baki yorokan, hau pade awan iko olorun, ati opo lo koloni emi, jajo gbadu atodui, ileri ashe, on ti oluwa sone pe, anu yo fomfue, olufe, pe mi, 08033195425 08033195425 ase japo si olara lora anugba loruko Jesu.
12: Ètì mélòó gbogbo akẹ́kọ̀ọ́ àtolùkọ́ lórí alágbàtọ́ níléèwé Providence College of Education Ìbàdàn a secured affiliation with Adékunlé Ajásín University Àtúngbá àti kú òní ọ̀rẹ́ méjì Axis Ìbàdàn Adéọjọ́ Junction Yanati Flour Mill Olùwájí Ìbàdàn láwà báyìí o. Fọ́ọ̀mù ti wà fún gbogbo ẹ̀ka ètò ẹ̀kọ́ tó bá yàn láàyò English language, mathematics, Yorùbá language, economic, political science, social studies, computer science, biology, health science, human kinetics, educational management, guidance and counseling, Christian religious studies, AAU Farm ti wà tó lè rí gbà ní campus tuntun ta wa báyìí Adéọjọ́ Junction Bolúwájí along Lagos Ìbàdàn Expressway Ìbàdàn lọgbà fọ́ọ̀mù ní Adékunlé Ajásín University Ìbàdàn campus Adéọjọ́ Junction àti ní Community Grammar School Eléwùrà Challenge Ìbàdàn student without jam ṣùgbọ́n 25 credits ó lè ṣe part time.
13: Ẹni tí ó ṣiṣẹ́ Monday to Thursday, ẹni tó bá ṣiṣẹ́ Friday to Sunday.
12: Part time form 5,000 school fees 60,000 naira per semester. Pay number 0706666695 tàbí 0703155155.
13: Website www.aauaibadancampus.com.
12: Nde
14: lọgba fọọmu
15: ayidọkọ gbọdọ bajọ
16: kere o gbogbo ẹgbẹ mọgàjì ilẹ Ìbàdàn lábẹ́ ààrẹ wa.

Kò sẹ́ni tí ó mọ̀ pé ọmọ Ṣẹ́gità ní Nọ́ni Ègbógi, a ò sì ní sọ̀rọ̀ elégédé, ká lóbìnrin sẹ́yìn, gbágbágbá lọ̀rọ̀ tó kan odò kan ẹja lálẹ́ odò, gbogbo wa lọ̀rọ̀ òṣèlú àti ìṣàkóso ilẹ̀ yìí kan. Bẹ́ẹ̀ ni kò sì yẹ ká fijú ju bora wa lójú lórí ọ̀rọ̀ tó kàn wá gbọ̀ngbọ̀n. Ìdí rèé tí iléeṣẹ́ Lágelú FM fi wá ṣàgbékalẹ̀ ètò pàtàkì tí yóò máa túṣu désàlẹ̀ ìkòkò nípa ìṣèlú nílẹ̀ wa. Òkodoro ọ̀rọ̀ ni kò ṣeé mọ̀ gbọ́ ètò fún gbogbo ẹ̀dá tó ń pòǹgbẹ láti mọ ibi tí nǹkan dé dúró láwùjọ ilẹ̀ yìí. Ní gbogbo aago mẹ́sàn-án sí mẹ́wàá òwúrọ̀ ọjọ́bọ Thursday lẹ́ máa pàdé olólùfẹ́ yín Ṣẹ́gun Salam lórí ètò òkodoro. Nìkan ni Lágelú FM fún tọ̀sẹ̀ yìí. Kò ṣeé mọ̀ gbọ́ ètò ni.

0: in Ibadan today. There's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
1: Ní Reliance Future Football Academy, ṣíṣe ìtọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
0: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
1: Bá a ṣe mú ìdàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́tò wọn.
0: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
1: Reliance Future Football Academy. Ìpìlẹ̀ àwọn ògùn ọjọ́ ọ̀la.
2: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léra-léra lóní bá-tú-bá. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́. Àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní gbogbo ayé. Workersday Cashport yẹn gan lọ fàáfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Káàṣì ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport. Tinú oṣù kẹfà yìí, owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà, 50 million naira, ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀, gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta, tó bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ létí gan o, pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM, tẹ *347*1004#. Lórí Ládélú FM, tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa

0: ṣe ká ṣe
1: iṣẹ́ kékeré owó ńláńlá.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology, 52 Ijẹ́mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
3: Lagilu FM 96.7.

0: èyàn tó ṣe fọwọ́ sọ̀yà fún ni
1: èyàn tó ṣe fọwọ́ sọ̀yà
0: bẹ́ẹ̀ ni nígbà gbogbo èyàn tó wà reliable ní tẹ́lẹ̀ gbẹ̀yìn lé tó bá sọ pé báyìí ní tí ọba change rẹ̀ yóò múra
1: bó lẹ sì jẹ́ sí ẹ̀jìn adéremi òsínú nínú òṣèlú
0: nínú òṣèlú
1: tó rẹ́yìn dúdú àwọn pupa
0: tó kí mọ́ tiẹ̀ sọ pé nínú òṣèlú ní sẹ̀mí gangan ọlọ́run sọ pé kájọ bẹ̀rẹ̀ ayé ni
1: ẹ mọ̀ wọ́n dáadáa
0: ajọbẹrẹ ayé ni ajọbẹrẹ gbèsè ayé wa ni
1: ọrẹ yín ni wọn láti
0: lè wá láti lè láti ọmọ ọdún mẹfà láti pàdé
1: ok
0: torí abúlé wa ẹgbẹ kan náà ni abúlé wa
1: níbo ni abúlé yín
0: èmi wá láti okunawo okunawo lòun náà dẹ ti wá
1: okunawo ni ẹjìn adéremi ò ṣe ni ti wá
0: bẹẹ ni ibẹ náà sùkú wa dá a lọ
1: ibẹlẹ ti jọbẹrẹ payamori
0: ilé payamori dá a lọ ibì kan náà láti jọ lọ ajọ ń jókòó lórí dẹ́sìkì kan náà ni
1: nígbà tẹ wà ní sukù
0: bẹẹ ni àtúnjọ bọ́ sí secondary school iléèwé gíga ni.
1: ẹ rí i pé ní nǹkan bí ọ̀sẹ̀ méjì tí mò ń pè yín pé ẹ wà sórí ètò òkúdúró ọ̀rọ̀ mo rí yín dáadáa kí n tó gbé yín wá ni o.
0: ẹ sì ń sà.
1: ẹ padà sọ ti ẹnjìnà adéremi ò ṣe ni tí wọ́n ti ṣe fún wa ní ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n wà láàrin ọdún mẹ́ta tí ń lọ sí oko ọdún mẹ́rin nísìn.
0: ẹ sà.
1: ṣùgbọ́n mo gbé àlejò kan wá ọmọ ẹgbẹ́ òṣèlú yín náà ni. àwọn ti fìgbà kan jẹ́ alága ìjọba ìbílẹ̀ Ibarapa Central. olóyè Yemi
0: Akinlabi.
1: àwọn náà fọwọ́ sọ̀yà wọ́n lọ́rọ̀ ẹnjìnà adéremi ò ṣe ni wọ́n ni làwọn. mo wá fi ọ̀nà tó wá láti ọmọ àdìo wá sí ládé ó ti di fi spondi ń sìn ìmọ̀ bóyá wọ́n fẹ́ máa sin ẹja ń bẹ̀ ni ní orí títì wọ́n fẹ́ go to 300 meters odòpọ̀ lọ lọ́tún yóò lọ ló sì ni tábà kú nbẹ̀ adébí kan náà ti tún pè ní tipa garage tábà wà sọ́nà ìbàdàn bíi ni o adébí ti tún pè ní tipa garage ní bako ibẹ̀ náà físpọ̀ǹdì ni tọ́nà ti bàjẹ́ nbẹ̀ federal road sí ni tábà wà kú nbẹ̀ tó wà burúkú jù wọ́n ń pè odò kan ní odò jámọ́jẹ́ látọ̀nà ọmọdéwọ̀n náà ni o sí command katogun òkè jíboyè títí yìí ti gé sí méjì tán tí n bá ka ẹ̀ nímọ̀ ó di program karùn-ún tí mò ń dá sọ̀rọ̀ lórí ọ̀nà yìí kí n tó lọ pàdé olóyè Akinlabi now ọ̀nà yìí ti di pápá ẹ̀kú ẹ̀jìn adéremi ò ṣe ni àwọn ni chairman house committee on fema mo ti ran olóyè Akinlabi mo ti ran wọn sí wọn.
0: táwa náà sì mọ̀ pé wọ́n ti jíṣẹ́.
1: ẹ mọ̀ pé wọ́n ti jíṣẹ́ ṣùgbọ́n tí màá sọ torí wọ́n ní tá a bá ń sọ̀rọ̀ ẹni bí láwùjọ ẹja sọtẹnire náà bó tiẹ̀ jẹ́ pé tí wọ́n ṣe náà kò tẹ́mi lọ́rùn rárá mo gba odò yẹn kọjá ní àná pàápàá jùlọ ní jámọ́jẹ́ bóyá fẹ́mà wọ́n ti lọ ta red okùn síbẹ̀ so that kí wọ́n lè mọ̀ pé dangerous zone ni fún àwọn ọlọ́kọ̀ ṣùgbọ́n kò dàbí kí wọ́n ṣe ẹ̀yìn sì ni chairman tá a jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ẹ̀jìn adéremi ò ṣe ni lórí iṣẹ́ àkànṣe kí náà rí sí yín lórí èyí.
0: mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín.
1: àwọn kan náà tún pè látọmí àdìo yẹn náà kẹ́lí púpọ̀ ní agbègbè adésọ̀kan ní ọmí àdìo wọ́n ní kí ẹ̀jìn adéremi ò ṣe ni pé àwọn ọmọ pé tọ́kàndú ni wọ́n wọ́n béèrè transformer.
0: mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín.
1: ẹja dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run.
0: ẹ sẹ́rí gẹ́gẹ́ bá a ti sọ. mo jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún.
1: ok
0: lórí ètò iṣẹ́ ṣíṣe.
1: ok
0: tẹ bá dẹ̀ wo àwọn ìjọba ìbílẹ̀ tó ń sojú ní Abuja Ido àti
1: Barapa East.
0: wọ́ọ̀dù mẹ́wàá lọ́wà ní Ido.
1: mẹ́wàá lọ́wà ní Barapa East.
0: mẹ́wàá lọ́wà ní Barapa East.
1: bẹ́ẹ̀ni.
0: ibi tẹ́ ẹ dárúkọ yìí pẹ̀lú àwọn ojú ọ̀nà àti transformer yìí wọ́ọ̀dù kan tọ́pàlà pẹ̀lú wọ́ọ̀dù míì tó fẹ́ jámọ́ra wọn ní gbogbo àwọn ibi tẹ́ ẹ dárúkọ yìí.
1: bẹ́ẹ̀ni.
0: àǹfààní ìjọba. kì í ṣe pé bóyá ojú kan náà ló yẹ kó wà.
1: ọyọ fọnká ṣùgbọn tí a bá fún ẹni kìíní kan lọkọ ọdọ ara ẹ lọ yóò rúkú sí.
0: bẹẹni ṣe wá rí bẹẹ ṣe sọ. wọ́ọ̀dù nẹ́yìn.
1: ló fọ ọgbọ́ sí wọ́ọ̀dù
0: nẹ́yìn.
1: bẹẹni
0: ọjà máa wọ tẹ́yìn.
1: ọjà máa wọ tẹ́yìn ní gbẹ́lẹ́dẹ́ lọ́hùn.
0: bí àwọn wọ́ọ̀dù wọn wọ́ọ̀dù nẹ́yìn náà bá ń gbọ́ mi báyìí ní ìsìn.
1: ok
0: wọ́n kàn sára sí ẹnjẹni adéremi ò ṣe ni.
1: nígbà wo.
0: a ṣe dáadáa láàrin ọdún mẹ́ta tó wà nílẹ̀ gẹ́gẹ́ bí ààyè tèmi wà a ṣe dáadáa sí wọ́ọ̀dù nẹ́yìn àti.
1: mo mọ̀ pé bọ́yẹ̀ fún ni transformer ní ọ̀nà méjì àbí bá kan ní ọmí àdìo.
0: transformer dáa ti pín ní ìsìn odílé ní 17
1: o. àníṣe ọ̀nà tó ń wá láti ọmí.
0: bẹ́ẹ̀ ni mo ń gbọ́ yín sẹ́rí gbogbo ẹ̀ kọ́ la ṣe.

0: Dalo ni number yi 070 lo gbe wa o. O wa pari e pelu 1543 1543. Ta lo ni. Ta ni number yi. Ta lo ni connect o. Un of ever we say, well, I know you.
1: Hello?
0: Hello, Caro.
1: Caro.
0: Oh, you go here, that you put there, why, ma?
1: Boticassia! Ọ̀nà wá jẹ́ tèmi tọpẹ́ látọjú ọ̀nà kékeré.
0: Ìgbà wo la ti ń play káṣẹ?
1: Ẹ wo mo ti káṣẹ, mo ti gbé ẹ̀ tipẹ́tipẹ́ mi ò jẹ́rí o.
0: Ẹ jẹ́rí rárá.
1: Mi ò jẹ́rí.
0: Congratulations. 50,000 naira lè jẹ. 50,000 naira lè jẹ. 50 ni.
1: Jésù ṣeun.
0: Wọ́n pè yín láìpẹ́ yìí, ẹbí fóònù yín dání o. Ṣẹ̀gbọ́n, wọ́n á pè yín, wọ́n bèèrè account details yín tí wọ́n bá yín fowó yín sí. So, bó ṣe jẹ́ nìyẹn.

0: 091 ló gbé wá o 091 ló gbé wá o 6917 ló parí rẹ o 6917 ló parí rẹ o 100,000 naira ni o. Ta ló lowó yìí? Ọkọ̀ náà ti o lọ́wọ́ kan. Ẹ̀lú ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀.
0: Orúkọ yín àtàdúgbò. Ó jẹ́ wàyí sà. Orúkọ yín kí lorúkọ yín sà.
1: Orúkọ mi. Ẹrú Àlàó.
0: Mr. Àlàó, ìgbà wo lẹ ti ń play cash?
1: Àmọ́ ẹsẹ̀ bẹ̀rẹ̀ náà.
0: Ọjọ́ wo?
1: Láti bí wáyà bí ìjẹrin náà mo bẹ̀rẹ̀.
0: Okay.

0: Ọlọ́run àwa má rede.
1: Ìbá o Mẹ́sáyà ọba.
0: Tó ń sọ gbogbo lódù lódù.
1: Ìbá o Mẹ́sáyà ọba Olúbarẹ.
0: N ọ̀rẹ́ ni ìbí ò sí wọ̀. Ọlọ́run alálékún ore. Àgbàlagbà àjòyè tí tú iyàn ká nílù. Bàbá ẹ̀ máa ti ń pè níyàn. Àfàdúà o. Àgbà alé ilé bá alé ilé ti ń jẹun mọ́ bá mi rè o.

tó kàn lọ́rọ̀ wa nù àti sáré sáré eré ti pin àti bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ ẹnu ti bó àforídólẹ̀ forídólẹ̀ orí dàpáàdì àsápẹ̀lẹ̀ sápẹ̀lẹ̀ etí òkú ọmọ ti ń yìnrin ọlọ́run gbà wá o mo wole babi pelu yonda olong oba mi lori eto fun toni ile ise agba to gun wa si ibadan lagelo 96.7 fm oke gajoke agbalagba ile ise gbangba ti gbani lojo ogunle

0: ṣùgbọ́n gbogbo tó lórí tẹlẹ́mù ní ọ̀jẹ̀ dòdò kí ọ̀rọ̀ mi lórí ètò lónìí.
1: Ìbá ó mẹ́sáyà ọba mọ́.
0: Dùndúbò dùndúbò dòdò kí. Mo kí bẹ́ndẹ́ mọ́ ń kùn. Bẹ́ndẹ́ mẹ́ta ló wà. Mo fẹ́ kí bẹ́ndẹ́ èdè lénìí. Bẹ́ndẹ́ àkọ́kọ́. Kí bẹ́ndẹ́ fún wọn kó wọn nà fẹ́ nà pa. Ó fà jùlọ hàn ó nà owó. Bẹ́ndẹ́ kejì kó kí bẹ́ndẹ́ máa ń kùn kó lóyún. Ẹ sọ láyọ̀ o. Èwo ni bẹ́ndẹ́ kẹta? Àbárá burúkú. Ẹ káàbọ̀ sórí ètò. Mo ṣe ń kí nìyẹn lórí olúkọ olóòtú. Ọ̀fẹ́ máa lè sọfà. Lóòtú àgbà Túnde Ọláwúwo. Àtàwọn ọkọ̀ tájọ ṣètò fún tòní. Fọláyẹmí Ajímọ́tò kan onírun gbọ̀n bí àgbà àmọ́lé. Ọmọ bàbá wòlíì ní Scout Camp. Fẹ́lẹ́lẹ̀ ń bàdàn. Lo ati leyin Biola Melody. Muti abi. Rofiak. Omo baba le mamu boro. Mbadan. Alati leyin orin.

0: ajá ká máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ sínú ètò ẹ̀yin tí ẹ bá mọ tí ń pè léde lónìí darapọ̀ mọ́ alágelu lọ́wọ́lọ́wọ́ yìí. Kí a tó polówó ọjà. Ìmọ̀ràn ńlá rèé fúnjọba Nàìjíríà o. Gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá ń gbọ́ mi láàárọ̀ yìí. Kárí-kárí gbogbo òpínlẹ̀ ńlẹ̀ Nàìjíríà. Ẹ tẹ̀ ní tánná. Ẹ já fóònù ilé kanná. A tó bá yẹ kí wọ́n gbọ́ gẹ́gẹ́ bí aláṣẹ ẹ jẹ́ wọ́n gbọ́. Èyí tá a fẹ́ wí láàárọ̀ yìí. Yóò ṣe díẹ̀ lọ́ràn tí ọba kó wá wa o. Lórí ọ̀rọ̀ àwọn oníṣùmọ̀ mi. Mo wò ni pé gbogbo iléèwé bó tulẹ̀kọ́ pọ̀ tó. Kódà kọ́ jẹ́ iléèwé primary, secondary, modern. Àyà institution gbogbo ti jẹ́ iléèwé nínú gbó àti nígboro. Kí ìjọba ọpọn mi sílẹ̀ lòǹgbẹ́ kí wo tó máa dé. Sójà, ọlọ́pàá, àmọ̀tẹ́kùn, ọdẹ. Ní gbogbo sùkúù pátápátá kí wọ́n máa wà ń bẹ̀ ní gbogbo ọjọ́ wọn sì máa sanwó wọn. Kọ́ mọ̀ jẹ́ pé ìgbà tí bá ń ṣẹlẹ̀ tán láwọn apá àti gbáradì nǹkan kan ò ní ṣẹlẹ̀ mẹ́mọ́ ẹ mọ́kàn mọ́kàn. Tẹ́ ẹ bá gbọ́ kẹmù kẹmù kẹmù. Àti débẹ̀ padà níjọ́ kẹta a máa dogun lọ́dọ̀ fẹ́ ni ó gbọ́ kẹmù àná. Ẹyẹ yẹn wo mo wú tèmi mọ́ dalẹ̀ ẹ já kọjá sókè lọ́hùn-ún ká polówó ọjà. Ààrẹ o kò ní rẹ̀ ọ́ láéláé.
1: Lagilu FM 96.7.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-A-R-R-I-E salary.
2: Ah, bọ̀dá mi. Ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Miliki special. Ajabale tututu nene pẹlu awọn boys olon ti o dero Remi ati Remi Remi Adesina Big Man presenter pẹlu Remi Babajide MC General lago mẹrin kọja aṣẹju mẹẹdogun di ago mẹfa irọlẹ ni gbogbo ọjọ eti Friday ni ikanni Lagelu 96.7 FM entertainment program

0: obìnrin.
1: Bẹ́ẹ̀yàn bá ṣiṣẹ́ tó ṣe rí tó ṣe fi hàn láwùjọ pé iṣẹ́ báyìí ni mò ń ṣe. Irú ẹni bẹ́ẹ̀ ti kúrò lẹ́nu yẹpẹrẹ láwùjọ. Ìdí nìyí tí àwọn agbóhùnsáfẹ́fẹ́ lóbìnrin Women Broadcasters Forum fi ṣetán láti ṣèfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn àti fífi àmì ẹ̀yẹ dá àwọn akọni obìnrin tí wọ́n ti kópa ribiribi fún ìdàgbàsókè iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lọ́la. Èrò ipó èrò ọ̀sà ẹ bá wa níjẹ̀bú tún retí wa. Àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣàn ẹ̀ka tipinlẹ̀ Ọ̀yọ́ yóò jáde tán bí ọmọ tuntun. Ògúnjọ́ oṣù kẹfà ọdún tá a wà yìí aago méjìlá ọ̀sán làwọn obìnrin tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò máa fi tan balẹ̀ pẹ̀lú ìfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn fún gbogbo ayé rí. Àwọn ọ̀tọ̀kùnlú ènìyàn láwùjọ bàbá lọ́jà ìyá lọ́jà àwọn orí adé àwọn lọ́ba lọ́ba àtàwọn ìjòyè àwọn obìnrin àkọ́kọ́ tó fi mọ́ àwọn kọmíṣánná tó jẹ́ alákòóso fọ́nrán tó ní iṣẹ́ pẹ̀lú obìnrin wọ́n mọ̀ wà níkàlẹ̀ lọ́jọ́ náà láti mú kí ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ kó pin mire kó lárinrin jù.
2: Flash Academy nífẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn láti gbàlejò ààrẹ

ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ lera lera lóní back to back abẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní gbogbo ayé wakasde cashport yẹn gan lọ fàfà ká má wàá tí sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ kọ́ ẹ̀ kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn o máa sẹ́ẹ̀tì yẹn ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ni àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì lórí slash fm tẹ́ *347 *1004 *1# lórí lágẹ̀lú fm tẹ́ *347 *1004 *2# tàbí lórí website wa

can prepare mind yesterday. Ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ tẹ́ ń bá wà lẹ́nu iṣẹ́ wọn a máa gbàgbé páwọn ó kò mbẹ́ o. Àbẹ́ mọ̀ pé èèbó tó ní kẹ́ máa gba líìfù ó ní nítorí. Líìfù tó gbà yẹn jẹ́ àpẹẹrẹ pé tó yẹn bá sáàkì ẹ tàbí o rìtáyà. Kí ló dé bá? Ìgbà tó wà ń líìfù ẹnìkan ọmọ adé lédè ọ. Wọ́n fi yọ wípé ìwọ nìkan kọ́ ọmọ nǹkan yẹn ṣe ni o. Bọ́ọ̀ bá lọ ẹlòmíì ó ṣe ní jẹ́ bẹ́ẹ̀.

0: ìyẹn ni mo fẹ́ wò fún gbogbo òṣìṣẹ́ pátápátá òṣìṣẹ́ ìjọba òṣìṣẹ́ aládàáni ń tẹ́ ń pè lóṣìṣẹ́ láyé. Bẹ́ẹ̀ ló ń bá rìtáyà tán báyìí láàrin oṣù mẹ́fà yóò sì ti dani yóò ti di rádaràda lójú pópó. Kíni máa fà á la fẹ́ yẹ̀wò. Láyẹ̀wò lónìí.
1: Kò ṣe jẹ́ lójì ìdí àlá bí owó sẹ̀yẹ̀kẹ́ bá.
0: Bá a ṣiṣẹ́ ìjọba lọ tàbí iṣẹ́ aládàáni. Má fi gbogbo ọwọ́ jẹun wàn.
1: Lórí mi àlàjò bàbá lọ.
0: Máa mú kankan ṣe lẹ̀ nígbà tó o bá kó ń bí sẹ́yìn tó o ní sẹ̀sẹ̀ dàjèjì. Mọ̀ bá mú kankan ṣe lẹ̀ tó o padà wá dàjèjì. Orí owó tó rí ọgbà tó o bá kó lórí ní tó o mọ̀ ń parẹ̀ yóò run.
1: Ojú ọmọ gbogbo mi kílẹ̀ ó dà mọ́.
0: Ẹ̀yin òṣìṣẹ́.
1: Iye kò jẹ́ bí owó pàṣẹ máa wọ́n dàbẹ̀
0: lọ́dà oníṣòwò pápá.
1: Ìyá onílé ṣiṣẹ́ ọ̀làwọ̀ oníkà.
0: Àpọ́nṣòwò olóni nǹkan rẹ̀ yóò dàgbà ní dọ́kan náà ni.
1: Ẹ ìjọba mọ gbogbo ní kí.
0: Ṣé gbogbo bó ṣe ń sẹ́wọ̀n ọ̀ fẹsẹ̀ yìí lélẹ̀.
1: Iye kò jẹ́ bí.
0: Bọ́ ọkọ̀ tọ́ ọ̀ fẹsẹ̀ yìí lélẹ̀.
1: Àìjẹ́ ọjọ́.
0: Ìgbọ́ bá kò lẹ́nu sí àṣírí òtún.

àwọn tí ń tán jẹ́ tẹ̀ wọ́n fínà rẹ̀ bá ń jó fi nǹkan kan sílẹ̀ kan tó dé bá lọ́wọ́ ọ̀rọ̀ lé ayé ẹ̀ ọmọdé ni wọ́n mọ fà ń tẹ̀tẹ̀ kì bá rí à ní wí òṣìṣẹ́ ìjọba mọ́ kan rí mọ́sẹ̀ nìkan fẹsẹ̀ ẹ̀yìn délé fẹsẹ̀ ẹ̀yìn délé ẹ̀ kì ń kíyèsí nǹkan tí mo sọ yẹn ẹ̀mọ́ni alágbájá ti rìtáyà o ẹ lọ wò lẹ́yìn ọdún kan kò ní dá mọ́ kò ní wọ́sọ tó dá mọ́ kò ní wọ́ bàtà tó sùn àmọ́ kò ní wẹ̀wù tó wúlò mọ́ ẹ tó jẹ́ pé ń gbà ọ́ wà lẹ́nu iṣẹ́ ọba tó bá ti kú ọ̀lọ́fíìsì báyìí lé ní lọkọ̀ mọ́kọ̀ kò ní kílọ̀bù kankan tí ń lọkọ̀ lọ́rẹ̀ kankan nígboro ń bọ̀ wá rìtà àtàkọ̀ mọ̀nà tí ó gbà mà lẹ́yìn kọ́ jáde láàárọ̀ kó sì wọlé lálẹ́ yọ máa ka pépà látago méjì látago mẹ́fà rọ̀lẹ́ lẹ́yìn tí ìyàwó bá fún lóúnjẹ tán látago mẹ́fà rọ̀lẹ́ ń lọ sùnú ó tún dọ̀la wá nǹkan kan tó bá ń ṣiṣẹ́ ìjọba lọ́wọ́ tàbí sí aládàáni ẹ̀ wá nǹkan kan tó tún dé bá tilẹ̀ bá sú bí bẹ́ẹ̀ kọ́ ọlọ́mọdé àtọrọjọ ẹlẹ́jọ́ alẹ́ tí mò ń bọ̀ wá sọnù tá a bá kú ní abala tí mo fẹ́ gbàlejò wọlé bámi paluda alégbèéga ìyẹrù yẹn burú afájà lu àti ìdúbàbà ọjọ ojókòó tó lú ọsán nàgbẹsẹ àgbẹkan ò ní sóògùn mẹlánìkan ojúlówó ọmọ àlàbí adé ẹyọ lójúde rẹ fi ń lẹ ìbàdàn orin ọ̀ ń dà.

0: mo kin si ko awuse o mo kin si duro awuse mo kin si mere telu mo kin si me sakaruba mo ki wa si owan ran bi ojumo te ma wale aye tan ba ni ebi pa yan lu ebi wolu nkan kan ni sogun fa ebi to wolu tan ba ni iyan fe sele ni lu kan nkan kan lo sele a ka agbesimo a ka agbesimo be ni a le daye gbe lai je tabi mu awon agbe ni gbin agbado ni won gbin koko ti won gbin obe ti won gbin kasu awon na ni won gbin igi ope o to igi ope nla lewu njohun disin na on la lewu sugbon won tin gbin igi ope daada disin hu tawon yan fin kere oko je baba won ri be agbe mi yo ka omo ri ngba ba debi to gbin kan si ti kini ti jona meledan agbe mi o ka omo ri pe ah pelu owo to n ko le ise agbe to n gbin kan yi o aye koro won da bayi lowo gege to e ko ri owo nla to na ma se mi ninu aye pelu rorun abajo awon le ise kan won ni awon gba lero wi pe agbe irorun ti de bayin o gbogbo agbe patapata pe rorun de bayin pe e ma rerin iru erin ti an fe rin la wa mo Green World Organic Fertilizer ni won pe enu ni kan lati gbo pon to ba pe eyin wa nu agbe to fe gberu si tabi agbe to sese be bere ise agbe tabi agbe alaroko bodunde alada nla eje n gbale jo wole e kaabo sa
1: e kaaro sa olotu
0: akiyan
1: oruko mi ni Udoke Victor lati ileise Udoke Victor lati ileise Green World International Green World International dale ori ohun meta eyi ta si gbe wa sibi loni meji ni akoko nibe oni a pe ni ore agbe to je organic fertilizer fertilizer olomi ti o wulo fun gbogbo agbe patapata ti o nji ile wa pada si bo ti to ati bi o ti ye ta ba wo ni opolopo igba a ri pe ile ti a fi
0: meta le gbe dani meji le fe so nbe leni e fe so
1: tiketa yen o sese ko je pe ko ise gbogbo eyan lo ma fe gbo to ba ti je pe o ba tolo toro olowo de so tori e ni ma fi so meji ninu meji yen ton ba wa de ile ise fun ile ta fe so yen wa wa gbo iketa
0: e ja gbo tin bele
1: now fertilizer yen ohun lo ma ji ile pada then elekeji ni be
0: ile to ba ti dota
1: ile to ti dota ti o le so nkan gidi mo so fertilizer wa ma ba yin ji pada o ma fun ni okun ati agbara boya koko to je pe tirin tirin lo nso tabi ko je pe ko so dada mo rara ati gbagbe npa ta ba ti lo fertilizer wa fun o ma so ji pada si otun
0: yo ma so kongbe kongbe
1: yo wa mo so kongbe kongbe imi la won efo imi la tarodo tomato ope titi dori agbon titi dori agbado so
0: gbogbo nta agbin
1: nkan ta nko patapata ta nje o ni fertilizer lo nsise fun then ikeji ni be
0: nbo alada keke nko baya mo kole kan to for kregeje bi plot 5 ti mo be gbin kan be so wulo femi na
1: be ni sir
0: en so
1: now ikeji ni wi pe agbe ogun tewe tegbo na dani
0: fun tani
1: fun gbogbo eyan patapata
0: ti teyan na ti lele kokoko so
1: ti lele kokoko so
0: ni pe bi enu ba je tara ba wu se uke uke o ton wa sese eyan le fe kogulu tu die
1: be ni sir
0: e kan to wa fin eyan e kan wa fun le
1: be ni sir
0: awon
1: ani organic supplement
0: okay
1: eyi to nsise fun orisirisi arun opolopo igba lati wo pe awon arun kan wa to je pe ko gbogun mo elomi won ani ko ma manage ito sugar sugbon ni le ise wa ko se pa ma manage ito sugar a ma n ki ore ni alele to n ki o ito sugar alele to n ki o HIV alele to n ki o hepatitis B
0: to ti wa nbe gede gbe won ti po be
1: be ni sir awon opolopo oni fe gbagbo but awa ti lo fun awon eyan ni opolopo igba
0: e ti ko hediri ni
1: iro ko se fun
0: nbe le ti lo ni mo bi bere fun ti o nkan to nkan se
1: ti kini yen se ti won si ti ri ayipada ti won si ti mu eri dani loju wa
0: oluwa
1: so emi ni kokko mo wa nuku lu mo wa mo wa bi pelu eni keji mi
0: le ke pe seju me dogun ke ra seju marun a to papapa la seju kan to ku
2: egun jobi Emmanuel oruko temi
0: egun jobi
2: Emmanuel
0: o ko yin de man ten se ti le ati te eyan
2: be ni papa ye nso nipa ti ile yen ekiti le ni agbe si ni baba to bi na mo koko la si ngbin o ere ma ba koko ja ere yen ko so ogun to si mu ṣùgbọ́n organic fertilizer yìí
0: ẹrẹ
2: o ma ba koko ja ara igi ko lo ma wa ṣùgbọ́n tó máa ń lo organic fertilizer wa yìí kì í ṣe pé o máa pa ẹrẹ yẹn ṣùgbọ́n o máa le sá kò ní fún láyè láti dúró sára igi yẹn tí o bá dúró sára igi yẹn kòkó wa ti wà láàáfíà nìyẹn bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ́ kòkòrò máa ń bàjẹ́ tá a bá ti fi olómi ní kékeré tó wà lọ́wọ́ mi yìí o máa ti between 15 and 20 acres of land.
0: láàrin ìṣẹ́jú kan ìṣẹ́jú márùn ti pẹ́ o ń pẹ́ dìde nísìnyí o kólóbó yẹn kọ́
2: kólóbó yẹn máa ṣe 1 acre.
0: Sete n ba fẹ gbin kan.
2: Tí a bá ti gbin kan tó a máa fini.
0: Ní jẹ́ kó kankan lọ́nbẹ̀ ní studio yìí.
2: Ipa
0: lọ́rùn kan. Bẹ́ẹ̀ mo sọ fún yín o, wọ́n dúró dé ilé ọ̀gẹ́ ìgbìmọ̀ ní jẹ́ kó kankan lọ́nbẹ̀. Àwọn fẹ́ try ẹ̀wò káwọ̀ bó ṣe ń lọ.
2: Bẹ́ẹ̀ sọ fún mi pẹ̀ ń dáko.
0: Bẹ́ẹ̀ ọba ṣe kí lèyìn ekun. Lọ́wọ́ tá a wá wà yìí, mo lọ́fíìsì yín wà ń bàdàn.
2: Lọ́fíìsì wa wà ní Ìyànàgbàlá tá a bá ti débẹ̀ àwọn ọlọ́kadà yẹn á gbé adọ́fíìsì wa níbẹ̀ torí pé níjọ sátọ̀dé a fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ gbogbogbò pàápàá jùlọ nípa ti pàtàkì àti pé àwọn àgbẹ̀ ọ̀tí ìmọ̀ nípa ajílẹ̀ yìí npk ò dẹ̀ ṣe é kàn mọ́.
0: àwọn àgbẹ̀ lẹ́ ń gbé
2: ẹ
0: pé àwọn àgbẹ̀ yẹn kí wọ́n bá yín bi tẹ́ ẹ wú yẹn kẹ̀dẹ̀ fún yín nọ́mbà.
1: now ní ọ̀la àti ọ̀túnlá ni a fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí eléyìí tó wà ní ọ̀la
0: àbọ̀sẹ́jú lẹ́ni.
1: now eléyìí tó wà ní ọ̀la àyẹ̀wò ọ̀fẹ́ ni fún gbogbo ènìyàn pátápátá. now ọ́fíìsì wa ni wọ́n ti júwèé yẹn nọ́mbà tí wọ́n lè pè wá sí 0800 330 33 33 9196.
0: wọ́n bá yín níbo ìwó road.
1: ní ìwó road ní olówó tí ń fowó ń ṣàánú shopping complex kan dẹ̀ pé nọ́mbà yìí.
0: tó fẹ́ ṣàjèjì rẹ̀ lórí iṣẹ́ àgbẹ̀ rẹ̀.
1: bẹ́ẹ̀ ni sà
0: kí wọ́n pè.
1: bẹ́ẹ̀ ni àtàwọn tó bá fẹ́ ṣe àyẹ̀wò ìlera wọn.
0: ẹ ṣe púpọ̀.
1: ẹ ṣe sà.

0: mo wo gbogbo odile
1: baba la bana la bala la bala la baba ya la bala bala bala bala ba jula la bala la bala la
0: awon eyan to sise ti won sin joba daada
1: la bi mi lo si bado lo de so
0: won fi okan kan sin joba daaye to lapere
1: African countries
0: ni akoko ti won wa lenu se ijoba gborogboro ni won dan bi kolonja e to ko lenu won o ko le lenu se oba
1: lati bi lo si badu
0: e to ra moto nu se oba e to fi owo re to mo ni le we de bi ogo o se be
1: oba ko so pe fuji mi si e do no feju
0: iru won yo mo yo sekin sekin nigba ti won wa lenu se oba
2: Africa country de ilu oba ko so pe fuji mi si e do no feju
0: to ba ku dede ti won retire
1: ara bo ma mu jo ta lu jo ma ti duro lati fi lo si bato lo de sokoto
0: ero kan ma ngba okan osise ijoba tabi onile ise aladani na
2: lati fi lo si bato
0: pe to n ba ku oni ki lo won ma se
2: Africa country de ilu oba
0: ki lo won ma se korongba to wa nbe lonu kini keji gata te wo 35 years koro koro rara koro
1: e wa le ni so di o tun ye pere ba mi sokojo lati bi lo si ibadan
0: wa ku bi osun mefa sodun kan lo sese wa ro pe ki lo won ma se to n ba kuro ni le soba
2: lati bi lo si ibadan
0: tabi ni le se aladani
2: gbogbo Africa country de ilu oba
0: gbogbo osise to ba lanfani ati gbọn mi leni e tun tẹ ni waya fun osise mi
1: oyanju gan ni
0: oro mi dabi si ti fun yin ni o
1: no se dibo fo bori
0: mi ba wa ku lenu se yen tan ti won se retirement tan ti gbogbo eyan jo ti won yo
1: apada e benu
0: tan opo ninu won yo gba owo tulutulo owo retirement ko to sese mo wa gba owo osoosu gege ni bamu pelu ipele igbele won aye to wa nile se ijoba
1: o ti gba meye ni bi ka fi joni ajo
0: opo ninu won yo koru owo bayi owo ti o se lana mato ti o ma ta nje ta ise ele ti o ma npa e aso tita ti o ma bi se se yo wa lo re kowole yo kowole yo kowole akoko to ba koko kowole yen nu re o ma dun pe yes a kan ri pe gbogbo n to n gbe kale n yoro ibe lo wo run se o tori n ti o mo n lo re kowole akoko to wa n le se oba yi tabi le se aladani sala je tan ni o be ki o ma ma ri lo o ba ti ku o nbe bi en se n fun yi ngba yen yo din ku o awon tin ki o ngba to wa lenu se ngba yen yo din ku o ori o ni ase ati sign we enikan kan mo leyin ku so pare olo re gbowo ya re
1: 1719 baby
0: baba wa riru won ni gboro are wa wọn kì í sábà fẹ́ jọyàn bíi ti tẹ́lẹ̀ mọ́ torí oúnjẹ tí wọ́n máa jò ní kánú mọ́ bùkátà wọn gan pàápàá a máa fẹ́ di àgìragbọ́ bọ́bá wa ń bi iṣẹ́ ọba tọ́lọ́run bá ń pọn olé ńbẹ̀ tó ń rówó ńbẹ̀ bọ́dọ̀ bá ń kò lẹ́nu iṣẹ́ ọba lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ tó máa mú nǹkan kan ṣe tí ó máa mówó wá fún ọ torí gi àgùnlá lè dá gbáwó lójijì o ni mo se n sọ yi fun ọrọ nla ni.
1: lálùjọ ndaṣẹ́ ọlẹ́fẹ̀ lọ́wọ́ gan.
2: lọ́sùn kásá ìdè ní ẹ̀ má ṣe.
0: adégbèga làwọn àlórúkọ tèmi jẹ́ ìmọ̀lẹ́lẹ́.
1: lálùjọ ndaṣẹ́
0: àmọ́tú èdè ajíbèdè dára ńlẹ̀ ìbàdàn.
2: lọ́sùn kásá ìdè ní ẹ̀ má ṣe gbogbo
0: eré. bí náà rẹ bá ń jó màmá ṣòwòṣòwò.
1: wọ́n mìíràn gidi ó mìíràn gidi tún bá kú jì.
0: bẹ́ẹ̀ kí wọ́n máa rí lọ o. ìyá lọ́jà tí bá ń ṣe gẹ́gẹ́rẹ́ ọ̀ràn tí a kan tó ti wà ń bẹ̀ ń gbà kan tí a ti ń tajà tí gbogbo ayé ń pọ́n wọn lé tó jẹ́ pé ti mú lè ra bó ṣúgà ń gbà náà báwo ni sọ́ọ̀bù wọn ní

0: ẹ̀dá ọlọ́gbọ́n nù owó gan lọ́ba ọgbọ́n ọgbọ́n.
1: Akábala tó jẹ́ kí n máa bọ̀dágbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí í. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkà àwọn èèyàn láìsí

ṣèwúwẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ ká ṣe pẹ̀lú òótọ́ ọ̀nù. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún mid-year cash flow nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn lọ ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mídíẹ̀ Cashpot ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí tìgbọ̀n yín nìkànnì Lágelo 96.7 FM òkè gájò òkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Fọ́ wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùn yín ó ti wà gàlẹ̀. Tèmi Táyọ̀ Oyè Ládùn àbọ̀ ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ nìkànnì Lágelo 96.7 FM òkè gájò òkè. Ìkànnì Lágelo ti Sátidé yìí ó tún máa lọ.

0: ọmọ tọjú obìnrin gbẹjẹ lé ọkọ ẹ pọrọ tó bóde báyìí ọmọ lọ yóò ṣe ẹfọ sọdá fún pẹlú ẹja gbẹdẹ láàárọ ọba dọwọ ọsán àmàlà kan pàtàkì pẹlú gbẹgìrì àti gbìntì orí jẹ nílé ẹ bàbá wa di lálẹ ráìsì àtẹwà ẹyin àti dòdò pẹ̀lú ògbìn
1: ọba ṣe ti ẹ lọ́la
0: bí ọba ní ojó kò sí ní ojó kò sí.
1: àwọn ẹlẹ́ṣẹ̀ ajíra bó fẹ́ gòkè níkọ ọ̀la tó máa ń lọ.
0: ìwọ̀n bá tọkọ rẹ mú wa ń faramọ lọ́wọ́ yìí yọ pàpàdà. àwọn tó dàbí yín kan mọ fẹ́ fi hàn yín nìsín.
1: ọba ṣe ti ẹ lọ́la.
0: so yoyo meji
1: elese ajeya bo fe boke niko kola to ma lo
0: bororo meji arewa meji lori bed
1: awon tara depo eje tele kan o fe go
0: sari te ba ni girlfriend abi boyfriend nsin ti obirin ba tin bere owo lo e
1: aboko asokun ojubo koni romi ni
0: ti ba ben le fun so ba sin le wi
1: epo eje tele
0: mo mo ba ni o sin le ti o gba ti san pe o lati ba mi wa ni o lati ba mi wa ni o
1: oni ro
0: olorun ma jo ko ro da bi an ti an mu ti an lo ji yan gbenjo nu won tin jaju ra ko ni waju jo baba yi
1: masala
0: pele pele do wa o
1: kere ba masala
0: en kan kan gboro
1: ba ja ba oju erin to ba lo
0: eni

0: 0091 2375 8675.
1: Hello.
0: Hello.
1: Hello.
0: Ah,

0: egba pe kan se ma lo 091 2370 8675.
1: Hello.
2: Hello.
1: Eka so.
2: Yes.
1: Okay so.
0: Ojare.
1: Aki baba gbe ga la wa.
0: E se mo dupe ma.
1: Opele yin ni bebe mo mo so.
0: Amen.
1: Olo yin ni ko ri tara yi o.
0: Amen.
1: Brother mi do ye is a complete donkey guy. O yo fe ni. Peter ni o kare jare. Oh God.
2: Yes ma.
0: Wọ́n lọ ya dede ni o tun rẹ́rìn. Wọ́n ní dede ni o tun rẹ́rìn. Oye wọ́n la mama ti fọ́ rédíò mọ́lẹ̀. Nítorí rẹ̀ mama ti bínú fọ́ rédíò mọ́lẹ̀. Hello, ta ló wà nbẹ̀?
3: Hello, sir.
0: Ẹ̀lẹ́ ọjà yìí.
3: Àgbà láti sókà ni o.
0: Ok.
3: Jẹ́rí àlébú èyí obìnrin o. Ṣùgbọ́n sẹ́rẹ̀ yìí ọkùnrin náà. Pé ìfẹ́ náà ni kó lọ fẹ́ ní skúù ni. Ìkẹ́kọ́ ni wọ́n ní kó lọ ṣe ní skúù owó onírú owó oníyọ̀ tí ìyá kó jọ tá máa pè ya nítorí obìnrin kò yẹ kó rí bẹ̀rẹ̀ rárá. Ṣùgbọ́n ṣe pé èyí obìnrin náà tó ṣe ọlọ́run ó dá ìyá sí ọlọ́run ó mọ̀ pèsè fún ìyá àjọ ló dá o.
0: Ẹ ṣeun.
3: Pẹ̀lú ìgbé mi.
0: Ẹ ṣeun.
3: Ṣọ́bọ̀.
0: Ẹ ǹdẹ́ ẹ máa lọ. Bàbá ọlọ́kadà dé. Bàbá tó fowó jìndá àkọlé tó fowó jìndá ara mọ́tò tó fowó jìndá àfẹ́yàwó tó fowó jìndá sonre gbogbo. Ebi tí lékèlèké wá ti ń fọsọ ọlọ́run ọba mi ló mọ̀ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n tún ra wa létí lẹ́ẹ̀kan sí o gbogbo ìjọba ilẹ̀ Nàìjíríà. Ìmọ̀ràn mi rèé o fún gbogbo ìjọba látòkè kí wọ́n paláṣẹ fún gbogbo gómìnà káàkiri 36 states pé gbogbo iléèwé wa primary school, secondary school, modern school, polytechnics and institutions throughout the whole Nigeria, throughout the nation. Bí sukúù tún ilẹ̀ kó kéré tó kódà kó jẹ́yàn mẹ́jọ ni wọ́n ń kọ́ mbẹ̀ sójà méjì ọlọ́pàá méjì ọdẹ méjì àmọ̀tẹ́kùn méjì

0: mọ̀hún tí ọjọ́ ọmọ ọdún méjì tí wọ́n sì gbé lọ láti lọ tà á ọmọ tó jẹ́ pé níṣe ni wọ́n jí lákàtà ìyá rẹ̀ nígbàtí ẹnìkan tí yóò mọ ṣàlàyé ọ̀rọ̀ ń tiẹ̀ ó ṣàlàyé ọ̀rọ̀ síta eléyìí tó jẹ́ pé ẹni tó jẹ́ òṣìṣẹ́ ni níléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìrua ní iléeṣẹ́ ọlọ́pàá léyìí tí ó jẹ́ ìrua ńbẹ̀ hun ìyẹn ní ìpínlẹ̀ Bauchi wọn ní nígbàtí onítọ̀hún mọ ṣàlàyé ọ̀rọ̀ wọn sọ pé wò ó ṣe rí àwọn méjèèjì tí wọ́n jẹ́ tọkọ-tìyàwó yìí wọ́n ní àti ọmọ tó jẹ́ ọmọbìnrin eléyìí tí kì í ṣọmọ wọn tí wọ́n fẹ́ tà wọ́n pé wọ́n ti ń bẹ lákàtà iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ó sì mọ ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó fi ń tẹ̀ ẹ́ síwájú wọ́n ní ṣe rí iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí alágbára ìyẹn ní ìpínlẹ̀ Benue láti mọ kíni tó rọ́lu tọkọ-tìyàwó gan eléyìí tó fi jẹ́ pé wọ́n lọ gbé ọmọ ọlọ́mọ wọn lọ jí kúrò lákàtà ìyá rẹ̀ lọ́nà eléyìí tí ò bá òfin mu tí wọ́n sì wò pé káwọn ọmọ ọmọ ọ̀hún gán san ókè pẹ̀lú owó kan eléyìí tí ń lọ bí mílíọ̀nù mẹ́ta owó náírà iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ọmọ fi ọ̀rọ̀ pò wọ́n ní ìfúnpọ̀ tí wọ́n fi ṣàlàyé irú iṣẹ́ gan eléyìí tó ṣe wọn àti tó rọ́lù wọ́n tí wọ́n fi ṣe irú ìwà tí wọ́n fi wu irú ìwà ọ̀ràn báyìí níbi tí wọ́n ti dá ẹni ẹlẹ́ni tó bímọ tiẹ̀ tí wọ́n ti dá lójú tí wọ́n ti dọ́gbọ́n jí ọmọ tiẹ̀ kúrò lákàtà rẹ̀ tí wọ́n sì wá lọ tà á sí ọ̀nà tó jìn pẹ̀lú owó kan tí ń lọ bí mílíọ̀nù mẹ́ta owó náírà wọ́n ní gbogbo èyí pátá òun náà làwọn ó ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí alágbára táwọn tiẹ̀ sì ti tẹ̀síwájú lórí ẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní máa ṣe pé ohun gbogbo tó rọ̀ mọ́ bí wọ́n ti ṣe ronú láti fẹ́ ta ọmọ ọlọ́mọ yẹn gbogbo ẹ̀ pátá òun náà ní iléeṣẹ́ ọlọ́pàá ni ó gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ tí aráàlú ń kọ́ tí ó sì mọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ṣe iṣẹ́ ìwádìí alágbára ọ̀hún tán ìyẹn nípínlẹ̀ Benue.
1: Ó dá ẹ jẹ́ kí mi ó lọ sí ìpínlẹ̀ Abia lọ́hùn-ún. Ìròyìn tó ń bẹ wájú tèmi lòún ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ dímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Abia ti ṣàfọ̀mọ́ pé àwọn ti ń wá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tó jẹ́ Toyota Corolla tó jẹ́ ti adájọ́ ilé ẹjọ́ májísírèètì tó wà ní Humaya lọ́hùn-ún lẹ́yìn tí wọ́n pé ọkọ̀ yìí ni wọ́n jí gbé ní ìta ilé ẹjọ́ náà tí í ṣe olúlu ìpínlẹ̀ Abia ní Humaya. Ìṣẹ̀lẹ̀ yìí òun náà ló mú ká mọ rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn èèyàn àwùjọ tó bá mọ ohunkóhun nípa ìrìn ọkọ̀ náà eléyìí tí ó jẹ́ kó rọrùn fáwọn agbófinró láti lè tètè gbá padà nígbà wọ́n sì ń jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ náà ní ọjọ́rú tí ṣàná agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá DSP Maureen Chinanka ló ṣàfọ̀mọ́ pé wọ́n ti fọ̀rọ̀ ohun tó iléeṣẹ́ ọlọ́pàá létí o tí ìwádìí alágbára sì ti ń lọ lọ́wọ́ láti rí i pé wọ́n ṣe ọkọ̀ ọ̀hún ní àwárí bẹ́ẹ̀ ni wọ́n pé ìwádìí alágbára ń tẹ̀wájú agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá fi dá ogbó èèyàn àwùjọ lójú o wípé ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá náà òun náà ni wọ́n mọ́rọ̀ ọ̀hún kankan kan ni o láti rí dájú wípé wọ́n mú gbogbo àwọn èèyàn tó lọ́wọ́ nínú ẹ̀ àti láti jẹ́ kí wọ́n fi ewé ọmọ mọ́ àwọn èèyàn míì tí wọ́n bá tún ní irú èrò bẹ́ẹ̀ lọ́kàn tí wọ́n sì rọ gbogbo èèyàn àwùjọ wípé a bá fapá kó tọ́ yẹn tó pín ni o kí wọ́n fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí tí wọ́n bá ní ọ̀rọ̀ kan tàbí míì tàbí wọ́n mọ bí ọkọ̀ ọ̀hún bó ti ṣe rìn nígbà tí wọ́n ń ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ ṣe ṣẹlẹ̀ ẹni tó ní ọkọ̀ ọ̀hún ìyẹn májísírèètì àgbà abilékọ Ngozi Pierce òun náà ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ tí ilé ẹjọ́ kejì tó wà ní Humaya wípé ṣe náà ni òun gbé ọkọ̀ ọ̀hún tó yẹ tùrú tàkùlódà tí àwọ̀ rẹ̀ jẹ́ dúdú sí ìta ilé ẹjọ́ ọ̀hún ní ojú òpópónà kan tó pè ní Finbas ní nǹkan bíi aago mẹ́sàn-án láàárọ̀ lọ́jọ́ ìṣẹ́gun Tuesday pé òun sì tẹ̀wájú sẹ́nu iṣẹ́ tòun gẹ́gẹ́ bí àlàyé tí abilékọ yìí ṣe ó ní ṣe ni òun bá ní pé tó kóun tiẹ̀ yọjú ta o láti mú nǹkan kan nú ọkọ̀ lọkọ̀ bá di ra gbémi ó di ẹran mọ́ jogi òun ni bó ṣe ń jáde báyìí ní bí ọ̀sán ló rí pé ó kò sí níbi tí ó wà mọ́ sójú òun tan òun jẹ ni lòun bá bẹ̀rẹ̀ sí mọ́ fi ọ̀rọ̀ tó àyàn létí pé àbí bí ìkọ́ ló ń gbé ọkọ̀ sí ni o lẹ́yìn ọ̀rẹ́yìn ó ní ọ̀rẹ́ rẹ̀ kan bá fi tóun létí pé a rí ọkọ̀ ń pé àwọn kan wọ́n ti wàá lọ pẹ̀lú eré burúkú burúkú wọn ní kódà kò pẹ́ eléyìí tóun wọlé tán tí wọ́n gbé ọkọ̀ ọ̀hún kọjá lọ́nà ibì kan eléyìí tí wọ́n pè ní fisiniti ti market square ń pé ibẹ̀ wọ́n gbé gbà lọ bẹ́ẹ̀ ni ẹnìkan náà tíṣẹ̀lẹ̀ ṣojú rẹ̀ eléyìí tó ń pè ọ́n nótìsì orí pé ọkùnrin kan nù ni pé ń bẹ lẹ́yìn ẹni tó jẹ́ adájọ́ yìí ṣùgbọ́n tíyẹn ò rí nígbà tí ó gbé ọkọ̀ kalẹ̀ wọ́n ni pé lẹ́yìn tíyẹn ni pé tó ń bọ́ lẹ́nu ọkọ̀ tán kó mọ bá sì òjọ́ tó ń lọ ìní wọn yọkẹlẹ tí wọ́n ṣe ọkọ̀ náà lẹ́yìn rẹ̀ tí wọ́n sì wà lọ.
0: Ó dá ìròyìn míì eléyìí tó tún wà níwájú tèmi tó jẹ́ ìròyìn gudugbẹ̀ tí mo rí ń bí mo rí ìròyìn yẹn nínú ìwé ìròyìn Punch tí ròyìn ọ̀hún sì jẹ́ kó di mímọ̀ fún ni wípé ní ìpínlẹ̀ Bauchi wọ́n ní

0: ìlera lọ̀rọ̀ lóòótọ́ ìdí nìyí tí Betty Wellness Therapy fi ń sọ fún gbogbo ènìyàn pé ká mójútó ìlera ara wa aṣojú Betty wọ́n ń bẹ nílé agbára pẹ̀lú mi ẹ bá ń kí àwọn èèyàn tá ń gbọ́ wa.
1: A kí gbogbo àwọn èèyàn wa pé ẹ kú kalẹ̀.
0: Yes sir.
1: Láti ilé iṣẹ́ Betty Kangen Water. Ilé iṣẹ́ tó jẹ́ pé ìwòsàn la mú ní bàdà. Gbogbo ẹni tẹ́ ń gbọ́ ètò wa ní àkókò yìí.
0: Yes sir.
1: Ìwòsàn ààrẹ ṣe pàtàkì. In fact, òun number one investment ní ọdún yìí.
0: Okòwò àkọ́kọ́ tó yẹ ká mójútó ìlera ara wa ni.
1: Inú wa ń bi olè wípé kí ni nǹkan tí òun bá fínra. Bóyá o ti náwó sí.
0: Okay.
1: Tó wọ̀ pé wá wò pé òun tọ́bọ̀ òun ọ̀fẹ́ lọ.
0: Tọ́ yarí tọ́ la gidi pé òun ọ̀lọ́sẹ̀.
1: Bẹ́ẹ̀ látọ̀rí ìfúnpá gíga.
0: Okay.
1: Ṣúgà níní.
0: Okay.
1: Ojú rẹ̀ sójú ọmọ yọlẹ́nu. Òun náà bira eléèrè. Bẹ́ẹ̀ tọ́ bá wo gíláàsì kan bóyá bóyá òkín lé síkíní.
0: Bẹ́ẹ̀ ni òkín lè rìn rìn lè rìn rìn dáadáa.
1: Tọ́ bá lóògùn ò lè sùn. Oorun sì ní oògùn ni.
0: Oorun oògùn ló ní. Àwọn kan wá ń ṣẹ̀ṣẹ̀ ń lo oògùn ká tó rí oògùn sùn.
1: Bẹ́ẹ̀ ẹlòmíì ẹ̀yìn dà láàmú. Ẹlòmíì àìsàn tí ń ṣe apá kan ẹsẹ̀ kan. O ti ní iṣu.
0: Okay.
1: Ẹ̀yin náà ti máa ń pè bẹ́ẹ̀.
0: Bẹ́ẹ̀ni. Àwọn míì wọ́n sọ fún wa pé mọ̀jẹ̀ nǹkan báyìí mọ̀jẹ̀ nǹkan báyìí mọ̀jẹ̀ nǹkan báyìí ò lè jàgbà dúdúta
1: ò lè jẹ kíníkan. Inú ọmọ kan wọ́n ní inú kíkan nu wọ́n á ní ké lọ ẹ mọ mánéjì ẹ ni kò sí àìsàn kan tí ò ní ọ̀nà àbáyọ.
0: Tí ò lọ́nà
1: àbáyọ. Èèyàn lè mọ ti pàdé ẹ.
0: Má ti pàdé ẹ.
1: Ẹ mọ̀ bọ̀ wá sí Betty Kangen Water. Ṣé ní Betty Kangen Water.
0: Tí wọ́n tún ń pè ní Betty Wellness Therapy.
1: Bẹ́ẹ̀ni.
0: Okay.
1: A ní oríṣiríṣi machine. One, a ní Kangen Water fún ìwòsàn. Ìyẹn ni. A wá ní oríṣiríṣi machine fún ìwòsàn. Látòrí therapy 90.
0: Okay.
1: Therapy 90 yẹn ẹ lè wá lò fọjọ mẹsàn tàbíjọ mẹẹdógún.
0: Okay.
1: Ẹ lè rà sílé.
0: Fúnra yín.
1: Bẹ́ẹ̀ni aláṣẹ Betty Kangen Water wọ́n wà lára àwọn distributor tó ń distribute therapy 90 machine ní Nàìjíríà.
0: Okay.
1: Then a tún wá ní quantum machine a ní quantum mat. Quantum machine yẹn sà ó ní iná méje iná kan wà fún oríṣiríṣi àìsàn tó bá ń ṣèyàn.
0: Bípè níjà ara kọ̀ọ̀kan bá ṣe rí
1: ni wọ́n sọ irú iná tí wọ́n á tàn. Níṣẹ́ tó bá ní ẹ̀yìn dídùn wọ́n sì fi ẹ́ bá pé ayin ni o. O ti nori iná tó wá tàn síbẹ̀.
0: Iná yẹn ó dẹ̀ mú
1: fún. Ẹni yìí wọ́n ní ikú rẹ̀ ga. Ẹ̀wọ́n yóò ní ìju. O ti ní irú iná
0: tí wọ́n á tàn sí.
1: Ẹ ó ní liver problem. Akédèrè rẹ̀ kò ṣe dáadáa. O ti ní irú iná tó wá tàn sí.
0: Okay.
1: Fún wọn ní machine lóríṣiríṣi. Àárín wa ni distributor àwọn machine Nigeria.
0: Okay.
1: Lábẹ́ bẹ́ẹ̀ a tún wá láwọn international product láti China.
0: Okay.
1: A jẹ́ sọ méjì péré.
0: Okay.
1: Number one ni oògùn ẹ̀fọn. V-Mas mosquito repellent.
0: Oògùn ẹ̀fọn.
1: Gbogbo ìyẹn ẹ̀yìn aláta ẹnu ọmọ kó ń bẹ̀ ní oases.
0: Káwọn náà máa tún ta.
1: Ṣé ẹ ní oògùn ẹ̀fọn yẹn sà? Ẹ kàn spray sára yẹn bíi perfume ni.
0: Oògùn ẹ̀fọn spray sára. Bẹ́ẹ̀
1: ni bíi pef ni. Kì í pààyàn lára. Ẹni wuyẹ tẹ́ bá ti lọ ẹ̀mọ̀ jáde. Tẹ́ bá lè tẹ̀ sára yín lẹ́yìn 8 hours.
0: Ẹ̀fọn máa ń ríyàn sáni.
1: Ẹ̀fọn máa ń ríyàn sáni. A tún wá ní Ganoderma coffee tea.
0: Kí ni iṣẹ́ yẹn?
1: Ṣé rí Ganoderma coffee tea yẹn? Eléyìí ṣe àwọn coffee tó ní caffeine o. Ganoderma coffee tea la pé.
0: Okay.
1: Ó ń ṣiṣẹ́ fún immune system wa.
0: Okay.
1: Ó ń ṣiṣẹ́ fún kidney wa. Ó ń ṣiṣẹ́ fún liver wa. Ẹ̀kan sára tẹ́ bá ti fi bóyá ẹ fẹ́ mu tea. Ẹ̀yin àgbààgbà tẹ́ ti lé 40 ẹ̀ ní ìdí ṣúgà mọ́. Ẹ̀yin ra Ganoderma ẹ kàn jí láàárọ̀ ẹ mú kan epo. Ẹ lọ bí ṣe wá dé wá rẹ̀ yín. Kẹ tó sùn.
0: Ẹ mú kan epo.
1: Ẹ mú kan epo kẹ lọ sùn. O máa ń ṣiṣẹ́ fún stress. Ẹ wá check wa ní Betty Kangen Water or Betty Wellness. Fún gbogbo àwọn kan tá a ti dárúkọ yìí. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Ẹ̀yin ó sì wá ní ọ́fíìsì wa. Betty Kangen Water wà ní number one.
0: Number one.
1: Providence Estate.
0: Providence Estate.
1: Sitaga bus stop.
0: Sitaga bus stop.
1: Sango Eleyele Expressway.
0: Sango Eleyele Expressway. Nibadan kan.
1: Nibadan.
0: Okay.
1: Wọ́n yẹ wà ní Poli Ibadan. Tàbí wà ní Eleyele. Ẹgbẹ́ ọ̀kadà.
0: Okay.
1: Ẹni ẹ lọ sí Sitaga bus stop. Lábẹ́ gíńlá yẹn. Tẹ́ bá ti drop yín. Fòmù sódì kejì.
0: Okay.
1: Ẹ ti rí Betty Kangen Water.
0: Okay.
1: Ibẹ̀lẹ̀ ń lọ. Ẹ pọ̀ sórí nọ́mbà yìí.
0: Okay.
1: 080.
0: 080.
1: 37.
0: 37.
1: 02.
0: 02.
1: 23 23 56 56
0: ẹ tún pè
1: 080 080
0: 37 37
1: 02 02 23 23 56 56 aago mẹsàn àárọ. Sí márùn ìrọ̀lẹ́
0: o ni wọ́n fi ń hópin
1: Monday to Saturday.
0: Okay.
1: Ẹ ṣiṣẹ́ ẹ yọjú sí wa àlàáfíà wa.
0: Ó dà bọ̀. Lágelo FM jàgàbá gbogbo rédíò.

0: mọ̀já gbàgbé omega ń bẹ ń bí o ẹ̀yẹ pé iṣẹ́ tó wá ṣe lónìí kò yé wa bá ń ṣe studio manager tí ń tẹ keyboard
1: iṣẹ́ ńlá ni
0: o tó bá tún ṣá nǹkan míì
1: kíni
0: gbẹ̀ngà ó ti ní iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ni o rí nǹkan tó gbé síwájú ni o rí nǹkan tí ń fi ọwọ́ tó ná ọwọ́ òlélè ná àtàǹpakọ̀
1: ìka àlábẹ̀
0: mo ga jù wọ́n lọ kúrú bété
1: ni ètò kan yìí
0: ọ̀yà kí ni ìwé ń
1: tẹ́lẹ̀
0: òrùkayẹmí
1: àtàǹpakọ̀ ìka àlábẹ̀ mo ga jù wọ́n lọ òrùkayẹmí kúrú bété
0: má fi kọrin sọ
1: mo fi kọrin mo ń sọ kọ kan náà
0: ọ̀yà kí lélẹ̀
1: àtàǹpakọ̀
0: ilé nǹkan
1: Àbámẹ́ta
0: ẹja lọ tajà
2: Lagilu FM 96

voice ọlọ́run tí ò lérò Remy àti Remy Remy Adesina Big Man presenter pẹ̀lú Remy Babajide MC General láago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di aago mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Friday ní ìkànnì Lagelu 96.7 FM entertainment program.

ọdún ni àwọn tó tap ti gbẹnu sí cash léraléra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́. Àwọn èèyàn tún gbẹ́nu sí yẹn lọ ní gbogbo ayé. Workaday Cashport yẹn gan lọ fáfá. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀nẹ̀ pẹ́. Káṣẹ́ ẹlẹ́rìnjú àánú ti a. Ọmọ má lọ fà tí káṣẹ́ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM *347*1004#2#. Tàbí lórí website

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ̀tọ̀ tí ó máa dé sí ti gbọ̀n yín nìkan ní Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùn yín ó ti wà ń kalẹ̀. Tèmi Táyọ̀ Oyè Ládùn àbọ̀ ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ nìkan ní Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Ọ̀gá ni Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa lọ.

0: ṣùgbọ́n wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra tókìn
1: láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
0: pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
2: Báwo la ṣe lè máa lo iRecharge?
0: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókìn sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
1: Lẹ́gba IBEDC tókìn yín.
2: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
1: iRecharge, sanwó iná ní rọrùn.
3: Lagilu FM 96.7.
4: Ẹ káàbọ̀ padà látòjú ọjà. Ẹyin yẹn mọ́ gbàgbé ń pa ti káàṣì ẹ̀ *347*1004*2#. Bó bá jẹ́ mi ni ni mo sọ fún yín lọ lánàá náà ni. Ẹlòmíì ti ń plé ẹ̀ tipẹ́ á lóun ò jẹ́ ẹ̀. Kàlá kan kò lè pèrìn. Kẹ́rẹ́ lè tẹ́ ti plé ń dajì kùtùkùtù yẹn, lè tẹ́ ti plé látàárọ̀ yẹn tó bá ti dìgbà tí Ọláwálé Hamsat bá ti wá sórí ètò ní 10. Tó bá ti lè wá pè gbogbo ẹ̀yin tẹ́ ti plé láàárọ̀ títí dìgbà tó fi mú yẹn tẹ́ ẹ̀ bá ti gbọ́ orúkọ yín ti ọjọ́ yẹn lọ́jọ́ yẹn ni o ẹ̀ lè gbọ́ orúkọ yín mọ́. Ṣẹ̀wárí lẹ́yìn ìgbà tó ti pè yẹn tó bá tún wá di pé ẹ tún wò yín pé bóyá kẹ try lock yín bóyá ẹ tún jẹ si ẹ tún plé míì lásìkò ìgbà míì tí wọ́n bá tún ṣe kí la rí gbọ́ èèyàn ní láti immediately after let me say bóyá bíi 10 tó ti kúrò lórí ètò yẹn mímì sí bóyá bíi 10:30 títí di aago 5 ẹ plé rẹ̀ ṣùgbọ́n ẹ lè plé rẹ̀ láti aago 1 sí aago 2:30 fún ti kí la rí gbọ́ ilé tẹ bá plé lásìkò ìgbà yẹn tẹ bá plé rẹ̀ tán bá yí draw ó ṣe ṣe kẹ́ ẹ tú wọn jẹ́ rí ta bá tún ti wá kúrò lórí kí la rí gbọ́ tán gbogbo ẹ̀yìn tẹ plé tẹ gbórúkọ yín ìyẹn tún ti lọnu o tán bá tún wá ń ṣe ta ló takin tàbí ṣó búmọ́ táìmù tán bá ń ṣeun tẹ bá tún plé rẹ̀ within that 1 hour between 4 and 5 tẹ bá tún plé ngbà yẹn ó ṣe é ṣe kí náà bá yín tumu àwọn tí wọ́n ń gba ọpẹ́ tá à ń pè tán láwọn ti jẹ rí ohun tí wọn ò sọ fún yín torí pé ẹ̀ ráàyè sí nínú whatsapp group kan náà ò ní mò ń já yín sí bó ṣe ń plé ẹnu sọ fún yín ṣe ráwọn yẹn náà tán bá tún ti ń ṣe program lọ́wọ́ táìmù tán sọ yẹn tán bá ti lè dárúkọ ẹni tán bá ti lè mú ẹni tó jẹ ẹ̀yin yòókù tẹ plé ẹ mọ̀túnmọ̀ dúró di ẹ bóyá wọ́n ti pè mí lálẹ́ ṣe rí ta lẹ́yìn látàgo 10:00 sí aago 12 lẹ́ẹ̀ tún plé mí ẹ tún jẹ kò wá sí bí wọ́n ṣe lè ṣe tẹ bá fọ́n rúgbìn yín káàkiri bá ń kù síbẹ̀ ṣe ní jẹ fún ìdí èyí bá a ṣe ń bẹ lórí ètò yìí ìwọ́ tó ti plé láàárọ̀ tí o wọ̀n fún ọ wọ́n dúró pé bóyá nọ́mbà rẹ̀ ó tún jáde lọ́sàn-án yìí kò lè tó oògùn jáde àfọjọ́ Friday nìkan tá bá fẹ́ yí gbogbo ẹ̀ papọ̀ ló ṣe é ṣe kó rí tiẹ̀ mú tẹmọ ti sọ retí
2: náà fẹsọ yun náà pé tó lọjọ jimọ wà ń bẹ tó ní gbogbo ẹ láti Monday
4: wọn dà papọ
2: Friday wọn dà papọ wọn tún yí kótó ẹni tó sì ti jẹ tẹlẹ náà tún lè láǹfààní àti ti jẹ padà o
4: bẹẹ ni bó bá jẹ láàárọ o sì lè jẹ lọsàn lè jẹ lálẹ kò kò sí nǹkan tó kan àwa
2: ó sì tún lè jẹ jọ jimọ tó bá da gbogbo ẹ papọ lódìdí
4: kọmpútà ni kò mọ ọmọ ìyá kankan
2: àbí
4: òní òmu tó fún ìdí èyí N25,000 ń bẹ ní ìsìn báyìí pẹ̀lú N500 rẹ tó bá sì ìfẹ́ tún já sí dáadáa the more you play ni chances fún yín yes láti win mo kí yín kú oríire lẹ́ẹ̀kan sí in advance sunshine má bínú at times wà kò dáa kéèyàn máa sọ yọnu sí ọ̀rọ̀ lọ́rọ̀ but I just have to say this tó bó bá ṣe yanjú sí mi ṣó rí pé ìgbà tó kọ́kọ́ wá ń gbà yẹn mi ò free mẹ́ báyìí ìgbà tó dé sí mo free so kò mo ti mọ̀ pé owó mi ní àrùn kankan fún mi àti pé mo tiẹ̀ ti ń sulé tara mi kò sí tó fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n mo kàn fẹ́ béèrè ọ̀ bóyá ohun bí mo ṣe ń wò ó to me àwọn nǹkan kan wà tó jẹ́ pé àwọn gen z married personally jẹ́ gen z àwọn tí àwọn ọmọ kékeré ọ̀dọ́ wọn ló yẹ ká ti máa bá àwọn nǹkan kọ̀ọ̀kan
2: bíi kíni
4: taba wa ń bá àwọn nǹkan yẹn lọ́wọ́ ìyàwó ilé ẹni tó yẹ pé ó ti wà lọ́ńdà ọkùnrin ó máa ń ṣe mí bákan wípé kò yẹ kó máa lọ báyìí bo awon okunrin mi won o mind o like your own now I don't know boya iwa atoko e ti jo fight e lodo ara yin ni boya e ti yanju e ni because mo ma yin gba ti mo ri akakiye mi very gentle man te pe o quiet gan of which elomi ma quiet ni le ti quiet nta quiet da ko ma quiet ni le but to me sore mi be mi se wa yi nkan kan wa ti mo le tono ri ti nkan kan wa ti mi le gba
2: okay
4: isowo wo aso awon obirin these days not only you alone so isowo wo aso awon obirin tan ti mari tan wa loda oko to je pe o ma wa revealing to je pe e kan wo aso oko e mo ke modesty ye ko wa pe okay o won ni mo pe eleyi o da some things to je pe pride de okunrin ni pe okay emi nikan ni mo ni preview sikini yi to ba je pe it's now they won send oko won na send to je pe wa tele okunrin mi jade wa tele okunrin jade wa de ri yawo elegbe to ma wo awon aso to ko ma reveal o le wo mini baddest mini skirt or mini gown or anything jade but you particular iwo nikan ko lo nse but se oko e soro ni abi boya obirin ma so pe this my life is my life I don't want you to tamper with it or is it comfortable with it
2: oni bayi la nse nle wa ewo bomi kuku ni but kini kan ni bobo to daji pe mo wa foni wa lo njare jare o aso ti bo nwo oko mi never complain ri to ba ti te ko mi lorun to ba ti te mi lorun to ko mi lorun na ni ta ba si jade ta ba si woso and if you are looking so good and beautiful
4: ni ko yan ma woso ko wa revealing kimi wa revealing iwo ko me I'm not particularly about you bring me ma woso to pe gbogbo amomo yes o ma fi gbogbo e bayi o de ma wa pelu wo ma fun mi mo be se ma fun boya won fun sun gbogbo e won fun soke
2: pe ipe has in ipe os na chacho yen leyin
4: no it
2: corset no n pe
4: mi o ti e fe mo te pe
2: aduro dede aduro dada
4: ni fe mo te n pe
2: e se bi n to okay en to wo lara laro ro eyin lo ku aisun o ku aiwo
4: society nko
2: society omo taye bi laye npon o so e ba won gba be o eni to ba si ri pe ohun ri pe aso to wo ipo se ba kan ko na gboju kuro lona be
4: isori gbigboju yen do you know the reason why ti kini e o affect o fe affect wa tan de loku
2: lana wo lo se affect
4: ti folake mama fi me ma compare another neighbor be se neighbor ijo ti obirin to ba woru aso yen ti woso yen jade o ti wo oko e wa legbe oko e o complain
2: exactly
4: boya oko ti complain nu moto boya ti jo fa nu moto e ti jo fa ti jo fa ti fa
2: o le talk no pe see my babe
4: o ti ye mi
2: see my babe
4: ti ki se sisi ti ki se single
2: o je ko ye won pe my ex 3 mi o my ex 2 mi o leyin meji leyin meta I am she set
4: eh ni pe ke wa wo ki obirin le ko wa revealing ke wa ma reveal gbogbo nkan to ye ki
2: se bo atoko e na jo jade
4: o wa atoko e nkan ko lo
2: mu eh ki la won na wo yawo ni yawo si ki na wo obirin olobirin si e ma lo gogu
4: ti wa ti o
2: igo weda wa ma lo
4: to wa wo awon nkan to wo ko sa kun si iru miniskirt to wo lana bo se wo yen ti wa ti
2: akin lo ja mi lenu gate akin yen mi lo drop mi lenu gate
4: akin le gba things like that
2: exactly
4: but a fuck you se e mo pe eyin le ro pe boya
2: on ti o sha fuck for come a wa sha fuck for kunrin olokunrin kini o ro de be
4: ile oni le le fin daro
2: ile wo na fin daro se mo ti gi abomo rogun bo le won
4: iyawo mi to na o fe wo ru e to fe wo ru e to ko e ni ko ma wo won ma fi example
2: ile won ni kan moju to
4: o
2: ko si kin je ti baba tomo ko mo lala ile ti wa ni
4: society lo n baje my friend
2: society kokun o baje o ti akin mi lo
4: hello ma
5: e kasan
4: yes ma
5: yo ni so
4: yo yo mo gbo yin yes ma
5: seri oro te so yi lo dida le laaro ana ninu ile wa gegegegege
2: ya
5: eh omo mi lo pon ni omo mi
2: okay
5: olo si bo ni didi e won so fun ye ri pe ati asiko ile lati ko mo yo mo wo di nika lo pon ni in like it mo fun ni kaba kekere kan ko ma wo ko ma fi pon mi ye ni kilo de owo kan mo mo ri bla mi le blame e iwo ge iwowo lo ku to rin a ma da soju fun oni oko e aso kan aso buruku kan be to ma nwo gbogbo ara re yo ma han ni o je nika awon to ma ni bi egbe egbe bi tan o ni
4: egbe bi tan ifs abi
2: ifs ya
5: mi yo da fo oko e ma nso mo wo so imo to ba wojo tin ba ja ti o wo de kan loni yo pati fo se kan to ba tun ya yo to gbe wo bo si je ki opolopo won imi o sise aso ko to wole oko to opolopo won oni wa ni waju le mi bi meta ni lawon kan gbebe ti mi ba nbo awon aso sport tawon oni sport ma nwo won ko chese aslan kan kan si bi toko e ni bo na lo ni akuku ma koko ni won wo wa ti di odo to po gan to opolopo won o si se aso ile oko won kanju re kini na tin be ninu won ko je po la so oroboro ko won ma nlo so olorun ni
4: no competition ni
5: aso kanu le
4: won se competition ni eleti eleti mo wo yi o se competition pe lawo obirin ta ni
2: mi ni competition ko so ko
4: ni bo ni competition pe awon to ko n gbe ka kiri nta pe ka o na fine fun lo
5: o so fun o fe dije ni e to ko en so fun pe to ba tun bu won omo re kilo fun yo di gbaju o kilo fun lo fun ya re yo di gbaju to ba tun bu won o ni pe ni me ro kan won abileko gbogbo sura ara abileko sele ma han e wa ya to sawon so nbe support bravo e ja ma won bravo ya
2: pa mi awon na je bravo
4: awon ni bravo mama oyo olu ti mu
5: mi le awon nbe hotel ni awon hotel kan be lodo wa bravo ni se da ko ja nbe lale patala san le ba ndi won imi o ti e ni wo bravo ah bravo support hotel ni je be
4: e mi o mo
5: awon to waju ta ni
4: o da mami o da mami awon kankan wa to je pe won fi mo pe eni yi ìyàwó lé ni.
2: Ìyàwó lé ni. Ṣé dandan ni kan rí pé ẹni yìí ìyàwó lé ni? Ohun tó tẹ àwọn ọkọ wọn lọ, ọkọ pé ọkọ ọkùnrin ni a ní. Mo fẹ́ fi ọmọ mi wọ bomb short.
4: Society
2: nǹkan. Kó wọ amulet, kó múra tẹ̀lé mi jáde, kó set tẹ̀lé mi jáde.
4: Ojú òtí yín ni.
2: Èwo lojú títì
4: ní ẹ̀. Ojú òtí yín ẹ lè wọnú léyìn ẹwọ̀ nkọ́rídọ̀ ẹwọ̀ nkọ́rídọ̀ léyìn ẹ̀ ń ba society jẹ ni. Ìyàwó lé wà wọṣọ tán wà fẹ́ bẹ̀rẹ̀ ilẹ̀kẹ̀ gbogbo ibẹ̀ bí gbogbo a jáde
2: lẹ́yìn.
4: Sójú wa fọ ni.
2: Bukola sọ fún ọkọ
4: lọ gọgù. Kílàwọ̀ débẹ̀ sójú fọ ni.
2: Hello gọgù.
4: Hello. Yes sir.
2: Ẹ ká sọ sá.
6: Ọkùnrin tó.
4: Yes sir.
6: Orúkọ mi ni Alhaji Kailok látẹ̀lẹ̀.
4: Ẹ bá ń sọ fún wọn.
2: Ẹ lọ sí bá mi.
6: Ẹ rí ètò tẹ́ ẹ ṣe ètò tó dáa mọ̀. Àwa náà ká jẹ́ àtijàgbà díẹ̀. À ń oríṣiríṣi ta. A dẹ̀ ń bá wọn sọ̀rọ̀ ọ̀gọ̀. Èyí tí aṣọ lẹ́ẹ̀kan pé wọ́n yẹ́ lómi ọ̀la sọ. Kíní wọ́n jẹ́ wọn jẹ́ sí ara ẹ bá ń gbọ́ iye tẹ́lómi ń rà.
2: Orí
6: ìṣekúṣe tẹ́lómi ń fẹ́ ẹ wọ́n fi ń rà. Ó ti yé yín. Àábẹ̀ ọlọ́run ni kọ́ lọ́ba wa yí gbà padà. Nígbà wa ń ṣe bọ́ìsì ẹ lè rí nǹkan méjì obìnrin ta. Bó ṣe rí nìṣe ló wọn kó ta káàkiri. Ọlọ́run sàánà wa.
4: Àmì.
6: Tó ẹni tí ẹ bá wí fún ọlọ́run ó jẹ ọgbọ́.
4: Ẹ̀yin
6: náà tí ẹ wá rìn gbòòrò ọkàlùkù pọ̀jú ẹ̀ máa ó.
2: Kọ́ pajúmọ́ ni.
4: Alhaji a lè pajúmọ́ ṣe tá a bá pajúmọ́ ṣe a ní kọjá títì ni ṣe a ní ní ìṣẹ́ ẹni bàbá wa fìjìláǹtì ṣe a wá díjú ni.
6: Àbíjú la wà á ṣe.
4: A lè díjú.
2: Ẹ pajúmọ́ àwọn pọ́n fẹ́ kọ́ àwọn ìbejì síta kó gba atẹ́gùn lórí
6: ìbejì. A mọ̀ ọbẹ̀ lọ́ọ̀ni ọlọ́ba wa yí padà. Lọ́wọ́ yìí wọ́n padà
2: o.
4: Kí ló dé? Àwọn ọmọ sí àwọn ọmọ sisi sin àwọn sisi àbí ṣé sisi ni àpẹ̀wọ̀n àbálọ́ ọmọ gé sin wọ́n ti kọ́ mọ̀ pẹ̀lú wọn tẹ́ pé tó máa fẹ́ bọ́ta tí n bá ní bóyá bíi 40 nínú 100 ní o tiẹ̀ ti pọ̀ jù 20 nínú 100 jẹ́ kí n ṣe báwọn bíi 35 nínú 100 àwọn ọmọ gé sin tó pé tó bá fẹ́ bọ́ síta wọn ò ní wọ àwọ̀tẹ́lẹ̀ tẹ́ pé ẹ lè fojú ẹ lè fi máa mú pin báyìí láyé àwọn tẹ pé ó máa wà obvious pé
2: ele
4: no I'm just hold on now láyé àtijọ́ àwọn ìyá wa ṣe bí kò no matter what tó dúró báyìí ṣe àgbékọ́ nígbà yẹn ẹ gbọ́dọ̀ wọ nǹkan tó yẹ pé ẹ ní kò ní wà revealing ní ìsìn báyìí
7: most of iyawo ile kini se mo kan lo lota ni kini se mo kan lo ra nkan street ni kini se bi e fe mo mo lo school le e mo mo lo le eko e fe mo mo lo si school laaro e o be se mo mo lo si school laaro e ni wo nkan ka e kan gbe gaun yin te mo wo nte e kan gbe wo sorun
2: agbada da bole
7: ko da
2: eh o tun da bole mo tun wo pe npele tun complain
7: won wo pe kin
8: hello
7: hello
2: hello
7: yes ma
8: e ku e mo tesiwaju
2: ami
8: ko je sabo olohun ti daju lori
7: ami
8: e ko gidi le nko gbogbo awon omo ode ewo yi amo ohun kan temi ro ni be ni wipe o depend lori inu ile to ni kaluku ti gade ri imura elomi gan e mo wo wipe se awon eyan gidi si ri o to fi mi jade bi were bayi
7: pe se o lobi ni
8: ta
7: se ko lobi ni
8: se ko lobi ni awon obi re si nwo papa julo awon ibile to je wi pe boya won lomo to ti jade iwe mewa to je pe won oni ru re ri won ma wo pe so ma awon lo ti kawe mewa to to ba je wa ya were ka titi nigba ta wa nse sisi mazi ni awo oni ke wa awo mo jade
7: abi
8: opolopo awon na ko lo ara won ti so di meji won ti so di meta won omo cancer won omo kankan ili pe idile to kaluku ba ti jade yo fi apere re pe iyawo gidi lele omo gidi ni ele tabi tawon eyan mi baba mi pade iwo na o sa wora re pe gbo lo se ri olohun o sa nu wa ni inu ile to kaluku ti jade oni ka moju to awon eso wa tin jade nibe birube ba se ri le so re o se
7: ewo wa ni ti yawo ile mama ewo ti yawo ile yawo le
8: yawo le na mo nso yo o fi oko re ran na ni pe so oko ti e na si ri mura were to mura bayi ile na ni fi ran ile ni fi ran ni ole lati keko gode oruko mi ni mi si solu toye lati ayegun olomi
2: e se
8: o olohun o wa pelu wa o
7: e
8: se eko le nko wa o
7: e se o mami ah Mr. King ti finish e ni bibi
2: Mr.
7: King ti finish
2: kini color
7: oni ki mo da olohun jare pe o ni change pe she can change pe Mr. King ni yawo iwo gangan la kin oni nkan to ba ti so la labe magi
2: tewo ni nti mo so la
7: be nkan to ba ti so pe o le change ki ma di so para mi e ka so ma ya Ibrahim la to de re mo
2: yeah that's it
7: yes ma
9: Kenyon Bazi, a mama kawo lori ni. E no mi ba, bi pe igogo ni. Mo ma jade. Iya ile ile ni. Te ba ya so to ba wo jade. Ke to je pe o fe mo si package pa pa.
7: O le bere.
9: O ye ko se wallet. O ma mu so o ma ro so mo ba ya lati bi bayi. Lati bi to so bi emails. Ke mo pe nkan to ye mo ba ri la re no nkan mo lo mo ma se.
2: Yeah, Ibrahim, Ashola solo ma ro ko ni wo simi kamisola bi nkokon.
9: Beni o beni Ashola solo ma ro.
2: En te pe yen tari bo ye kan yo pason si ni street ni o.
7: Iyawo le won ni na.
9: Iyawo ile de ni oko enwu.
7: Oko enwu.
9: Se mo je so. Se mo pe nkan to ba. Se mo pe nkan to ko e kun bo to owo to ti mo ya won
7: ni. Abi.
9: E wo e je so bi e kan fun yin oro te ni. Se ri omo mi kan. O de ti jade ni university of Ibadan.
7: Mo
9: ni die mi mo pe ka se olo mo ni lo se nbadan mi mo pe
7: ka se olo se nbadan wo se ru nkan ba nbadan
9: o ti ani aso to wo yen le mi se so be se bi ni university of Ibadan lo yo
7: won
9: je ko wo se o ki wo sugbon ko de mo pe ohun ga laro le wo nkan to wulo ma ba mi lo ko ni kegbe kegbe se mo n ga se mi ki se yen si
7: se mo pe to ba
9: jojo mi
7: ko ni wo
9: be won no oju ese bo se pada lo sile da o da lo fun ni se se mo pe yen se wa ti ni ko omo e ko ni ti omo re lona to so ko ba dagba ki yo fun wo se ri gbogbo awon mi to je omo mi ma rin gbogbo o ma se gbogbo eyan e ko ti awon ko won ni e ku eto
7: e se gbe
2: e se Ibrahim
7: e se gan ma ba yin soro e ti e ma ro titin
2: ah ro nkan kan ẹmọ ẹro ni pe fine un to ba pe bayi la nse le wa ewo bo mi
4: awon eyan copy yin eyin yawo le awon eyan copy yin elomi na tu wo pe se bi sunshine yen to wo toko e o soro kin ti e oko na fe da ken pe bon se ma nse ni mo mo mo mora ku da
2: alaje ti so le kan o leyin na soju yin
4: ka ma rin nisin tani gbo ka wa vigilant ka kiri ka ma wo ka kiri ani ka ta
2: vigilant ti se oro bo aya won na ni
4: ko toko e o so
7: ti gbo mura si hello jare ka mura si ka wa vigilant la nba yin so e joko si
10: aye ka se sa
7: yes e yi radio yin lo le ma yes ma
10: opolo yin ni joba o
7: amen
10: ogbon le nko wa o eko gidi le nko wa olohun je ko le ma gbo ni se ti e ri ta won sisi yen kekere tun ni se ri ti ya le le bayi o da efe le ma se pe ni ya le le mi ya le le mi ma mura bayi oju si ma ti eni ti wo gan pe se eleya bi okunrin kan lode ti jade
4: ni won ti ba so won gbo won ti fai won ti jale lori won gbo ni
10: e wo won wa wo tight ta wa ma wo jade ta ma wo tele aso
4: nta
10: ile lomi ma wo yo ma re di lo loju titi o mo ma lo school niyan o abi ko lo pon mi se ba ri on laarin street bayi elomi ma wo kan to je pe arode ma ri yi to de pe e ma se to si lara pelu ara balaba lati oda telomi ti do ni olawo alawo alawo kono meji ojo ode ni ti won ma de ma wo kiri ese o
4: ojo o le ti won mama ojo o le ti won amen ojo o le ti won tori pe elomi ti wo tan ti ri kala lomi o wo iyawo le mi o wo tan ri awon ojo ma ti won pa won nkan la won wo iyawo le mi ti wo won ti ri ojo se wa ti won ojo o le ti won na
2: lori aso ina
4: imura
2: lori imura ina
4: ko mo wule ko mo ke mo wule bere ko fe mu nkan gbogbo le gbogbo ibebe se bi inu le
2: se fa ko e lori o kiki le ina wo de bi bebe
4: ha eyan bere
2: kila ina wo kile nwo eyan bere o se je pa to bere leyin won odo re
4: to ba bere
2: to bere le won
4: odo
2: e mo afoju ka bebe di re gan e wo ni home
4: tori ti
2: e mo afoju ka bebe di re gan
4: ti iyawo le ba fe kuro nle
2: eh
4: aso to ye ke wo ko ye ke
2: wo
4: bo la se fe iya to wo lo yen
2: ma mo ma mo ke ni amo wule wo ya wo le
4: bo la se fe e ti epo ti dapo ma le ka mo bayi
2: lati rowo won ti emblem
4: owo la mo so
2: e ti emblem
4: owo la mo so emblem la mo so lowo pe owo ni iwo ko iwo ko te n wo kaakiri ki ya wo le ko mo le wo so gidi e mo wo so olembe olembe ti o je pe e godo bere
2: taye bilaye pon taye bilaye pon
4: emurasi emurasi emurasi kudusi fun yin
2: eh kudusi o
4: hello
11: hello
4: yes sir
11: oyata
4: yes mo gbo yin
2: sir
11: e peto
4: yes sir
11: emi ade so pe lati roa
4: yes sir
2: yes sir
11: ere gbogbo asa ti obere ba se inu ile lo ya ko ko
4: mo leni
11: inu ile lo da ko e to ya ti oju mi ori nita so eyin ya wa e je ka gbogbo ohun tí àwọn bàbá ń sọ tí ọ̀rọ̀ ni ó yàtọ̀ ń sọ yẹn o gbé ìmúra wá ojú kejì ò gbọdọ̀ rí níta gbogbo ẹ̀ṣọ́ tẹ́ bá ṣe kó jẹ́ fún ọkọ yín nìkan ẹ̀yà ni a máa lo gbé gọ́ọ̀bù a máa fi dí ojú kọ̀yà kórí bẹ́ẹ̀
4: láì sí wẹ́dà àwọn wẹ́dà gan ló gúgù mọ́
11: kọ̀yà kórí bẹ́ẹ̀ gbogbo ìmúra yín inú ilé ló yẹ kó mọ
4: ilé ò lè gbọ́ kàn sí òkè ni
11: òun ni bíbélì sọ
4: o le gbọ
11: so te ba se un ti lodo oko yin ohun ni gbogbo iho yin lo gbodo mo Allah ran wa lowo
4: ami ami te ba benu le bo ba wa nu le e wo nkan to wu e wo eni
2: ta ba njade na yan le wo nkan to wu yan
4: si gbo mi
2: ke o pe ah e wa yo lo e wa wo ise oko mi ibi to se de kudusi fun ko ba kan wo pe ah omokunrin gbiyanju
4: mi o mo te han ke mi sa ki le gba gojo to ba yen
2: omi o le gba
4: o mi o le gba won o bi won pra ke mi won o bi meta lai da
2: ko gojo ko
4: si
2: to ba ti te lorun ti ba ti wo to ma tun lo ba my honey alpha check it out a lo se baby mi
4: eh
2: a lo se baby mi
4: emeje n si
2: ewo ni sisi ti
4: e
2: a lo se ba n gbo pa won a so mo pe pawo
4: o ti da
2: yes ke
4: o ti da mo e mura si hello
11: hello hello e ka sun
4: yes
2: e ka so sir
11: e ku eto
4: yes ma yes sir
11: lagba olorun yo ku da fun yin
4: ami
2: olorun
11: en du wa nu ni idunu osi ni tenu oro yin lagba
4: olorun ami olorun
11: eh o ko mi ni ka de ti gbo en mo si
4: po
11: o so yi
4: po
11: o so yi
9: Jesu obirin yi momo tin wi
2: o de amun gbo
9: awon obirin mi opolopo obirin lo nba ye wa je because looto a le niyawo le bo nke ti awon obirin ma wo ngba mi ah ko si bo se ni wo because sogun e ibu ko sogun e ni
7: o ti kapo popo
9: ti bo si le nkan ma fa yen tesuba abi yen tesibu tabi tawon alafa ma
7: te ba nfa yen e focus ni o e ni wo bi kankan e focus ni
9: ko si bo se ni wo be ni
7: e focus te ba ti
2: fa tesibu te ba ti lo gogu e ni wo be
9: e wo ni gogu o di jerin leni e se suru ke gbo o di jerin leni mo lati mogenembe ti taska man gbero dada man si okada so mo gbero lo taska ni mo ba mo da bayi ti de taska gbero ma wa mogene ede ope mogene ede ope mogene ede roko mo ba se npe roko to mogene ede roko bo fe ke se denu ah wallahi ta la assemble la silawa ti o ba se pe boya eyin emi olohun o nba ni gbe ti e ba pe emi olohun nba ni gbe ah e ba rihun to wo
7: se sure
9: e ba rihun to wo
7: popo se sure
9: o so rire
2: taba yin o muna
9: mo gele mi o bere owo lowo e
7: ti
9: tin gbo
2: e ti gba current nu
9: o o ti lo se ti je mi se wa so pe ti e go
2: mo gbowo
9: mo gbe ni sisi
2: sowo na opo
9: igbo lowo e mo ni yin o gbe 500
2: naira o adura yin ye mi be dis
7: o ti ye mi
9: o du mi o
7: hello hello
9: yeah, hello mo na
7: ah ati kuro nbe baga na hello eh
2: ah mo gana la won ran ti gba owo
7: mo gbo owo
2: mo kan gba current sara nu popo hey adura yin ye mi ngba
7: popo won la won ran ti gbo owo
2: ah so wa le to yen na ni se to yen ni kilo wa nbe wo
7: hello
2: ya ko tu wa pe para
7: e tu wa pe dokun

0: ka bo pada se igbagbe npa ti ka se e ni isin bayi mo fe mu oda je ni suru seju marun si seju marun fun ti ka se
1: sunshine je ka wo
0: je ka da won yan ko fun wa lori Facebook je ka
1: Monsurat Fashola any good afternoon Mr. Gbenga and Auntie Sunshine. Indecent dressing to some people is fashion and exposure. They have forgotten that you will be addressed the way you dress. Life is indeed upside down. Equato. Ken, please, only good afternoon to you. Most of those girls are agent of devil. Bawo. Anything won fe pa ni won wa okunrin ni ko kiyesara. Most especially any to ba logo ko sora o.
0: Eh any adunia de sogbe ni rashidat ayin de won ni popo rerin ni
1: o da be pe popo to gbagbe ati gbowo okada bo leyin na se ma di current mu tebi te ma gbagbe ati gbowo okada
0: eh se bi waju lo ye mo wo ye ke focus ni
1: eh gbagbe mo te galop ro do mo gbese le break like ni tumo
0: eh nte gbe seyin
1: eh
0: koda
1: ara ti gbowo
0: sori corridor to ba je bari Mr. Kwa fun Mr. King pe corridor yara yin
1: eh
0: nke ti ma wo
1: adale oniliru o bayi la nse le wewo bo mi ni o mo se temi Mr. King lorun niyan e ba mu ofin kan ti o sinu le ti wa
0: no ba advice won ni
1: need your advice yen fe mi atoko mi le
0: ko ma
1: yes ko ma lo be yes
0: lorun do korin kan pe bayi ko ni o ma ri lo ma je ko ma ri bayi lo
1: eh pe yi ise soro isoro na pe
0: ile ife ma di isoro lo da fe mo elomi
1: fawon elomi ka mo pe pe
0: do you know that chomo ki bo se mura yen iru ana to mura nsin o se mura yen okunrin mi
1: kilo se mo
0: to tin baya we fa wahala pe ko gbodo mura bayen to ba ri e yo fi ese example ni pe wo se beyan ni se bo loko e oko e complain okunrin ada daniel oju ni kini kan kini okunrin e ma fi be ni pe
1: o se baya wo re so ni
0: ah ah haro boyo won ori ta ni
1: se ori ta dan se ori ta na oju won dudu
0: a ma na tete ma bo
1: oju won dudu
0: o ti ye mi hello yes sir
2: Ekason.
0: Yes.
1: Ekason sir.
2: Oruko mi ni Oluwa to Messenger se
0: gola. A n gbo yen ba mi soro soke.
2: Oluwa to Messenger se Oduola ni.
0: Yes sir.
2: Un to polopo society fe ni won se lowo yi.
0: To da.
2: Eje nso nkokon.
0: To ya e so o.
2: Si te ba ni ki yawo yin mo wo. Eyin te jokunrin eni to wo nta le ma admire.
1: God bless you ba mi.
0: Aniya to nbe laarin iyawo ile ati sisi ita.
2: E gbo mi. Iyawo ile ati sisi ita. Sisi na lo ndi iyawo.
0: Iro.
1: Abi o.
0: Ti iyawo ile ba wo ta. Eyan ma fi won se eye ni.
2: E gbo mi. Mr. Gbenga e gbo mi.
0: Yes sir.
2: Nigba te ba ri sisi ita to wo so baye. Te admire e. Te wa ri iyawo yin to wo so ba kan. Eh?
1: Shaga bagebe ko ni yan. Progressive
2: bi pe old fashion.
0: Oga.
2: Ejafu
0: toro. Se ri nkan to ba wu yan. Nkan to ba wu yan ni mo po lo la eyan. Nkan to ba wu yan ni mo po lo la eyan. E le ri okunrin to ri e pe.
2: E wo ru Mr. Popopo. E wo ru Mr. Popopo to so tinisin. To wo nkan lo to le gbowo. Yawo won le mo mura daada le o.
3: Ti ngba tan ba wo jade ki yawo le to wo ro aso jade se oko sinle
0: oko won ri
3: to ba wo jade ngba to ba je o tun le wole mi mo
0: ah okun o sa le mo lu yawo e
3: wole mi
0: mo okun o le mo lu yawo e tori iwo ku wo o le mo wo yawo e tori iwo
3: che to ba
0: ko wole mo ko ma gba be mo
3: ya wole to to ba ko fun mi a se ru e pe jo to nwo lo ole inu ya la to ba ba jo wa ni be room mo a to ba wo wa
0: ke wo nkan to ba fe wo nu le kon to ba fe wo nu le inu le gan inu le awon tan wo ku gan nu le iwo ku wo nu le awon tan gbele flat ni o ye ko boya o n gbele face me and face you o wa wo ku wo lo ndan na kitchen o wo gbogbo e o lo nwo kini kan loju ara e o nwo 90
1: ki se fe gbe mi wa e tun se npin nisin ki se le face me and face ile flat ni ile kini kan ki lo de sha ni e bo won teyin ba fe wo se le
0: face me and face wa to ba wo night gown wa lo ma gbe kini kitchen ta won neighbors n koja lo n koja bo ani nu flat oyibo le n copy awon ibo te n copy won igbele face me and face you 19 rooms one toilet one bedroom awon oyibo gbe ru e awon te n copy oyibo lo ni night gown
1: ki ne baba ri mi pe mo mo lo kan ko sa wole lo tin ki pe ki fi lo ki fi wole
0: se n gboro oyibo te n copy won ise baun awon oyibo to n sira le asiko summer ti orun mu gan wa re lomi patanasan ni o wo jade elomi o ni wo nkan ka ma go machine awon alawon oyibo niyan weather awon ni ti won ba se won le ku
1: order
0: ki lo se weather ti wa
1: te
0: n copy trend dem don shele so you face me and face you can my one night gang koja
1: kini pe e soro kan nisin any trend
0: o ti ye mi
1: yes
0: o ti ye mi and e continue se gbo kudus yin lele
1: ben
0: hello
2: atoyato
0: atakankan
2: e ma ku ilu iko ni ba
0: je se tu ti gbo update e ba mi ki popopo
2: popopo
0: o sori re
1: ah, bobo gba badge lodi o gba emblem o gba flag
2: se ro pa won lokada yen awon gogo no ma mu o ma mu omo lori awon oju
1: lo ba tan
0: so se go kada ri ni atakan kan te fi mo bo le se ah
1: bo na se ni
2: emi ati ogbe ni olokada gan jo gbe leleku
0: o ti e mo so mo e mo yan
2: e
0: mo yan
2: so bo ti ri nu se wa ri lori nkan te so ni pe e bi awon gami to pe loke okun se witness
0: yen
2: gba okunrin no le iyen oko ohun lo ma nfa idi ni pe bi awe pamura iru emi bi nse re nkankan yi wallahi ko se ojo ti awo mi mura to fe ja o ti mo gege bi ise a lo tin jade o ma de ni ko wa nbi
0: e wo kan
2: to wo be ni so di eyin ohun na ti mo o ti mo ko le ojo na awon omo awon obirin iyawo lesin ori social media nkankan no tin wa so ton ran ni lórí eyín ṣùgbọ́n tó bá ti wádìí bẹ́ẹ̀ a ní kó má wọ aṣọ tí ó bá gbà mú kó má ràn tó bá gbà ṣùgbọ́n kó mọ̀jà sí pé tí ó fi ara lẹ̀ tọ́mọ máa lè máa wò ó nídìí kéèyàn tẹ̀ sọ fọmọ wípé mọ ohun tí mò ń ṣe o ọmọ gan wulẹ̀ tí ń rí ẹ tó kò ṣe ìwọ ló ṣe máa sọ pé báyìí tóyin tó ń ṣẹlẹ̀ nìyẹn lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọkùnrin mi a ti rí ọkùnrin kan rí tóun ti sọ pé tí obìnrin bá ń bọ̀ wá sí ọ̀dọ̀ òun o òun ò fẹ́ kó wọ àwọ̀tẹ́lẹ̀ ìsàlẹ̀
0: tèbí sisínú kò tí ìdìyàwó ẹ̀
2: sisínú yẹn ṣùgbọ́n sisínú ọ̀gbọ̀n àti sisí àtìyàwó bẹ́ẹ̀ni kan ṣe sọ ṣe bí sisínú ni padà ń díyàwó
1: tó
2: aláti kó àwọn ọmọ ìláti ilẹ̀ kán rí gẹ́gẹ́ bí nǹkan tí ò dá má.
1: ṣé ẹ mọ̀ pé ẹ̀yin ọkùnrin náà ń tẹ ní kíyàwó yín má wọ̀ yẹn táwọn ọ̀ṣọ́rọ̀ yẹn bá wọ̀ ẹ bù wọn so ẹ mọ̀ lé wọn ká ọmọ yẹn fit ọmọ yẹn set kíyàwó yín náà wá wọrú ẹ̀ fún yín lódogun yín o
0: adà fún yín ọ̀tọ̀ ni obìnrin mi máa ń láìkí nǹkan tí ò lè ṣe fún yàwó ẹ̀ nulẹ̀ kó ṣe ń ta ó ti mọ̀ pé irú èèyàn báwọn kò lè fẹ́
1: kí wàá lọ wá lọ síbẹ̀
0: àní kò lè
1: fẹ́ ìyàwó ò fẹ́ kó lọ bẹ̀ mọ́ lòun náà ṣe ń wọ̀ fún
0: irọ́ few ones ló fi wọ́n ṣe few ones ló fi ti ta yẹn ṣe
1: few ones
0: àbí
1: mega ọmọ gbọ́
0: àwọn rú rú
1: òde
0: à
2: ọ̀gá ó yàtọ̀
0: alaba po ó sori re ó sori
1: re po gba báàgì lónìí olówó flagi dání
2: yáyáde láti mọ gánà
0: ó sori re
2: kò ní bàjẹ́ ó yá èmi ẹ ṣe fún orúkọ mi ní alaba látọlómi
1: alaba náà ni èṣù lẹ́yìn kíní kan
2: ẹ lẹ wọ́n tó ti pè jù wá àti fọlákẹ́mi ńkọ́
0: ó ń bọ̀ ó ló lọ bì kan ni
2: fẹ́ẹ̀rí ó yàtọ̀ tẹ̀rẹ́ àwọn ẹ̀tẹ̀ máa ń wọ̀wọ̀ kú wọ yẹn àwọn ọkùnrin tí bá máa ń wo bẹ̀ oníranù lọ́pọ̀lọpọ̀
1: ìdòwú ẹ̀ ní kún kékeré
2: tẹ́tẹ́ máa ń wọ̀ níta yẹn tọkùnrin kan wá rìnrìn jùmọ̀ olójú kòkòrò nírú ọkùnrin ẹ̀yẹn wọlé àwa ní gẹ́gẹ́ bí sí atakan sọ kò sì gbà tíyàwó wa lè bá fẹ́ múra àánú tí bá ń jáde súnmọ́ bí àkọ́kọ́ wo ẹ mọ̀ pé ọlọ́run wulẹ̀ ti dá wa láre tẹ́lẹ̀ àwòfà balẹ̀ fàmọ́ra pé kí ló wà á wà fọwọ́ tracy ẹ̀ làtókè
4: ayin teyin wo ni town ibi ta ba ti ri wo ni so die awo wa fowo trade la to ki awo trade e disale gege bi tegbon mi ti so oni ranu ni obirin to ba wo wo ku o tokun na wa ranju ma kokokokoko
5: iro okunrin o le ranju mo akan ranju mo akan wo le kan ni ki je ke boya ranju mo kokokokoko pe ba ti wo le ka ti mo nkan to
4: wo ada wa bo ti wa nu oko ri te pe obirin e de wo wo ku o en to de joko legbe mi ta ta ta wo to me wo sa o se mi bi kin jublo si lorun
5: inu bi
4: yawo re de pe ni time gba re ni o wa court ko po wo kio pada wo kio pada o de wo eni wo to fi lo wa meri bayi mo ni ah o se ma ni kankan lowo ba nwo o le ma fun yawo lowo nje o aran ju meni eleni ti o de yori be
5: to e se wa
4: la
5: e se wa la sunshine sori je kin tu so nkan fun awon obirin ti e understand okunrin le ri obirin to wo iwo ku wo nta kinu re ma dun o le ri nkan kan to wa nta pe o ri nkan to ri nta en tinu en dun o ri nkan ti o ni access lati ri o ri nkan ti o bebe fun ko to ri o ri promo okunrin le ri kinu e dun o le so pe te fe date royan bayan gan te ko ba de gboro bayi ba do da won ore ba won ma beju ni pe ah omo niyan o
1: sugbon
5: ko le je ko je ku eyan bayan je ru yawo e
1: bi ti o je yo mo re
5: ko le le gba lai lai tan ba n pray lasan to ya pe ko je yawo ibun eni ti o ti niyawo gan to e po si n wo pe okay o n wa yawo o da ka je po ti ko yawo e le yo so fun yen pe ohun yawo wa le ni ko yawo n travel out because ki se ro en to le fe gege bi yawo nu sugbo le fi show nta ka lo si show kan ri bi a okay omo lele bo ko le fe gege bi yawo iyen e ma mix e pa okunrin na a like won a kan le like won ni
1: okay e gba pe mo like won e gba pe mo like on promo asisini e logogu e logogu ke mo wule like promo
5: ton ba fun eni promo nkan to ba lo le olonje ona o ni se wedding ton ba gbo nje fo nje ofe so ni wo so ni je ti won ba fun e je gan so ni o ni
1: bi ifa mo faya lapo ya asi mo hani lorun
5: ise fako eni to wo ko pe ko pe won o kan wo ni
1: o on the platter of goods
5: view once ni promo si ni en le lara promo te fi se promo ka kiri hello
6: hello sir.
5: Yes.
1: Yes,
6: sir.
5: Ami
6: Ami ki baba
5: popo Olorun di fun bo mi. Ano owo te kan fi play cash 500.
1: Iyan ti de lo. Cash e na nu. O ta won je.
5: Cash e na to to ni.
6: Sari da so wo ku wo.
5: Ah, o ti cut, call
1: wo ti cut. Ah, e pa re ra ku ya.
5: Cash e na ni lo to, cash
1: e. Ni na.
5: Cash e. Popo cash e ni o.
1: Yes.
5: Eh ya. Eh, elo mi o le so ti e sita o po lara.
6: Yes,
5: ma.
6: Yes.
5: Anje mo
6: ke la tolo
5: gbe ru. Yes, ma.
6: Na mo ti baba popo.
5: Olorun o di fun won bo mi.
6: Olorun o di fun won bo mi.
1: Eh.
6: Gege ba won yan wa ni so. Remember to like you ku bo ti kon ri mi. Tẹ̀rí ìyàwó lé wọ́n nílé la ti ń kẹ́tọ̀ọ́ ló lè ìwọ tó jẹ́ ìyàwó lé bó bá ṣe múra náà ló ṣe pàdé tiẹ̀ bó bá ṣe wùwọ̀kúwọ̀ náà ló ṣe rí.
5: Àwọn èèyàn ò ní sọ̀rọ̀ sí ọ àwọn èèyàn ò ní wọ̀nù ẹ̀.
6: Wọn ò ní bẹ́ẹ̀ ni wọn ò ní wọ̀nù ẹ̀ pẹ̀sùn bó bá ṣe wọ̀ náà ló ṣe kò tiẹ̀ èèyàn bíi tiẹ̀ náà ló máa padà pàdé.
5: Ó tiẹ̀ ti ní ó ti lọ́kọ rẹ̀ dì í ó ti dìyàwó rẹ̀ wọ́n bá gbòòrò jẹ ni.
6: Wọ́n bá gbòòrò wọ́n kàn máa ń dojú sí irú wọn pọ̀. O se wa to awon ti o to se pe won ni fisi o gbe ye kan ti se kan ti bi lomo lowo won ni fisi ara won go da ara won go da ni bi wo ku won yen ta ba wa wo tan wa mo ma mo wo e kan mo ni e te mo e mo ko won wo yi sha a jo so la lo ya wa da mo ni e mo e te mo
5: yo ni kini yo le nje lo
6: nto ye ke ti lomo lowo
5: yo le nje lo
6: se wa o se nigba wo oni mo je jealous kini mo fe jealous lara yin igbo mo fe jealous lara yin ibi ti me temi ba ti mura won obi eyin da ke mura nbe ti mo je so fun
5: won honestly ni pe awon omo sin ti wa n cash e lo si school kaakiri e lo campus kaakiri sasa la awon omo yin won wo awo tele mo
6: e ma go baba mi omo to ba fe cash ani o ti to omo mi lo so ti ye o yato won gbagba kugba te to wole leda box e ma tu bayi ni ta ba ri aso wo ku wo loju eyin parent na won ma dano si
5: to
6: te pe to ka ku ba de n to ba
5: o ti cut
1: a pada
5: o ti cut sare mo en to je ka se yi ka wo
1: okay ki yen kuro nbe
5: ka se yi ka wo bi olokada lo ma je
1: family popopo nu
5: ka wo en to gba ka se yi.
7: Hello
5: sir.
7: Yes sir.
5: Ye Gbenga loruko mi se e play ka se sir.
7: Mo play ka se sir.
5: Igba o le play.
7: All right sir.
5: Aro yi ko le ja aro yi time o la aro yi
7: osan yi
5: osan ile play re se ti gba cash e ri
7: o di jerry sir
5: me le ti jerry
7: e kan
5: eh so e boy de ti mo e ti mo awon ofin to de ti mo awon time to yan mo nta to mo nje
7: be ni sir
5: o ti da about 25000 naira mi le tu gba yi
7: ah e se gba
5: 25000 naira mi ami olohun ami olohun.
8: Hello
5: Yes sir.
8: Sunshine.
1: Okay.
5: Arrow
1: one. Ah, we say
8: you go. Didn't tell you where.
5: Arrow.
8: Mo down. Arrow in like say mo ki gan sir.
5: E
8: ku se.
5: Yeah.
8: Mm. Sheri adupe lowo yin gan ni. Olorun gbo. E won ka ma n pe boya teba ti lage lu ni. Ko so mo na Olorun gbo. Gbogbo awon kan ben gbe wa yi. Ah so nkan ba bi ntele da bi nteba ti re na niyan.
1: E se adupe ani warawati.
8: Jeri awon kan ba nso yi. Kimi wo yi pe lati le na lo ti bere. Gege bi awon ewa ti so saju, mo ki gbogbo awon to di soro. Sheri bi nkan se wa yi. Wallahi mo bi lai la ngo. Omo omo ke oni po oni kwa ibo won ti ma nwi. Iya ati baba oni gba fun. Wallahi nisi bayi si yawo mi lo pon mi si o wa wo boya short ni ka bowo kini kan wallahi ti o ba da lati lele mi ti so mi pe mi igba ku wo nkan yi idojuti ni fun mi to ba jade ta won yen ba nsoro
5: ti won ti e soro oju to fi ma wo kaakiri
8: e ti get here idoju yin ti ma diri ba nkan ya dojuti mi o ma pe pada ni ohun ni o yo de asset so bo wa ni iru nkan be yen bo ni o ti nisi ta ba nsi sometimes ba ni so nsi yi pe ko ye ka wo be pe enikan gba fun ikan yen ba awujo je ni tori ikan yen a elomi wa lati copy ikan yen
5: to wo
8: elomi ready lati copy re elomi o ni printers tele sugbon na tori pe o ri awo le ke o wa nwo o na gba ebi na ni alagbaja wo ni to ba ni se time si ni egbe ba yo wa emi go find eleyi lo ti mo ba continue to wo yi won fi n copy
5: aro
8: soye bo lati le awala ni gba
5: aro
8: ni pa won ni yes
5: aro nkan bi 40 years ago e mo pe awon tan ma nta simi tan ma nta skirt is it ko je ko bia white ni o black je mo pe won po gan ni agbe ni kaakiri te pon mo nta tan mo fi se bi kini tan ma n gbe kaakiri tan ma nta ni lati bi 15 or 20 years ago e lo wo a ri won mo sasala won obirin te pe won ma n woru skirt yen sisale nigba to ya legis na ko fi bere legis o ma ni rubber band sale bi rubber band sale bai bi bandi won wo nigba to ya
1: wo mo lo je analysis
5: e sa ni suru ni suru mi sin instead to e kan fi ma wo skirt yen won wa wo tight ati awon ya loja o ata awon agbalagba o tight na wo ni sin atarugbo gbogbo won tight na wo a wa bi ero aro eduro tight ta wo sale on ta wa binu won tun ti wa wo jade ni sin ti won tun wa wo kakale lori mo taba tu wa wo aso won ti mora taba rin taba gbese bata marun 1 2 3 4 5 aso won fa soke fara won won fa si bidi
8: e ti get here ki mi e da
1: ko aro e yin na study de be ateyin atoyato lajo gbe lo
5: sun no
8: ki sunshine ni suru
1: won se
8: ba ki sunshine ni suru kini faaji kini irorun to wa ni bi kan ye de
5: yen won ma fa seyin kan ma ri won ma fa so yen se o ti mo won lara won mo mo
8: o kini rorun to wa nbe I boye nkan mi native mi te le ran to ye pe diyan ba ri egan yo okunrin ya wo yin le meji to ye pe keje pe boya o lagbara ju pe obirin le wo ko da o lati lele yen ti ma n ko gbogbo e
1: fo pe le lati kesho rode
5: ko da ni sunshine ori mo se lagun ninu AC ko da
1: oya ti ajbo yo na
5: hello
9: ala ene gbengulu
5: yes sir
9: alaabi abele to lekan
5: alaafia ngo jani
9: okay to seri awon yen ti soro awon lopo lopo won ti ba se to lopo lopo e ri pe awon baba won ni ri ni fini se ni lojo
1: beeni
9: sugbon lodo temi ri ni fini so ni loko ni o
1: iso ni loko bo e le ni ele ni loko nta
9: o ko kini ko oju lo bi so loko awon won lo fe won wa boju so won ni lo ma se ni ma ba boju so loko
5: o moju
9: e beeni ele mu wa ri ba wa pese ko ni ma pese ni tori to ẹlùmí wọn mọ lójú pé nítorí ìmúra rẹ pé ìmúra yóò dá wọn wọ gbogbo àwọn ẹyà oníkànsí nǹkan báyìí ọmọ ọlọjà ni wọn wọn polówó ọjà ni so àwọn obìnrin wa àwọn obìnrin lé ọlọmọge adélébọ ẹmúra dáadáa ń gbòòrò àwọn èèyàn fojú burúkú wò ní aláwọ ní gbogbo wa o aláàbí àfẹrẹ ètò.
5: àmì ilé ẹni nìyẹn ti ń jẹkútẹ ilé tó bá ní dodo ntẹ bá fẹ wọ ẹwọ nílé e fe wo bob short ni e fe wo kini kan ni e fe wo aso to se e wo ninu ile sugbon bo ti wa fi sile kan to so pe rara eyin te ba n gbe ile face me and face you 15 rooms one toilet one bedroom e ma lo mo wo night e ma ma wo night gown ni ile face me and face you te mo pe e fe butter e ma ti lo se nkan kitchen e mo wo yun o e wo ninu te ba ti tile ko yin leyin awon leyan ma ni kina ma npe na tokotaya te ba ti so kasa si e le wo te ba fe wo laarin oko yin sugbe fe lo se nkan ta e wo so gidi e wo so gidi elomi wa e se bi mo kan lo ra pure water ni mo e fe ra pure water nta yen ni ka ma wo bra orumu ah o san sa ma se wo ni o hello
10: hello
5: yes ma
1: e ka so ya
10: me ka sun
5: yes ma mi
10: ile la fi ke so road
5: be ni
10: e ku se opolo
5: yes ma
10: opolo ibo se ndaru ni tori sun kini iya le ile to ba ku wo yen ja na kiri oja o kiri oja o ni tin polowo e lo ni sire nígbà tí ò ṣe sí sí àsìkò tó wá bímọ lọ́yẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí sí ẹ̀ ẹ̀ẹ̀kan tẹ́yìn òsì lè gbà rẹ̀ lówó tálíkà ni ó ti kọ̀ èmi tí mò ń sọ̀rọ̀ yìí 77 ni mí báyìí àwọn ọmọ mi wọn à jẹ́wọ́ sọ sí ọ̀dà jáde ìgbà tí òun rí lára èmi ìyá ẹ̀ kò jẹ́ wọ aṣọ sí òbúra kó tó jáde ui ló sì ti jáde tó ti yẹ mí ẹ̀ǹtà àwọn nǹkan jẹ́ yà léèlé wọn à jẹ́wọ́ sọ́ra dáadáa ìkọ́sán fi hàn pé láwọn bá wọ̀ ni wọ́n gbọ̀n ya mọ́ wọn lára wọn tó bẹ́ẹ̀ kan gbé jáde so béèyàn bá ṣe sọ ọmọ ẹ̀ ni ó ṣe bà ẹ̀mí là ń tọ́jú àǹtọ́mọ́ àtẹ́tẹ́ wọn tó bẹ́ẹ̀ kan tọ̀ lọ́dọ̀ tuntun ni so torí bẹ́ẹ̀ àsìkò tá a wà yìí ọmọ táyé bí láyé ń pọ̀n ọ̀rọ̀ ìrọ̀lẹ́ ayé la wà ẹ mọ̀ pé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ náà ló tó ń ṣẹlẹ̀ wọ́n wà ní àgbogbo ẹ mọ̀ pé wúwà ń àgbogbo bá òpin ayé la wà
5: kọ́lọ́n sàánú wà
10: àwọn èsù ń wẹ́ni tí ó kò wọ́nú ìjọba rẹ̀ àwọn ọmọ pé báwọn ṣe ń fi ara àwọn sílẹ̀ yẹn wọ́n ti ń kó ara wọn mọ́rúgà.
5: ẹ ṣeun gan ma sunshine ṣe mọ̀ ẹ́ pé ká bá tún wà wò gbogbo àwọn obìnrin táwọn wọ̀kú wọ̀ yín wọ́n kẹgbẹ́ ni àwọn míì ṣèṣe kú ṣe o.
1: ká tiẹ̀ wá sóò tọ̀rọ̀ fúnra wa kò tọ̀rọ̀ ní ká má sọ̀hún gbogbo ìta ń wí látàárọ̀ iná àfíngbara wa níyànjú àfi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pẹ̀lú mi àwọn ọmọ lọ sí skul kíní yẹn ti pọ̀ gan sìn mo wá wo pé àbí nítorí ọmọ tí wọn tí ò tí yọ lójú abẹ́ tó náà ń bímọ bó ṣe ń hùwà bẹ́ẹ̀ ni ìyá mi sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan lẹ́lòmíì ò ṣe sisi ó tọ́ ni kíní yẹn sì máa padà tẹ́lì torí ẹ máa ń sọ pé sisi tó o bá fẹ́ ṣe rọ́jú ṣe dáadáa kò sẹ́ni kan lójú láti lọ lé ọkọ ṣe sisi ẹ kó tẹ́ ẹ lọ́rùn bó ọba wọlé wò pé eré orí igi àṣekù ọmọ ẹdun èwo là ṣe rí mẹ kíní yẹn ti kọmọ ní tòótọ ẹ mọ ọmọ ọmọ lọ léèwé ẹ ní wọ nǹkan kan sábẹ ẹlòmíì jabalajabala báyìí ní ọmọ pàtẹwọ tẹlé níwájú ẹ mọ ọmọ ẹ mọ wà nínú mọtò
5: ṣebí kí ẹ
1: ọmọ sáré lọ fìlì kíní kan
5: láì wọ nǹkan
1: kan kò pọn wálé gẹgẹ bí obìnrin àwa ni àwòkọṣe fún àwọn ọmọ wa àwa ni ìdùnnú fún àwọn ọkọ wa àwa ni ọmọ wò pé mo de like woman yen o ye ka wo obirin kokun mi ka ma ba se ori mommy twins ni se bo ori woman yen ma je ko ye mi pe bo yan ti pe ninu igbe yawo iwo na fi won sawo ko se abi se n to fe fi sawo ko se to je pe mura re gan ko bo si ti elomi ba lo run skirt and blouse ninu awo obirin na won la de di ni be gan soro kan le ko pe o mu kini kan o ko sita o ko saya o to ni emi o mo boya ibaje ni abi bi a je se yi kan o le lo party lodi oni yi o ko pe lokunrin lo ko so po pe bo nkan se obo afi ta ba fe paro loku
0: abi to ba wa now e to nfe mi sona
1: emi sona gan wa ko ba ku tete ku nbe ni tori ti alujo n ba wa dun tan kini meji na fi mo jo si ni won fi mo down si ilu yen to ba wara tan
0: kai won so pe kilo wo de be
1: oja se afo yin loju ni a se ni gboju lowo yin ama nbe wa nro wa na
0: won ni pe line si oju la kan fi so ri
1: pe lowo abi
0: hello
11: hello kasan
0: e kasan
11: e ku eto
0: yes sir
11: no me se do ti mo ra ipo wo ilo san
0: inu mi na dun pa
11: mi ya re program den se lowo e mo like e gan gidi omo lu ko bi lo so lati mi yo lo
0: e seun
1: e ba da se
11: ya re school kan wa legbe odo wa nbi mi ni daru ko school to ma tin mo bo wa si school opolopo won papata obirin ni won obirin wa moto moto to ko mi ni nu le gan wa gba lowo e pe awon a fe mo lo si school won ni wo bra imi gan won kankan sale da won se de ti a meji kan te pra pe si lenu ona ti mo kan wo pe ki lo n sa won ile bayi se ba ti ri appearance won e ti mo pe awon ile won won deserve ki sugbo le bro ma so lori a because mi o mo mi si ru don se yen to mo de ba n ri se ko lo ma follow
0: if awon yawo mi yàwó mi
1: náà àti wò pé mentor pé n tó tọ́nà ni mọ́mì mi ń ṣe sí
0: àwọn mentor àwọn yàwó mi náà wọ́n tún múra bẹ́ẹ̀ yàwó mi náà tún múra bẹ́ẹ̀
11: ẹgbẹ́ ọ̀dọ̀ mi gangan school tí mo sọ ìwà
0: o ponti late
11: ẹ kí ìjọba tí wọ́n ń ṣe bóyá wọ́n ń ṣe party kan ní school
0: competition ni ìwọ̀kúwọ̀ ni
11: ìjọ máa wọ̀ wá ẹ̀fẹ̀ lè máa lè wọ́n lóko tó yẹ báyìí sí lédè tẹ́ pé lẹ́yìn kíkan bọ́ so rubbish yẹn ti wá rampart ó ti pọ̀ ń gbòòrò àná náà mo wà mọ́kọ́lá àná náà mo ní lédè kan náà tó náà wọ kíni táìtì ọwọ́ ìsàlẹ̀ ó wọ táìtì yẹn nìkan
0: tó nìkan
11: ní kò nínú ilé
0: náwọ nísìnyí
11: ó tún wájú yàn kan tó lára
0: a tún wá wọ aṣọ tọ́ọ̀pù péńpé ló máa wọ péńpé kò ní bo gbogbo táìtì yẹn tó bá wọ tó bá yóò mọ fàsókè báyìí ìṣẹ́jú márùn ìṣẹ́jú méjì méjì máa fàsókè
11: báyìí o ye ti gọọmenti gan kun sofin ẹni tó bá ti mú tó wọ
1: ọkọ báyìí ìjọba ò láṣẹ lórí nta wọ sọrùn wa
0: àti nta jẹsẹ nu
1: wa àwa ni ká fi tọmọlúàbí sínú gbogbo òṣè sí wa
11: lọ sí wa ó ti fi ń ṣàwọ àwọn ìyàwó lẹgàn ti fi ń ṣàṣẹwó ní ìsìnkọ́ ọ̀dà ẹ̀jì mi ọkàn bó àmọ́ kéèké tó wà àwọn ìyàwó lẹgàn ti bọ́ ẹ̀ta wọ́n ti bẹ́ síta wọ́n bẹ́ fi gbogbon rádàdà yẹn wọ́n ti gba àtọwọ́ àwọn ọkọ̀ ọlọ́kọ torí wọn ò pé kí tó fẹ́ ṣe nìyẹn o ọkùnrin tí ò bá gbọ́n o nìyẹn máa jẹ
0: ẹ ṣeun gan ẹ ṣeun àbẹ́lẹ̀ tí ò bá dira hello.
12: Hello, ó yàtọ̀.
0: Yes, ma.
12: Ẹ ṣé o.
0: Yes, ma.
12: Ọ̀pọ̀ ìlọyìn ò ní dọ́bà o.
1: Àmì Ọlọ́run.
12: Ìjọba ọkọ̀ ayé yìí o. Ìjọba kan irú ẹ ṣẹlẹ̀ títì. Ó wà lórí ọ̀kadà. Máà yẹn jókòó lẹ́yìn ẹ̀. Abájẹ́ tó jẹ́ sọ̀kalẹ̀ lójì fọ̀ tí ó ló ti da gbogbo àtọ̀síwìn
1: mi. Olúwa.
12: Gbogbo jẹ́ pé gbogbo tó wọ̀ ó hàn síta ni. Ó bẹ̀rẹ̀ sí gbà létí. Lani kí ló dé ó ní ẹ̀wù bó ṣe da gbogbo nǹkan síhun lára báyìí láì sọpọ̀ òun. Fẹ́mi ẹ̀ náà bójú mu sódà. Nísà rẹ̀ mú ni láti fódà sí.
0: Ẹ ṣeun gan
1: ẹ
0: ṣeun gan.
1: Nǹkan yẹn tún le jù ẹ máa ń sọ kinní kan mo bá fẹ́ gọ̀kadà tọkùnrin bá wà nbẹ jẹ́ kó bọ́ sáàárín kí wọ́ bọ́ sẹ́yìn ẹ̀. Tó bá wà láà tọkùnrin méjèèjì bá wà níwájú tí wọ́n wà lẹ́yìn ìyẹn á tún ṣẹpẹrẹ díẹ̀ torọkùnrin yìí náà
0: tó bá wulè
1: fara kan obìnrin lásán ni wọn ti di dáadáa ká má sọ
0: mí àtàìmójú
1: kúrò.
0: Àti àìmójú sórí even bí obìnrin dúró sáàárín ni o obìnrin dúró sẹ́yìn ni o tó bá múra dáadáa tí obìnrin bá múra dáadáa nígbà tí ayé fídíò ṣì wà tá a bá ti rí póstà báyìí wọn ti ròyìn fíìmù tí a ti wò rí. O máa ń wá interesting fún wa láti wò. Obìnrin tó bá bo gbogbo ẹ̀ it o ma beauty yen o ma wa nbe o ma wa
1: toju fi ri bayi
0: yes ṣugbọn ele to epo ti fo oju bo gbogbo e gan lara ko si nkan to wu gbogbo nkan to tubo gan tight ni gbogbo e fun mara gbagbagba o ti o ti ri gbogbo ti mo gauge e o ti mo ke bayi lo se ri
1: ti mo bi to de ti mo ba bu e
0: gbogbo wa nbe o le entice si awon okunrin ṣugbọn won o le gbe sile so ki e ma ya to nbe laarin nkan ti nkan te fe je ati nkan te fe gbe sile ya to nbe nbe
1: awon na ngbo bayi
0: hello
13: hello e ka so
0: yes ma yes ma
13: se te ri eyi ti e se so yin awon ya kan wa awon ya ti si se ba de ko ah type were yen won ba wo san wa wa ko leke sori e won wa won wa ko won wa lu bra yen ni a ma kan won lenu bayi awon ya ku ma to ku ma fu iru ya yen ni imura wo le mo fe omo re ma mu nile ṣùgbọ́n ní ọ̀yọ́ tètè yìí ó dẹ̀ pé táìmù kan wọ́n ń ṣe òfin yẹn torí mo rántí ní ìlú ti wà ní òkè ògbò àwọn kan tó bá wọ ẹnìyàn ọlọ́kadà kan àáfàá ló pe rẹ o tó gbé gbé méjì yẹn tó wá wọṣọ òhòhò àwọn tí fìdí fẹ̀yìn sọ méjì yẹn kalẹ̀ wọ́n ní kó máa fọwọ́ tẹ̀ lọ́yàn wọ́n ní kó máa fọwọ́ tẹ ọyàn rẹ̀ yín máa àwùtùdùlà wọ́n ní àwùtùdùlà báwo ṣe orí kó tó di pé ó gbé kọ́lọ́run ṣàánú ìbàdàn yìí fẹ̀yìn tó fẹ́ pẹ́rẹ́ bẹ́yàn bá dé kù àwọn ọmọ ọ̀rọ̀ ilé ayé wọn kún bẹ̀ wọ́n lè wọ pátá lọ fẹ́ jáde kọ́lọ́run bá wa tún ṣe ni.
0: Hello.
14: Mr. Oyato.
0: Ọ̀gá mi sà.
14: Ẹ bú lé ṣubú ẹ̀ ní sàárẹ̀.
0: Àmì popopo kọ́ lélẹ̀.
14: Kò fó ṣì.
0: Kò fó ṣì àwọn olùkọ́ àwọn pé po ni.
14: Po.
0: O sori re
14: o di fowo kangaji kangaji e
0: era wo ani won ori won lo ti e lo o lo ni
1: o
0: de o de ka bi play cash e o ti
1: cash e kon na no pa yen mo ko je ni
14: o lo ni ori daru
0: abi
14: jari awon kankan wa ti a kasha lorile de Nigeria ti o de kin se culture wa
0: beni
14: gege bi boda kin se so lekan so ṣe ra àwọn aṣọ dáhùn táwọn ọmọ wa fi ń ṣe táwọn ìyàwó lé tán káṣà ń bí ìrìn yẹn so tí wọn ò bá wọ láwọn advanced country yẹn ó dẹ̀ ní táìmù táwọn náà ń wọ lọ́wọ́
0: yẹn bẹ́ẹ̀ni tí wọn bá wọ wọn lè dákú
14: so but ẹ mọ̀ pé nǹkan bá wà especially we black yẹn nǹkan bá bá ti ṣíjú sí báyà ṣíjú sí nìyẹn fúnra òbí mi ló máa lọ sọ́jà ló máa lọ ra aṣọ egbò oníhòòhò ọmọ nípé nǹkan tó ń trending kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wo nísìnyí ìgbà ẹ sọ nǹkan kan lẹ́ẹ̀kan ẹni aṣọ kí aṣọ tíyàwó lé bá fẹ́ wọ̀ kó wọlé indoor wọ àtọkọ ẹ̀ ẹ tún wá fi kórọ́ọ̀sì sí pé kò sí fún wọn tó wà ní face me and face you ẹ wá lọ wo most nǹkan tó ń ṣẹlẹ̀ ní face me and face you tí ó jẹ́ pé àwọn tó jọ wà ló lé gangan ọ̀jẹ̀jọ́ ń ṣe ìranù láàrin ara wọn jùtù aṣọ ìranù tíyàwó lé ń wọ̀ tí bá ṣẹ́ lọ́dẹ̀ wà ló lé tájọ́ ń gbé
0: ẹlòmíín fi night gown fi lọ́ra àkántà
14: báwo ni bá ṣẹ́ lọ́ ṣe ní ọlọ sí ìyàwó lé nígbà tó bá rí tó kó gbogbo ẹ̀ síta bọ́bọ́bọ́ ẹ tó ọ̀nà lè jẹ́rìí àwọn kankan wà ká bá gbàdúrà láti òní di ọ̀la kò lè ṣe kò lè happen bíi pé káwa fúnra wa ká ní determination focus pé kinní ẹ̀ lè ṣe mọ́ jẹ́sí ẹ̀ ráwà ọ̀nà ti gbàdúrà sí wa báwo ọkọ̀ múlẹ̀ fàyálẹ̀ àwọn òkú rí nǹkan kan àgbọ̀n nǹkan kan lóòkọ́ náà ń jọ kó ṣàánú wa ẹni fẹ́lẹ̀ mi tó bá fẹ́ ṣàánú ó máa ń prefer kó ṣàánú àwọn àtàbáwà physically challenge nípa ojú ó sì mọ̀ pé àkúrúgbòwòkúwò àrírukiri lóòkọ́ náà lọ́jọ́ òní ó máa gbà mọ́lẹ̀ láàrin oníkálukú wa gbogbo ìyàwó ní pátápátá dẹ̀ ni ẹ̀kọ́ là ń kọ́ ẹ jẹ́ ká gbélé kẹ́kọ̀ọ́ in tí ò da ò da kò lórúkọ méjì ẹ rí ìyàwó lé mi ìbá ẹ lórí ọ̀kadà àwọn bọ́ẹ̀sì láti àwọn bọ́ẹ̀sì máa ma bẹ̀rẹ̀ sí pariwo nítorí ìwọ̀kuwọ̀ tó dẹ̀ wọ̀ ni
0: yóò tún máa lejú mọ́ wọn yóò máa lejú mọ́ wọn
14: olóògbé òun sì wà ń tàn ni olórin kan náà dẹ̀ kọ pé bó olóòdàgbà bó olóògbò bó pẹ́ títí ojú àwọn jọ láti ló ní jóná kò fojì ní láti olóńdè
0: ara wọn ò ṣe wà ẹ ṣe gan ẹ ṣeun hello.
15: Hello.
0: Yes.
15: Ẹ wọ ọlọ́run yìí ìyá ìbẹ̀rù lẹ́ẹ̀kan mi.
0: Yes ma.
15: Ṣé rí ètò àǹsọ yẹn pé aṣọ ìwọ̀kiwọ̀ yẹn obìnrin kan ó wà ní pọ́tìkì ṣọ́ọ̀bù mi ó ń pẹ̀lú ọkọ̀ ìnáwó ìjọ ń gbọ́ tuntun mi ti níjọ́ kan ó wọṣọ kan wá sí ṣọ́ọ̀bù kẹta àwọn tó wọn bá mi ra nǹkan wọn lè lẹnu lẹ báyìí pé sí ọkọ ò rí nígbà tó wọn jáde débi pé a ti bẹrẹ kó gbálẹ ó ti ṣe fún gbogbo tẹ̀tẹ̀ ló yọ sí ta tẹ́wọ̀ pé ìyẹn ti wá pọ̀ jù ọkọ̀ ẹ̀jẹ̀ wà ní ilé wọ́n ìyẹn ń jáde ọ́ ìyẹn máa wá lóko sí ṣọ́ọ̀bù ó lè ń wọ̀n kiri kò fẹ́ tó kọ bó ṣe máa ń wọ̀n every time yẹn kò fẹ́ tó lè kọjá báyìí wọ́n bẹ̀ wọ́n bójú wẹ̀ wọ́n báyìí pé lẹ́yìn tó ti bímọ méjì.
0: àbí kọ́lọ̀ ṣàánú wa ni ẹ ṣeun jàre lórí facebook wa mọ́mì anna àjàgbé wọn ní báwọn ṣe ń sọ̀rọ̀ ìpè 72 years làwọn pé báwọn bá fẹ́ bọ́ta àwọn gbọ́dọ̀ wọ bra ni wọ́n ní ọkọ̀ àwọn 82 àwọn gbọ́dọ̀ rí pé káwọn bá fẹ́ jáde pẹ̀lú ẹ̀ àwọn gbọ́dọ̀ rí pé àwọn wọ bra káwọn tó agbalagbà nù wọn ló ní àwọn lára
1: àwọn ọmọ kékèké
0: àti n tí ò bá mọ́ra ni
1: irọ́ ọ̀pọ̀lọpọ̀ ń wọ tẹ́lẹ̀ ọ́ ṣẹ̀bẹ̀rẹ̀ àṣà yẹn kò tí ì jọdún méjì lọ
0: pé wọ́n fìrì
1: nínú òtútù yìí kò wá máa jáde yẹn á sì ẹ̀tún bo eegun àti fọ́nrán àyàn yẹn díẹ̀
0: tí ìsúwẹ̀ ẹ̀yìn ara lé àwa ń lọ báyìí tó bá di ní ọjọ́ mẹ́jọ ni ẹ̀ tún pàdé wa lórí kìlàrí gbọ́ ṣùgbọ́n tó bá di láago mẹ́wàá kọjá aago mẹ́wàá bọ̀ lálẹ́ ẹ̀ pàdé mi lórí ètò bá mi tó ní ìkànnì tá a wà náà ni aago mẹ́wàá bọ̀ alẹ́ ojú òní tí ì gbẹ̀ngà ọláyíwọ láwọn àtọ lórúkọ tèmi.
1: Adéronkẹ́ Sunshine náà ni àwòdìde fẹ́rẹ́ àtúnpadàbọ̀ tó bá di aago mẹ́ta fún ètò ayé obìnrin ayé gbogbo wa náà ni àti ṣàléwá mo ń retí yín tọ́lá ti wí náà lẹ́ẹ̀kan pé ayé obìnrin yìí tẹ̀ ń wí lọ́sàn-án àǹkọ́ra wa lẹ́kọ̀ọ́ náà ni ilé àtọ̀nà gbogbo wa kò sì ní dàrú ẹ jẹ́ àṣe gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì ire o.

0: gbọ́ngbọ́n.
1: Akabalanso jẹ́ kí n máa bò dágbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní yíya cashport sí valentine cashport, easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport, ilé ìtúgbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbò ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú, tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńláńlá kan tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#, lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mídíẹ̀ Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: kaabo pada lati ka polowo ja wa lageli la wa wa okay gaje ki na 6-7 fm le fofa balao ni falele me lati ro bi edo ta tin ro bi owe ta tin foro je bi tin ro gbagba e gbadun awa obirin gege bi obirin nje ti eye ka ni nkan ton peleji ka bi awon agba mo po mo po wi kan won ni ba o ba re ni bala o lai mo iya awon kan tun ma wi pe ninu ofi ninu ola omo pandoro dagba ti ofi ati ola n to ba wa poju se pandoro n se yo gbo rara debi ti o ti era gbada se ko ni ku sona bi efin awon kan na tun mo soro kan won ni agbajo owo bayi o la fi soya ajiji owo kan ko mo gberu dori koda won leye adani ko le fapa kan fo afi ko wo na pe meji so wa aye se gege bi obirin gege bi eyan gan gege bi oko ma ti so pe boyo obirin nikan ka mo ya ti pe boya aye obirin e je ko gugu e po lo ni sansan tori ba mi ngbo mi boda mi ngbo mi ore mi ngbo mi ti gbogbo won na jokunrin njo si e ye ki eyan ni nta pe leji ka bi abi bo lo je lagboro yi emi atawon eyan mi na la je wa nle agbara lasan toni ope yemi ade san be nbi dami lola omo ba mi orolu na wa nbe besi ni to bi lo baba logo ba wa na la je wa lori eto lasan toni ta jo fe gbe ito yi wo ejika ani ka dupe lowo ejika to gba so duro lorun bo ni ba se ri olorin kan si korin kan ni pe iwo le di ka mi ti o je ka so o ja bo lorun mi bo ni wo se sejika ti e se n to ti e duro fun wo gege bi ejika so ti e le ri oko foju re wo so le ri oko rore ko omo despite fa po jejika fun to fi sategun da won bi kan eku ile lekan si o te je nbere latodo opeyemi njo ti e da ke eyan lejika sa
1: ko si nkan to buru nu ke eyan lejika because a le daye se eyan le daye se Olorun ma ja da wa lasan.
0: Ba mi Olorun.
1: Eyan leyan kan to je pe to ba fe se die. Eyan lo ba ta fi ti Olorun to je pe be eyan ba se so pe ohun laki kan ju to oni bi eyan kan to eyan le sunkun si tari tari weakness eyan. At that time awon eyan la npe lejika to je pe eyan le farati nigbati nkan ba poruru. So eyan na de le je ejika fun elomi sugbon ko je pe ni aye ta wa yi oro ejika oni most of the time o nse laarin oko ati yawo ngba mi oko le fi yawo se ejika yawo le foko e se ejika
0: tami lola oloko le fi yawo se ejika yawo le foko se ejika elemi lai lai mi le gba nkan lowo yawo mi o ko ti e le se nkan kan fun mi ni to si je po lo lohun bi je ta ba bi ejika re to wa ni ro elomi wa lo kodo lohun o le gba nkan kan lowo obirin bo ni re ni na je fe saye re ya
2: ko ko si boye re se tori eni ti olorun ba ti yan moyan ka eni yi oro ejika da bi pada wa pe ni eni to ba yan intercede nkan pe eyan mi wa je pe
0: oni duro ko duro fun e pe ke o
2: oni duro eyan mi wa je bo je o le je iya eyan igba mi o le je baba igba mi gan o se ma nje ore se pe eyan mi o se pe to ba bayan to ba ko bayan boye ko lo ko olohun o de ba mi sanu eni yi
0: ori ninu ila yi lo ati damu to wa to si rawo ebe so olohun pe olohun
2: okunrin to wa duro duro pe emi o le gba nkan lowo iyawo mi o iwo lo nse re tori ogba obirin lobirin ma ma je ipe ko ni gba nkan lowo e yo gba ipe o wa ye lo wa daddy wa wo ti mo ya yin ejo e ba wa da pada a se yen bi o tun ya gan a tun ni daddy wa ejo wo ta beri e ba wa fun wa ki wa le de to gugu gba
0: bo se yin ni pe ba gbiyan nu ewe ba ti be nu epo epa eni ma yin pe o to mi ko won go
2: han o sa fun ko si bo se sa fun won ni ise olohun lo oko olohun
0: se to ba de ko ni wa ba
1: o nbe
2: o je kuku duro ko kuku duro jeje iya wa erakun a ri bi pon merin nbe yen ta ba gba o ba ti di bi osunla ejo wo te ye ba wa da pada
0: o di dandan o ya ni ko ni fun mi o mo mo so lori eto
2: e ma mi o kin fe gbo niyan
0: e ma so awo obirin lenu ya mi lowo o yato si fun mi lowo awon okunrin ni won ki le so pe iyawo mi fun mi lowo peni ya mi tesi lokan ko wo yi un ni da pada but to ba so pe yawo mi fun mi lowo e to fi ma ya ni 20,000 ha o pe 10,000 mo le fun o no owo to wa lowo mi 10,000 ti mo le yo nda tinu tinu mi e gba teni yen lu be but to ba ti di pe ya mi n te ba gba e mo da pada o aya lo be ni ki se bi an lo lo to bi lo ba o soro kan le I okay, if ipe yi ba ya e san tan ara tan wi na no e mo ya buni buni ipe e mo ya muni buni lori eto yi e mo ya muni buni won pa won ko ti mo pe ni si pe sunshine so tan ni sin o nothing so e ti wa le mo ri wi a mo ti lo agbon be soro kan le kan pe an kan mo jeju eji kaun so ye ke yan jeun yo tebi ti o wo pe eni to duro fun mi eni to fi re satego fun mi wa lo ku bi ti o gbe babe ko ni ko gbe ni san ko ni kile de kile jamo
3: ko tu fu ibi su
0: so ye ko ri be sa
3: ye ko ri be
0: ki la won owa ta le so po le fasan
3: nigba te yan ti eji eyan to ba je eji ke eyan je olore o je olore eyan sugbon laye ile ita wa yi nsin ko se anybody to fe appreciate olore mo a ni pe to ba se elomi a se o de ti wa
0: mo fowo atomode olenu to bi lo bo tesi waju o ni eni ta se lore ti o dupe bi olo sakoni lerun lo ni
3: be ni
0: ale ni si dupe ori ana ori ori mi igba ki wa lo de tan wuru wa
3: won fe lo owe yen ni won believe pe ti eniyan o ba se elomi a se won ti wa gbagbe pe en tolorun fi si lokan niyan so ye ko more so elomi a je ju olori e debi wi pe a je tan koni ri pada wa ba mo
0: so gbagbe pe ju a mo pa ni wole kan le meta
3: won ti won ti gbagbe ni boya i ni iru
0: aye la kaye la
3: jile ai la rojile pe ah eni to se mi lori olorun didi ran si mi ni
0: to ropo lo pe won fe sore mo
3: be ni e wa ri
2: ma wo pe nkan so se kini kan
3: ki lo se te wa re lomi en to sore fun gan le gajulo
2: bẹ́ẹ̀
3: kò jẹ́ pé ibi tó ń wà ó kàn lọ opportunity pé ah ẹni yìí òun sì tún ṣe kinní jẹ́ kí n gbé sókè ó dókè tán ó wá ń ṣe gútandí sọlọ́dẹ wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹ máa sáré kùrùkẹrẹ mọ́ pé ẹni yẹn jẹ́ kí n ràn lọ́wọ́ kó ó débẹ̀ tán ìwọ tó ṣe kùrùkẹrẹ yẹn gangan ló kọ́kọ́ fẹ́
2: bẹ́ẹ̀ ni ló
3: kọ́kọ́ fẹ́ mú kúrò lẹ̀ á wá máa sọ fún ẹ pé kí n lo ṣe
0: tẹnikan òṣèré bó o ṣe ẹlòmí o ṣe
3: kí ló ṣe tẹnikan òṣèré tálíkà mi gan lè jẹ èjìká fún olówó
0: dáadáa bẹẹni kì í ṣe pé owó nìkan owó ní ṣèjìká fún
3: ìlà no owó nìkan kọ.
0: Ok mega ti ń fọwọ́ tọ́ wa ẹ sì ti mọ̀ pọ́lájí ọmọ ni wá lórí ètò ayé obìnrin a ní èrè báyìí lóbìnrin jẹ bọ̀ lábọ̀ ọjà tí a bá lọ tajà tá a bá dé a tẹ̀síwájú ẹ má lọ bí kankan ọtí bá ti dé ó ń ṣojú òpó lẹ̀ kẹ́yìn náà bá ń dá sí àwọn awúsá wa ni pé gàwórí gàwó nà ṣo ṣe ọrí ṣé wọ́n ti ṣèjìká fún èèyàn rí tán jẹjú rẹ bí tóbi lọ́ba ṣe sọ àbá ọtí ẹ ṣe jẹ́wọ́ pé kí ló dé kí ló ṣe gan kí ló ṣe tẹ́nìkan ṣe bí ò ṣe ẹlòmíì ò ṣe ẹ jẹ́ ń lọ tajà tí n bá dé a wọnú ẹ̀ padà lórí sàn-án mo ń bọ̀ wá yìí.
4: Lagilu FM 96.7 Lagilu FM 96.7
5: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya esi peli celery
4: S E L E R I E salary
5: ah boda mi esi peso si peli na di salary oya lokun igbiyanju esi peli turmeric
6: T U R M E R I C turmeric
5: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
7: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati ata le pupa oluyi pada ayo.
8: Tá a bá ṣiṣẹ́ látọjọ́ Monday, ká wá fi weekend wá jẹ̀gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
9: Ó jẹ́ sílé gbogbo ọmọ sórí má fi ṣe àpamọ́.
8: Ètò tó ń múlùdùn lórí Lágelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ láti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíká. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàrọ̀dù 1000. Ó wà ń bẹ̀.
10: super.
11: Akoko iṣẹ́ agbáyé tó ti kọ̀. 72 hours of God June edition.
12: Ọmọ ayé ni ẹ máa wọlé lọ.
11: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Má jẹ́ mú àánú. Lákọjọ́ Friday 12. Saturday 13. Àti Sunday 14th June 2026. Àkòrí ti rán fún òlì ẹ̀mẹ́ta. Ìwé ojúmọ́ rán sọ ní orí afẹ́fẹ́. Àwùrọ̀ bí ní Devora Fire State. Ẹ̀mí yóò sì bá kòkòrò àjẹrúurú wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni máa fara hàn. Wọ́n ò ní iṣẹ́ àṣẹ dànù mọ́. Ìmọ̀ ṣẹ̀fì olólórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́. Àtàwọn ọ̀ràwọ̀ olórí ẹ̀mí ìjọsìn. Bí wòlíì ẹgbẹ́ ẹ̀tọ́ ìwé ojúmọ́ bá sọ ju orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13. Wákàtí àdúrà bẹ́ẹ̀ sì láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Ọjọ́ Sunday 14th June. Aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀. Lákọ̀ọ́kọ́ pàdé pẹ̀lú ìṣòro rẹ kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣorí ọ̀fẹ́. Láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀ ìjẹ́ ni kẹ́ máa bọ̀ ní kìlómítà 80. Mercy Camp Lẹ́dí yẹn. Nípasẹ̀ àánú, a máa lé ẹ̀mí ẹja nínú jáde.
13: I'm in love.
14: Wọ́n sì yóò fẹ́ ọ. Sonia Tomato Sachet. Òótọ́ ni o. Mo fẹ́ràn Sonia Tomato Sachet gan. Ó rú ẹ̀dọ̀dọ̀, ó ki, ó dùn. Tí n bá fi ṣe bẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn orí atọ́ yòó. Oúnjẹ mi á dùn sí. Sonia Tomato Mix ń jẹ́ kí ó

0: lọ́tútù àti lódodo ẹ ti mọ ká ṣe pẹ̀lú òótọ́ ọ̀nù tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mídíẹ́ cashflow nínú oṣù June owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wà fún jíjẹ àti bí àwọn tó ju ọgọ́ta ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan má ṣe fà sẹ́yìn má jọra rẹ lẹ́nu gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà bó o ṣe ń ta tó o tún ta sí bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí i Wednesday 24th of June yóò ju ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347 *1004 *1# lórí ìlàjẹ̀lú fm *347 *1004 *2#. bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng mídíẹ́ cashpot ní June àkókò ìyípadà rere rẹ ti dé o ṣó ti cashier mo ti cashier.
1: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wá.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
1: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
7: S-E-L-A-R-R-I-E. Sálárì.
6: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
8: T-U-R-M-E-R-I-C turmeric.
6: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
9: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
10: Lagilu FM 96.7.

0: One of my point. One of my point. May I call him for you now? Loba mo look me. Iye pariwo inu e drun oni bo lo wale si. So she wa nbe don yan pe Olorun si wa nbe. My friend, somebody go call you now. Na my oga pikin o. You go help him. Oni no problem. To ba ti je wo ni. Ko si wahala.
1: Eyin na e ma
2: o. Imagine.
0: Gateman.
2: Ko ti wa fi ya je gateman yen ko ti je pe.
0: Omo yen ti e wa jo mo ti fe ri. To ropo lopo obi, amo like kan ton ba sise. To jo mo won, kan mo won ni wa ma te won mole.
2: Be ni.
0: Among ba mi na ba mo ba te amale be yo ba tori isu jepo
2: yo
0: tori epo yo pe o n se fun obi re
2: o n se fun
0: but toro bi na da si omo na si da si omo yen so gba tomo yen gba se yen tan odidi odun kan ile to gbe labuja ma niyan lo sanwo e
2: imagine ore lore n woto
0: nti o ya won eyan na iru ejika wo ni wo ya lodi se jika ti ese gun kun be abeso lo to sibe pe joko re ko mo ogun afi aje mo fi ayo ti fun ni loko odi operun abi wo ti e ti se wa ibaje se ti kan re ti o ti e we niyan lati deji ka mo fe ni kankan so pe eh pelu iwa ti lagbajawi lo ma je so re mo fe ni kankan ma seju opo le boya ara ile o ba wa da si boya le ri kan abejimu ninu e 0912370867509123708675 basi john toki okun na ni +234 81 4249 1006 iyan ti re boya ke pe wa pada okay hello
3: ekurele
0: sir akwataro
3: eji boya la ti gan kan si
0: eye vandasi ba mi
3: ti eni ba yawo lowo yawo pe ye ko ma da
0: e se o
3: e kan ni eleke ẹnu mi polówó yìí gba owó lọ́wọ́ ìyàwó
0: ṣé
3: èèyàn bá wo tí ń bẹ́ ń gbò àwọn nǹkan àwọn obìnrin tí ń bẹ́ ń gbòòrò sí i ẹnu mi ní àsọtán ọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ sọkùnrin tó àti ọkùnrin tó pọ̀ kò sọ lórí ọ̀rọ̀ tíyàwó ẹ̀ sọ fún un obìnrin tí ń sọ fún ọkọ rẹ̀ pé bàbá rẹ̀ kú lé rẹ́ǹtì sí wọn náà fẹ́ kú lé rẹ́ǹtì ó sì ní àti rẹ́ẹ̀pù ẹ̀ ẹni tí mo sọ yẹn wà lamẹ́ríkà o la o yẹ ko help ọkọ ọ wa sọ fun nàìjíríà pé bàbá rẹ kú lé rẹǹtì sí ara ẹ náà fẹ kú lé rẹǹtì
0: sí
3: ara ẹ wọnyẹ bá gbọ ṣé kò sí oko báàdì.
0: ó bá di ìdí gan
3: ara nǹkan tó fà á nìyẹn bàbá rẹ ló méjì fẹ gbowó lọwọ ọkùnrin nǹkan tí o fẹ gbà ó gbọ fà ó ṣiṣẹ tiẹ kárakára bí o tó bèrè lówó yóò gbà lọwọ ọkùnrin. Lórí mo èmi tí mo jókòó yìí àgbàlá ẹni kí a máa wá bá fún wa lówó tó bá fún mi lówó tó fún àyàwó mi lówó èmi yẹ àjọ náà tí n bá bèrè kí ẹjà ni ọ́dà.
0: Sùúrù ni bàá mi kò síbi dẹ́ẹ̀tì àṣì kò síbi dẹ́ẹ̀tì àṣì ọlọ́run ti ti wá sápadà
3: yìí. Aláàbì tèmi jẹ́ ń lé
0: abìrà
3: nǹkan
0: tí
3: n bá wá bèrè tí ẹ pé bẹ́ẹ̀ ọmọ jọ fún wa lówó ni.
0: Sùúrù ni bàámi sùúrù ni
3: bàámi aláàbì
0: àmì ẹlẹ́wọ̀n ẹ ṣe o. Ṣé ọ̀rọ̀ tí dáàdì sọ àti dáàdì mi ṣe wà láyé tẹ bá fún dáàdì mi lówó kàkà kó gbà á ní ẹ lọ kó fún yàyín mo ti fún wọn á ní ẹ lọ kó fún torí pé mọ̀ pé kíni òun náà ni ó nà tọ́lọ̀ ọ̀hún náà so kíkan kan máa wà wà lọ́dọ̀ ọ̀hún débi tí ó dìjà àbí tí ó di pé ah kí ló fi ti ẹ ṣe. Hello. Hello. Hello. Hello. Hello. Ẹ ti bá sórí afẹ́fẹ́ o. Hello.
4: Ẹ ká sọ
0: sá orúkọ yìí bíi tẹ̀tí ń pè wá.
4: Ẹ kú ètò.
0: Yes sir.
4: Orúkọ tèmi ni káyọ̀dé dé gbogbo ẹ mọ̀ sí pòpò.
0: Pòpò ẹ káàbọ̀ àmì àtẹ̀yìn náà.
4: Ẹ sọ yìí gbogbo bẹ ṣe ń dùn wá nú ìdúró òkúkú ní tẹ́nú ọ̀rọ̀.
0: Àmì ọlọ́run.
4: Ẹ ṣe èyí tẹ́ tún gbé kalẹ̀ lọ́sẹ̀ẹ́ yìí ó tún lé Tẹ̀ǹkà. Ṣé rí ìjìká ẹni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ ọ̀dà kíyẹn ní ìjìká gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ọ̀dà. Bọ̀ àwọn kan ti balẹ̀ jẹ́ torí nǹkan tí mò ń sọ yìí mọ̀ nǹkan tí mò ń sọ nínú bí ẹyìn ọ̀sẹ̀ níbi irú ọ̀sẹ̀ kan sẹ́yìn ó ti kọ̀ mọ̀ pé ó máa padà nídìí ọlọ́run tóbi lọ́ba kọ̀ mọ̀ pé omi lè yẹn à ń sàn káàkiri.
0: Bẹ́ẹ̀ni.
4: Tó o ti ṣe láti bí irú ẹyìn ọ̀

0: later o wa pada be npe kin se ma binu ojo e ki ma se gba
1: o ti pe ki yin pe ko si bi o fe lo mo na lo tun se pada wa to rara ti amo inu mi dun pe yin na da lohun
0: yo da fun yin bi be ni de ni ma se fi buburu
1: ka fi san buburu da
0: popo se ba be ni ti ma se ba ko manta wa la ngbo ah
1: ni
0: se
1: o ye ba ko ma ta so buburu hello hello hello hello te ba ngbo wa wo gbo yin o boya ke tun wa pe pada won la won fe sore yen fun tori po ti su saga ngba to sore la koko elomi na si wa be te ba so yen ni e pe ojo a mo pa ni wole meji
2: le
1: ipele meji hello
3: hello
1: hello
3: hello sansa
1: mo nje o ba mi
3: Ever push
1: her,
3: and
1: everybody, I'm here alone.
3: I'm here alone. Okay, well, put it
1: there.
3: Yes, sir. I'm
1: here alone.
3: Continue. I will go. He do a good time. That's a little cool. Go about.
1: Yes,
3: sir. Sonny, boya needy kankan something like that. So wa ni to ba ko yin obirin bi on bed so. Ni ba ti pa la fi ri boya bi 20 pe ati o pe kan bayi to ba se foko won ni ni tara. Pe pe gogo ko da na ke ma gba wo lowo kan lowo de pe fun mi server ta. Amo jo ko wa ti pe
1: yo le yo si lorun be ni nkan si le ri ba kan. Ojojumo na ko si ko le yan ri yawo e ojojumo ko lowo npo lowo eni ta ba si dasiko to wo yen popopo ta si di pon le duro saaye be ko si n to ni ka ma bi won le re ba won na sa n se fun wa hello
4: hello
1: hello e ka so ya mi ori ko yin bi te tin
4: pa
1: yes ma hello yes okay banda se ya mi
4: keri ti se ọpọ nìkan ni èjì tẹyìn ọrẹ gan máa ń jéjì kà fún nígbà tí a wà nù sójà mo ní ọrẹ kan bí ìwà ìyàwó sójà ìṣiṣẹ ìgbín ni tìrì ń ṣiṣẹ máa wá sọ fún wípé èló ni a fẹ fún ọ tó sì bá parí ọmọ tó fẹ̀rẹ̀ pẹ̀lú ní kálọ̀ mo wá lọ ta nǹkan báyìí ó sì ń tẹ̀lé òwe ní wá sínú tán wá sọ fún pé mo fẹ́ bímọ pákó gbogbo nǹkan tí mò ń lò sí ọjà rẹ lẹ́nu máa ṣe oúnjẹ lọ sí ìfọ̀ mi
1: tẹ́bi ó fi dé
4: tẹ́bi ó fi ṣetán sí ọmọ ìbúra tí ní ìbí dáńlọ́dù nígbà wá tí mo bímọ tán ọmọ gbóra
1: mádàmù
4: nìtò wọn fẹ bẹrẹ sọ
1: ló bá yarí
4: máa kó ẹrù mi bó ṣe gbọnà ọjà nìyẹn ló bá ra gbogbo tiẹ kí n tó wípé mo dé sọ láàárọ ọjọ kì ó ti dé sọ ó sì ti bà mí jẹ rẹpẹtẹ àwọn yẹn wá ń dibí lérè ìyá àtàlẹ kí ló ń ṣẹlẹ ẹyìn àti ìyá pé mo ń bó ṣe yé mọ ni àìgbọn ní ìdàlámù mo ní sọ

0: kẹsílẹ̀.
1: Ní wo sọ di bí bá gbà sọ lọ́wọ́ oníṣọ̀.
0: Ọ̀nà àlà
1: lọ́nà
0: wọn gbà wọ́n yàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Later on, lẹ́nì kan bá làwọn kan bá dé ní wọ́n tò. Mọ́mí ẹ wá lọ táǹjẹ fáwọn kọ́mpìnì àwọn.
1: Ló bá tán.
0: Ọlọ́run
1: bá gbéṣẹ́ rẹ̀ dé.
0: Bí mo ṣe débẹ̀ ni.
2: Olúwa ṣe lẹ́yìn
0: lọ́wọ́ jẹ́ wípé níbẹ̀ yẹn. Wọ́n wá jẹ́ tansfield oúnjẹ.
1: Tẹ́ ń ṣe lọ́jà.
0: Ó wá sọ wípé kí n wá tán wá júwèé bẹ̀ fún. Mo ní ìyẹn ò ṣe é. Ìyẹn ò ṣe
3: é ṣe. Ẹ ṣe
0: ò yá mi. Bẹ́ẹ̀
3: ni o.
0: Jẹ́ pé orí ẹni tẹ́ bá sọ wípé wá jẹun.
1: Àmọ́ ọ̀jẹ̀
0: yẹn lọ́wọ́ mi. Lọ́wọ́ dání. Ṣùgbọ́n àlẹ́ torí bẹ́ẹ̀.
1: Ká mọ́ sórí mọ́.
0: Á mọ̀ ṣé náà ni torí mí kò torí àwọn ọmọ
1: ẹ̀. Ẹ ṣe
0: Ọlọ́run ni pé wá ń pa.
1: Àmì Ọlọ́run.
0: Á lè mọ̀ sí.
1: Àmì.
0: Ọlọ́run ni bí ẹsẹ̀ nugbó bí ọwọ́.
1: Àmì Ọlọ́run.
0: Ẹ mọ̀ rí sọ.
1: Àmì o.
0: Ayé ò ní mú mi lóhun.
1: Àmì. Ẹ ṣe
0: mọ̀ tẹ̀síwájú.
1: Àmì.
0: Ẹ ṣe mọ̀. Yé
1: ọ̀rọ̀ tó kọ pé ìkan tó retí ìyàwó tó tó pé tó fi fún ayé o pé ìwòsàn dèmí ó gbà sọ lọ́wọ́ oníṣọ́
4: kan tó mú un lọ
1: kan tó wà pé
4: ó jẹ ju èjìká
2: ìdírẹ́sì
4: mi
2: àwọn òye ń jẹ ju
4: kódà ọtún mú mi lé
1: ọ̀rọ̀ tó bí lọ́ba ló jáde
4: ó jẹ ju
2: èjìká ìdírẹ́sì
4: mi ó jẹ ju ẹ̀kíní ó ti fẹ́ jẹ ju ẹ̀kíní
2: onímọ̀
1: oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe àwa tá a gbé wa náà àdúpẹ́ pàtó gbé wa fún ìlọ́sọ̀ tó ní ẹ ti bá wa gbà gẹ́gẹ́ bí ìṣe wa mo fẹ́ rọ̀ wá ni kò sẹ́ni tí ò lè jẹ́jìká fún wa ó lè jọ́kọ wa ó lè jábúrò wa ẹ̀gbọ́n ọ̀rẹ́ alábàtàn àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ẹ mọ̀jẹ̀ ajẹ́jú èjìká wa o ọ̀rọ̀ tọ̀sán inú ẹnu tóbi lọ́ba láti gbọ́ kọ́tìsì tóbi lọ́ba mọ̀jẹ̀ ju ọ̀tá mọ̀jẹ̀ ju èjìká rẹ ẹni tó bá ṣe ni lóore ká dúró tì wọ́n ká mọ̀ ṣẹ̀ṣẹ̀ níṣe wípé ó ti mú mi débẹ̀ àfi kí n lè kúrò ó mú mi débẹ̀ àfi kí n ba tiẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ á dúró lọ́kọ̀ ẹ̀jẹ̀ á fi òtítọ́ ọnú ká fi bára wa lò káwa náà ṣe tán láti lè ṣèjìká fún ọmọ làkejì wa èmi àtàwọn èèyàn mi làjọ ṣètò lọ́sàn-án tò ní o ọ̀pẹ́yẹmí àdìsá damilọ́lá ọmọ bàámi òrólú àti tóbi lọ́ba balógun gbogbo wa náà làjọ ṣètò àmọ́jú ẹ̀rọ mi náà ni mega child of god olùṣọ́ aláàrẹ̀ o bóò ni bàámi ń tẹ̀ lọ́tún lọ́sì pàdé ìdìbò nìyẹn amẹ́ni bọ́tù àwẹ́wò ni bàbá kí ló ń ṣẹlẹ̀ olùmọ̀ olùṣọ́ mi ìyẹn náà dá abẹ́ àwọn ẹ̀jẹ̀ olùṣọ́ olóòtú mi náà ní títí láyò àkíṣọlá jẹ́ máa ń sọ oúnjẹ mẹ́jẹ mẹ́jọ problem no dey finish make sure you eat ẹ jẹun tá a bá ti jẹun okun ọnù láfi gbé títa àmọ́ bá ṣe ronú pàdé ìdíjọ́ mẹ́jọ láṣẹ ìdùmarè ire o.

Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti buwọ́lu ìwé àdéhùn pẹ̀lú ìjọba orílẹ̀-èdè Ethiopia láti tẹ́wọ́gba àwọn ọmọ Nàìjíríà tí wọ́n jẹ́ ẹlẹ́wọ̀n ní ilẹ̀ Ethiopia kí wọ́n sì máa padà bọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Bianca Odumegwu Ojukwu náà ló sísọ lójú ọ̀rọ̀ yìí lójú òpó ìtàkùn X rẹ̀, níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ìwé àdéhùn náà ni wọ́n kọ́ bọ̀ ti ẹni tí í ṣe amòfin àgbà nílẹ̀ yìí tó ń ti alákòóso fún ẹ̀ka ètò ìdájọ́ Látìf Fágbemi tó náà sì wà lára àwọn tí wọ́n kọ́ bọ̀ wí ọ̀hún láti gba àwọn ọmọ Nàìjíríà eléyìí tí wọ́n ń ṣẹ̀wọ̀n ní ọgbà ẹ̀wọ̀n Kaliti àti Abba Samuel eléyìí tí ń bẹ̀ ní Ethiopia. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ìwé àdéhùn tí wọ́n kọ́ bọ̀ ó náà ní ń bẹ láàrin orílẹ̀-èdè méjèèjì láti jọ yọ̀ǹda àwọn ẹlẹ́wọ̀n tí ń bẹ ní akátá wọn. Odumegwu Ojukwu ṣàlàyé ọ̀rọ̀ wípé ikọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó lọ sí orílẹ̀-èdè ọ̀hún náà ni ẹni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ní orílẹ̀-èdè náà wọn wá tẹ́wọ́gbà nílùú Addis Ababa. Wàyí ó ní ìgbésẹ̀ ọ̀hún iná ló fi hàn wípé ìṣàkóso ìjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó náà ló mójútó mímọ́ dáàbò bo ẹ̀tọ́ àwọn ọmọ Nàìjíríà eléyìí tí wọ́n bẹ nílùú òkèèrè. Wàyí ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀hún ó náà ni wọ́n mọ̀ síbẹ̀ fi taari padà sí orílẹ̀-èdè Nàìjíríà tílẹ̀ yìí náà yóò sì fi àwọn ọmọ orílẹ̀-èdè Ethiopia náà ṣọwọ́ sí wọn.

Asòfin àgbà ilé ti ń sojú àárín gbùngbùn ìpínlẹ̀ Edo Senator Joseph Ikia òun náà ló ti kọrin re kí gómìnà Monday Opeolo ti ìpínlẹ̀ Edo fún bó ti gbé ìgbésẹ̀ akin láti pinwọ́ kí wọ́n mọ̀ jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ kó ní òbítíbitì ní ìpínlẹ̀ náà. Opeolo ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday náà lọ pa láṣẹ wípé àwọn iléèwé mẹ́ta kan lára àwọn tá a ti rí Ososo Grammar School, Ososo Comprehensive High School àti Makeke Secondary School eléyìí ti ń bẹ ní agbègbè Àkókò Edo ní ìjọba ìbílẹ̀ Àríwá Edo lẹ́yìn tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS tó ti fi gbé ta wípé ó ṣeéṣe ò kí ìkọlù kọ wáyé ní àwọn iléèwé náà. Ìpíà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé lójú ọ̀gán iná ni Monday Opeolo ló ti ní kí wọ́n ti àwọn iléèwé ọ̀hún pa láti pa gidina ìmọ̀ jìnnìkúnà. Ó wá ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ wípé ìgbésẹ̀ tí gómìnà ọ̀hún gbé ó náà ló ti fi hàn gbogbo ọmọ aráyé wípé ìgbáyégbádùn àwọn ọmọ ìpínlẹ̀ rẹ̀ ọ̀jẹ̀ lógún jọjọ. Asòfin ọ̀hún nínú ọ̀rọ̀ tó fi léde lọ́jọ́bọ̀ Thursday nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Benin ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àìfẹsẹ̀múlẹ̀ ètò ààbò onílẹ̀ yìí ó náà ló jẹ́ àpérò fún gbogbo ọmọ irinwó àti pé bí gómìnà Monday Opeolo ó ṣe gbégbé sí akin náà ló yẹ kí àwọn gómìnà yòókù kí wọ́n máa ṣe. Ìpè à ló ti wá ké sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́ ojúlẹ̀ alákànfi sọ́rí kí wọ́n sì máa fi ntọ́ bá ṣàjòjì sí wọn ní àìgbé wọn tó àwọn elétò ààbò létí.

àjọ ilé ìtúnrísí fífẹsẹ̀ òfin múlẹ̀ ní ìpínlẹ̀ yìí òun náà ló ti tẹpẹlẹ mọ ìgbésẹ̀ rẹ̀ kojú mímọ darin jẹ̀ níta gbangba lọ́nà tí ọ̀tọ́ tó ń ti mímọ gbé ẹsẹ̀ lé àwọn ẹran ọ̀sìn eléyìí tí àwọn èèyàn kan ń kó jẹ̀ níta gbangba lágbègbè àpáta ọlọmọ ní ojú ọ̀nà àdúrà wáyè eléyìí ti ń bẹ níjọba ìbílẹ̀ ìsẹ́yìn alága fún àjọ ọ̀hún adájọ́fẹ̀yìntì adẹrùnkẹ adẹrẹmí olófin ọ̀rọ̀ èlédè fún àwọn oníròyìn lọ́jọ́bọ̀ thursday nílùú ìbàdàn ti ṣolú ìpínlẹ̀ ọ̀yọ́ nínú ọ̀rọ̀ adẹrẹmí ó ní ìgbésẹ̀ náà ló wáyé lẹ́yìn tí àwọn àgbẹ̀ kan tí wọ́n ti fi ọ̀rọ̀ tó àjọ náà létí wípé àwọn adaranjẹ̀ kan ni wọ́n ń fi màálù fín àwọn lápè lágbègbè ọ̀dọ̀ àwọn tí wọ́n sì ń fi màálù jẹko tó ń ti ọ̀pọ̀lọpọ̀ ìpalára lágbọ̀dọ̀ wọn wàyí o adẹrẹmí tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àjọ náà wọ́n gbé ìgbésẹ̀ akin pẹ̀lú bí ẹni tí ṣe ẹni tó ti fẹ̀yìntì nínú iléeṣẹ́ ọlọ́pàá ìyàn francis ọjọ́mọ àti àwọn ìkàn míì nínú àwọn èèyàn tọ́rọ̀ kan ṣe gbígbésẹ̀ akin láti lọ rí bójú bí nǹkan ti ń ṣẹlẹ̀ ní agbọ̀n rẹ̀ adẹrẹmí tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé lẹ́yìn tí àwọn ti fìdí ẹ̀sùn tí àwọn àgbẹ̀ ọ̀hún fi kan àwọn adaranjẹ̀ náà múlẹ̀ ni àwọn gbìgbésẹ̀ lójú ọgán láti lọ síbẹ̀ kí ìṣẹ̀lẹ̀ làbí mọ̀ bá ṣẹlẹ̀ mọ́ wàyí o alága fún àjọ náà ló ti wá fi ìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ wípé ìjọba nílẹ̀ yìí ni ò ní ìbù kẹdìwọ́ láti rí dájú wípé àwọn adaranjẹ̀ wọn mọ̀ fi màálù wọn jẹ oko tàbí kán mọ̀ da màálù wọn jẹ níta gbangba lọ́nà tí ọ̀tọ̀ mọ́ bẹ́ẹ̀ni bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn àgbáyé náà lẹ́ni tí gbọ́ láti kan ní lágilo 96.7 FM ní báyìí ìròyìn ilẹ̀ òkèrè iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ní orílẹ̀-èdè iran ló ti bẹnu àtẹ́ lu ìkọlù alágbára ilé ti ilẹ̀ amẹ́ríkà ṣe sí ilẹ̀ náà tó sì ṣe àpàtàkì jẹ́wọ́ wípé ìgbésẹ̀ láàbì náà ló ti sọ ìwé àdéhùn jogun omi eléyìí tí àwọn fẹ́ jọ kọ́ bọ̀ di àkúrẹ́tẹ̀ ṣáájú ni àwọn ọmọ ogun orílẹ̀-èdè iran ìyẹn IRGC náà ni wọ́n ti ṣe ìkọlù alágbára sí ibùdó ọmọ ológun ilẹ̀ amẹ́ríkà eléyìí ti ń bẹ ní ilẹ̀ kuwait bahrain àti ilẹ̀ jordan iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ amẹ́ríkà ni àwọn náà ṣe ọ̀pọ̀lọpọ̀ ìkọlù sí ilẹ̀ iran tọ́yẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ wípé ìgbésẹ̀ ọ̀hún làwọn gbé láti dáàbò bo ara wọn wàyí o ìgbésẹ̀ náà ló wáyé lẹ́yìn tí ààrẹ ilẹ̀ amẹ́ríkà donald trump tó ti fi ẹ̀sùn kan ilẹ̀ tehran wípé wọ́n ń gbé ìgbésẹ̀ eléyìí tó lè pa gidina ìwé àdéhùn náà ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ìròyìn ní ilẹ̀ iran náà ni wọ́n gbé ìròyìn wípé ọ̀pọ̀lọpọ̀ agbègbè ní ilẹ̀ iran náà ni ilẹ̀ amẹ́ríkà ti ṣe ìkọlù sí wàyí o iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ iran náà ni wọ́n ti wá pa á láṣẹ wípé kí wọ́n ti ojú omi strait of hormuz pa fún gbogbo ọkọ̀ ojú omi eléyìí tí bá ń gbé epo àbí nǹkan kan kọjá lágbọ̀n bẹ́ẹ̀ lásìkò yìí

lákòótán nínú ìròyìn ilẹ̀ ìròyìn eré ìdárayá ẹni tí í ṣe ààrẹ fún orílẹ̀-èdè Brazil Luiz Inácio Lula da Silva òun náà ló ti fi ìgbàgbọ́ ọkàn rẹ̀ hàn wípé àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù agbọ̀jẹ̀ ti kọ orílẹ̀-èdè Brazil òun náà ni wọ́n bẹ̀rẹ̀ ìfigagbága wọn nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé tọdún 2026 pẹ̀lú ìjà orí olúborí kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Morocco nígbà tí ó ń fi ọ̀rọ̀ léde lẹ́yìn ìpàdé alágbára kan ilé tó ti kópa Lula ló ṣàlàyé ọ̀rọ̀ wípé òun retí kí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Selecao kan já orí olúborí nínú ìfigagbága wọn eléyìí tí ó wáyé lálẹ́ ọjọ́ Àbámẹ́ta Sátidé. Lula ló fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé bó tilẹ̀ jẹ́ nínà ráńpẹ́ òun retí kí wọ́n fìyà jẹ orílẹ̀-èdè Morocco. Ìfigagbága kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ torílẹ̀-èdè Morocco ọ̀hún òun náà nírètí wà wípé yóò wáyé wíwá di ní aago mọ́kànlá alẹ́ ní ọjọ́ Àbámẹ́ta Sátidé. Wàyí o ìfigagbága ọ̀hún náà ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti ń nàgà nárun wò wípé bó ni ó ti lọ lẹ́yìn tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù torílẹ̀-èdè Morocco tí wọ́n ṣe dáadáa fakọyọ nínú ìfigagbága ti ọdún 2022 eléyìí tó wáyé ní orílẹ̀-èdè Qatar. Ìròyìn àgbáyé ọ̀hún kò ní jù báyìí lọ nírọ̀lẹ́ tòní àwọn ká tó mọ̀ lọ ẹgbẹ́ gbogbo tó wà nínú ẹ̀ lẹ́ẹ̀kan sí i.

orílẹ̀ èdè Nàìjíríà àti ilẹ̀ Ethiopia ni wọ́n ti kọ́wọ́ ìwé àdéhùn láti yọ̀ǹda àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀ èdè Nàìjíríà tí wọ́n tó bí 100 kan nìyẹn. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti bójú agan sí ìmọ̀ daranjẹ̀ níta gbangba lọ́nà tí ọ̀tọ́ tí wọ́n sì gbéṣẹ̀ lé àwọn ohun abẹ̀mí kan. Ilẹ̀ Tehran ló ti bẹnu àtẹ́lu ìkọlù eléyìí tí ilẹ̀ Amẹ́ríkà ṣe sí orílẹ̀-èdè náà lẹ́yìn tí ilẹ̀ Amẹ́ríkà náà ṣe ìkọlù sí àwọn ibùba wọn. Ààrẹ fún orílẹ̀-èdè Brazil ló ti sọ àsọtẹ́lẹ̀ wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè náà wọ́n fi ìyà alágbára jẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Morocco. Ìròyìn àgbáyé ọ̀hún kò ní ju báyìí lọ nírọ̀lẹ́ tòní. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ wájú ẹ kàn sí wa lójú òpó ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilofm.com. ẹ tún lè bá wa dọ́rẹ̀ lójú òpó X wa pẹ̀lú lagilofm 967. ẹ lè tẹ̀lé wa lójú òpó Facebook wa pẹ̀lú lagilofm 96.7. Túnde Ọláwu olóòtú ròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún Olúwa Ọlágúnjú Abídèmí Àkàndé lóníròyìn yẹn ṣe tẹ́ ń gbọ́ wa ẹ̀mọ́ yìí kúrò ń bẹ́ẹ̀.

0: Ajoki.
1: Lagilu FM 96.7.
2: Balẹ̀ pẹ̀pẹ̀, ta ló take?
3: Ta ló take?
2: Aláfidà, ó yá gbé wa débẹ̀ gbé wa kọjá bẹ̀. Ṣé ẹ lè gbé gẹ̀ sí?

0: ama kira wa ku dede akoko yi ni gbogbo bi te ti lanfani lati ma gbo ikanni ikanni ti lagelure lagelu 96.7 fm oke gajo oke le nba lafelele ni le ibadan adupe fun olorun oba ele to tun so wa layo ati alaafia lati ana ta de tu wa pada wa sori eto yen losan teni awa kan so ni olorun mu rele ase o si fi se dede adupe fun olorun oba o losan yi na a tu du gbagba kan si tori pe awon beere yen tun ti wa nle ele ti eyan ololufe ikanni lagelu fm te fi se faje iyen fe to ba takini o bo ba ti takin se se awon ti mo nfenu ya ran sobe awon ti mo nfenu ja kon fu le ballu o le goke mo le so iro iro ni kini kan iro o ele gangan na fi mo bo ba takin pe lo to ni ball la fese gba da loju tada o mo to nje be o mo pa ball la fese gba oro enu kon no bi wasa apa bile ti pe wole te si fi ebun se faje be ba ti takini o se eyin te mo nfenu ja kon fu bo ba ti wa yegun yo ti yore temi na a jo ko mo lubo olotuku losan teni niyan bo ba je pe fun igba akoko re te yin o sese mo gbo eto yi ta lo takin ere idaraya ni bi ti awon eyan tin fi ere idaraya tan fi se tan fi fi je ebun ebun lori eto yin a ba ti bere bere pa ere idaraya a bere meji lowo yin be ba ti mo e ti lori ofe ati je ebun wa lori eto yin niyan game show leto yin a bere bere re idaraya meji lowo yin be ba si ti gba e lori ofe ati je ebun lori eto yin bo se je ni e la fi pe ni ta lo takin ta lo taki gangan bo se je ni e la pa be yen papa loruko lootu eto yin oga wa Tunde Olawuwo Alex Ferguson niyan baka na mega child olowa lapa bi te fi lori ofe ati gbo mi kaakiri agba nla aye o du o tan losan ni ni mega child of god abdul qadri adaragba loruko temi alafida e la darapo mo mi loju kan ni bali dore ye facebook ti kan ni ti lagelu fm e lo sori lagelu lori facebook wa e ma wo life and direct yen lapa be yen e ma wo life and direct ni o mo le tan lapa be yen ni yen lori facebook kan ni lagelu fm be ba se wo ni ke mo ba wa share e tun mo share losan teni akando ni mu yin lowo be se wo life and direct yen bo se je ni yen lapa be yen e ja bere lowo kan kawon ti o pe wole number ti e fi lori ofe lati fi pe wole sori eto ire losan ni 091-2370-8675 091-2370-8675 Number akoko niyan bi yen o ba lo e le lu eleyi na ke fi pe wole 081-4249-1006 081-4249-1006 Number mejeji yen lo wo kulu ikanni ti lagelu fm nibi ta wa wa yi awon to fun wa lebun lori eto yi tan da si eto yi Mr. Anthony Bodurin oko fun mi number ton lo da lola jensoke ko jensapo baba niyan lati agbe United Kingdom of Liverpool may you never walk alone baba awon ti Liverpool niyan lati agbe United Kingdom Honorable Adenugba Olukayode, Alase ati Oludari Ileise Adenugba & Sons Limited, yen ni lo abi okuta awon tasna niyan. Bo se je niyan lapa be yen. Papa ki to mo te waju na. E je sare fi akoko yi ki fi so fe yen ara le le te lanfa lati mo gbo mi wipe seyin tin ta cash e. Tori pe lori eto losan eni na, e tun lanfa ni lati je ebo owo cash e. Ebo owo ele o tun wa aranta. Tori pe owo yen ti joko le bayi. Enikan na o tun gbo pe cash e losan tini be ba gbagbe pe lana o ja yin si wipe cash e yi o ma fa saba fe awon to ba yen se nta cash e bayi won le ma sese gbo cash e lakoko tete ma ta cash e bayi mo fun olori jo ni yen tori pe losan eni na enikan na o tun lanfa lati je ebun owo losan eni e bo cash e tun ti wa nle lori eto ta lo ta kini lo le yi owo na te tun lanfa lati gba be yo ba ti wa ta cash e tete mu phone yin bayi keyin no tete ta cash e 1500 naira pere ni 500 naira pere o le fi ta cash e 500 naira o le fi gba obiti biti owo owo ele to tun aranta o tun ti wa nle ni role ni te tun lanfa ni lati je lori ti cash e ẹ ń bèrè pé ọ̀nà wo lẹ́gbẹ̀gbà láti fi ta káàṣì ó dá ẹ tó bèrè ọ̀rọ̀ ló fi àlàyé gbọ́ ẹ jẹ́ kí n járé jayín sí bẹ́ẹ̀ sáré lè ṣe ta káàṣì bẹ́ẹ̀ bá ti mú fóònù yín eléyìí tẹ fi ń gbà láti yín yẹn ni o ẹ bá ti eléyìí tẹ fi ń gbà láti ni o ẹ wàá tẹ kóòdù tí mo fẹ́ pè fún yín ẹ tẹ lórí ẹ *347*1004*2#. *347*1004*2#. Tú yẹn ó dúró fún lágelu FM ẹ mẹ́gbọ́n mọ bà fọ́sùn o. Bẹ́ẹ̀ bá ti wá tẹ̀ yóò gbé irú àwọn ìlànà àtẹ̀lé ẹ tẹ̀lé àwọn ìlànà yẹn tẹ́ bá ti tẹ̀lé àwọn ìlànà yẹn yóò wá béèrè lọ́wọ́ yín wípé káàṣì ẹ̀ mélòó lẹ fẹ́ ta bó bá jẹ́ yọkan ẹmẹye tó jẹ́ bó bá jẹ́ méjì ẹmẹye tó jẹ́ bó bá jẹ́ mẹ́ta ẹmẹye tó jẹ́ bó bá jẹ́ mẹ́rin ẹmẹye tó jẹ́ kódà bó jẹ́ márùn-ún ẹmẹye tó jẹ́ tíyín ni wípé ẹ̀yẹn kan ti sọ yìí tẹ́ bá fẹ́ ta fún un tẹ́ bá ti sọ fún báyìí lọ́wọ́ kan yóò gbé àkáǹtì tẹ́ máa sanwó sí wá fún yín tẹ́ bá ti sọ sí báyìí ẹ̀yin ò ní kankan mẹ́jú pé kẹ̀kan dóṣẹ́gbẹ́ rédíò yìí torí pé wákàtí díẹ̀ sísìn ìṣẹ́jú díẹ̀ sísìn yìí ó lè jẹ́ yín ló kàn tí màá láǹfà láti pè lọ́sàn yìí bó bá jẹ́ pé nẹ́tíwọ̀kì yóò fẹ́ dá bẹ̀ yẹn mo ya nẹ́tíwọ̀kì yẹn ṣe ségesège bí ẹyú ẹ̀rùn kan ẹ lè mú lọ sọ́dọ̀ àwọn pọ́s tó bá wà ládùúgbò yín wípé dákun káàṣì ẹ̀ tá ń gbọ́ lórí lágelu ẹ̀fẹ̀ mo fẹ́ ta ìbí náà fẹ́ jẹ káàṣì ẹ̀ ni bẹ́ẹ̀ bá ti fún àwọn pọ́s lówó pé ó ya ẹgbàá 1000 naira ẹ bá ń ta méjì ẹ bá ń ta mẹ́ta ẹ bá ń ta mẹ́rin wọ́n ti mọ bọ́ ṣe bá yín ṣe tó bá ti bá bá yín ṣe ẹ̀yin ẹ̀kàn gbé fóònù yín ẹ méjì fóònù yín ó kú o torí pé àkókò ìbáyìí fóònù yóò gbọdọ̀ kú tẹ́ ẹ bá ti ta káàṣì o ó mọ̀ jẹ́ pé wọ́n padà wàá gbé owó yín fẹ́ lòmíì o ó lè jẹ́wọ́ lókàn fóònù yóò sì ti kú bóun náà ṣe wá rí yín pè tó bá sì ti pè yẹn lẹ́ẹ̀mejì tí ò bá ti gbé á pè ẹ lòmíì ni káàṣì ò sí fẹ́ èèyàn kan ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ èèyàn ló ta káàṣì bàbá wa pè yẹn lẹ́ẹ̀mejì tí ò bá gbé yẹn túmọ̀ sí wípé á lórí ọ̀fẹ́ àti pè ẹ lòmíì ni fún di eléyìí ẹ mọ̀ jẹ́ kán gbére wa fẹ́ lòmíì tẹ́ ẹ bá mọ̀ pé ẹ ti ta káàṣì lọ́sàn ẹ farabalẹ̀ kẹ́ ẹ láǹfà láti dó pẹ̀lú fóònù yín ó sì jẹ́ nìyẹn lápá abẹ yẹn ti káàṣì *347*1004*2# lẹ́ fi láǹfà láti fi ta káàṣì ó sì jẹ́ nìyẹn lápá abẹ yẹn 0912370867 ni nọmba tẹ láǹfà láti pèsè lọ́sàn tè láti jípe wọlé láti jẹ ẹ̀bùn ètò ta ló takin ẹ̀lọ́ ẹ kú rọ̀lẹ́ ẹ̀lọ́ ẹ̀lọ́ sà ẹ̀ káàsán sà
1: ẹ̀ sà
0: kí lorúkọ yín
1: latif
0: abdulaziz láti bosa
1: láti òkè odò
0: láti òkè odò
1: ilé tuntun bẹ́ẹ̀ ni ilé tuntun
0: òkè odò ilé tuntun
1: bẹ́ẹ̀
0: ó dà ẹ mú béèrè sà
1: àmú nọmba tù
0: ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nọmba tù ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìbéèrè ẹlẹ́ẹ̀kejì eléètẹ́ láǹfààní láti mú ó ní kẹ dárúkọ olùkọ́ni ikọ̀ àgbà ọ̀jẹ̀ kí lórúkọ olùkọ́ni ikọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè germany.
1: orílẹ̀-èdè germany. hello sir.
0: team wo ni yín sà.
1: ọmọ arsenal ni.
0: arsenal ni yín.
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: ẹ ti gbàgbé julian nagelsmann olùkọ́ni tẹ́lẹ̀fún ikọ̀ ọgbẹ́gbẹ́ olùbáyàmù ni tàbí ó ní olùkọ́ni báyìí fún ikọ̀ national team torílẹ̀-èdè germany ẹ ṣe gan láti òkè odò ẹja fẹ́ lómi láǹfààní. hello hello ẹ kú rọ̀lẹ́.
2: ẹ kú ọ̀lẹ́ o àlàáfíà.
0: yes sir kí lorúkọ yín bọ́lá tí ń bá yín sọ̀rọ̀ yìí.
2: olúfẹ́mi láti abẹ́òkúta.
0: mr olúfẹ́mi láti abẹ́òkúta ẹ mú béèrè sà.
2: number 22
0: eléètẹ́ láǹfààní láti mú. ọdún wo o ní orílẹ̀-èdè wa nàìjíríà la lọ sínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé kẹ́yìn àti pé kí lorúkọ olùkọ́ni tó kó wa sòdí lọ sínú ìdíje ọ̀hún lọ́dún náà náà.
2: ìdíje
0: ife ẹ̀yẹ àgbáyé
2: wọ́n kọ́ kẹ́yìn
0: bẹ́ẹ̀ ni sà.
2: 2014
0: kí lorúkọ olùkọ́ni tó kó wa sòdí.
2: Beckenlagabage.
0: kèsè olùkọ́ni yẹn olùkọ́ni ńkọ ẹ̀kọ́ ìwé ẹ ti gbọ́ yìí olùkọ́ni jẹ́nà tíráàní lọ́dún 2018 ṣe ti gbàgbé ni ọdún 2018 wọ́n ṣá 2018 ẹ ṣe gẹ̀ẹ́sà ẹ jáfẹ́ ìmọ̀ ní àǹfààní láti pè wọlé ẹ wá pọ̀ lójú òpó káàṣì o *347*1004*2#. *347*1004*2# O le fi lanfani lati fi ta cash e. Bo ba je pe network yen o fe ma se bakan bakan. E le lo si oju opo won www.cash.ng. www.cash.ng. Se wa loju opo ikani lagelu FM. E lo ma wo wa be se nwo ni ke ma share. Loju opo ikani lagelu 96.7 FM. Lagelu 96.7 FM. E ma share be se nwo life and direct yen. E ma share. E bo si je ni lapa be yen. *347*1004*2#*347*1004*2#. En to so pe se wan yen wan ko o. Flash FM ni wan o. Lagelu 2 ni o. Ni o e ma gbo mo ba fosun o. 2 ni o. *347*1004*2#. 2 yen o duro fun Lagelu FM. Ni ro leyi. Le lanfani lati gbe gesi cash e o se je niyan hello
1: hello hello ko ka san
0: e ka san sir ki loruko yin
1: a ku eto oyediran ajibola lati orita challenge
0: oyediran ajibola lati orida orita challenge
1: bani
0: e mu beere sir
1: aya number 1
0: ibeere alakoko Ibeere alakoko Iko wo ni won pe ni flamingos lorilede wa ni iko lobirin wo na pe ni flamingos torilede wa Nigeria ba se ni super falcons
1: awon
0: won pe
1: be under 17 wa lobirin
0: under 17 orilede wa Nigeria under 17
1: awon won pe ni flamingo
0: orilede wa Nigeria awon na pe ni flamingo iko ti ba nkole olowo okere ile ti o lanfa lati ma koso di gege bi oluko ni won o ye mu bere yin to gbeyin
1: eh aya fun mi number 10
0: ibeere eleke wa number 10 ibeere eleke wa oni ke daruko iko to gba idije league orilede wa Nigeria ni sa 2020/2021
1: enugu
0: rangers sa
1: enugu rangers
0: final answer
1: ben
0: final answer enugu rangers ni abi
1: bani
0: oda iko aqua united awon na lanfa lati gba kese enugu rangers e se gan te ba tun lori fe ati pe pada bo se je niyan lapa be yen e ja sare doke lo na kalori polowo oja leyin ta ba pada de lati e ka polowo se tin ta cash e e ma gbegbu e *347*1004*2#. ba ba pada de ele o tu wa aranta ki wa da sin la mo pada bo e ku kale
3: Lagelu FM 96.7
4: Emi omo yin na ni o Jolly Jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
3: S E L E R I E salary
4: ah boda mi espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
5: T U R M E R I C turmeric
4: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
6: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
7: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
8: Oya ẹyin omo lọwọ ijon o tun ti ze fosu maru akoko ninu odun ni awon to tap ti gbenu si cash e lera lera lo ni back to back
9: abẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹ́nu sí yẹn lọ ní ìgbòho ayé workers day cashport yẹn gan lọ fàáfà ká má wàá tí sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ kọ́ ẹ̀ káàṣẹ́ ẹlẹ́yin jọ àánú tí a ọmọ má lọ fà tí káàṣẹ́ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí slash fm *347*1004#. lórí ìlàgẹ̀lú fm tẹ *347*1004#2#. tàbí lórí wẹ́bsáìtì wa

0: kẹ́ ta ṣe.
1: Iṣẹ́ kékeré owó ńláńlá.
2: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
3: Látọjọ́ Monday, káwá fi weekend wá jẹ̀gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù.
4: Ó wà bẹ́ẹ̀.
5: Ó dẹ̀ sílé gbùngà ọmọ sórí. Má fi ṣì á pa wọn.
3: Ètò tó ń múlùú dùn lórí ńlágelú 96.7 FM túbọ̀ ọ̀nà àràyọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́lábẹ́kì International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ láti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíká. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ̀dà. Níbẹ̀ lẹ ti máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Kọ́lábẹ́kì International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa super.
6: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
7: S-E-L-A-R-R-I-E. Sálárì.
6: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
8: T-U-R-M-E-R-I-C turmeric.
6: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
9: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.

padà láti ẹ̀ka polówó ọjà. Ìkànnì ti Lágelúre. Lágelú 96.7 FM òkè gajòkè lè ń bá láfẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ẹ lọ darapọ̀ mọ́ wa lójú òpó. Ìkànnì ìbánidọ́rẹ̀ yẹn Facebook sí ìkànnì ti Lágelú FM. Bẹ́ẹ̀ bá ṣe ń wò ní kẹ́ ẹ mọ́ ṣíà rẹ̀. Ẹ mọ́ ṣíà rẹ̀ káàkiri àgbáńlá ayé. Ẹ wo ẹ̀yin ti alápá orí Facebook lọ́sàn tèní èèyàn mẹ́rin la fẹ́ mú lórí Facebook àwọn tó bá ṣíàrẹ̀ jù tá láǹfà láti fún wọn ní ẹ̀bùn data wọ́n fún wọn data àwọn lọ́sàn tèní. Eléyìí tí Mr. Ṣeun Owólabí àwọn ti Manchester United nìyẹn láti agbọn United láti orílẹ̀-èdè America. Ilé ìtàn ní àfáwọn ti a. Ẹ lọ mọ́ ṣíà rẹ̀ bẹ́ ṣe ń wo life and direct yẹn. Èèyàn mẹ́rin la fẹ́ mú lọ́sàn tèmi tó bá ṣíà rẹ̀ jù. Ìwọ ò jẹ́ mọ́ gọ́ra rẹ. Bó ṣe jẹ́ nìyẹn. Bó o bá ṣe ń gbọ́ lórí rédíò, bó o ń gbọ́ lórí mọ́tò tó wà, bẹ́ẹ̀ náà ni kó o tún mọ́ jẹ́ lọ. O mọ láǹfà láti mọ wo life and direct yẹn lórí Facebook ẹ. Bó bá ṣe ń wò ní kẹ́ ẹ mọ́ bó ṣe ṣe a. Lápá ibẹ̀ yẹn. Ṣé ẹ ti ń ta káàṣì ẹ̀? Torí pé àkókò ti ń súnmọ́lé báyìí o. Táàtù láǹfààní láti fún èèyàn lówó lọ́sàn tèmi. Ẹ̀bù owó káàṣì ẹ̀ tó wà ràǹtà ó tún ti wà ńlẹ̀ báyìí. Ilé ìtẹ́tù láǹfààní láti gbà lọ́sàn tèmi. *347*1004*2#*347*1004*2#

oníṣòwò ẹ mọ́ ta lọ. Fẹ́fẹ́ yàwó ni kẹfẹ́ kàṣì ẹ̀ yìí ẹ mọ́ ta lọ. Bọ̀bọ̀ tó ta káṣì ẹ̀ ń jò ní ó ti wà lamẹ́ríkà. Ẹ jẹ́ bó gọra ayé lọ́sàn-án tèmi. *347*1004*2#. Mo lè fi ta káṣì ẹ̀. 0912370865 0912370865 òní nọ́mbà tẹ́ fi láǹfà láti pè wọlé àbí kẹ́ pé 0814249106 nọ́mbà méjèèjì yẹn òun ló wọ kúrú ìkànnì ti lágelú FM. Bàbá Túndé Ajétúmọ́bí, Bàbá Jet láti Island.

0: yóò láǹfà láti bẹ̀rẹ̀ lẹ́ni prediction yẹ ẹ tún predict lẹ́ni láti fi ẹ̀bọ̀wọ́ sèfàjẹ sáàmọ́ lọ́ra alẹ̀ ẹ̀mọ́ lọ́ra ẹ predict lẹ́ni o láti fi ẹ̀bọ̀wọ́ sèfàjẹ lórí prediction yín ẹ̀lọ́ ẹ kàsán sà ẹ̀lọ́ ẹ kàsán kí lórúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá yìí.
1: Orúkọ mi ni Akeem Asibat láti Tanfiani.
0: Akeem láti Tanfiani. Ibo Tanfiani wà.
1: Lọ́nà Fatoku lọ́nà Amúlùdé.
0: Lọ́nà Amúloko.
1: Amúlùdé Maniya.
0: Lọ́nà Amúlùdé Maniya. Rí nǹkan bí ìbàdàn fẹ́ mi kẹ́ ṣe jẹ́ ìbàdàn ó níbi tí mo mọ̀ ń bàdàn. Ó yẹ mú bèrè.
1: Ẹ jọ̀wọ́ kan máa ń like program yìí ni. Mo se
0: ẹyin o ni tíìmù tẹ́ ń support ni tíìmù ẹ̀lẹ́ support sa.
1: Chelsea
0: ni ẹ̀yin kọ̀fẹ́ kí wa lásán ẹ̀ mú bèrè.
1: Ara
0: mú bèrè nígbà tí ó ṣe ẹ̀ṣẹ̀ kí n kulẹ̀ mọ́ ìdààmú ẹ̀dẹ̀ lẹ́ni wọ́n làwọn kan like program wa ni tábà nígbà máa mú bèrè báwọn. Hello. Ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Hello.
2: Ẹ káàsán
0: sá kí ló kọ yín o ìbọlẹ̀ tí ń pè wáyé.
2: Káàdé ló ń sọ̀tún ogun ẹ mọ̀ sí pòpò fún gbogbo mọ́kẹ́lá.
0: Ó yẹ mú bèrè.
2: Bá mo fún mi nọmba 6.
0: Ìbéèrè lẹ́ẹ̀kẹfà.
2: Bẹ́ẹ̀ni.
0: Lọ́dún 2019/2020 ikọ̀ wo ló gba ìdíje La Liga?
2: Ẹni
0: 2019/2020 sá.
2: 2019/2020.
0: Bẹ́ẹ̀ni. Ikọ̀ wo ló gba ìdíje Spanish La Liga? Opopo. Ayọ̀ popopo. Wọ́n gọ sí ẹ̀yẹn. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid ló gbà. Hello. Hello, ẹ káàsán sá. Hello. Àwọn òdì kò ní. Ó dà ẹ bá sórí káàṣì ẹ̀. Ẹ mọ̀ kó ń bẹ̀ yọ. *347*1004*2# láìpẹ́ àlàǹfà láti mú àwọn èèyàn. Hello.
1: Hello, èmi la Kim láti Tanfiani, mo pè lẹ́ẹ̀kan.
0: Láti Tanfiani. Ó yá pápápá ẹ mú bèrè.
1: Number 12.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kejìlá number 12 àbí. Lọ́dún 2023/2024 ṣé ẹ mọ̀ dídé tán ń pè ní Community Shield? Ẹ mọ̀ Community Shield? Tíìmù oníyí sà. Líìgì wo náà orílẹ̀-èdè wo náà ti ń gbá Community Shield? Orílẹ̀-èdè wo Chelsea wà? Orílẹ̀-èdè wo Chelsea wà?
1: Mo kàn máa ń support ìwọ náà ni kì í ṣe pé mo kàn like Chelsea ní ọjọ́ àná.
0: Ọ̀dà. Hello. Ọlọ́run ló ṣètò kí lórúkọ yín sà.
3: Mubarak láti Mọ́kọ́lá.
0: Ó yẹ mú bèrè sà.
3: Ẹ fún mi nọmba 32.
0: Number 32 àbí. Ìdíje CAF Confederation Cup ní sáà 2024/2025 ikọ̀ wo ló gbà?
3: 2024/2025.
0: Al-Ahli ló gba CAF Confederation Cup lọ́dún 2024/2025 àbí. Al-Ahli of Egypt. Ó dà kìí ṣe Al-Ahli ló gbà o. RS Bakin ló gbà. Ìdíje CAF Confederation Cup RS Bakin òun ló gbà. Ẹ ṣe o. Ó ṣe jẹ́ ènìyàn lápàbẹ̀ yẹn. Sẹ́yìn tí aṣẹ ti lọ ṣí àrẹ̀. Ẹ máa lọ sójú òpó ìkànnì Lágelo FM kẹ́ lọ́mọ ṣí àrẹ̀. Ẹ máa ṣí àrẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wo Life and Direct yẹn. Ẹ lọ́mọ ṣí àrẹ̀. Èèyàn mẹ́rin la fẹ́ mú lọ́sàn tèní. Àwọn tó bá ṣí àrẹ̀ jù. Bákan náà, mọ́gbà pé mo sọ fún yín pé prediction wà lọ́sàn èní o. Prediction náà wà. Hello. Hello sa.
3: Ẹ
0: mọ̀ káàsán. Kí lórúkọ yín Bọ́lá tí ń bá yín sọ̀rọ̀?
3: Mr.
0: Jibọ́lá láti Òkè Bọ́lá. Nílẹ̀ Ìbàdàn. Ó yẹ mú bèrè sà.
4: ìbéèrè ìkẹrìndínlógún.
0: Number 14.
4: Kẹrìndínlógún 16.
0: Okay, number 16. Kẹrìndínlógún number 16. Order. Ìbéèrè kẹrìndínlógún eléyìí tẹ láǹfààní láti mú kí lórúkọ olùkọ́ ní ikọ̀ àgbà ọ̀jẹ̀ ikọ̀ Super Falcons.
4: Super Falcons.
0: Bẹ́ẹ̀ni sir.
4: Super Falcons. Ọkùnrin orúkọ Ìbò ti ń jẹ.
0: Hello.
5: Hello.
0: Hello sir.
5: Ẹ káàsán
0: sir. Kí lórúkọ yín?
5: Ridwan Adabe Okuta ni.
0: Ridwan láti Abeokuta. Ó yá pápá pẹ́ mú bèrè sà.
5: Bèrè ni ẹ̀ẹ́dógún.
0: Kí lẹ́ pé?
5: Ìkẹ́ẹ̀dógún.
0: Ìbéèrè lẹ́kẹ̀ẹ́dógún number 15. Ìbéèrè lẹ́kẹ̀ẹ́dógún eléyìí tẹ láǹfààní láti mú. Ó ní kí n bèrè lọ́wọ́ yín wípé tá a bá ń sọ nípa ìdíje Europa League lọ́dún 2023/2024 ikọ̀ wo ló gbà? 2023/2024.
5: 2023/2024
0: Atalanta láti orílẹ̀-èdè Ìtàlú àwọn náà láǹfààní láti gbà. Ó yẹ amúbẹ̀rẹ̀ yín tó gbẹ̀yìn.
5: Ìbéèrè ogún.
0: Number 20 ti lọ.
5: Bẹ́ẹ̀ni.
0: Ó ti lọ.
5: Ìtàrùn.
0: Ìbéèrè lẹ́ẹ̀karùn-ún number 5 náà ti lọ.
5: Bẹ́ẹ̀ni. Ìkẹwàá ńkọ́.
0: Ìbéèrè lẹ́ẹ̀kẹwàá ti lọ. Ẹmúbẹ̀rẹ̀ láti ogún sí ọgbọ̀n.
5: 25.
0: Number 25. Ìbéèrè number 25. Ìbéèrè number 25 eléyìí tẹ láǹfààní láti mú. Ó ní kí n bèrè lọ́wọ́ yín wípé ìdíje FIFA Club World Cup.
5: Bẹ́ẹ̀ni.
0: Lọ́dún 2021 ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ló gbà sà?
5: 2021.
0: Bẹ́ẹ̀ni sà.
5: Àbíọ́lá Chelsea ló gbà náà náà bọ̀ ọ̀dọ̀ Bayern ṣe ọ̀tọ̀lá gbé fún. Bayern ṣe lókọ̀ọ́lá gbà. Ṣọlá bí yẹn torí corona virus tó wà ń tán gbà yẹn.
0: Ikọ̀ wo ló gbà la bèrè sà? Ikọ̀ wo ló gbà la bèrè?
5: Bayern ṣe gbà.
0: Ẹ̀ẹ́.
5: Àti
0: gbọ́ Bayern Munich ló gbà. Ẹ mọ́ fàágùn mọ́ Bayern Munich ló gbà. Bayern Munich ló gbà. Ìbéèrè tèmi béèrè lọ́wọ́ yín ni ẹ dáhùn. Ṣé ẹ gbọ́ báyìí? Èmi béèrè lọ́wọ́ yín ni. Ẹ ti ń fàágùn báyẹn. Bayern Munich náà ló gbà. 1859 ló pa nọ́mbà yín àbí?
5: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dà ẹ̀yin fẹ́ fàágùn. Ṣé ẹ mọ̀ pa fáwọn míì láǹfààní láti pè wọlé ni? Àbí gbogbo ọjọ́ lákàn àlè fún ẹ̀yìn nìkan gbogbo àkókò díẹ̀díẹ̀ a mọ̀ gé wọnú ara wọn lé pété ni ẹ̀yìn ti pè wọlé ẹ jẹ́ kẹ́lóòrò ló pè wọlé. Hello sir, ẹ kúrọ̀ lẹ́ o.
6: Ẹ kúrọ̀ lẹ́ ẹ̀kú ètò.
0: Kí lorúkọ yín sà?
6: Gàfárí ọ̀pẹ yẹmí láti sẹ́yìn.
0: Mr. Gàfárí ọ̀pẹ yẹmí láti sẹ́yìn. Pápá pẹ́ mú ìbéèrè sà. Ìbéèrè number 25 lẹ́yìn tó pè tán mú.
6: Ok, number 24.
0: Ìbéèrè number 24 ilé tẹ láǹfààní láti fún. Odegaard agbábọ́ọ̀lù fún ikọ̀ Arsenal ọmọ orílẹ̀-èdè wo ni?
6: Orílẹ̀-èdè. Ọmọ orílẹ̀-èdè England.
0: Ni Odegaard.
6: Yeah.
0: Ọ̀dà Norway ni Odegaard òkè sí England.
7: Yeah.
0: Ọmọ orílẹ̀-èdè Norway ni. Bó ṣe jẹ́ ní ẹ lápá àbẹ̀yẹn. 091-23-708-675. Hello, ẹ kúrọ̀ lẹ́. Hello.
8: Hello.
0: Ẹ kúrọ̀ lẹ́. Ẹ káàsán sà.
8: Ẹ gbà.
0: Kí lorúkọ yín?
8: Ẹ orúkọ mi ni Anasa Ounjuel.
0: Mi ò gbọ́ ọkọ yẹn sà.
8: Animasa Ounjuel láti Mọ́gánná.
0: Animasa Ounjuel láti Mọ́gánná. Láti Mọ́gánná. Ó yẹ mú bèrè sà.
8: Number 20
0: ti lọ.
8: 21.
0: Number 21. Inú ikọ̀ wo ni kan Liverpool ti gbé Sadio Mane lọ́dún 2016?
8: Sadio Mane.
0: Bẹ́ẹ̀ni sà. Benfica. Inú pẹ̀lú agbábọ́ọ̀lù Southampton náà ti gbé lọ́dún 2016 sáré gbàgbé. Ó mọ̀ lágbára o. Ó dà kọ̀ sí láburú. Ẹ já wo bóyá àwọn káṣe. *347*1004* ṣé yìí ṣíàrè ẹ jẹ́ mọ́ ṣíàrè lójú òpó ìkànnì lágelú fm èèyàn méjì náà lálẹ́ èèyàn mẹ́rin náà lálẹ́ àǹfààní láti mú ní ọ̀sán tèmi ẹ bá ń kọ́ ọkọ̀ ẹni akande more blessing ó ti jẹ̀bú káàdì wa lórí ètò yìí lọ́sàn ìní ó ń ṣíàrè dáadáa lójú òpó ìkànnì lágelú fm èéṣe ọ̀rọ̀ tẹnu ó gbìyànjú pọ̀ akande more blessing ó wà nbẹ̀ yẹn kọ́kọ́ fìyẹn bẹ̀ náà bó ṣe jẹ́ ní ìlápá bẹ̀ yẹn. *347*1004*#*347*1004*#. Olè fi láǹfà láti fi ta káàṣì ẹ̀. Ẹja bọ́ sí agbọn ti káàṣì ẹ̀ báyìí. Àmọ́ kí n tó bọ́ sàgbọn bẹ̀ yẹn, ẹja wọ àwọn ti alójú òpó. Aziz Saliu Olúgbìlé láti ìlú sẹ́yìn. Abdulgafar Ọpẹyẹmí láti sẹ́yìn náà lòun náà ti ń wò wá. Kẹ́mi Ògúnṣẹ̀yà. Rafiu Táwà Kálítọ̀ Abiodun láti ìlú Òṣogbo. Báyọ̀ Wá Olúgbìlé.

0: èló lè jẹrí tó pọ̀ jù.
1: 100,000
0: àti 250. Ó dáa, kò sí láburú. Ẹ ti jẹ́ ₦25,000 lọ́sàn-án tèmi náà kẹ́ ẹ fi wá kọ́ mu. Àmì bó ṣe jẹ́ nìyẹn, bó ṣe jẹ́ nìyẹn ṣé o, bó ṣe jẹ́ nìyẹn. Ẹ má gbàgbé ẹ̀yin tí a pé lálẹ́ ní náà ní aago mẹ́wàá sí aago mọ́kànlá. Káàṣì ẹ̀ wọ́n á tún láǹfààní láti fáwọn èèyàn ní ẹ̀bùn owó ìyẹn lálẹ́ ní ẹ̀mọ̀ pé a ti sọ fún yín pé kò ṣeé dúówò lọ́rọ̀ káàṣì ẹ̀. Bí èèyàn bá dúówò ó kàn nẹ̀gẹ̀rẹ̀ lẹ̀ bí ọ̀pẹ tí náà mú tí káàṣì ẹ̀ kọjá wájú rẹ̀ kò ní mọ̀. Lálẹ́ yìí náà àwọn èèyàn tún láǹfààní láti jẹ ẹ̀bùn owó káàṣì ẹ̀ lálẹ́ ní bó ṣe jẹ́ ní lápá ibẹ̀ yẹn. Ẹ má kúrò lójú òpó káàṣì ẹ̀ yẹn *347*1004*2# ni. Kí tó mọ lọ lọ́sàn-án ni ẹ jẹ́ sáré pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n láǹfààní láti gba ẹ̀bùn ẹ̀bùn káàdì wa lójú òpó ìkànnì lágẹ̀lú FM. Ẹni àkọ́kọ́ Ọlátòkun Níní Ọlá, ẹni kejì Mujib Suleiman, ẹni kẹta Akande More Blessing, ẹni kẹni Gabriel Babatunde. Ẹ gbọ́ mi dáadáa lẹ́ẹ̀kan sí Gabriel Babatunde, ẹni kejì Akande More Blessing, ẹni kẹta Mujib Suleiman, ẹni kẹrin Ọlátòkun Níní Ọlá. Ṣé rí ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin yẹn? Ẹ drop number yín sójú òpó ìkànnì lágẹ̀lú FM. A send card yín sí data yín sí káàdì yín sí jàre lágbàwọ̀ lọ. Bákan náà ẹni tó láǹfààní láti jẹ ẹ̀bùn wa lé nìyẹn. Ẹ̀yin náà send number yín. Ẹ mọ̀ pé o, ẹ send message lásán ni. Ẹ mọ̀ pé wa, ẹ kàn send message lásán láti fi gba ẹ̀bùn yín lè tẹ láǹfààní láti jẹ. Bó ṣe jẹ́ ní lápá mi yẹn. Ẹ já mọ lọ lọ́sàn-án tèmi torí pé ọjọ́ ti lọ. A lè bá a padà wá lágbára ọlọ́kọ́ lọ mọ̀ pé òkú ní sọ̀rọ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ lọ́jọ́ Wednesday àtùjọ pàdé. Ká mọ dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún wa lẹ́bùn lórí ètò. Mr. Anthony Bodunrin. Kékeré òkúta kò ṣeé mú jẹ bí òbí. Ọkọ fún mi nọ́mà jẹ sókè kó jẹ sápò. Bàbá nìyẹn láti agbọn United Kingdom. Up Liverpool. May you never walk alone. Àwọn ti Liverpool nìyẹn. Bákan náà, Babatunde Ajetunmọ bí Bàbá Jet láti Ireland èèyàn nẹ̀ yóò Portugal. Alá Madrid nìyẹn gbogbo Galacticos. Ọ̀nàrẹ́bù Adẹ́rúgbò Olúkáyọ̀dé, aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Adẹ́rúgbà Sun Limited ìyẹn nílùú Abẹ́òkúta. Mr. Ràúfọ̀ Owótútù, ìjọba Àtàlò ní gbogbo Bẹ̀ngámò ìyẹn nílẹ̀ Àtàlò. Alá Madrid nìyẹn. Ẹ já mọ lọ lọ́sàn-án tèmi ká lè padà wá, ṣùgbọ́n ẹ má gbàgbé lọ fi prediction yín sọwọ́. Lórí aláfidà lórí Facebook prediction fi bẹ̀rẹ̀ ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup ilé tó máa bẹ̀rẹ̀ ní alẹ́ ní láàrin orílẹ̀-èdè Mexico àti orílẹ̀-èdè South Africa. Bafana títí ọjọ́ mẹ́jọ títí ọ̀sẹ̀ tí mọ̀ tá tún lórí ọ̀fẹ́ àti pàdé. Nọ́mbà tẹ́ pè mí sí rẹ̀ lẹ́yìn ètò 09050275364 09050275364. Ẹ ṣe tẹ́ ìgbọ́ ìkànnì lágẹ̀lú FM. Aláfidà goodbye ló ń jẹ́ bẹ̀ lédè Indi lórílẹ̀-èdè India. Ẹ kú kalẹ̀.
2: Lágẹ̀lú FM 96.7
3: Lágẹ̀lú FM 96.7

0: Agbewa tun ti de nirole tuni oba nile aro aluko wa ti bale furagbagbo sori eto oba nile kusun lekeleke wa ti de nirole tuni oba nile sese fun ekurole toni le talejo tarugbo tomi dan gbubi e tin lanfani ati mo gbo wa odi odun bi tori won ni body odun bi igbe bayi ni luri ko si ni si omo talika ti o ro di emu won ni roro agbo ti mi ko ni jabo lase olohun obe idumari nri be ni n so mo loku be aki lokunrin aki lobirin akomodi akagbalagba lade lade loye loye omode ilu ati agbalagba ilu ipe eku dede asiko ya ku boju ojo ti ri yo mo tu yo mo ba fun gbogbo wa lase olohun ba mi idumari lori eto ta pe ni ela loro ona la nkin ka bo si o se mo pe ela bayi loro ba ba la ki ye yan boroboro lo ko olohun ba mi edumare eko gbona ti deru gbagba ko wole wole ti tan na wopolo eda oba mo se nso mo nwo o fara ba le nwo ni se bi nwo eni tin se daada na bawo yan ba ti e so won ni bi olohun ba mu kini kan ko ni soju kini kan o si le soju re ngba mi die la fi nso fun a wi pe ja gbaye se rere ka gbaye se daada tori oni ko tori ola ni e ma gbagbe wi pe ogba ta koro wonu ado ko le momo re wo ba won baba wa ti mo so nle yoruba nu lo ko loga loga ni kan ni yi latori oga wa tun di omolawo kenneth ogweje kebugi lolotu etu yi ademola asisi asisi so ba lo ni la loje ke lanfani lati mo gbo wa ni role yi abide mi lo ko temi o akande lo ko baba to bi mi lo mo ro agba bi o ba se lo ro bo ba pe ti a mo se lojo ale inu le agbara ni role tuni engineer komo ajo wa ni ahin ni olare waju alade mami ayan fi eledumare ajo wa ninu le agbara ni lori facebook wa role tuni lagilu 96.7 fm na le fin lanfani ati wa eja se bayi tori pe are ojo muso lokun kata kankan kan bi ofa amodo irun fi ojo oni ninu tan ba ti ma se ta si mo fe leyi si wa ngere pako tori pe ohun dede mo kan ju gbo wa na la nbo itan ini gbogbo wa si nko oni ti si ojo kokanla osu kefa odun 2026 baba ni awonu we tan lo ile tawon loyibo npe ni archive inu aka nirun fi ojo oni ojo aba meta saturday lo je january 11 june 11 oje 1994 eni ti se ekan omo orilede nigeria ologbe kasimo wo mk wo abiola iru fi ojo ni lo kede ara re wi pe ohun lo ohun je are to ohun jawe olubori lorilede nigeria pe ngba ta awon omo ologun awon ti dibon ti wole gbogbo awon eyan si mo pe won dibo fun daada e wa nfa kini won wa nfa nle bi igbin e si kede hun ohun lo nwole o amo ki lo kede le itan si won ni mo se mo danwo lawo ile alara bi e bo ba ru orun owo mo ru lorun in logun eru awon mo logun ti won si ri ti won fi ti won fe fi kewo tele won pada gbe baba yi leyin opolopo dun tona te oke jagini jodo lo mo se won eni tolorun fe gbe mi re ni olorun ti mu nle yi ko to ri pe baba yi na jalaisi itan ni gbogbo wa nko ibi ti baba yi ti soro ni jona lohun ni ipele eko bo ti soro mo kede ohun o sugbon ohun gangan wa la re bayi lorilede nigeria ka fe leyun ka bi tora wa lenu wo e ma bo lori facebook wa lori lagilu 96.7 fm e ma bo nbe ki won se ba wa te si iru fi ojo oni ni in lokede wi pe ohun ni are orilede nigeria se agbagbe pe ola june 12 iru fe ola ina ni eto dibo waye ngba na lohun ni won si ni June 12 la mo kede gege bi ojo isakoso ijoba warawa lorilede nigeria ngba tan yi kuro ni May 29 to wa pada di June 12 lorilede nigeria iru fi ojo oni ninu tanu e ja lanfani lati wo be e mo bo lori facebook wa nigba ti a mo wonu eto gangan ni sansan tori pe ari ojo muso lokun ka se ni papa pata si lori papa ka mo ba farapa pelu be niro leyi ohun a fe gbe yewo se mo pe eja gbo gan bo ti lo lagbon be eje ka lanfani ati bo feyin te ba si lori Facebook wa sugbo yo wu mi ke wa nbe eku kale
1: initiated by persons or bodies that had genuine interest in the election. Instead, we are being told that the judiciary behaved so badly that I, Moshood Kashima Wolawale Abiola, should be penalized for his conduct. It is incredible. In view of all this, assuming there was good faith on the part of government, all matters relating to the election should have gone to the tribunal set up by law for such cases and should only have been initiated by persons or bodies that had genuine interest in the election. Instead, we are being told that the judiciary behaved so badly that I, Moshood Kashima Wolawale Abiola, should be penalized for his conduct. It is incredible. In view of all this, I find the conclusion unfortunate but inescapable that the federal military government is guilty of bad faith, pure and simple. No one has accused me of any offense against any known electoral law or regulation. The people of this country went to polls on Saturday, June 12, 1993, and without let or hindrance, chose me as their president. Didn't they?
2: Yes.
1: Assuming there was
0: oro legbon lenu ologbe kasimowo mk wa bi ola rufe ojo ni ni osoro ini kan ma ya mi lenu won ni gbogbo wa eja motan belo mi ba ni ah kan lo gan gba joba kan ti e gba awon alagbada yi oro won o ya won mo kini kankankan anu en se mi won ni omo di omogun pe lefo oro mo di omasa iye e to ma wo di oje duo ninu oro baba yo so laarin kan wi pe eyin e so fawon ologun bi pe kan faye le ka dibo bo ti to ati bo ti ye pe enikan to ba gbe badani eni ti o ba ji ara ilu ti o gbe badani yo nilo lati ni aya koko na ki ko to le duro waje mo ba soro sugbon ta ba jo wa gbadada tenikan ko gbe badani yo rorun lati ka so mo ra wa lorun ini sakoso ijoba wa ra wa ta jo ninisin bi iwo ba wa lara awon ti an pepe fun pe kologun ogba boya ko lo tun ero are pa boya ko lo kawe tan tori gba won to soju won gba na lohun awon eyan ti ogun abele bi afra to soju won lorilede nigeria ni bi tolomo tin so mo nu tolomo omomomo e wo e mo wu e mo ja pe bi lori be kele yun ko e to ba mo tan bere lowo awon agbalagba tan be nigba na lohun boya won aje salaye fun wa lori facebook wa ni role toni lagilu 96.7 fm e fi ategise yin sibe pelu bi gbogbo e tin lo lorilede na lasiko yi baba wonu akole awon mo tan jigbe ni agbegbe yawota aworo esin ele ni joba bi lori npinle oyo o pe ojo meji din ni ogbon leni ri pe May 15 ina ni oje ati akeko ati oluko won gbe ile ise olopa awon amotekun ile ise omologun gbogbo won patana gbianju ijoba apapo ijoba ipinle oyo atun ro yin pe tun ja tepele mo oba oki yosi fun ase je ki ma fi asiko iki alejo wa barrister of law ni won awon na je ayanana laarin ilu Factoki Esquire ekurole
3: e se po atokun oruko mi ni Oluwa Tobi Factoki mo ki gbogbo ile o koni baje o
0: nba mi e ja se bayi tori pe baba de bi ise se na la se won ni ana ina ni mo so bo ni o ti ri oni ina ni o wa pete ola baba ni a wo ka gboju eyin ka wo bi ta tin bo lorilede Nigeria lodun 2023 May 29 to be precise won bura fun are Bola Ahmed Tinubu pe o ti di are lorilede Nigeria ati ya ati won odun mo nu ko en ti odun mo nu gbogbo kaluku o padagba kamu awon to si dun mo nu won si nse osana ojo na na ina ni o bura fun gomina Seyi Makinde fun saile kiji won ojo ro daada ni stadium njo na tawon yan ni omi tutu elekiji labere e wa jamu lati lo Abuja ka to mo bon pele oyo ijoba are Bola Ahmed Tinubu bo se dengba na lohun o kede awon kankan kan tawon kankan kan ta ba ni ka wo ka reti ijoba yi won ti lu odun meta lori apere ikerin ni won ti mu lenu opolopo yen si mo ni sa ile odun kerin inu sa opolopo awon to ba nbe ni ori apiri pe politicking ni mo saba fi siju ni wo yo opolopo yen nu ta ba ni awo iwoye opolopo awon igbese ti are Bola Ahmed Tinubu ti gbenu sakoso mo opolopo bi to ya si na laye wo ori bo le le gbele
3: ah e se po wa tokun e je kat bi pelebe mu o le jelawo ah ta ba wo isakoso are wa loni oro po lati so akoko ani lati lu awon adari wa logo enu tori atari ri ajanaku abi won so
0: atari ajanaku ki se ru omode
3: rara e to ba ti wa ni ipo agba ipo oludari oni lo adura oni lo opolopo igbinoju a kalu ologo enu tori eru nla ni won ru sori ah ile ise gan o soro dari ngba mi ile gan o soro dari ngba mi
0: laarin omo ati yawo
3: ka to wa so ipinle ka to wa so ibile ka to so ipinle ka to wa so orilede repata ko se ko to rorun ta ba de wo structure wa Nigeria I'm practice kini ko an pe ni federalism. Boya true federalism ni or just federalism. Component states, federal units. Tai six states. Koronu. The orishirishi ethnic group. Ko si pe
0: orishirishi eya.
3: Agboro wa ye ko si ori agboro ko si pe ajaya kan na.
0: Irori wa yato. Ba ti mo se kan yato.
3: Beeni. Be na ni orishirishi esin. Orishirishi believe. Lafwani ta pe ni constitution iwe ton to wa sona iwe ofin wa se bai bai ta sha bai ta wudi igba te ma de wole ari pe iwe yen na fi se kini of ma bura fo e to le pe a won nilo lati uphold iwe ofin Nigeria o now ka wa gbe si waju iwe ofin yen o wa toro se po meto to se kun to ta se
0: na wo subsidiary gbogbo e ye yin dada
3: o wa so pe ah ah o ni kan ta pe ni primary purpose ta le pe lede yoruba pe oju se to se gbogi ju
0: n ta gbe fun gangan ni se lati se
3: o ni ta pe ni security eto abo ati welfareism
0: gbayi gbadun ati eto abo
3: ta ara ilu o lo pe ni primary purpose of any government taba ni ka wa gbe yewo ani lati gbe sori osunwon ohun ti o fi pe ni igbo ojuse to se gbogi ju
0: okay
3: kosi osi ohun ti ko ro mo abe eto abo be ni kosi ohun ti ko ro mo abe welfareism taba so npe economy orisirisi
0: igbaye gbadun keyan ni se lowo
3: ni ta ba so ipa pe a student lo anta ikonkon e ka kojo ka kojo abenko tori joba asiko
0: okay
3: ni to to e somoro pe gbe ton bura fun are won gbe awon igbese kan awon kan ni pe bold step ni pa pe a owo iranlowo lori
0: epo
3: e ye ka yo kuro
0: emi mo gbe mo
3: opolopo oju won wo won wo ilana to ye koju dan opolopo se pe a re pe ora a njade epo won ati da pe opolopo december q
0: beni
3: yo po lo jabrata won le fo le fi owo le owo epo die boya si 87120 kini kan eyan ya tu paru olo si be ṣùgbọ́n ojú la ń wò aṣáàrinra kọkọjá 120 àbígbá àbítà o ṣùgbọ́n ta bá ní kàwọ̀ critically ṣó kí n ṣe pé àwọn kan jẹ oyè bámúbámúmóyó nídìí ọ̀rọ̀ èròjà wa epo yìí àwọn bébí ń pọ̀ nìkọ̀ọ̀kan wáyé pé owó ìrọ̀rọ̀ tó ń gbé wá tíjọba ń ṣe tó fi augment ìjọ mú ètò
2: ọrọ̀ ajé wa lọ sókè àbọ̀ ó mú àkùbábà ìjẹ́ ọwọ́ àwọn péréte ló wà àbí kó sùn àwọn péréte ìjẹ́ ó mú orílẹ̀-èdè wa jẹ gbèsè àbí kó mú jẹ gbèsè ìjẹ́ ó ṣe kó yẹ pé orílẹ̀-èdè wọn ní lè tẹ̀síwájú pé tábà tí ìyá owó wà láàdé tábà dé wò dáadáa tábà ó tábà gbàgbé kódó di gba swearing in a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ ó jẹ́ pé ó ṣòro fún gómìnà láti san tá à ń pè ní fún sara rẹ̀ láàfin ní tá à ń pè ní afusa
0: bẹ́ẹ̀ni afusa láì tán sọ di afusa láwọn ìpínlẹ̀ kan bẹ́ẹ̀ni
2: tábà rántí torí pé a ní owó kí ìrànlọ́wọ́ tó yọ kúrò yí tọ́fíìsì yìí ó ń ṣe àkóbá àwọn kan tún wá ń ṣe kí ni wọ́n tún wá ń divert ẹ̀tọ́ sí ẹ̀tọ́ láti di december ọ̀hún jẹ́ ká rí jà náà mọ́ ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ ṣe mọ àwọn èèyàn wa ìwà wọ bí àbí kí n tètè rí owó lọ́nà ẹ̀bùrú ṣíṣí wọ́n wá lọ rẹ ipò sílẹ̀ ni
0: ẹ̀ ń gbà tó mọ̀ pé àwọn ilé epo náà padà yín ókè
2: ókè wá sọ ẹ̀ ìbomíyà oríṣiríṣi tẹ bá lọ mọ àwọn pépà as investigative journalist tẹ bá lọ ṣèwádìí ogbó àwọn iṣẹ́ tó ṣe ọ̀pọ̀lọpọ̀ ló ti jóná mọ́ ilé tó ti di ẹni àná
0: ṣáà pé wọ́n rèé pé wọ́n gbé àwọn èèyàn gbé pọ̀pọ̀ àwọn ilé mọ̀
2: and ààrẹ dé pé kí ni àkọ́kọ́ tá máa ṣe táyé bá ń yí à ń bá ayé yí ni òun ó da àwọn kan tí ń sọ̀rọ̀ pa cng ok alternative ti wà kí ni ìrànwọ́ yìí ó ti ń mú àkùbá bá economy ẹ jẹ́ ká yọ àwọn kan rí bí ìgbésẹ̀ tó dáa àwọn kan ní pé àpò ọba máa yọ wọn ò bá wá straighten ohun tá à ń pè ní kí wọ́n pè investigation on corruption cases tó dalẹ̀ lórí
0: kan iṣẹ́ ìwádìí àwọn èèyàn
2: náà jẹ́ àwọn ló ń jí owó àwọn ló ń jẹ́ wọ́n tó yẹ kí iṣẹ́ ẹ yọ ẹ bá ti gbé wọn kí owó yẹn kó lè bà lọ bí sùkúrò àwọn ló ń divert àwọn ló ń sabotage.
0: wọn ò kẹ ẹ jáfẹ kan gbé nílẹ kẹni kankan mọ láǹfààní
2: sí mọ àwọn kan ìpè tó ṣiyán náà well kí ló ṣẹlẹ àrípẹ ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ náà power iná àwọn gómìnà dùn òótọ́ ọbẹ̀ nìyẹn tẹ bá rántí tẹ bá gbàgbé ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ ló ń bẹ̀rẹ̀ sí praise ààrẹ owó tá à ń gbà ní allocation
0: ìlọ́pọ̀
2: ni o ìgbà tó kò fi máa criticize ààrẹ àwọn spokesman ààrẹ sọ pé ẹbí àwọn gómìnà yìí
0: báwo
2: wọn ṣe ń ṣe owó tíjọba fún wọn
0: ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè lọ́wọ́ gómìnà
2: wọn wá rántí náà láti wá mú assessment yẹn láti gbé sókè sí torí ọmọdé gbọ́ àgbà gbọ́ àfidálẹ́fẹ́ ọwọ́ ọmọdé ò tó pẹpẹ bẹ́ẹ̀ ni àgbà ọwọ́ kéregbe àìpẹ́ ọwọ́ ọwọ́ wa ni kò wọ́ kéregbe ń bẹ́ẹ̀ ọwọ́ la ní àgbàjọ wa fi ń gbẹ́rù dòrí báwo la fẹ́ ṣe àgbàjọ ọwọ́ yìí a ní ìjọba òkè federal a ní tìpínlẹ̀ àgbàjọ ọwọ́ tìbílẹ̀ ń kọ́ olówó mú ẹni tí ààrẹ fi ṣe honourable attorney general of the federation prince lateef olasukomi fagbemi wọ́n tún ìpè ẹyẹ ká wò ó nítorí wọ́n fi wá ó recognize ó sọ wípé a ní federal state local ká fún wọn ní autonomy tó bá jẹ́ pé bí àwọn gómìnà ṣe ń jẹ gàba lé àwọn ìjọba ìbílẹ̀ lórí ni ààrẹ ṣe ń jẹ gàba lé àwọn gómìnà lórí ṣé ìlú àrójú ṣàtúbà ó fa wuyewuye kó o dọ̀rọ̀ ẹjọ́ àwọn gómìnà nípa wọn ò ní gbà wọn ò ní faramọ́ no we can impose kinní kan awù táwọn fẹ́ kí resort tó wá erf máa mọ ìjọba tó níjẹ new purpose fún àwọn ará ìlú cause ó bẹ̀rẹ̀ látọrí systematic change ẹyẹ ká dà á lẹ̀ ká tún ṣà
0: òun náà la ń tún ṣàyẹ̀
2: àwọn náà mo sọ pé change tó ní ẹyẹ ká mo tọkọ sọ wá sọrọ ìjọba àbílẹ̀ olóṣùmọ̀ ẹsẹ̀ kùkù jù lọ grassroots governance
0: ọ̀pọ̀lọpọ̀ ìjọba àbílẹ̀ oríire tí a ti lọ gbé àwọn èèyàn ẹ bá rí àwọn local government office kọ̀ọ̀kan
2: láti wá pa sórí security
0: ok
2: yorùbá ni pé kòkòrò tó ń jẹ fọ
0: ààrẹ
2: ẹ̀fọ́ ló wà so tá a bá mu láti grassroots báyìí fẹ́ tàyítí bá fẹ́ kí primary purpose of government kó jẹyọ kó gbérí sókè jùmọ̀ dẹ̀ fight ẹ̀ wọ́n gba judgment allocation wọ́n ní òkè ẹ fà ní account ẹ̀rọ ìpẹ́ra ẹ máa sọ sí wa no àmọ́ san tàbí ẹ̀dẹ̀ ọkọ̀ institution wa section 306 if I'm not mistaken kò sọ nípa immunity clause
0: okay.
2: lẹ́yìn ààrẹ lẹ́yìn gómìnà kò sí immunity fún local government chairman
0: wọ́n tún bá tún wọ́n jẹ́ wáyé ẹ̀ sọ
2: wáyé ẹ̀ fẹ́ ṣùgbọ́n a rí pé ìjọba gbìyànjú adìyẹ làágùn iyẹ rẹ ní òjì àmọ́ pé kẹ́rẹ́ kò ṣeé ṣe kó níbẹ̀ kò ṣe báyìí ká ní pé ó ti wà totally implemented.
0: tó ti ṣàmúlò ẹ.
2: full autonomy àpèjọ tàbá ṣe lónìí kò bá tún máa lè kàǹkà jù báyìí lọ. ṣùgbọ́n àwọn kan ń gbé à ń gbé omi jábọ́ à ń gbé omi jábọ́ à ń lè ó ń bọ̀ lẹ́yìn ó wá rí báyẹn. Now ojúṣe ìjọba wọ́n ń ṣe tó ṣe ń gbé ó tún jábọ́ láwọn àárín kan torí pé wọn tàìtì bẹ́ẹ̀tì yẹn.
0: kí ló dé tí wọn tàìtì bẹ́ẹ̀tì kí ló dé tí wọn ṣe ń tó yẹ kán ṣe bẹ́ẹ̀.
2: torí pé àgbájọ àgbọ̀ fi sọ̀yà àfi lè gbẹ́rù dórí.
0: àbí torí second term àbí torí second term.
2: no torí pé wọn kò lè gbẹ́rù dórí àyìn náà ti sọ níṣẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wípé ìjọba ológun ẹ̀tọ́ síta lágbádá.
0: ó yàtọ̀.
2: kí ni a pe democracy ìjọba tíátíá sọ yọ kọ́lé dá yọ kọ́ kí n ṣe ọ̀rọ̀ dictatorship. kò ṣe pé it's not by degree it's not by head.
0: tẹ́tí mo fẹ́ kó ṣẹlẹ̀ ni ó sì mọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀.
2: so àgbájọ yẹn ni ó ní láti word kan tó ní multi mortal nemo omnianovit. ó túmọ̀ ní ẹ tó bá sọ ìbòdè àná náà ni ó túmọ̀
0: rẹ̀ mọ́ rẹ̀ mọ́ rẹ̀
2: multi mortal nemo omnianovit ó túmọ̀ sí pé no man knows all things every man knows many things but no man know all things. ẹ̀kọ́ kí mọ̀tán.
0: gbogbo yẹn ló mọ nǹkan kan ṣùgbọ́n kò sẹ́ni náà tó mọ ogun nǹkan kan láni kákẹ́ ìní wẹ̀ sí.
2: ẹ̀ka ìjọba now ká wá padà bẹ́ẹ̀ lórí assessment ká wo bí kan ṣe ń wọ́wọ́ o torí ta bá fẹ́ sọ̀rọ̀ láti gbé yẹ̀wò a ní láti wo history.
0: ẹja mu
2: now ká wá sọ̀rọ̀ lórí federal character nepotism federal character and the likes tribalism lórí appointment ààrẹ débẹ̀ wọ́n recognize in turn pé ní federal character wọ́n recognize the nature orílẹ̀-èdè wa wípé this country has different ethnic group. tẹ́lẹ̀bẹ́ òmìnira ka àwọn agencies kọ̀ọ̀kan kára àwọn tó dominate many years ago ṣẹ̀bá mú custom tẹ̀mú àwọn security even the service chiefs tẹ̀mú most of this immigration ogun ẹ̀. ó fẹ́ dẹ̀mẹ́ pé ẹ̀yà kan wá fẹ́ jẹ́ gbé domineering factor.
0: bí àwọn ìyàwó.
2: is a is something of public knowledge rhetorical question lẹ́ béèrè lọ́wọ́ mi yẹn. àwọn tó ń gbà náà ń gbọ́ ìṣẹ́ rítorí ẹ̀yà aráàlú tẹ̀ ń gbà bí ẹ̀wọ́ bí irú àwọn ìyàwó wọ́n fi dàbí pé wọ́n dominate the rhetorical question àkínyàn ní answer mọ̀ sínú mọ̀ síkù sọ answer sínú ààrẹ wọn la fi ń pè ní rhetorical. now ìgbà tí ààrẹ débẹ̀ ó stabilize tẹ̀bá wọn sì ń IG Yorùbá ni our services ó balanced immigration custom ó balanced láti padà sí pé àníkíní àní true Nigeria la fẹ́.
0: kọ́mọ fi ibi kankan.
2: kọ́mọ fi ibi kankan ẹ̀tọ́ sí ẹni tó tọ́ oríṣiríṣi wọn á ṣẹlẹ̀ o àwọn harsh policies wà that is stabilize economy tó jẹ́ pé oòrùn tó wà tó tó aṣọ ọgbẹ ṣùgbọ́n aṣọ yóò mọ̀ tí ìgbẹ́ torí pé kí ni ǹjẹ́ aráàlú feel part of welfareism.
0: mo wo fọ́nrán kan nígbà mo fẹ́ wọ studio ní wọ́n ní lójú ọ̀nà èkó sí ìbàdàn billboard ńlá gbàrà gàdà tí wọ́n wà láàrin títì wọ́n sì rí ọkùnrin ó sì gorí òkè lọ níbi tára ń tádé ó sì ń lọ rìn ya bọ́yọ̀ bẹ́ẹ̀ nílò ní àbí sísọ́ọ̀sì ó sì ń gbàgbé pa sọ fẹ́ para rẹ̀ nítorí pé wọ́n fẹ́ já bánà pé bánà tí wọ́n kọ pé ààrẹ bọ́lá mẹ́rin tinubu rí new hope níbi tínú ń bi dé.
2: odò tẹ̀sán yẹn bó ti wàhálà ti kọ́ ṣe ló ń bẹ ní ìsinsìnyí bẹ́ẹ̀ ni yóò sì máa rí ṣùgbọ́n kọ́ máa kórí bẹ́ẹ̀ mọ́ ayé àìnípẹ̀kun tẹ́bẹ́ wo history wise ayé ológun ara àwọn tó jáde tọ́npọ̀kùn so ayé jonathan ara tó jáde ayé tó pè lórúkọ tó pè ní orúkọ ajá tó pè oríṣiríṣi ayé buhari oríṣiríṣi kò síbi tó ti sí critics.
0: a ń pèpè fún kọ́ máa dá sí náà ni
2: kí wọ́n wá dá là ń wá. now mo ń sọ lọ wípé òkè àwọn policies ìjọba fundamental objectives ìjọba àwọn ọ̀rọ̀ lórí ọ̀tọ́ ọrọ̀ ajé ìjọba ǹjẹ́ ó ń mú results ó ń mú ó ní nǹkan tí ẹ̀kọ́ sọ wọ́n pè ní ẹni jeremy betham ó sọ̀rọ̀ lórí utilitarianism wípé àní tí majority bá ń gbádùn ẹ pé ó lè tẹ̀lé ọ̀pẹ tó ló ń fi pains ó ní ìjọba tó dáa jù.
0: àwọn tí wọ́n gbádùn kí wọ́n pọ̀jù àwọn tára ń ta lọ tára ń ta ní ìsìn pọ̀
2: àǹtó yẹ pé ẹ̀kẹ́ máa rí inú democracy ṣùgbọ́n a rí pé àwọn policies yẹn kò tí ì yọ tán kò tí ì jáde tán. àbíkòye mo fún ni pé àtàrí àjànàkú ni kini ko ki se ro omode
0: are na so ngba te duri apere won ni keni kankan mo ban kanu o awon mo nta awon fe lo teri si awon accidental president
2: beni beni so over systematic
0: e wa je ka ko ke ka kan mu ka ta kan kan bi o fa modu tori ondu mo be tin sale mo tin ba tu yin le
2: o si wa o ka ba binu ka to tu e ki tu so restitution
0: okay mo fe ka mo le kankan so o ya son te restitution kia kia kia
2: ha ri pe because ba ni ka go assessment a ko le ma we pe are nikan awon institution ko section 4 section 5 section 6 iwe ofin wa o gbe legislative arm of government kale executive arm of government ti are se olori be lo gbe judiciary arm of government ta ni si je ni lori now wani justice delayed is justice denied be na ni regulatory body o ni bi aka judiciary ani ta pe ni njc bi ati adajo ko ba se kini ko wa competition se gbe wa sawo o je confidence se mo taba wo ati even go ka wo fourth estate of the realm eyin te je
0: press
2: them not jarayin cause I have my PhD in journalism to the glory of God them not je e to man se investigative journalism taba ni ka wo no gbona ni oju se wa to have a better government kini legislative arm kini gbogi oju se won lati gbe ofin kale taba wo assessment yen o to gbe ma ri ija oni Natasha president Olaeyi rule set majo ko si bi si gba sawo awon ofin the oversight function to cop corruption igba ti yo by day won ko ro nkan lo wi pe a ma ti ri o to ma push indigenous product policies wa wa ati na won manufacturing company a whole lot ipe okay then won ko wo ijoba to ma cut the cost ṣùgbọ́n wọ́n disappoint láàrin yẹn.
0: àwọn yóò kẹ́ kí wọ́n mú àdínkù bá ministry.
2: ẹ bá rí ìgbà yà wọ́n propose ẹ̀ okay we streamline a máa reduce MDAs a máa merge a máa ṣe ti a máa ṣe tán ó lọ náà wọ́n yànjú pé policy tó dá ní ìgbà tó yá ni ìròyìn jáde àwọn senators wa SUVs wọ́n máa tún import Toyota kó máa kọ́ lọ sọ tẹ́ bá rántí àwọn press od wọ́n bẹ̀rẹ̀ sí gbàgbé ẹni gbàgbé ọtí odò ọ̀tọ̀ ń jà káàkiri pé ah kí ló tún ṣẹlẹ̀ first time gbẹ́tí ààrẹ tó di ààrẹ tó lọ sẹ́kọ̀ọ́ fúnra náà tún lọ bẹ́ẹ̀ sí ká convoy ení èjì
0: ẹ̀ta ẹ̀rí àrùn ẹ̀fà
2: èjé ẹjọ́ ẹ̀sán ẹ̀wà ẹ̀rìndínlógún kọ̀màtí tán kí ló ṣẹlẹ̀ epo dẹ̀ tiwọ́. ara kò tẹ́ka wò how do we reduce cost ayé lá fún ara ìlú ní much more confidence
0: nínú ìjọba
2: ṣùgbọ́n ìjọba ń gbìyànjú kò kí ń ṣe tí wọn náà bá débẹ̀ lọ́la wọ́n lè lè ṣe.
0: ẹ̀ṣẹ̀ wa rí àwọn ẹni tí wọ́n ń bẹ́ẹ̀ wọ́n ní egun tó bá ti bọ́ta ó ti kúrò láìwò ẹni tó bọ́ta ẹ̀ kí wọ́n ti ń ṣe yìí náà ni àfẹ́ èyí náà sọ pé alójúṣe láti ṣe àárẹ̀ náà láti ṣe ẹ já lọ sójú ọjà kápá rẹ̀ tá a bá ti padà dé a gbìyànjú láti mú wọn lẹ́yọkọ̀ọ̀kan àwọn nǹkan kọ̀ọ̀kan ká yẹ wò a wà sí ìpínlẹ̀ ọ̀yọ́ náà a sì sí ojú òpó lẹ́fẹ̀ẹ́ yẹn ara ilé bá a ti fẹ́ ṣe àmúlò àkókò ọlọ́run ọkọ̀ àmọ̀ ṣe yẹ kú kalẹ̀.
4: Lajiru FM 96.7.
5: I'm in love. Mo ti yóò fẹ́ o. Sonia tomato sachet. O tọ́ ni o. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tọ̀ yòò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ

0: bọ̀ọ̀bọ̀ọ̀.
1: Akabalà tó jẹ́ kí n máa bòdìgá gbà.
0: Ó yá wá jẹ́ kí n jáì sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé ìtúgbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Ogún tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#, lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

wà tó ń wù ní ń bà wọ́n lẹ́rù. Amúnisìwí amúnisìsọ. Amúnitòkèlè bọ́ mú bàbá wọn. Àbùkù kan láṣejù ọtẹ. Abéwúrẹ́ gbélé olóhùn mojú ẹ̀ ni. Abágùtàn gbélé olóhùn mojú ẹ̀ ni. Béwúrẹ́ lè kú ó kú.

0: pátá ká padà sórí ètò.
1: Lakini FM 96.7.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-A-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Tell me how you like it.
7: Ṣe látọjọ́ Monday, káwá fi weekend wá jẹ gbádùn lágbósá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
8: Ó dẹ̀ sílé gbogbo ọmọ sórí. Má fi ṣe àpá wọn.
7: Ètò tó ń múlùdùn lórí ńlágelú 96.7 FM tún bọ̀nà ara yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Coladex International ni yóò máa gbé wa kiri lágbóságbo. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àníyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ ti máa béèrè onírúurú oúnjẹ tẹ nífẹ̀ẹ́ sí tẹ̀fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa super.
9: In Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy RFFA comes in.
10: Ní Reliance Future Football Academy, ṣíṣètọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
9: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
10: Bá a ṣe mú dàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́tò wọn.
9: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
10: Reliance Future Football Academy, ìpìlẹ̀ àwọn ògo ọjọ́ ọ̀la.

0: Abi.
1: Benim.
0: Ọ̀dà náà ń bo ni káyà sí ń bo là bá gbà lọ ni.
1: Àkọ́pọ̀.
2: Mo ní ìtọ́sẹ̀ ló lọ ìhóríkì ilẹ̀ wa lẹ́tọ̀. Bàbá mi mẹ́ bọ́wọ́ náà ló fi wá sí àyín dákúnjẹ́ kọ́kọ́ gbàbí kan bá wí lọ káwa tó wá mọ́ tọ́ ọbọ̀ lẹ́yìn.
0: Ọ̀dà náà kò kúkú burú. Sí alẹ̀ gbámo òjé káfi bẹ́ẹ̀ somi agbèjì ara ni. Bí bẹ́ẹ̀ bá sì kúkú kọ́kínní ọ̀hún pọ̀ ọ̀hún lẹ̀ rẹpẹtẹ.
1: Ẹja lè lé tápà tó ń pe.
2: Àbí arẹlẹ oṣogboro kí ni bàbá mi oṣogboro kí ọmọ sálà. Níbo la báyà níbo la bá gbà lọ oríkì ilẹ̀ ẹwà lẹ́tọ̀.
0: Ọ̀dà náà kò kúkú burú. Olóògbòjò ń kọ́ wọn ń bẹ́ ńlẹ̀ ní àbí àròde.
1: Wọ́n ń bẹ́ ńlẹ̀ o.
0: Àtìdélé wọn ó tó bí ọjọ́ méjì mẹ́ta ni. Bẹ́ẹ̀ ni wọ́n ń pè wá lọ́kọ̀ọ̀kan èjèèjì. Sólógbòjò wà sẹ́yìn ní àbẹ̀ òun ni. Ẹ̀yin ọmọ olóògbòjò o. Ẹ màmá ńlẹ̀ o, ọmọ súnké bí ẹni súnmọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀sà ògbín ara ògbòjò. Ẹ̀sà ògbín ara òde ògbólúkẹ́. Ọmọ eléegun wé kérété wéré ti ń bẹ lábí aṣọ ni. Bẹ́ẹ̀ ni ẹ̀gán ìrìn àjọ tayá gbé ń fọ́yà ni. Ìkẹ́ ìmí ọjọ́ tọ́ká gbé ń fọ́yà ni. Bẹ́ẹ̀ ni gbùnkẹ́ ìmí ọjọ́ tó sà. Tọ́wọ́ gbé ń fọ́ òòsà lágùrè.
2: Àkọ́ọ̀kọ́. Àní bàbá ńlẹ̀ àbẹ̀hùn nílé olóògbòjò ooo. Àbí kẹ́mọdé ooo. Èjìdá tòótọ́ dá ejì ọmọ jẹ́ ìrágọ̀ mi lọ. Ọ̀ọ́dẹ sí ilé bàbá tó bí mi lọ́mọ. Ẹ̀sà ògbín ara òde ògbójò. Ẹ̀sà ògbín ara òde ògbólúkẹ́. Olóògbòjò ló lónìí. Olóògbòjò ló lọ́la. Bàbá wa la súnké bí ẹ ń súnmọ́. Ẹ̀sà ògbín tí mo rojò gbéyàwó tí mo régún sinmọ́ délé ọkọ. Àyálà wọ́n ní kí ẹ̀yìn mi ọjọ́ tọ́já ká gbé fọ́yà gbogbo ẹ̀yìn mi ọjọ́ tó sá ká wá gbé ń fò sá láwẹ̀. Àkànó ike ẹ̀yìn mi wá dìgẹ́ àmúṣe yẹ ooo. Dìgẹ́ àmúṣe yẹ ọmọ oníke bọ́lùmọ́. Ẹ̀sà ògbín ara òde ògbójò. Àní lọ́jọ́ ọjọ́ sí wọ́n lé ọba Abiodun nínú ilé àwọn bàbá tó bí wọn lọ́mọ ni. Wọ́n níbo ní wà kẹgbẹ́rin eégún sí. Wọ́n ní nínú ilé àwọn bàbá tó bí wọn lọ́mọ. Iwájú olóògbòjò ìgbé eégún ní ń bẹ níbẹ̀. Ẹ̀yìn olóògbòjò ìgbé eégún ní ń bẹ níbẹ̀. Ẹgbẹ́ olóògbòjò ìgbé eégún ní ń bẹ níbẹ̀ nínú ilé àwọn bàbá tó bí wọn lọ́mọ. Ẹ̀sà ògbín ara òde ògbójò nínú ilé bàbá wọn ní ejídá tó tòdà. Ọmọ kéré
1: oògùn ń jẹ́ etí mi
2: ò sì dẹ́kun pa kíní ọ̀hún lẹ́nu mi ò jèrè.
1: Ọmọ ti gbóṣẹ́ ti gbalẹ̀ zen bàbá wọn jẹ́. Èyí ọba ti gbóṣẹ́ ajẹ́ kìkì aṣọ. Èyí ọba ti gbalẹ̀ zẹ́ ajẹ́ kìkì ọmọ lágẹran. Ẹ̀sà ògbín ara ògbójò aró òde gbólúkẹ́. Ọmọ bíjogò tó gbóṣù mẹ́fà ní aláró. Aláró wọn gbọ́dọ̀ rẹ́. Aláró wọn ò sì gbọ́dọ̀ jù dànù. Nílé àwọn bàbá tó bí wọn lọ́mọ ni. Ọmọ eégún mẹ́ta ọ̀lẹ̀lẹ̀ mẹ́fà. Kẹ́mi ójèjì kíwò ójèjì kíta tọ́kùn ọ̀ra. Nílé bàbá tó bí wọn lọ́mọ. Mo ti fọkọ́ kanlẹ̀ nígbàlẹ̀. Èèyàn tó bá fọkọ́ kanlẹ̀ nígbàlẹ̀. Ọ̀sán bàbá rẹ̀ lọ́kọ́. Mo lé mi ò ní fọkọ́ kan bàbá mi. Ọmọ ìké sekete ń péré. Ike mẹ́ta lọ gbin ní. Ìkan ń bẹ lẹ́yìn ọrùn. Ìkan ń bẹ ní gbàràdí. Ìkan ń bẹ ní pópó tán. Nílé ẹ̀sà ògbín. Aró gbójò aró òde ògbódúkẹ́. Bá ń jígé ọmọ oníkẹ́ ẹ̀rín gẹ́dẹ́. Ó pé ìbá délé àró lu ooo.
2: Kọ́ ọmọ yìí.
1: Ìbá délé àró lu.
2: Ojú olùkọ́ ti ọ̀dà

0: ọdọ náà kò kúkú burú bọ́ bá jẹ́ pé bẹ́ẹ̀ ló tún rí ẹ̀ṣẹ̀ jẹ́ àgbà jẹ̀sà lọ ìjẹ̀sà òṣèré ojú ti ìlà lọ ọlọ́wà jọbí ọmọ ògì gbẹdú ọmọ odò apànàdà òkè kéké lásán wọn lóde ìgbàjọ ẹgọdọ tí ọmọ ń lásán àwọn òjẹsà
1: wọn
0: ìgbà tó wù jẹsà sí ni wọn sọsọ sí bẹbẹrẹ dí owó ẹrú ọwọ àwọn àfijọ sẹńsẹ kúrú ojú olóye ẹẹsà jẹ njọ lóye làálù mi lọ ìjẹsà òṣèré ọmọ ọmọ akọtí kalẹ mọsọwẹ ọmọ ayére mi ò wá adémọlá o.

0: Hello.
1: Hello.
0: Ẹgún ìrọ̀lẹ́ o.
1: Kíni ọ̀hún ọ̀fẹ́ ló mọ́? Kíni ń ṣẹlẹ̀ ní abẹ́hun? Àkúkú gbọ́ ń tẹ̀ ń wí lọ́dọ̀ tiwa ni. Àbí òjò òsìkú kúrọ̀ ká pọ̀ bojú ọjọ́ jẹ́? Ta lẹni ọ wà ńbẹ̀? Oríkì ilẹ̀ tiwa òun lè tò.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ẹ̀yin ọmọ ògbómọ̀ṣọ́ ẹ̀ máa.

0: nijo mejo a kuku de odo yin gba pelu
1: e ku ro le
2: hello sa ku ro le o
1: e ku ro le e ti gbe se to
2: inu lo mo la mi se ma pa de
0: o ko yin
2: omo na ro la ni ala ti
0: nbo e ti n pe sori eto
2: be ni la mi se ma ku wa de
1: yin
2: o ro ti le ku de yin ti gba se buru mo lo ti e bi eje wọ́n bá ní sọ̀fẹ́ wà hàn ní nílé bàbá tó bí mi lọ́wọ́ pàlùmọ́lá mi sí orí kìí ti wà nù.
1: ọmọ búni búni abẹ ibú wọ́ntí wọ́ntí ọmọ rínni rínni abẹ ní pò yẹgẹ pò yẹgẹ ọmọ rínni rínni rínni ilé àwọn bàbá tó bẹ́yìn lọ́mọ olú òjé wọn ìjẹ̀gá kẹ́ni mọ́mọ́rọ́ rẹ̀ ṣe rí ilé àwọn bàbá tó bẹ́yìn lọ́mọ ojo ma buni buni abe ibu won ti won ti oma ngini ngini abe ni po ye ke po ye ke ta lo tu wa nbe.
0: Hello
3: hello
0: hello
3: hello
0: eme lo de o eme na lo ton sale ni abe hun ni abi kini ohun wole agbon kankan ni ori eto ye eto wa ni mo leyin omo ogbo ma so nti le togo to ba di jo mejo oni aya azinu le ba
1: bayin
0: omo ogbo ma so ogbo ma jugun
1: beni
0: ogbo ma so ma fo ogboja
1: beni
0: ibi ti won ti gbe nje ka ki won o to mu nkan yan kan
4: ogbolomba oja lo
0: bogun ja o duro rosin rosin baba yin bogun ja o duro rosin rosin ogba popo lowo eni oni popo ogba ju odan lowo eni to lodan gun apo yoyo wole ada bi bi momo jagun apo yoyo wole ada bi odu oya igba ori se bi ni baba ti yin fi memu eje eyan be na ni baba ti yin ni won ku ku ku fi nwe logan jo oru oda e wo e si je afi pa ma be won nana o ba di ojo mejo kapi a pa de lori eto ori ki ile ti wa ogun leto ile iṣẹ rédíò o ti lágelu ìkànnì mẹrìndínní ọgọrùnún tó ń dó tó lé méje ni òkè tọgajù òkè tá a kalẹ
1: sílé funfun báláú
0: òpópónà fẹlẹlẹ nílùú ìbàdàn kí wọn ó lè mọ pé lóòótọ lódodo tó bá di jọ mẹjọ òní ògbómọṣọ ní ògo ní òsì ìgòrí afẹfẹ orí kí ògbómọṣọ ògòrí afẹfẹ ọyá bá ń sẹ rí ọrọ.
5: bọ́láwá òṣìlẹ̀kùn bówó ń dòjì ọkọ mọ̀ nira tù ẹlẹ́yin ju àánú baba adémọ́lá alábẹ́ anáwó tẹ̀rín tẹ̀rín baba mo pé lọ́lá kì í bàlejò pé ń bolo ti wá baba ràwùfù jígàǹbàrí bá wọlé rẹ̀ yọ bàtà panu kó tó máa ń lọ fálágbé lánàá ọmọ bọ́láwá alábí baba táìbàdí bọ́ àlejò bọ̀mí pé ọmọ àjẹ lọ alábí baba àbejì òṣónú ilé òbejì rẹ ọmọ fatọ́lá onínú rí ní bí ẹdun gbówó yẹmí alábí ń dínra mọ́tò nírẹ̀ rọ́bí ń dín malékunlé bẹ́ẹ̀ nira lẹ̀kúnlẹ̀ àmọ́ bí tí ọmọlé ìdè ọmọ bọ́láwá bí ọlálérè alábí bá ti ń parí ọ̀kan àpèlè ọ̀kan kan jẹ́ fowó ẹ̀ ṣìṣìnà ilé lọ́kọ̀ adé ni òun fowó mọ bí aládi olówó kan kọ̀ kọ́lé kó yogun aru ìjòyè kan ò tí ì kọ́lé kọ́ yọ gọ́fà àgọ̀bì àfọlálérè alábí bàbá alálìtọ́ kọ́lé ọyọ pálọ̀ mẹ́rìndínlógún mọ́ka yàrá alábí ọkọ̀ límọ́tà lórí ogójì ọ̀dàrú máa ń lójú ó ń lé orókè tí ráfòpin ẹyẹ owó yẹmí alábí malé kalẹ̀ orí pìrìmù pìrìmù ilé ìdáná alábí julẹ̀ bábẹ́ lòmíì lọ ari lọ́kùnrin ọ̀jọ́ ni lójú ọmọ bọ́láwá owó tó yarọ ní bẹ́ńlẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ní ẹ̀gbọ́n mi ni ọ̀rẹ́ rẹ̀ samuel ajala ọmọlé aláìyá ọládìpọ̀ ọmọ bàbá ti jẹ́ lágúnjù
1: ọba
5: tálá ìṣẹ̀lẹ̀ bẹ̀ ìlàjàlá ògùn ti dá mọ́lẹ́kùn à ń ṣe kọ́ńdú kọ́ńdú à ń bájàlá ṣe kò béèrè ẹ bá àjàlá ṣe kò béèrè àbàtì àlàpà àjàlá ògùn ìwọ̀n bá ọtí ìwọ̀n bá ọrẹ kọ̀bẹ́ nìkan ṣọ táwọn ọmọ aládé pé ara ní hu kó wá
1: òun ọ̀fẹ́ ló lè ní
5: àgbàrá òjò làjàlá bàbá káyọ̀dé ti ń bá wọn jà àti ń bá tòun.

0: Mi ya wo ma ba pere baba mi fele
1: kopo
0: agan o

0: gbàdúrà orúkọ Jésù ayérayé Ọlọ́run ajínde àti iyè ọba tó pọ̀ nípa àti agbára Ọlọ́run òkò ní forúkọ rẹ o bàbá yan ní wákàtí yìí bàbá ẹlẹ́rù ni bàbá tí ń já kiri sóore ọba tí ń jẹ́pa ogun rẹ ogun mọ̀ ní forúkọ rẹ o àánú mi la rí gbà orí ọ̀fẹ́ mi ló fún wa láti gbàdúrà fáwọn ènìyàn rẹ àti láti báwọn ènìyàn orílẹ̀-èdè yìí sọ̀rọ̀ ìṣẹ̀dáyé àtọ̀run Ọlọ́run wa gba ọpẹ́ wa o Ọlọ́run wa gba ìyìn wa lórúkọ rẹ là ń lọ ní wákàtí ọjà àdúrà yìí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tá a jọ pàdé ní wákàtí àdúrà yìí ẹ ò ní dààmú ẹ ò ní rí wàhálà ojú ò ní tì yín lórí ọmọ lórí ọkọ lórí ilé yín ẹ ò ní rí wàhálà ohun tí ó pa òun jẹ kò ní ṣẹlẹ̀ sí ọ ohun tí ó gbomi lójú ẹ kò ní dé bá ọ dídára Ọlọ́run àánú Ọlọ́run ìwà láàyè ẹ tó láyé àtọrun yóò fún ọ ní ìṣẹ́gun bẹ́ẹ̀ ni kó rí ẹni tó ní wọ́n lò prógámù yìí Ọlọ́run mi a máa tọ́jú yín a máa bùkún yín àdúrà yín ó gbà ẹ ò ní ní ìkànsílẹ̀ ayé òtútù èèyàn rere kò ní mú yín Jésù Olúwa wá àmì fàyà òkò ni fọ́lọ́run lókè ọ̀run ẹ káàbọ̀ sínú wákàtí ọjà àdúà mo ní ọjà àdúà yìí lórúkọ Jésù Olúwa ànáyè ìlà òjò náà lórúkọ Olúwa apá kejì àdúà yẹn là ń gbà lónìí mo wí pé kí ni èrèdí ìwáyé mi kí ni èrèdí ìwà sáyé mi mo wí pé apá kejì àdúà yẹn là ń gbà lónìí ohun tó yẹ ká máa béèrè ni kí lè rèdí ìwà sáyé mi eléyìí amókèyàn lè ronú kó gbégbésẹ̀ kó lè gbàdúrà kó lè ṣe àtúnṣe because tí èyí ò bá ṣí nígbà míì ó ṣeé ṣe kéèyàn mọ ṣe kankan náà lọ́pọ̀lọpọ̀ ọdún láì dẹ̀ sí ìyípadà because tí èyàn bá ṣe nǹkan ẹyọ kan nígbà gbogbo the same result náà ni ó mọ rí àyàfi tó bá tó ṣe ohun tó yàtọ̀ ló máa tó rí ìdáhùn àti èrè tó yàtọ̀ mo sọ fún wa nínú bíbélì nínú ìwé John 4 ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkẹfà Jòhánù orí kẹrin ẹsẹ̀ ìkarùn-ún sí kẹfà níbẹ̀ láti gbérí kànga kan tàbí ní kànga Jákọ́bù tí Jésù débẹ̀ láti mú mi níbẹ̀ nínú ìrìn àjò rẹ̀ ní aago méjìlá ọ̀sán òun ni Jésù Olúwa òun ló débẹ̀ tàbí wákàtí kẹfà ọjọ́ Jésù débẹ̀ láti mú mi mo sọ fún wa pé kànga yìí ó mú èrèdí ìwáyé rẹ̀ ṣẹ ó mú èrèdí àyànmọ́ rẹ̀ ṣẹ fún ìrànmọ́ ènìyàn mo ń bèèrè wípé ìwọ tó ń gbọ́ mi kí ni èrèdí ìwáyé rẹ ẹlòmíì ẹ̀yẹn bí lèrè pé kí ló wá ṣe láyé kílá torí ẹ̀dá ọ̀sáyé ẹlòmíràn ni àwa bímọ láyé ni àwa jẹun láyé ni ó sọ̀rọ̀ rẹ̀ di adìẹ brevas àwọn adìẹ tí wọ́n jẹ́ pé wọ́n bọ̀ wọn àbọ̀ pa ni wọ́n obìnrin náà ni àwa bímọ ni ó sọ̀rọ̀ rẹ̀ di baby factory machine ló sọ̀rọ̀ rẹ̀ dà ẹlòmíràn ni àwa gbádùn láyé ni kí ni tó fà á torí pé ọ̀pọ̀lọpọ̀ mọ èrèdí ìwáyé ẹ ohun tó gbọ́dọ̀ mọ ni èrèdí ìwáyé ẹ mímọ èrèdí ìwáyé ẹ yóò jẹ́ kó mọ̀ wípé ohun tá a rán wá sí láyé ṣé òun ló ń ṣe ibi tí yẹ kó wà ṣé bẹ́ẹ̀ ló wà tí kànga Jákọ́bù bá lè mú èrèdí ìwáyé ẹ ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti wá ń bẹ̀ bí òní olónìí ọ̀pọ̀lọpọ̀ ló ń báyé ṣùgbọ́n tí èrèdí ìwáyé wọn tí ipá kan tí agbára kan tí òjò ṣe kí wọ́n ló mọ̀ fà á tí kìí jẹ́ kéèrèdí ìwáyé èèyàn kò ṣe ó pọ̀ díẹ̀ o ẹjẹ́ sọ ẹyọ kàbí méjì lónìí ká tó gbàdúrà wájú wa àkọ́kọ́ ni pé ayé máa ń fi ogun ja ìwà sáyé ènìyàn bẹ́ẹ̀ ni ayé a máa ń fogun jà á ìrẹ́lẹ̀ wípé nígbà tá a bí Jésù Kristì ìbẹ̀rẹ̀ sọ fún ìwé ìwé Matthew orí ìkejì ẹsẹ̀ kìíní wásálẹ̀ ó láwọn amòye wá láti ìlà oòrùn kí iná wá ṣe wọ́n rí pé arọ́mọkàn tá a bí àti ríràwọ́ rẹ̀ àwa foríbalẹ̀ fún fúnràwọ́ rẹ̀ ni bí àwọn amòye ṣe wà nígbà ni bẹ́ẹ̀ náà ń bẹ̀dẹ̀ sí yìí kò sí ìdílé tí ò sí àwọn amòye kò sí ìdílé tí ò sí àwọn alágbára kò sí ìlú tí ò sí àwọn alágbára kò sí àdúgbò àbí agbègbè tí ò sí àwọn alágbára tábà ti bí ọmọ ológo lágbolé nínú ilé àwọn tó lójú ẹ̀mí wọ́n mọ̀ wípé a ti bí ọmọ kan ẹgbọ́n gbogbo ènìyàn tán bá lè rí ìràwọ̀ pé ìràwọ̀ tá a rí yìí kì í ṣe ìràwọ̀ lásán wọ́n dẹ̀ tírèsì ìràwọ̀ yẹn débi tí Jésù wà bẹ́ẹ̀ ní sàmà àwọn amòye ń bẹ o àwọn àwòràwọ̀ ń bẹ o nílé tá a gbé bí ọ ní bàbá rẹ nílé ìyá rẹ àwọn tó mọ tó wá dà láyé àwọn tó mọ tó wá ṣe láyé ibí yìí ni wàhálà wà ibí yìí lo ogun wà ibí yìí náà ti kí ọwọ́ burúkú gba yi awon kan ibi yi na ti dawo ogun lawon kan lori ibi yi logun ti ja yawo mo mi opolopo omo la bi tokotogo opolopo omo la bi sinu aye ti rawo sugbon ti awon agbara ko je te didi ogun pe ninu le yi ko so mo to ma dide won ni ti o ba ti je omo awon omo elomi o le dide o ti o ba ti je awon ko le je elomi abe ti iriri ni ta won ka so pe ti o ba ti ja won o ti e ba se gbe awon o ko le je elomi e je fun wa ni apere kan e ri pe ni awon bi ta wa wa yi igba mi awon le se mona mona won ma muna lo won ma shed ya won kan abi be ko ni e de pe nigba mi to je pe ba de pe bi le bi mewa abi le ogun be ladugo e wa di pe awon le bi marun won nina ile marun o nina e de pe awon ti won nina inu won ki dun sa won to nina tan ba pa na yen gbile kan na won lo da be ka mo jo nina ka jo wa lokukun mo fu wa lapere yen niyan o to ba le ri be tan shed ya won kan tawon kan nina tawon ko nina won ni ba jo sanwo na ni e ba dugbo la jo ta si jajo wa awon kan se nina tawon o ni nina to wa pa gbona le kan won ni he ko da be ka jo wa lokun kan wa tan le kan na bibele so pe iru okan me niyan o ni bi ni nigba wo o ni lojojumo ohun ti mo n so ni pe aye a ma fogun ja iwaye eniyan nigbati abi Jesu Oluwa e ni pe oba yen gbo ta pe loba erodu ki loba yen se o suwo amuye pe te ba mo bi ti omo na wa emi na fe lo be lo furi balẹ iro ni pa o sugbon fowo won gele pe awon fawon amuye pe ni pasa gele pe e mo pada lo be o e mo pona mi lo nigba to be roru ri pe awon amuye o pada wa mo inu bi oni kan ma pomode lati omo ojo kan omo ojo domo odun meji jale omo ti won pa nigba na Jerusalem o le ni egberun meji omo nitori kini toro fe pa enikan toro fe pa Jesu Oluwa awon mo ti won pa ninu won awon ti ipadoba awon ti ipadomo logo o wesi edanu nitori imo tare ni nikan nitori imo ti ara ti enikan nitori ilara aye a mo lara ogo eniyan aye a mo lara iwaye eniyan aye a mo lara igbega eniyan won ya won kan ni were won dona won kan ru awon kan mo pa won lapasaye won o je won jeru aye won o je won jeru orun tori kini tori iwaye won ni won le ni ma galaye ese re ma tirin ogun ogo lelomi nja gbe elomi nlo na tori egbogun ti elomi o to wa se laye na tori egbogun ko enikan gbo mi enikan sami gogo majemu ti gogo reja gogo majemu le ta gbe bi o ti ki je tawon omo okunrin o dide gogo majemu ile to ti ati bi o ti e gba tawon omo bi omo okunrin be kerogolo laye emi palase ni o lori ti e majemu yen baje won be ni bi oja won be ni le ise won be ladugo awon mi jo rent ile mi rent tan jo rent ile nebo si nebo won de mo bara won ja won ma gogun ti ra won won jo pade le nle ni o won mo para won awon mi jo pade nu moto moto ti won wo ti won abole laarin isu laarin wakati kan abi seju bi mewa won agbogun ti ra won ma joko waju oni joko waju sumo mi o sumo o oro ti o toro elomi ade rogun pe dojo oku ni ni pe aye a ma fogun ja iwaye eniyan won lo ti ntaju o ti nda funju o ti yo soju o nikan ni jade ninu sosi o se wa je omo ti enikan ni sorire enikan sami gbogbo ni dojogun le o inu lọwọ níbi o wà yẹn ẹ pé ọlọ́run ìgbénijà ọlọ́run máa jà fún mi olúwa jà fún mi gbogbo ogun ayé ti ń bá mi jà lórí ìwáyé mi mo pariwo iná o sọ pé iná sè wọn rọ sọ pé iná sè wọn rọ gbogbo òmìnira gbogbo alágbára ilé tá a gbé bí mi ilé bàbá mi nílé ọkọ ilé ìyá mi nílé àná mi tó ń gbógun ti wáyé mi máa pe iná iná bọ́ wọn sí ròhò sọ pé iná tú wọn sí ròhò gbogbo ènìyàn gbàdúrà gbogbo má jẹ̀mú ilé bàbá mi ẹ̀yin má jẹ̀mú ibi mo ti jáde tẹ́ ẹ láti fi ṣòfò dànù wà lórúkọ Jésù Olúwa ẹ má ṣòfò dànù gbogbo má jẹ̀mú t tu fi mi sofo danu nitori oku apa waye wa ni loruko Jesu eyin ni ke sofo wa ni e ma sofo gbogbo yen tu gbadua e poruko Jesu Oluwa emi ma rogolo ninu aye awon omo mi okunrin omo mi obirin mama yi gbadua tenikeni lo baba yi gbadua tenikeni lo o e soro lale yi ribi o ti gbohun yi ma jemu ma rogolo wa ni ofa ma rogolo ton fi bo mo mi ja o ni ofa yen jade wo fun re bowo tu e lori re mo ni owo awon ni lara lara mi e mo sibo e mo sibo owo ni lara o ba oluwa e faye mi le gbogbo e to gbadua ta lo na mi lai mo re lowo ta lo fi na jo mi lai mu na lowo mo logun orun o e fi na ja si o so gbogbo olorun fi na ja si o to gbadua kan si oluwa ja fun mi nibi mi o ti le ja oluwa ja fun mi nibi won ti n da mi loro eni kan sa mi ni wakati yi ta lo n gbogun ti aye e mo pe ni oluwa ko lo ja fun o mo pe ni oluwa ko gbe o nija nibi to ti le ja baba to sani olohun o ja fun momo to sani nibi o ti le ja olohun o ja fun iribi iwaye e ti won ta lofa ofa to gbesun ofa to gbeji ofa mo rogolo ofa mo raye lo ofa mo raye se emi palase to ba sani bi o wa to gbara re ofa ye jade ofa ye jade ofa to ba ise ofa to ba ogo re ofa to ba ko bi e ofa ti won ran si o pe ko pa o ofa to ni pe dipo ko rogolo awon pa opo me ta lo sami ibi ofa ye ti wa ni ilopo meje ina da pada be ni ko ri ogun ko se ko dominera ko gba lafia ororo waju re yen loruko Jesu Oluwa ya sinu mo omi waju re bo wa Jehovah ase wonu e agbara wonu e ina wonu e ebidi wonu e mu mi ye ko lo ko san ko ye fi won ile re gbogbo eso jade orun to sun lale yi orun ayo ni o to gba lowo e loju ala kile to mo anu da pada be ni ko ri o ya laisan e gba lafia ba itusile dominera ko da segun ile to yin wo ire wo be e ni ruku wole e ni ruku jade oni si ayo ta lo sami iwo lo ma je fun Jesu Oluwa wa ami faya ogo ni fọlọrun loki orun oruko mi ni han si olorun Peter akin pelu adekunle lati CAC pa ogun re prayer city to wa ni aba oke junction ni ato mi adio egbe okada to po lo aba oke si omi oju seju marun lo to fi gbode be wa ri sese pa ogun re lapo to ni church yen wa o ti re mi ona gbangba to gba wole loruko olu ore dayo
1: Igbagbo ati idaniloju pe Jesu oro fun ara re ti baye pade latenu iko ati ose Pastor Ake pelu Peter Adekunle eyin na to le je aladun Olorun ju be lo nipa didarapo ma awon ipade adu alagbara gbogbo

Bye.

0: La Gelu FM Jagaba Guburitu Maro
1: Ibadan ile oluya le ama jagbin yo ama fikara mfarimu ibadan ajo rosun ilu lagelu baba badan ama gbayin ama gbayin ama gbagbe te deyan se tapo tapo
2: o bale bage o wole pelu stees Bitters, that will have you for your gentleman on the body system of Bon Tarigi. I can say bitters, it all bow rich, rich eyes on their daughter in Aguara Wayaja. 50 bitters, best people will put that here more. Emulia boys to work well yet to fetch no mara. 50 bitters, who are from Bosio Logi or Mogeto sexy, but what about to fetch fully active in the other room that we call Molo Mogiwale Kumale, Shinoma. David, that's a set, cat is on my fed dogu. Ewo, I get by Etikojao. Tap up, well, 50 bitters, go soon, Rayo. Go for me, Vieta, Nibikibi, Nibibobo, at Nibba Kuba. 50 bitters is produced by the 50 Waves Limited. Esilerida ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. NAFDAC in Jolote.
3: Foundation lo n logun tatatan wi pe tin yin me lo gbogbo eyan bada ta gbegbe e ja ma n ra wa leti pe gbogbo to lu wa daada ni ṣugbọn nigba ta daye ona kata bi ona mi ta n gba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara oju lo ba ara idi pataki re ti ajo charity health foundation se n pe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to n lo lowo lowo ni charity health eye care foundation anfani lagba leyi erongba ti won fi gbe kale kun mu ni rada ni 1000 naira pere lowo card ofe se layewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e ani se ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju la se sagbe kale charity PL eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko mo deni ti won fa ni tete phone loju popo la fini o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity consult building yana agbala bus stop ni to si olowo tin fo sanu shopping complex iworo re ibadan lojoju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 0905444844 Oju lo bara oni dindo mo wa lagbari
4: Asa beyan lowo loro bi konko yokoto bala afi o basiko da abi so wa da ni airorunsun ara tita ta gun sagun eyan me dagba pupo ko ma rin ko geko ge eyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifun pa giga iseto katalese o ma kan eyan gogo ki bata o sesin bo lesin eyan ko ma mo ko ti bo eyan ma ru ma gbe opo lo ti lori sirisi ogun sugbon ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le ise toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya ji jaje dide di aile mi dada idakole ko ma kun o ma le dede ara ma gba pepepe ara ma legun igbese kan ma nkia ni pataki ka tete gbegbese ni kiakia kedo wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gba lo le nbe faye o lati ma bi arun sapa ma si kan si toni toni aba healthcare egbe le baba lam adesina gomina ipinle oyo tele ni felele nbadan e ka le ise mojo yin lola complete iworo ri badan telephone 08033715988 08033715988 en tatajo are lo ma toni toni
5: Ibadan Mega Crusade 2026. ẹ̀yin ará Ìbàdàn ẹ kú oríire o ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá ìjọ God of White Calling for All Souls Ministry sí pé yìí sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta ètí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé authority that leads the whole world ètí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026 ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ ibi ìpàdé ni ilé ìwé ọba Akinyele Memorial High School Alubua Bashonu Road Ìdíàpẹ́ Ìbàdàn Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Odedoyin Olaumi Ezekiel ti ṣetán láti pa gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí àrọ yóò rìn afọ́jú yóò ríran láìsàn yóò gba ìwòsàn ìrètí yóò padà wá ìbùkún ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Odedoyin Olaumi Ezekiel ṣetán láti gba Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwá sí ibi ìpàdé láti ìwòrò mọ́kànlá challenge ọjọ́ ẹgbẹ́ra brewery ìgbà rẹ ti dé ó wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367 ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Odedoyin Olaumi Ezekiel má ṣe padà sẹ́yìn Ọlọ́run ń dúró dé ọ́ dúró dé ọ́.
6: A máa ń mu omi, a máa ń fi omi dáná, a máa ń fi omi fọṣọ. So, àwọn orísun tí a ti ń pọn omi, ó ṣe pàtàkì. Alákọ̀ọ́kọ́ ni wípé kọ̀ǹga dẹ̀rọ, ó wà níbẹ̀. Kọ̀ǹga aláfọwọ́pọn tí wọ́n máa ń ṣílẹ̀ tí wọ́n máa ń tì, òun náà wà níbẹ̀. Odò náà wà níbẹ̀ tó jẹ́ pé orísun omi ni. Ṣùgbọ́n àwọn omi tí à ń pọn, tí à ń lò, àwọn kòkòrò kan wà tí wọ́n ń pè ní àwọn kòkòrò àìlèfojúrí ó jẹ́ pé ó dìgbà tí wọ́n bá tó gbé omi yẹn wá sí abẹ́ nǹkan tó lóyìnbó ń pè ní microscope ẹ̀rọ sáyẹ́ǹsì tí wọ́n fi ń wo ohun tí a ò lè fojúrí ni wọ́n á tó mọ àwọn kòkòrò tó lè ṣe ni níjàmbá
7: nínú omi ọ̀hún
6: bẹ́ẹ̀ ni àwọn kòkòrò yìí jẹ́ pé ó wà lóríṣiríṣi ẹ wo ká wo àìsàn typhoid tó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ẹlòmíràn ní malaria kò ní mọ̀ pé malaria ló máa rò pé mòun ṣùgbọ́n typhoid ni
7: akọ̀rí tí kìí ṣe pé ibà lásán
6: orí ti máa fọ ara máa gbóná a máa kò ní ní appetite kò ní oúnjẹ ò ní wù ú jẹ dáadáa mọ́ a máa rẹ̀ ẹ́ a máa ní àwọn pains nínú ara
7: tí ìrora tí ó lọ gidi
6: ìrora gidi tó ní agbára tó gbabẹ̀ débẹ̀ so irú typhoid yìí nísìn inú omi ló gbà wọlé kòkòrò kan wà tí wọ́n ń pè ní salmonella typhi
7: irú èwo tún ni adúlé tó bá
6: salmonella typhi yẹn òun ni ó ti wà nínú omi tí ẹni yẹn mu
7: salmonella typhi
6: lọ́gán tó bá jẹ̀ ti wọlé sínú omi tí èèyàn ti gbé omi yẹn mu tàbí ó gba ó ti paṣẹ oúnjẹ wọlé ó máa lẹ́yìn bí ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì la ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí farahàn a máa pọ̀ sí tí wọn ò bá tètè lọ ṣe àyẹ̀wò kí wọ́n rí pé ó ti wà wọ́n á tún wo bó tún ṣe pọ̀ tó ẹni yẹn ó lè dẹ́ẹ̀mí ẹni ènìyàn nígboro ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti gbabẹ̀ sọdá nítorí pé àìsàn salmonella typhi èmi nínú ẹ̀ náà tún ni ó jẹ́ kọ́lẹ́rà àìsàn onígba méjì kì í ṣe pé wọ́n máa tọ́ bá ṣe ń bì wọ́n máa yàgbẹ́ ìgbẹ́ gburu wọ́n máa bì wọ́n máa yàgbẹ́ wọ́n máa bì eléyìí náà ó lè fa kí èèyàn tètè sọ àwọn omi ara nù tó jẹ́ pé ó lè ṣe àkóbá fún ẹ̀yà ara wa àwọn ọ̀nà tí omi àwọn kòkòrò jẹ́ ń gbà wọlé sínú omi yìí ó nílò láká ṣe àkíyèsí ẹ̀ ìmọ́tótó wa ó kù díẹ̀ káàtó tẹ́ bá dé àwọn agbègbè kan tí mi ò ní dárúkọ mo fi orúkọ bò wọ́n láṣìírí bí ọmọdé ṣe ń ṣe ìgbọ̀nsẹ̀ ráì sílẹ̀ ní ẹ̀gbẹ́ kọ̀ǹga bẹ́ẹ̀ náà ni ọmọ mi ń jẹun ní ẹ̀gbẹ́ kọ̀ǹga ẹlòmíràn jẹ̀rẹ̀ ó lọ sí ilé ìgbọ̀nsẹ̀ ó ṣe ìgbọ̀nsẹ̀ tán kò fi ọṣẹ fọ ọwọ́ ẹ̀ ó wá padà lọ gbé dooro ó lọ fi pọnmi ní kọ̀ǹga ìgbọ̀nsẹ̀ ń tó ti wà ní ọwọ́ ẹ̀ ó ti padà ṣàn sínú kọ̀ǹga nípasẹ̀ eléyìí àwọn kòkòrò kan tó wà tán ń pè ní Escherichia coli Escherichia coli ó wà lára àwọn kòkòrò tó burú jù tó jẹ́ pé tí èyàn tó bá mú ènìyàn tó bá omi tí èyàn mu èyàn lè má èyàn máa gbọ́n ìgbẹ́ ni.
7: ṣé inú omi nìkan ni kòkòrò tẹ́ẹ̀dá kan ń wà.
6: ó ń wà nínú oúnjẹ náà àwọn ẹ̀fọ́ tí a lọ ń rà lọ́jà bóyá ẹyẹ ẹlẹ́fọ́ o lo segbonse ko fowo dada o tu o ti fowo si ara won eyin eyan di oja eyan ra a o wa fo dada nipa ta dele nipa se eyan wole nipa si awon kokon ti a ma ra loja bi awon awon ohun to ni se pelu omi bi pito bi awon ekunu to je pe awon eyan won fi omi se to ba je pe omi to ni ijamba
7: tele
6: tele ni won ti fi se eleyi o ti lo
7: o ti lo
6: ben
7: ah nkan lanu a mo pe omi awon orisirisi omi lo wa

0: bẹ́ẹ̀ni.
1: A mọ̀ pé omi kan gá wà.
0: Bẹ́ẹ̀ni.
1: A mọ̀ pé ti bọ́ ò wà.
0: Bẹ́ẹ̀ni.
1: A mọ̀ pé omi wà tí ìjọba náà mọ̀ ń pèsè fáráàlú.
0: Bẹ́ẹ̀ni.
1: Tẹ̀jẹ̀ pé èèyàn ti pẹ́ díẹ̀ tí èmi tiẹ̀ ti fojú kanrú kan wà.
0: Bẹ́ẹ̀ni.
1: A sì tún mọ̀ wípé àwọn omi kan náà wà tí ó jẹ́ tòdò tó ń ṣàn.
0: Bẹ́ẹ̀ni.
1: Àwọn omi míì wà tó jẹ́ pé abẹ́ àpáta náà ti ń sun jáde.
0: Bẹ́ẹ̀ni.
1: Àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Omi wo gan ló wá fọkànbalẹ̀ kéèyàn máa mu? Ó wá fẹ́ wà ní ìlera pípé.
0: Omi tó fọkàn.
1: Tí ò fẹ́ forí kò tí ọ̀dà látara omi.
0: Omi tó fọkàn balẹ̀ fún ènìyàn láti mu. Wọ́n láti jẹ́ omi tó jẹ́ wípé wọ́n ti ṣe àyẹ̀wò omi náà. Wọ́n jẹ̀ ti ṣe kinní kan tí wọ́n ń pè ní treatment. Ṣùgbọ́n àwọn omi bọ́ọ̀ ó sì ní orí ọ̀fẹ́ wípé ó ṣeéṣe kí kòkòrò tinú ẹ̀ kò lè pọ̀.
1: Èyí tó jẹ́ pé irinṣẹ́ kan ló máa ń fa omi ọ̀hún láti inú ilẹ̀ sókè.
0: Torí pé ọ̀nà tó jìn. Téèyàn
1: ò ní nílò láti ṣẹ̀ṣẹ̀ máa lo dóró.
0: Bẹ́ẹ̀ni.
1: Omi yẹn lè ń sọ báyìí o.
0: Bẹ́ẹ̀ni torí pé ọ̀nà tó jìn nínú lọ́hùn ni omi yẹn ti ń wá.
1: Nísàlẹ̀
0: lọ́hùn lọ́hùn. Tó túmọ̀ sí wípé àwọn kòkòrò wọn ò lè fi bẹ́ẹ̀ ní àǹfààní. Torí pé àwọn kòkòrò yìí wọ́n máa àwọn kòkòrò tí à ń sọ ń pa yìí bí àwa náà ṣe ń bí a ṣe ń mí ìmí sí imú wa. Bẹ́ẹ̀ náà ni àwọn kòkòrò náà ṣe ń mí. Ṣùgbọ́n níbi tí omi ti bọ́ọ̀ èyí ti wá kò sí atẹ́gùn níbẹ̀. Àwọn kòkòrò yẹn wọn ò lè yè. Ní àti ọ̀nà jíjìn yẹn.
1: Ìsàlẹ̀ ń
0: omi yẹn ti wà. Bẹ́ẹ̀ni. Ìgbà tó bá tó dé òkè tán bóyá ẹnìkan kọ̀ ó fi ọwọ́ sínú imí ó fi sínú ẹ̀ tàbí kòkòrò yẹn ti pasẹ̀ ìgbọ̀nsẹ̀ adìyẹ ó ti pasẹ̀ ẹ̀ wọlé ni a lè sọ wípé òkè o kíní yìí o ti ní àbàwọ́n. Ìyẹn ni ó fi dájú ọ̀ǹdájú fún wa wípé
1: omi ti bọ́ o yẹn dára.
0: Ó dára. Ó tún wá pín sí ọ̀nà méjì mà.
1: Ó yà o.
0: Àwọn omi kan wà tó jẹ́ pé wọ́n pè ní omi tó le. Omi tó rọ̀.
1: Ìwo tó lomi tó le àtomi tó rọ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹyẹ wo ẹyin onímọ̀ yẹ dé o.
0: Ṣe rí omi tó.
1: Ìwo lomi tó le àtẹ̀yẹ tó tún rọ̀ o.
0: Omi tó bá le. Ó ní àwọn nǹkan tó wà nínú ẹ̀ tó yẹ pé ó ti pọ̀ jù. Omi tó bá rọ̀ ó ní àwọn nǹkan tó yẹ pé ó normal. Ṣùgbọ́n ká tó lè mọ̀ bóyá omi le àbí omi rọ̀. Nígbà téèyàn bá mu lẹ́nu. Ìyẹn á mọ̀ pé omi yìí ó ní taste tó dáa. Omi yìí tẹ́sí ẹ̀ ó dùn lẹ́yìn tó bá tó ní adùn.
1: Kì í ṣe pé adùn tí wọ́n da ṣúgà sí o.
0: Kì í ṣe ti ṣúgà.
1: Ṣùgbọ́n èèyàn náà mọ̀ pé omi yìí ó lẹ̀ lẹ́nu.
0: Ẹ rí àwọn omi kan tó jẹ́ wípé wọ́n ti ṣe àyẹ̀wò wọ́n ti ṣe treatment fún tó jẹ́ pé lóòótọ́ wọ́n ju àwọn oní inú ọ̀rá tá à ń rà káàkiri o. Tẹ bá mú.
1: Yóò le gbígbà tí nǹkan fẹ́ fúyàn lọ́fọ̀
0: bákan. Iyì tẹ́sì kan tó máa ní tó máa da tẹ inú èèyàn gan dùn tó bá mú.
1: Tí ó fẹ́ da.
0: Tí ó fẹ́ da.
1: Ẹ̀yin sọ.
0: Bẹ́ẹ̀ni àwọn kan wà tó jẹ́ pé tinú ọ̀rá jẹ́ pé béèyàn bá mú gan a ṣe àyẹ̀wò kan ní ọdún kan a jẹ̀ ṣe àyẹ̀wò fún àwọn tinú ọ̀rá yẹn bí amú bí ilé iṣẹ́ bí ogún ní ìlú Ìbàdàn wá ṣe àyẹ̀wò yẹn. Àwọn tó ṣe àṣeyọrí nínú tẹ́sì yẹn nínú wọn ju méjì péré lọ. Tó jẹ́ pé a ò bá àwọn kòkòrò tí ó lè ṣe àkóbá fún ènìyàn nínú wọn kò ju méjì péré lọ. So ó nílò kí a máa ṣe treatment omi. Irú omi kan dá.
1: Ìyẹn fún irú àwọn omi tẹ́ẹ̀ tiẹ̀ tún sọ pé ó jẹ́ bọ́ ò pé.
0: Bẹ́ẹ̀ni.
1: Báwo náà lè jẹ omi tó le.
0: Bẹ́ẹ̀ni ó le le. Bẹ́ẹ̀ni ó le le.
1: Pẹ̀lú àdúrà owó tí wọ́n fi ń gbẹ̀rún.
0: Bẹ́ẹ̀ni torí irú bọ́ọ̀ tó bá le yẹn náà fi máa ń ṣe kinní kan tó ń pè ní water treatment plant. Ẹ̀rọ yẹn wọ́n á gbé wá wọ́n á ṣe kinní yẹn wọ́n á gbé wá kì í ṣe owó kékeré náà fi ń ṣe o. Wọ́n á gbé wá wọ́n á ṣe tá pé á gbanú ẹ̀rọ yẹn kọjá lóríṣiríṣi á gbanú àwọn asẹ́ kan kọjá lóríṣiríṣi.
1: Ṣé látàbẹ́lẹ̀ náà.
0: Ó bá ti dókè tán wọ́n á ti pọ́n jáde wọ́n á ti wá gbé àwọn ẹ̀rọ yẹn kalẹ̀.
1: Kalẹ̀
0: wọ́n á gba bẹ̀ kọjá nígbà tó bá máa jáde báyìí. Á dàbí àwọn omi tó yẹ pé omi yẹn ò ní àbàwọ́n kankan mọ́.
1: Kò ní le mọ́.
0: Kò ní le mọ́.
1: Torí àwọn ọ̀nà bí tán ti gbé gbà.
0: Bẹ́ẹ̀ni.
1: Kó tó di pé èèyàn gan ó láǹfààní àti máa mú.
0: Ẹ wo omi kànga tí ọ̀pọ̀lọpọ̀ máa ń fomi kànga dáná. Ẹlòmíì máa ń mu omi kànga gan. Ní ọdún kan a ṣe àyẹ̀wò kan tó jẹ́ pé nínú ibi tá a ti ṣàyẹ̀wò yẹn a jẹ́ rí wípé a rí àrídájú pé ó ṣeéṣe kí ejò máa gbé nínú omi yẹn.
1: Kànga.
0: Nínú kànga.
1: Kò ní ìdérí lórí sá.
0: Bí àti èmi àwọ̀ ò tiẹ̀ débẹ̀ wọ́n
1: kàn bu omi ọ̀hún wá.
0: Wọ́n bu omi yẹn wá ni àwa wò nígbà tá a jẹ́ ṣe àyẹ̀wò yẹn a jẹ́ rí.

0: kini
1: won ti ko sibe
0: ti ko sinu e won ti ko igbonse wole
1: ha
0: awon opolo won ti ko gbonse wole
1: ha kai ti e ba si alaye de yin se a wo pe o ni tawa o ti gaga ba ti wa
0: be
1: la ti gbe dada be ni to ta tu gbe to jin ta be si ni mu orisirisi awon drum wa
0: be ni
1: ti a n gbe sinu e ti o si do nbe dada
0: be ni
1: ti a si tun wa ideri kan ta fi de ori e ta si tun ni kokoro kan gbangba
0: ta tun fi
1: ti a si gbagbo pe o ti da o
0: a gbagbo pe o ti da sugbon kini kan
1: tori ona bi teyin tun lo ba de nkan la ni o
0: bi eniyan ba se teyan be egbe konga nisin e se gbogbo nkan te so yen si doro melo lo nwo nu konga yin to ba je pe eyin mu pe ko ya pe doro kan pere won so mo konga yen won ti pa won si ki se pe lo gbogbo igba kokoro to ma wa ninu konga ti won se beyen ayato si ko iti gbogbo doro gbogbo adugbo nwo nu e kokoro yan a po jura won lo
1: ki se pe ko ni si nbe o
0: a po jura won lo ni
1: Ni kan la ma de tun lele kerede.
0: Ben.
1: Kokoro. To se se ko wa nu kanga.
0: Ben.
1: Ti awon eyan ti won gbe doro orisirisi wo.
0: Ben ni.
1: O se se ki awon kokoro yen po.
0: O ma po.
1: Du kanga kan to je pe bi doro eyo kan
0: lo
1: ti wa nbe.
0: Lo won
1: lo.
0: Ben.
1: Ah. E bo la se wa se ti a fi ni si omi mu. Tori e pe omi na ni se o lewu fun ago ara pelu gbogbo awon alaye te si se looto looto teyan ba ni tanra re je
0: benni
1: wo pe onimo re leyin
0: benni
1: mo to ni se pelu ayika oro mi nkan kan
0: ko
1: la se wa se to fu wa je pe a ni si nkan mu tori awon dokita popolopo won ma wa bi o won ni ka mo mi ta ma mo mi ka ma mo mi ki si se gbogbo wa ni ani anfani si ati ma ara omi ti inu ike bayi
0: benni
1: tabi o pe ata gan na gan pelu bi gogo e ti se ran ju to ka
0: pe pe
1: baba mi ati ma ra ni ata ni awon nu leti ti ni kanga
0: benni
1: a ma fe le o o la se a se to fi je pe lati bi omi ah ton e si nkan se ti o ni ma ko bayi to le ra wa
0: benni oyinbo n pe kini kan ni on health is wealth ilera ni oro lori omi wa a gbọdọ ni kini kan ti won pe ni consciousness pe omi ti mo fe mu yi nje
1: omi te fe mu
0: ti mo fe mu yi nje o seese ki o se akoba fun mi tabi o ma se akoba fun mi so omi awon ona ti a le gba lati din awon kokoro yen ku ni wipe ki a ma se imototo imototo ayika imototo ayika wa ka ma se dada lore kore elekeji ni wipe boya ati e fe lo mi konga a fe ma mu ta ba ti pon ka gbe kana ta ba gbe kana ka se ta ba se to ba ti le ho ko si kokoro na to le wa ninu e to ba ti koja 100 degree centigrade kokoro
1: yan fi gbona
0: yo ku danu
1: kai
0: ta ba se ta je mi ka je ri daju wipe a fi sinu ike ta tun ma gbe si ati fo mi gbona fo tori ngba ta se o ti mo dada a se omi tan inu ke ta gbe lo
1: o no tun ma be
0: kokoro n be nbe a wa da si a ro pe ati bo a o ti bo o ka ri pe a je ki omi yẹn ko gbona dada ka ma se ka to mu ṣugbọn elomi wa to yẹ ko omi sisi o ba lara mu o ma n yẹ elomi nigbẹ o ma n yẹ elomi o ma yẹ ko se
1: kan se tẹ́yà bá se tí o bá gbona àbí tó bá tutù
0: ẹ tó bá tutù tán elomi kò ba lara mu torí ìdí èyí téèyàn bọ́rọ̀ bá ràn yàn lọ́wọ́ kéèyàn wá àwọn omi tó yẹ pé wọ́n ti process ẹ̀ wọ́n ti ṣètò ẹ̀ wọ́n ti ṣe dáadáa ìyanu òkè ló wà ní o bóyá inú ọ̀rá ló wà ní.
1: ṣé àwọn pé àwọn omi míì gan náà máa pẹ́ nu ke tí ó sì tún dọ́ràn fún yàn.
0: bẹ́ẹ̀ni
1: àti tọlọ́ra nǹkan.
0: bẹ́ẹ̀ni
1: mo
0: rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé omi tí wọ́n bá fẹ́ máa mu fún ìdílé wọn wọ́n máa ń mu wá fún àyẹ̀wò tó yẹ pé wọ́n á pé omi iléeṣẹ́ ta fẹ́ máa mu omi ẹ̀ rèé o ẹ bá wa yẹ omi yìí wò ó ṣé ó dára ká máa mu tori pe nigba ti ijamba ba de le tan nkan to ma pada danwo owo ta ma pada na
1: lemi o ba ti e lo si
0: lemi o ba lo si e je ki n sapejuwe kan fun yin nigba ti mo kokuro ni agbegbe kan ti mo wa ti mo lo si agbegbe miran ibi ti mo wa yen omi ti mo mu nbe o da nigba ti mo de ibo miran yen emi o mo wi pe konga de ro won ko gbe machine sinu e ni a ro pe bo o ni ase konga de ro a ba mu bu a ba mu mi lan ti wa nigba ti aisan typhoid to ki mi omi ti mo gba o le ni omi mewa
1: kai
0: ti mo gba owo ti mo na nigba e mo wa sese wa joko mo wa tunu ara mi ro pe se ori mi pe bayi ki kuku ma fi owo yi ti ma fi owo ti mo fi se ìwòsàn ara mi ti ma fi ra omi sile bo le mu omi yen fun osu mefa ati gba e mo ti bere si se
1: akiyesi awon omi seyin o ma
0: nipa omi ti mo je ri pe mo n se ayewo lori e o to di pe mo bere si ni mu
1: to a dupe e seun gan ni alejo wa ogbeni odeleye olaleke ah koda lasale mo gbagbo pe awon eyan wa ati jori eko kan bi meji ko o ninu eto ile ita gbe kale lale to je eto lera wa ati eni ti se akosemose nipa imo science ati ayika to n toro gbogbo to je mo imo to to na layika ati bi oro to je mo oro omi oni alejo wa lale ta pe wa ni won je akosemose le lori te ba wa gbadun e daada lose yi tori awon ibere kan si wa na to ni se pelu imo ijinle ti alejo wa ni nipa oro to ni se pelu ilera wa ina ni bó tẹ̀yẹ́ pé àwọn kì í ṣe dókítà akọ́ṣẹ́mọṣẹ́ tí máa ń kọ abẹ́rẹ́ fún ni àbí tí máa ń kọ oògùn fún ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n sì mọ̀ nípa àwọn ìmọ́tótó àyíká ṣé ẹ̀sìnmọ̀pára rẹ̀ náà wà lára nǹkan tá a fi gbọ́dọ̀ wà lálàáfíà torí pé nígbà tí àyíká bá dúore tómi tá a bá mú bá dúore à ní níṣòro bí àwọn ọ̀rọ̀ yìí ti ṣe wá ń tawọ́ tasẹ̀ yìí ẹ wo ẹjọ́ dijọ́ mẹ́jọ o ojú òní ti gbogbo wa a kí yín o àlejò wa
0: ẹ ṣeun gan
1: ọ̀gbẹ́ni ọdẹ́lẹ́yẹ ọlálékè lagba ọ̀rọ̀ ẹ̀ bàlẹ́ láyọ̀ o
0: àmì o
1: ibi ò sì ní dé bá ẹnìkan ọ̀kan wa
0: àmì
1: tẹ́ bá wá lóhun kóhun tẹ́ fẹ́ bá wa sọ nípa ètò tá a ṣe lálẹ́ yìí tàbí àwọn àmọ̀ràn míì tí ẹ ní tí ẹ fẹ́ fún wa ẹ lè pè wá sórí ẹ̀rọ bá rẹ ní sọ̀rọ̀ 08067918447 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí o 08067918447 lálẹ́ yìí lágbá ọlọ́run ọba wọn ò ní torí mi wájú yín wọn sì ní torí yín wájú mi láṣẹ ìdùmàrè fọláṣadé àjàlá lorúkọ tèmi tí mò ń jẹ orun ayọ̀ ní gbogbo owó sùn ó dàrú.
2: Ladilu FM 96.7

0: olú ọ̀lẹ́ o.
1: Bírú bá ti kún apá lábẹ́ wá o. Bòdò bá ti kún àlọ́pọ̀ mú wá o.
2: Ètò láwùjọ àgbà àtẹ̀tò láyéjọ ń gorí afẹ́fẹ́.
0: Ẹ pé olúmídé ọmọ Akínlóye. Àgbà ló tọrọ lọ, ọba ló tẹyìn èrí fẹ́.
2: Láwùjọ àgbà, ètò tí ń tọ́pọ̀ kùn àwọn àgbà aláṣeyọrí ọmọ Yorùbá dóríru. Láyéjọ ń ètò tí ń tún pẹ́rẹpẹ́rẹ àwọn àṣà àti ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀dálẹ̀ Yorùbá. Láwùjọ àgbà àtẹ̀tò láyéjọ ń ètò tí ń kọ́ni láwọn ẹ̀wà èdè Yorùbá tààràtà. Ní dédé aago mẹ́sàn-án àṣálẹ́ ọjọ́rú tí ṣe Wednesday lẹ́tọ́ láwùjọ àgbà, ọjọ́bọ̀ tí ṣe Thursday lẹ́tọ́ láyéjọ ń tákì ọmọ Akínlójúde Olúyọ̀lé ọmọ mi gbogbo òlú títì láfẹ́fẹ́ lájẹlú ẹfẹ̀ 96.7 ní fẹ́lẹ̀lẹ̀ láwà. Máa gbọ́ bí tó láwùjọ àgbà ṣe ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ tí ń tu gbogbo aráyé lára. Tógunlọ́gọ̀ ọmọ ènìyàn ń kọ́gbọ́n nínú làákàyè àṣàyàn ọ̀rọ̀. Dákun méjì kú o, ètò láwùjọ àgbà àti láyéjọ ń là ń kọ́ lọ́wọ́ ní lájẹlú ẹfẹ̀ 96.7. Akin ọmọ Akin ní darí ètò lọ́wọ́. Àmọ́lé ọmọ olóńgbèjà Adéyinka Sonibara Jagun Lólu Akéwì Odua ló wí pé gbọ́ àǹfààní tó jẹ nínú rẹ̀ ò lódùn wọ́n.

0: bẹ̀yà bá fojú àgbàrá lásán wo kúdẹ ti àbódò lọ ta ní jákú apá lójú akúnyányán ta ní jẹ́dẹ́bọ̀dẹ́bọ̀ lójú dáràndáràn pàpín ìmídé baálẹ̀ fìlà onípa nǹkan ọ̀wọ́ rí ọmọ onípa méjì àjorí ọmọ lọ òbúrò akéwì ọmọ bàbá tí ń bẹ lélérú wá forin ewì sílẹ̀ kẹ̀ aya ọmọ bàbá lélérú máa bọ́ bí àgbálù mọ́ máa bọ́ bí ọ̀sán bí òro àkàsù ẹ̀kọ́ èdè tí mo gbé látàrí ọya kí n máa já lulẹ̀ bí àpò ẹ̀wà kọ́ máa bọ́ lulẹ̀ bí.
1: Ọlọ́run ògún ni forúkọ rẹ kábíyèsí ọlọ́run tó jẹ́ ìmí ni kábíyèsí rẹ adúgbò ọjọ́ ìgbani kábíyèsí rẹ ọlọ́run ògbìjà kẹ́dùbù níjà kábíyèsí rẹ ọlọ́run lánàá lónìí ìwọ náà tó ní lọ́la ìwọ ló yípadà ìyẹn yípadà ìyẹn lè dúdú tẹ́lẹ̀ tí ó dúdú láàrin ọ̀sẹ̀ kan sí méjì yóò di gbogbo bẹ́ẹ̀ ni ṣe bóun ni ìyẹn lè tí ò ní sanra tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bí oṣù kan oṣù méjì tó lè sanra gbọ̀ bá lo àwọn márawú tí máa mú nǹkan ọlọ́ọ̀nì kan ní òyípadà bẹ́ẹ̀ ṣe mọ̀ pé òòrùn òyípadà ìràwọ̀ òyípadà òṣùpá òyípadà láti ìjọ tí ọlọ́run ti ṣẹ̀dá wọn òòrùn yóò ràn lọ́sàn-án ìràwọ̀ yóò ràn lálẹ́ ṣe mọ̀ pé òṣùpá yóò ràn ní alẹ́ ni òòrùn ò ní ràn lálẹ́ ọlọ́run ìwọ náà ni òṣùpá kò ní ràn lálẹ́ ọlọ́run síbí ìwọ náà ni tó bá ràn lálẹ́ ó tamọ́ sóko ni ní pẹ̀lú tamọ́ oko láyé ìjọ àná ọlọ́run kábíyèsí rẹ olúmìndé lorúkọ mi akínlóye ni wọ́n sọ mí bẹ́ẹ̀ ni mo fi jẹ́ olúmìndé akínlóye olúmìndé ọmọ akínlóye bàbá akin ọmọ akin lójúde olúyọ̀lé bẹ́ẹ̀ ni ẹ̀kẹrin báyìí nínú ìwọ̀ jẹ́lẹ̀yẹ níjọ àbílẹ̀ lágilu ọlọ́run ìwọ ni o mo wà ní ààfin bàbá wa ọba muritala adébáyọ àkàndé ọba murita mo ẹrìkú mo pe ọba muritala adébáyọ àkàndé mọ nígbà àwọn èyí tí ì jẹ ọba mẹrin fi ọba kún ọba muritala adébáyọ àkàndé ẹkẹrin olùbàdàn ilẹ̀ ìbàdàn lábẹ́ kábíyèsí ọba sẹnitọ rasheed adéwọlú ládọjà arusa wang arusa amadu tìṣẹ ọmọ ọ̀tọ́ báyọ̀mí ọlọ́run ni ò jẹ́ kábíyèsí o lágilu máa ń pè bí ní alẹ́ tòní láyé ijọ́ nìtò alẹ́ àná ni láwùjọ àgbà ṣe mọ̀ pé èmi àti díìsì la wà lálẹ́ àná èmi àti adébọ́lá la wà lálẹ́ òní ọlọ́run nìkan ni o torí ká ní tí èèyàn bá ní iye ẹ̀gbẹ́ tá a yí padà ọlọ́run ló mọ̀ ìlú tí adébọ́lá sì sì wà nígbà tó sọ̀tàn ọlọ́run ló mọ̀ ìlú tí èmi gangan wà gbà mo sọ̀tàn ọlọ́run nìkan ṣoṣo ló mọ̀ akínkan báyìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé a tún wà lórí ètò ti láyé ìjọun lálẹ́ ètò ní bẹ́ẹ̀ amójú ẹ̀rọ mi mo sọ fún yín pé lálẹ́ ètò ní adémọ́lá àṣìṣì ni bẹ́ẹ̀ ni aláwòdé sínà aláwòdé òní olóòtú mi nígbàtí ọ̀gá gbogbo wa tó dé ọláwò òní ọ̀gá wa ní lágilú àti splash bẹ́ẹ̀ ni kenneth kebugi ló di lágilú mú pẹ̀lú gbẹ̀ngà ọláyíwọ́ láti ọ̀pọ̀ sórí ètò nígbàtí mi bá ṣetán torí ẹnìkan ọ̀láyé do your best and leave the rest bẹ́ẹ̀ ni ẹnìkan dìde ni mo jókòó ẹnìkan ò lè dìde lò kan mú kó máa ṣe látàárọ̀ ìrọ̀ ni tó bá ń síbẹ̀ wọ́n máa gbé akin ló ń ṣe ṣé èèyàn pọ́n lù ni ètò láyéjọ́ ti bẹ̀rẹ̀ sùnmí síwájú mo sì ń bọ̀.
0: Ẹni ọba ní làákàyè ìkíni wa.

0: ṣe mọ̀ pé láyé john lè tó ìyá àmọ́lẹ̀ ọlọ́nìkan mọ́ ni torí láyé john lálẹ́ tò ní ohun tí màá sọ nípa rẹ̀ ó ní ìtọ́jú ìhà tí àwọn ìyàwó tuntun tí wọ́n ṣe wọlé tàbí tí wọ́n gbé ní àsàǹtì wọlé ọkọ láyé john ìyàwó ni wọ́n máa ń kọ sí àbúrò ọkọ wọn láyé john ìyàwó ni wọ́n ń kọ sí tó sì jẹ́ pé wọ́n fi ṣeré kódà wọ́n pọ̀ wọ́n lé débi pé èèyàn mọ̀ pé nígbà bá yá ká lọ́ọ́ ṣe wọlé tọ́ba lé àwọn àbúrò ọkọ rẹ̀ tó lé wọn ní aṣọ mú nkankan àti nkan ní ò béèrè nkankan àti nkankan wọ́n lè kò ní powder àti ké wọ́n lè gbaṣọ lọ́rùn ẹ̀ gbogbo àwọn nkan yìí ó pọ̀ láyé ìjọhun ìfẹ́ ìgbà náà sì ń bẹ àmọ́ ṣé ọwádìí ṣin ṣé ẹ ti rírú ẹ̀ rí bí wọ́n gbaṣọ lọ́rùn èèyàn ìyẹn ní àbúrò ọkọ wọn wọ́n gbaṣọ wọn ò sì ní fílẹ̀ orígbà tó bá lọ gba nkankan wá àti nkankan bí ayé ìgbà náà bóyá ohun pépà ni o ohun sílẹ̀ ni o kò sì ní dìjà yóò sì fún láṣẹ láti ìgbà náà ní fẹ́ǹtì bẹ̀rẹ̀ láàrin àwọn ẹbí ọkọ bẹ́ẹ̀ ni ó sì ní ipa tó ń kó nígbà náà lọ́hùn láyé john mo sì fi ṣeré láwọn ìgbà náà lọ́hùn obìnrin tí wọ́n bá sì wọlé ọkọ tàbí wọ́n bá gbé ní àsàǹtì ìyàwó tí wọ́n sì wọ́n dàmí sí lẹ́sẹ̀ bí ẹ̀mẹrin ẹ̀mẹta kò tó wọlé ẹ̀mẹta gan ti ẹ̀ ní ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ ni àwọn ẹbí ọkọ ò sì pọ̀ àwọn ìyáálé ò sì pọ̀ wọ́n mọ̀ panlé bẹ́ẹ̀ ni láyé john ẹjẹ̀ ń gbọ́ díẹ̀ bí ìyàwó ṣe rí láyé john yàtọ̀ sí ti ayé òdi òní ìyá ìmọ́lẹ̀ mo sì ń bọ̀ torí ààrẹ ọjọ́ mo ṣolókan ẹ pè mí sórí nọ́mbà yìí ó sì wà 091-7086 nọ́mbà ilé ni ti wà ní nàìjíríà ó sì ṣe pàtàkì 091-7086-75 ẹ pè mí báwo ni àṣà ìgbéyàwó tọ̀dọ̀ yín àpọ́nlé wo níbi láàrin ìyàwó tuntun àti àwọn àbúrò ọkọ nígbà náà lọ́hùn ẹ jẹ́ ẹ ló ń.
1: ẹ ló ẹ̀kọ́ alẹ́ mi.
0: ṣe ẹ̀ sí ní rédíò.
1: ẹ̀rẹ́ ìjọ ìgbéyàwó ó gbà náà láyé ijọ́ ọdún ọ̀la rìnrìn tíyàwó bá dé báyìí a mọ̀ lọ yọjú wò ní ilé
0: lẹ́kọ̀ọ́kan
1: tọ́bẹ̀ fún wa mọ́ra yóò bọ̀ aṣọ ara wa ni. A wà lọ gbowó lọ́wọ́ àwọn ìyá wa ká tó raṣọ wa gbà.
0: Nígbà náà. Ẹ dákọ yín o.
1: Ẹ mọ̀ bínú. Sídíkàtù Àbàkẹ́ ni láti amúlòkọ.
0: Màmá Sídíkàtù Àbàkẹ́ láti amúlòkọ. Amúlòkọ ògbèrè. Bẹ́ẹ̀ ni olùlọ́yọ̀ọ́ ẹ ṣe. Ẹnìkan tó ń kalẹ̀ kùn.
2: Ẹ máa ka alẹ́ o.
0: Ẹ ká alẹ́ o. Dímọ́lá. Àmì ta wà nbẹ. Àmì ta ló wà nbẹ.
2: Alájí ọ̀mọ̀wé Ayọ̀lá Gbogbo láti Lànlátẹ̀.
0: Ẹ̀yin ti Lànlátẹ̀.
2: Àbí o nínú àwọn àṣà àgbà ẹni.
0: Ẹ jí ń bọ̀.
2: Ìyàwó tó bá ṣẹ̀ dé.
0: Ìyàwó tuntun.
2: Gbogbo ọ̀pọ̀ wọn lórúkọ yóò wá wà jẹ́ àpèjá kan tí wọ́n máa fi pè wọ́n tí ó bá yìí ṣe ọkọ̀ mi lágbájá yóò tún wú.
0: Olùmọ̀gbé alákọ̀wé alákọ̀wé
2: akọ̀wé. Bẹ́ẹ̀ náà lóbìnrin bá ṣẹ̀ dé kọjá bí ayé ìsìn gbogbo ẹ ti dàrú àbúrò ọkọ̀ tó jọ́kùnrin tó bá fẹ́ lọ síbi tó fẹ́ lọ sí gbá àbúrò ọkọ̀ ni ó tẹ̀lé lọ yóò dúró.
0: Yóò tẹ̀lé iná tẹ̀lé ìyàwó ń lọ nígbà náà.
2: Òun ni ó ṣe bí bọ́dí gba ìgbà tí ẹni tó ṣe fi tọ́ ìṣẹ̀ nígbà tó bìnrin tó da ṣẹ́fún mọ́ pé òsì látún kankan nígbà yẹn.
0: Bẹ́ẹ̀ ni ṣẹ́fẹ̀ ń bẹ ní jọ̀hún àbí ó ṣe.
2: Ṣé wà nígbà ni ó jẹ́ pé tóbìnrin bá ń ṣe oúnjẹ tán báyìí ó dìgbà tí gbogbo àwọn ọkọ̀ ẹ bá jẹun kó tó fún wọn ó jẹun yóò ní tí gbogbo ọ̀nà yó so lẹ́yìn náà obìnrin yẹn yóò tún máa ṣe gbẹ́gbẹ́ pé ń gbà mí gan òjò ti sí wọn yóò tún máa ṣeré fáta àwọn àbúrò ọkọ tó ní òtún mọ̀ pé ilé òun lòún wà
0: kìí
2: ṣe jáde orúkọ lọ́gbà yẹn ojú èmi tí wàá
0: láti
2: mọ̀wé ayélabúgbó
0: ẹṣẹ láyé ìgbéyàwó ayé jọhún àti iyì àpọ́nlé tí ń bẹ láàrin àwọn ẹbí ọkọ àbúrò ọkọ ẹnìkan tó ń kálẹ̀kùn bí ẹni tí ń kálẹ̀kùn ti ń gbọ́ ẹ̀lọ́ ohun
1: ẹ̀lọ́ ẹ̀kálẹ̀ ohun
0: mama wa ẹ̀kálẹ̀ mà
1: ìyá balógun ni látòkè àdúrà
0: mama balógun
1: ṣé oúnjẹ tí ó ti ẹ̀kọ́ kọ́ mọ́ wọlé fúyàwó dé
0: kí
1: ni ká sọ ni
0: lóòrèkóòrè
1: ẹ̀yìn ìgbà yẹn gbogbo àwọn ọmọ tá a bá lé kò fẹ́ni wọ́n dídá láti pèlú ọkọ ìdí ìlẹ̀kẹ̀ ìbàdí àrán ẹni fúnjẹ owó akọ̀wé ìsọ̀rọ̀ bọ̀dà láti ìsọ̀rọ̀ akim wambi gbogbo ẹ̀ ti di ojú kejì kọ́lọ̀ ṣàánú wa ni
0: ìgbàyẹ
1: dùn ó lárinrin bẹ́ẹ̀ wọnú ilé ẹ̀ ní bọ́kọ yín lè ní ìsìn báyìí ọkọ̀ gójò kò fẹ́ fẹ́ ni ọkọ̀ ó ti wá di gbà nígbà wọn ó bà múyàwó wọnú ilé ìṣẹláyé ìsìn mọ́
0: ẹṣẹ mo ti mama alájà balógun ẹṣẹ
1: ìyá balógun
0: láti òkè àdó ẹṣẹ ìgbéyàwó láyé ìjọhún àpọ́nlé láàrin ẹbí ọkọ bẹ́ẹ̀ náà sì ni àpọ́nlé ń bẹ láàrin ẹbí ìyàwó náà tí àwọn àna wọn bá ti rí mo fi ṣeré orò ní àna a ò gbọ́dọ̀ rí àna fín bẹ́ẹ̀ ni ẹnìkan tó ń kálẹ̀kùn bá ń ṣe fún wọn. ẹ lẹ́hìn.
2: àlàáfíà fún bàbá mi.
0: yẹsà ẹ káàlẹ́.
2: olùsọ láti ògbómọṣọ.
0: olùsọ láti ògbómọṣọ. ẹ̀ka alẹ́sà.
2: láyé àtijọ́ ìyàwó ayé àtijọ́ aládìtọ́ bá wà tó ṣe pé kì í ṣe pé aríra ní ìdíjọ́ káfẹ́ra ìdí ẹ̀ ìyàwó tá a rí láàrin ọ̀sẹ̀ kan tá a sì gbogbo ní pápápá bẹ́ẹ̀ láyé àtijọ́ tí ìyàwó bá sì fẹ́ wọlé wọ́n bá bọbi sí wọn lẹ́sẹ̀
0: ìyẹ́bí
2: lè lọ bọbi sí lẹ́sẹ̀ wọn ní àti jàǹkà gbogbo ẹ̀ ni ó kó wọlé ara kan tí ìyàwó òfin ìgbéyàwó òfin pẹ́ mọ́
0: nìyẹn
2: tó bíbomi sí lẹ́sẹ̀ nǹkan táwọn kan yìí sí nígbà náà ni pé tó bàbá rí ẹsẹ̀ mi kó wẹ̀ dànù kó sì fi
0: ẹsẹ̀ kọ́ mọ̀ gbé ibi wọlé
2: àmọ́lé ṣe ọmọ gẹ́gẹ́ ló ló ráyè gbé ayẹ ẹ ti lójú ẹ sí gan kó tó wọlé gan fapá bàbá bàbá mi ẹ wá ní ìgbéyàwó wọn ọ̀pẹ ayé àtijọ́ ìfẹ́ gidi sì wà

0: àbí.
1: ṣùgbọ́n ibi ilé àgọ́ ọ̀la yóò ti dé kánukú pẹ̀lú ti ẹ̀lákòókò èyí. àláfíà fún bàbá rẹ̀.
0: ẹ ṣe olùsọ thank you ìpolówó ọjà mi ọ̀làjúdé tòótọ́ ṣùgbọ́n àṣà wálẹ̀ kàrò òjìrè ó dúró gidigbi ni gidigbi lódò àmàwá ni mo sì ń bẹ̀ jẹ́ ìpolówó ọjà mo sì ń bọ̀.

0: Lagilu FM 96.7.
1: O balẹ̀ bagẹ̀ o wọlé pẹ̀lú Steve gbogbo Peter
2: Obi Akun
1: Misty Peters Jatulabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀yá àyà 50 Peters bẹ̀tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 Peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 Peters kó sun ayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 Peters is produced by the 50 Waves Limited ẹsìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 Peters NAFDAC Ijolote.
3: Tell me how you like it.
4: Ṣe látọjọ́ Monday ká wá fi weekend wá jẹ̀gbádùn lágbóṣágbó kò lẹ́jọ́ nù.
5: Ó wà bẹ́ẹ̀.
6: Ó jẹ́ sílé gbọ̀ngàn ọmọ sórí má fi ṣe àpamọ́.
4: Ètò tó ń múlùdùn lórí Lágelu 96.7 FM tún lọ́nà ara yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Coladex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àríyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ ti máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Oma
7: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
8: Ni Reliance Future Football Academy, ṣiṣetọju ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpa mọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
7: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16, years becomes a complete athlete.
8: Ba se mu dagba soke ba awon odomode agbabolu be la mu anfani ati gbabolu kawe loke okun wa sarowo to won.
7: Admissions are now open. Training season runs from June 1st 2026 to May 31st 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806 246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
8: Reliance Future Football Academy. Ipele awon ogo ojo.

0: I can balance to check in my boot jack right.
1: Oh yeah, what jack in jai si jai si. Ìjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé ìtúgbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òótọ́ ọ̀nú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Ogún tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wà fún jíjẹ, àti pé àwọn tó ju ọgọ́ta ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kashe.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
2: Only Monday ni wọ́n bá.
3: Àkókò iṣẹ́ agbára yẹ kó ti kò. 72 hours of God June edition.
4: Ọmọ ayé ni ẹ máa wà lẹ̀ lọ.
3: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Má jẹ́ ẹ̀mú àánú. Lákọjọ́ Friday 12. Saturday 13. Àti Sunday 14th June 2026. Àkòrí ti rán fún olú ẹ̀mẹ́ta. Ìwé ojú bá ránṣẹ́ ní orí afẹ́fẹ́. I will rebuild the Deborah Fire State. Ẹ̀mí yóò sì bá kòkòrò ajẹ́rùn-ún wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ kó gbogbo ẹni máa fara hàn. Wọn ò ní iṣẹ́ ṣe dànù mọ́. Ìmọ̀ ṣẹ̀fì ọlọ́run lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ̀. Àtàwọn ọ̀rọ̀ àwọn olórí ẹ̀mí já sùn. Bí wòlí ẹ̀mẹ́ta ìwé ojú bá sọ ní orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13 wákàtí àdúrà mi sì láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Ọjọ́ Sunday 14th June aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀. Láwọn kọ̀ọ̀kan pàdé pẹ̀lú ìṣòro

0: Ọlọ́run. Ẹ̀lú ẹ wọlé ẹ sọ̀rọ̀ o. Ẹ kalẹ̀kùn ẹ sì ti wọlé àmẹ́ ò sọ̀rọ̀. Bẹ́ẹ̀ Alhaji Sukran the barrister ìyẹn ló ń ṣe eléyìí fún. Bẹ́ẹ̀ni wọ́n ti ṣe tipẹ́ o fún ọlọ́jọ́ bíi bàrí àtfọ́ọ̀tì. Bẹ́ẹ̀ni ẹ bá kalẹ̀kùn wọ́n tán kalẹ̀kùn máa ń ṣe fún wọn. Ọlọ́jọ́ bíi ẹ̀lú.
1: Àló.
0: Àló.
1: Àkóso.
0: Ẹ kalẹ̀ o.
1: Kalẹ̀ o.
0: Ta ni bẹ́ẹ̀.
1: Wọ́n kọ̀ sí mi Alhaji Ladi Ezi Adeyemi Abalẹ́lọ́jà Amọ̀lẹ́kẹ́. Ọmọ mi Fẹ́tíà Adeyemi.

ṣùgbọ́n mọ́gàjì ilẹ̀ ìbàdàn nílé lóko ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ àdó ti ẹ̀yún ní òkè àdó ojú ọ̀nà tí yìí alhaji isaid rufai jàbí bá sọ ní gbogbo ọjà alábọ̀ owó lókun pàǹbàdàn ẹ̀ṣẹ̀ o olóyè iṣẹ́ àkàràájì ẹlẹ́gbàá ògùn mọ́gàjì agboolé ẹlẹ́gbàá ògùn ìsàlẹ̀ òsì ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ àdó ti olóòní fi yín lẹ̀ alájà tèmi tọ́pẹ́ nọ́tìkà fúdùkàtì ní ojú ọdọ̀ ọmọwùmí ojú ọdọ̀ ọmọwùmí ní èyí tó kọjú sí ọmọwùmí ní sọpákó ojú ọ̀nà tí yìí alájì ṣọ̀bù wọn pé ṣọ̀bù ṣọ̀bù àmì àpè sàbúrì sàkẹ́ẹ̀sọ akọ́méjì ọmọ alájì sàkẹ́ẹ̀sọ akọ́méjì tó dúró gbìnjọ́ sí ojú ọ̀nà tí yìí mọ́gàjì tafik adésínà yẹkínì mọ́gàjì ààrẹ ọ̀yẹ̀ ní yemẹtu aríọ̀yọ́ àmọ́ lóore o alájì látìf adínìjì ìrìnlẹ̀ tá a lè padà mọ́gàjì agolo ìrìnlẹ̀ tá a lè padà ní ìsàlẹ̀ òsì bọ́n fọ́tò ojú ọ̀nà tí yìí adúpẹ́lẹ́ ọ̀yìn alájì abiodun gbọ́lá gàdé mọ́gàjì látò mọ́gàjì látò kí ló ń ṣẹlẹ̀ ó tó jọ mẹ́ta mọ́gàjì ìṣàkà adínìjì ọ̀dẹ́bọ̀dé mọ́gàjì ilé ìwò tí ń bẹ lọ́jà àbá ẹ̀ṣẹ̀ ìpá àdúró ti ọlọ́run gbàgbé yín mọ́gàjì rájí ramani abiola mọ́gàjì ìṣàdó ní odò oyè àmọ́lórí olóyè victor adébíyìngbé mọ́gàjì agboolé tí ọgbọ́gbà àmọ́lórí baálẹ̀ bẹ́ẹ̀yì òkú ẹkú múra ọ̀dì 27 oṣù kẹfà yìí ọdún karùn-ún rèé tí yẹn di baálẹ̀ gbogbo ẹ̀yìn bẹ́ẹ̀yì òkú ẹkú múra alẹ̀ ojú ọ̀nà tí yìí ọlọ́run gbàgbé yín alhaji kabiru jalaruru ẹkú jọmẹjì jọmẹtẹ ìsìnkú àdúró ti ojú ọ̀nà tí yìí àwọn tábìjànù mi tí mo bí àti lọ àbíjẹ bí mo yìí lọ àmọ àjọ sọdún ilé yá ni ojú ọ̀nà tí yìí nọmba mi rèé 08062440996 tàbí 08058350 08058350 nọmba mi nu ẹyin náà ọjà yín ẹran di tirẹ ojú ọ̀nà tí wà ó dàárọ̀.

0: ku dede asiko yi mo tun gbe de o osupa adini ti gbogbo eyan mo kakakiri agbaye awon ni mo gbe wa sori eto e ku mo pe lasiko yi o na le ma ngbo wa ni ojo mejo mejo bayi alaji olulabi ola imam osupa adini awon na ti tun de bi o baba asale eto ni eni yo ni agba pupo eni tori pe o ni awon oro te fe ba gbogbo omo nigeria so e to je pe eni ba wa nile yo so fun to wa loko wi pe egbon ti alaji olulabi ola imam osupa adini so e ka le o baba oya e ki gbogbo omo nigeria
1: soli wasalatu kamilatan mo dupe mo yin ana mahama sallallahu alaihi wasallam mo dupe lowo omode lowo agba lowo okunrin lowo obinrin wa dupe lowo ba to dami olo mo dupe o mo ki omode mo ki agba mo ki okunrin mo ki obinrin lade lade ilu mo ki won pelu gbolohun olohun to daju pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh emi na ni omo yin ore yin ololufe yin pataki ni alhaji olulabi ola imam osupa adini eka le o
0: baba eka bo si ori eto ye
1: na
0: ehn ko to di pe a wole ele fe so asiri ati itumo ohun ta n pe ni meje eni meje le duro lona meje le duro lona mesan meje le duro lona meedogun kini meje gan duro fun baba oya e ba tu
1: meje o le e ri pe olodun dokunrin odobin olodun se won ni meji meji na laye
0: beni
1: to dokunrin obirin olodun wa da sama oni alaka sabu wa samawati bo se wi nanu olohun da sama ohun fi se pele meje olohun wa da ile ele ohun fi yun na se ipele meje
0: na tun ni
1: o wa ko awon kan sinu sama won lu semi aye awon yun o dele leyin awon malaika atojo atorun atosupa ti n wale awon kan gbenu sama ta riri to se pe ta ba ni dandan a wo be lore ewo ikokoko la ko wa sisale
0: kabiyesi olohun
1: awon kan wa ninu lele tawon o ri wa tawon na lu aye eri pe kan wa nsale ikan wa loke awawa wa laarin awon baba wa won ni aisi waju aye ayi keyin aye won ni aarin aye le yan ma wa meje lolohun da soke meje lolohun da sile olohun wa de egun obinrin o fi da meje
0: kabiyesi olohun
1: o wa ni won ma fi egun yi to fun ninu won kan ma fi egun yi patu ninu egun meje yi won a ma fo le tan ba fun laye ko fo imi ninu won o ni fo ibi to ba joko si yo si ma pase nibi to jina ile egun meje lowo po ninu won bo ba ti je le egun mesa to ni ru e aje mere ni won ma pe
0: yen kabiyesi olohun
1: o ti yato awonu ile ibo mi nu laarin awon agbalagba sugbon tin je meje nto lagbara ni e wo gba ti anna mahama sallallahu alaihi wasallam to lo si sama ele keje e wo bo se rin sama kini sama keji sama keta sama kerin sama karun ko to do keje ikeje un be ni ale ara si olohun wa ibe lolohun joko si
0: ibe gan lolohun gun wa si
1: be ni e wa ri pe nu sama keje yan pe beti ile kan ni beti le mamuru ile emi o wa nbe an pe kan ni beto latiki iyun won saudi ohun wa lori yepe awon pe kan ni beti le mukaddasi meta ni won opo kan na lo di mete ta imu aye kan na ni won wa ikankan wa ninu sama ikan wa lori ile ikan wa nile ele kini wo ri nti e leyin eba ati yan to nje ki lo ri
0: ati oju ma ko lugi to n to lo kiri
1: oju ma ko lu okada to gbe soju ki lo ri iwo to wa ri bọlọ se ni ka wa ri njo n lo bi ti wa
0: kabiyesi olohun
1: se daada lo fi n se ababuru abi ka ito ba fi se olohun o bi o
0: eh eri bi mo se so saju mo ni asiri nla o na ni alaji owo labi ola e ma nfe tu fun wa lasale eto ni baba eja wa ma mu bayi obin olohun ba egun meje be se so saju
1: be ni
0: meje kilode ti meje wa nda mu mesan eh okun mesan kon ni
1: be
0: ni eh sugbon meje o ma nda mu mesan lopo oba to je pe bi mesan o ba le lo bebe orogonu
1: e ri pe egun meje lobin ni
0: be ni
1: obin si je meje obin ogbon okun logbon sugbon bin lo lete
0: ka bi so
1: lo okun o lete ete awa ma damu ologbon ete won na fin damu wa
0: ka bi si olohun
1: ko ju ba na lo
0: all right alaji owo labi online mam eja wa mu bayi gbogbo awon to je wi pe won ti wa ko si panpe obin
1: yo to ti wonu ete
0: to ti wonu ete
1: panpe
0: no bo
1: to birin ati wa gbabe ko lu aye
0: tori
1: yoju si wa olohun o to to gbe owo be sababi to gbe owo be o le mo jobin to nfa yalu mo ndo la obin mi le ma do la mo ni tan tori iya re bene obin mi a ma afe ti eyan tori ayan mo to gbe waye tori pe mo ma so kini kan eni tan yan mo re ba ti tan aye o le da la mo mo
0: bi esi olohun en to ti tan fun patapata
1: ti o ni kankan mo aye o le da la mo tori kina fe da la mo fun iwo to meran din din dani nlo logbo nso adiye to ku omo seyin nlo logbo nso adiye ti ba nda lo ti o komo dani asa o le so ki lo mu dani latohun taye tori eda ola mu bo lo se ri se won ra fun oni ayanmo re ni akole ni abi gbiyanju awon obi bo lo se wa muju to to fi ri lo ti o fi ni dadakuda yoju si wa
0: all right alaji e ma yo nda number yin sugbon e je nkoko biyin leleyi na wi pe eleegun meje se o tun ma yo leegun meje mi lenu ni ko bi o ma damu obi
1: daada obi na lo to obi obi a ma do bi laamu daada to bi o ba wa do bi laamu bi o ba ti do bi laamu nitori anyamo re po daju to nlo yo da laamu tori pe o rewa ju to nlo abi yo da laamu tori pe o tun ti wole oko abi fe wole oko ohun o fe wa sun ohun eri ba eri pe nkan meta lo ti ri pelu re to tori e fe da laamu
0: be ni
1: ikini lewa ikeji logo iketa ni pe fe sun apo ti ohun seyin
0: seyin
1: yo da laamu ogo na ni o ogo ti e ma je won jagba o ma sun kan ma gbe lo mo lowo ki se pe ko sun ko to gbe eyan ma ranju kale re ti won si jagba moju to raye re bo lo se ronu nbo lo ti wa senu dile ni abi egun ni tin bo latoke wa aba fowo fa bo lo se wa jade yoju si wa
0: okay ninu adua ta ma ngba lojojun pe olodum ma je adamu ko seni to gbadua pe ko n ri damu sugba beyan ba ti wa wonu e bo je pe awon ara bi ti ti eniyan sinu damu
1: olodum ma je aku lokan
0: eh kan bi esi olodum
1: ona olomoja te olomoja te olomoja te beyan ba ti te
0: ko ma ku
1: olomoja ku lokan ma ti wonu re won ni mojo ogun mo po a le fi weni ti o je rarara iwo ti je o ti po yoju si wa o ti je sugbon nla la po fe je abi won fi nle o yoju olohun o ku oyo
0: alaji laaro la awon gbogbo eyan ti o ba wa ri yin l'office yin lola
1: be ni
0: e ba nso bi ti office yin wa phone number ti won pe lati ri yin ago melo ti won ri
1: na gege bi oro mi mo ma nso yi pe ni won ti n sise ki won to bi wa awa si ko ni o sise yi gbeyin awon mi o tun se leyin ti wa
0: e ti lafa lo mo gan
1: bẹẹni baba mi afa
0: ẹyin gan afa
1: emi fúnra mi afa ọmọ mi
0: afa
1: ti ọba yọju owo ti pe a ti fun ọ ni nọmba yi ta da lohun to ba ti kọja yi ta fẹ da lohun yẹn a ti n sise kọja laakaye tori pe lomi tun wa lohun ta tun da lohun lori fonu loru bi wọ se n sun kọla se n sun a ṣaduwa a da yẹn lohun loru ta ba wa lo fi tosan patorula won na mo pe oda
0: be ni
1: ogbin yan ni
0: ọgbọ̀n èèyàn péré lẹ máa láǹfààní lóòrọ̀ ọ̀la okay
1: tó dójú mọ̀mọ̀mọ̀
0: okay
1: tó bá ti wá pè wá ọ wá gba nọmba nọmba 1-30 tó bá sì ti ń yọjú ọ gba káàdì a wà tó pẹrẹpẹrẹ báyìí rẹ ṣe dúró ó dáa ni wọn fẹ bàjẹ wọn àti ìbàjẹ àṣọ wọn ti bàjẹ ta ló bàjẹ àṣọ kí ni ó gbé jáde àjẹ òye ọ kí wàhálà yànmọ rẹ dìwọn àṣọ bó o lò ó ṣe máa jẹ bó o lò ó ṣe fẹyàwó bó o lò ó ṣe máa ṣiṣẹ mélòó la fẹ ka ẹlòmíín wọn ti runwó lórí iṣẹ tí kì í ṣe àyànmọ wọn.
0: kábíyèsí ọlọrun.
1: a gbọdọ máa sọ ni.
0: ok gbogbo ẹni bá máa wá láàárọ ọla wọn gba káàdì ₦2000 péré.
1: bẹẹni ọwọ àpò bá ti pè àwọn ọmọọṣẹ mi àbáwọn ọmọ mi wọn ò pè wọn fún ọ ní nọmba nọmba ń lò ó fi wá yọjú ó wà san ₦2000 wọ káàdì àwàdà ọlọrun.
0: ẹ bá ń yọ̀ǹda nọmba tí wọn pèsè.
1: nọmba mi 070-31-04-99-30 nọmba mi ẹlẹ́ẹ̀kejì 090-75-68-8168 bó o ṣe ń gbọ́ ì máa pè máa gba nọ́mbà kó tó pé tó bá pé gbà pé ó dúró díjọ́ míì ni o bó ti jẹ́ nu.
0: ok káwọn èèyàn tètè máa pè ká ẹ tètè máa gba nọ́mbà aláàjì a ti ń lọ lórí ètò yìí nọ́mbà yín ẹni kẹ bá ń yọ̀ǹda gbogbo eyín èèyàn tẹ́ ẹ fẹ́ rí wọn lóòrọ̀ ọ̀la 30 ọgbọ̀n èèyàn òun náà lọ́mọ aláǹfààní láti rí ó yá ètètè máa pè wọ́n báyìí báyìí bẹ́ẹ̀ bá sì ti ń bọ̀ ₦2000 ní kẹ́ ẹ mú dání tẹ́ ẹ fi gba káàdì o.
1: ọgbà káàdì o kìí ṣe ètò òde tó ọlọ́ọ̀gbọ́ káàdì inú ọ̀rọ̀ o èmi yìí gbowó wọṣẹ́ o káàdì rẹ ló fi wọṣẹ́ ọwọ́ àgbà káàdì ẹgbẹ̀rún méjì náà ni
0: ₦2000
1: ni ọba ti gbà á wọlé bó o bá sì ti gba káàdì mi tẹ́lẹ̀ tí nǹkan kan rú ọ lójú máa bọ̀ tó wá béèrè ilẹ̀kùn sí kalẹ̀ nọ́mbà mi 070-31-04-99-30 070-31-04-99-30 nọmba ẹlẹ́ẹ̀kejì nu 070-75-68-8168
0: ok àárọ̀ ọ̀la òun náà lẹ máa láǹfààní láti rí aláàjì owó labẹ́ ọlá imam òṣùpá àdínì ní ọ́fíìsì wọn bí wọ́n ṣe júwe fún wa ó yá ẹ tètè lọ rí wọn o àdúrà tèmi náà sì ni wípé bí ọlọ́run bá ṣe ń lò wọ́n tó yẹ pé àdúrà àwọn èèyàn ń gbà lọ́dọ̀ tiwọn títí ẹ náà máa gba o ẹ̀yin náà ọlọ́run bá yóò dá sọ́rọ̀ tiyín o ọjọ́ mẹ́jọ láti pàdé lórí ètò yìí ó dàárọ̀ o.

0: tó ń gbọ́ mi lákòókò yìí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, àìsàn tí ó gbóògùn Ọlọ́run ò ní fi sẹ́nì kankan yín o. Orúkọ tèmi ni Bàbá Égún.
1: Tí mo wá láti àjàṣe ẹkú tọnu, tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò, àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú Liberty Stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà. Tọ́ bá ti wọnú ọgbà, sọ pé star number 12 ló ń lọ, ẹ kọ́lẹ̀. Star number 12 ni Bàbá Égún wà olójú.
0: Ọlọ́run ọba ò ní gba ojúlọ́wọ́ gbogbo wa o. Tí wọ́n bá ní ojú ń yọ̀ yẹn lẹ́nu, nǹkan kan ló ń fà á. Bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò nẹ́run ní ara, tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀, tàbí ìfúnpá gíga nírú ara rẹ, ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà. Bóyá àwa máa rí bí kurukuru, àbí kó máa rí bí èéfín bí èéfín, àbí kó máa rí bí ọyẹ́ bí ọyẹ́. O rírà àtẹlẹwọ rẹ, o dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira. Ẹlòmíì ò lè rìn lálẹ́ nínú mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀. Bó ṣe ń jásí kòtò ni ó máa jásí gegelete. Ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́, ẹlòmíì ò lè ka mẹ́sẹ́jì mọ́. Bẹ́ẹ̀ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan. Àfìgbà tó bá súnmọ́ ni ó tó máa sọ pé àsílágbájá àṣewọ̀ ni. O dá òsánmọ̀ yàtọ̀ fún alẹ́, ọmọ ló ń fa ẹlòmíì káàkiri. Níṣẹ́ ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọ́ ta gàgá síbi ìrìnà tẹlòmíì. Tẹlòmíì ó máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀. Ẹlòmíì tiẹ̀ wá la ojú rẹ̀ kalẹ̀, kò fi rí nǹkan kan mọ́ rárá. Ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ̀. Ẹlòmíì ò rí nẹrí nǹkan tó fẹ́ jẹ. Ẹ máa ní jẹ́ńjẹ ọ̀tá yín. Ẹkún àárọ̀, ẹkún ọ̀sán, ẹkún alẹ́, gbogbo etí tó ń gbọ́ mi lákòókò yìí, ẹ máa ní rógun ẹkún. Béèyàn bá ń sun ẹkún àsunjù, a máa ṣàkóbá fún ìrìnà wa. Ìfúnpá gíga, kéèyàn máa ro orun sùn. Ìtọ̀ àtọ̀jù, kéèyàn tọ̀ kalẹ̀ kéèrà ó pé bá kéèyàn máa tọ̀ bí ẹ̀mẹfà ẹ̀mẹjẹ kílẹ̀ ò tó mọ́. Ó lè ṣàkóbá fún ìrìnà wa. Kéèyàn máa ó yé. Tí pẹ́sọ̀ bá ti pọ̀ jù fún ojú, kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa. A ti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú. Tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni. Tó bá pẹ́ tó bá yá, kurukuru ni ẹ̀dá ó máa ní. Àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀, bíi pé ó léwó ó lé funfun láàrin ojú. Àbí ìwọ tó jẹ́ pé orí ó máa fọ ní gbogbo ìgbà, abala orí kan yóò máa fọ ẹ. Bóri bá ti ń fọ ní láfọjù, ó lè ṣàkóbá fún ìrìnà wa. Bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀, kí ṣe ni ó dàbí wípé kurukuru bojú ọjọ́. Tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta, ẹlòmíì ò lè lọ ibì kankan mọ́. Ìṣe ni ó dàbí pé wọ́n lẹ láìlọ́ọ̀nù. Bẹ́ẹ̀ lómi níbi ìrìnà tiẹ̀. Ìrìnà tẹlòmíì tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀. Ẹlòmíì ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́. Tẹlòmíì tiẹ̀ ṣe lásán. Bóyá ọfà asakatú ló bà ọ́ lójú ni, àbí ọfà fòtá ló bà ọ́ lójú, àbí ọfà bàbà ló bà ẹ́ lójú. Tó ò fi rìnà mọ́, gbéra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ Bàbá Égún. Tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa, a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa. Mọ́ pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí, pé ẹ ní fọ́ lójú inú, ẹ ní fọ́ lójú ìta. Ọ̀pọ̀lọpọ̀ ẹyin bàbá mi, ẹyin ìyá mi, tẹ la ìrìnà ti yín kalẹ̀, tẹ fi rí nǹkan kan mọ́. Ológun ọdún wà, ọlọ́dún mẹ́wàá wà, tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́. Ẹ padà, ẹ̀yin kọ́ lọ Ọlọ́run. Àdúrà ń gbà nílé iṣẹ́ Bàbá Égún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà ti wọn kalẹ̀ tí wọn ò fi rí nǹkan kan mọ́ tọ́dé ilé iṣẹ́ Bàbá Égún. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, náà dẹ̀ tún mẹ́lòmíì wá. Ẹ̀yin náà gbìyànjú, ẹ má bora yín mọ́lé, ẹ má bora yín pa o. Àìsàn tí ò gbóògùn Ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú òkun ayé o. Ìwọ́ ti wá lọ sí àyẹ̀wò, wọ́n ń pè lórúkọ kan fún ẹ. Gbéralẹ̀ wá yọjú sẹ́mi Bàbá Égún. Tí wọn náà bá dé ọ̀dọ̀ mi, ọ mọ̀ pé Ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ. Èmi sì fara ní ìyẹn lórí owó, torí pé mi ò gbàdúrà k'Ọlọ́run fara ní mí. Gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí, ojú inú yín kò ní fọ́, títa ò ní fọ́, ojú yóò ní relédè yìí. Ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o. Èyíkéyìí tọ́ bá ti rí pé ó ń ṣe ẹ́ nínú àìsàn ojú tó ń yọ ẹ́ lẹ́nu, gbéra ìdílé wa yọjú sí Bàbá Égún olóòtú ojú. Àìsàn níbò mi mọ́ra kí n pa láìsàn wí, tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ láìsàn wí. Àìsàn tí ó fọ yín lójú, adániwáyé kò ní gbé bá yín o. Ẹ délẹ̀, ẹ má bora yín mọ́lé, ẹ má bora yín pa. Tí wọ́n náà bá délé iṣẹ́ Bàbá Égún, ọ mọ̀ pé Ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá Égún tí mo wá láti àjàṣe ẹkú tọnu, tọ́ bá ti wọnú ọgbà, sọ pé star number 12 ló ń lọ, ẹ kọ́lẹ̀. Star number 12 ni Bàbá Égún wà olójú.
0: Ní ilé iṣẹ́ Bàbá Égún, àwọn ò kí ń kàn kan sínú ojú o. Gbogbo ohun tá a bá máa fún ẹ, ewé àtegbò wa, ẹnu lẹ́ẹ̀tì máa lò ó, àwọn ò kí ń kàn kan sínú ojú. Irinṣẹ́ ti wà ńlẹ̀, irinṣẹ́ ìgbàlódé, tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní. Pẹ̀lú ògbó lọ́dọ̀ Ọlọ́run, àdúrà yín gbà. O sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí, 08065896839. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839. A ní wọnú òkùnkùn.
2: La Gelu FM, Jagaba Gbogbo Radio, Ma

gbangba ó yàtọ̀ àkànní ó ọmọ onílé ọyẹ ikú ọ̀nì pọ̀ ní wèrè ọ̀kàrẹ̀ láyé ọ̀gbọ́ ọmọ ṣe ọ̀nì kú bẹ́ẹ̀ lọ ní sì ṣe mọ́ ṣe lọ ọlọ́run ọba mi ó sì mọ fún ọ ṣe ilé ọyẹ àkànní alájí ilé iye ilé ọyẹ ọmọ mo sọ yẹ tán kí n tó ṣòro ìjì ọ̀lẹ́.

ọgìyẹ tọ́ bá pọn pápìgbì a ní mo rántí ọ̀rọ̀ àná ẹfú ìfẹ́ kí mọ ìwọ̀ pẹ̀ mọ mi ri olódùmarè kò ní kọlà kó gba gbé ẹlẹ́wọ́ òjò rírọ̀ kó gba gbé àpárà ìtòwú tó gba gbẹ́kẹ̀rán mọ́ rán létí ọ̀sọ̀ ìsọyẹ àgbàrá òjò kó má gbére pàdé rẹ ni ọrí àkànní ọlọ́run òní jẹ́ kọ́kú mọ́ wa lọ́wọ́ olùgbẹ́ngà ó yàtọ̀ lóríire díò náà ni olóríire ọmọ gbẹ́ngà ó yàtọ̀ àkànní ò èlé ọ̀yẹ́ ìjìlẹ̀gẹ̀ mi òkè mẹ́nilógún ní bẹ́ni gbẹ́tì ilé bàbá tó bí ọlọ́mọ mẹ́rin àbúrò bọ́ ẹ̀rin àbẹ̀rẹ̀ bọ́ ẹ̀rin àkúlẹ̀ bọ́ ẹ̀rin tó kù lọ́yẹ́ ti jáde adigbẹ́gbẹ́lẹ̀ràn gbẹ́tì ilé ọlọ́yẹ sọmúrùmúlẹ̀ràn ilé ọlọ́yẹ èlé ọ̀yẹ́ ni ọ́ ọmọ àsọyẹ́ tán kí n tó ṣòru ìjì ọ̀lẹ́lẹ̀ tí mo múru ẹkùn lọ́wọ́ gbọ́ngàn tóńso ọ̀rí wípé àlògbó ni ọ́ mẹ́kùn níbà àlògbó tó rán lóbì lọ́jà bàbá yìí tàrẹ́ títí ó lọ kó fún ẹlẹ́mu ẹlẹ́mu dunnú olóbì ń sọ olóbì má sọ mọ́ ó ní ibi owó wá balógó balọ̀ ìjì ọ̀lẹ́lẹ̀ ọmọ.

0: gbogbo ibi kibi ti e ti gbo wa lasiko yin gbogbo ibi kibi ta fe fe itun fe de yala e gbo lori radio yin ni e wo wa lori facebook ni ori tiktok ni ori awon apps ka kiri ni gbogbo ona ko wu ti e ti gbo wa ona te ti wo mi kini pe eku amojuba mi esiku ami ti ba mi atokunrin atobirin omode inu le to ngbo mi mo kin agbalagba inu le to ngbo mi mo kin eyan akegbe mi te ngbo mi mo kin eyan mo leyin wa te ngbo mi mo kin ẹ̀yin arúgbó aborí mọ̀lẹ́wú tẹ́ ń gbọ́ mi lásìkò yìí náà mo kí yín ìbá ọkùnrin ìbá obìnrin ìbá ọlọ́run bàbá àgbàlagbà ọlọ́run ọba tó ń fi wá dára tó wù tó sì wù wá ọlọ́run ọba tó já a máa rí sọ ọlọ́run ọba tí ò jẹ́ rí ibi tá a kù sí tẹ́ pé ibi tá a bá kù sí àwa gan mọ bẹ̀ ṣùgbọ́n ló jẹ́ kẹ́yìn orí ẹ̀sìn láìkí wa náà nì torí pé wọ́n ní pé ẹni ayé bá ń fẹ́ kò láhùn kankan lára ọlọ́run tó jẹ́ mọ́ fẹ́ wa àkíyín gbogbo ògógó mọ̀ jẹ́ tọ́lọ́run ọlọ́run ó tún jẹ́rìí ara rẹ̀ lálẹ́ yìí gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa ẹ̀yin tẹ́ ń bẹ lórí tiktok ni ẹ̀yin tẹ̀mẹ lórí facebook ni gbogbo yín pátápátá là ń kípe ẹ̀kú àṣálẹ́
1: ẹ̀dá tó ro fọn ìka fọmọ́lá kejì
2: ó pẹ́ títí ọmọ rẹ̀ á jẹ́ níbẹ̀ ẹ má má ṣe o
0: kò sí nǹkan méjì tá à ń ṣe lórí ètò ètò ju ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdílé ẹ̀gbọ́n mi jíde àjọgbà jésù mo rí yín àkọlà fọ́mọ olórin ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ sùn torí tíá ẹ̀yin tẹ́ ẹ̀ ń bẹ ń bẹ̀ torí tiwa gbogbo yín pátápátá mú kí olólùfẹ́ yín ti dé o kan yin ti de ọba kan yin ti de ọmọ ìlú yin ti de àbúrò yin ti de lọ́wọ́ yin ti de ẹjẹ́ àjọ ṣe lónìí a ní ìdáṣe gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ kàn sí mi lórí tiktok mo rí yín o ẹ̀yin tẹ́ ẹ̀ bẹ lórí facebook náà mo rí yín adéọ̀sùn bẹ́ńbẹ́ adéyẹyẹ bẹ́ńbẹ́ tóbi lọ́ba ajayi ọmọ ìyá àfẹ́ bẹ́ńbẹ́ ọláwúwo infinity bẹ́ńbẹ́ ọ̀gá wa promoter tó mòye adémọ́lá àṣìṣì òun gangan ló kó gbogbo ọjà wa tá a fẹ́ tà pàtàyọ̀mí dé ọmọ ìyá àgbà ń bẹ lókè lọ́hùn bàbá ń parí rẹ̀ ẹ̀yìn èèyàn mi wá ń bẹ nílé látòṣogbo tún dé fá ọ̀kúnlá lórí tiktok mo rí yín ẹ̀yin tẹ́ bá ń bẹ lórí tiktok tẹ́ ẹ̀ sì ń bàdà lè jẹ́ mọ́ mọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ sì ń bẹ ń bàdà náà jẹ́ mọ́ mọ́ àtùjọ ṣe lónìí ọlọ́run bó fún wa ṣe ohun tó ní ṣe pẹ̀lú ìdílé gangan lètò ìdìmọ̀ ọ̀gá wa the brown sugar the k boogie the boogie man bàbá ọlọ́gbà gangan nu I cite you my boss gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń wò wá pátápátá gbogbo yín pátápátá làkí ẹ ṣe ohun tẹ́ ń gbádùn wa ṣùgbọ́n ètò yìí gangan àwọn gbàgbé pé ìdílé gangan ló gbèrò fún ìdí èyí ẹ já mọ kí gbogbo yín pé ẹ kú àmì tíbà ẹ sì ṣeun tẹ ń gbọ wá ṣẹrí lọjọ Tuesday mo sọ pé ẹ já tún ṣe torí àwọn ètò kan mọ bí alẹ la máa ń ṣe a ní ká tún ṣe lọjọ Tuesday táwọn èèyàn sì pè wọlé wípé àwọn tó jẹ́ pé wọ́n kúrò nílé inú wọn ò dùn wọ́n sì mọ̀ nígbà táwọn bá padà sílé ẹjọ́ náà ni wọ́n sì tún bá ẹjẹ́ àtúwò bóyá a lè tó ká pè wọ́n kan tó padà sílé ṣùgbọ́n ibẹ̀ náà mo ti rí pé ohun tó yẹ kó kò bó wa ó bọ̀ àtọkùnrin àtobìnrin àbọ̀ òkó bó lòun lè bọ igba abẹ́rẹ́ nínú òkú ọ̀pọ̀lọpọ̀ ohun tí ń fàjà láàrin ọkùnrin àtobìnrin kìí ṣe ohun tó yẹ ó fàjà ọ̀pọ̀lọpọ̀ wa ohun tó ń fàjà entitlement wà lára nǹkan tó ń fàjà ohun tí ò yẹ ti ẹ̀rí rárá ohun tí ò yẹ ó fa ìbínú ní ń fa ìbínú àtọkùnrin àtobìnrin àwa méjèèjì a sẹ́fìṣì ìmọ̀tara ẹni nìkan in affect ìdílé wa inú wa sì ń dùn entitlement ó affect ìdílé wa inú wa sì ń dùn

0: balẹ̀ bàgẹ́ ó wọlé pẹ̀lú steez gbogbo peter yòókù fún bí àwọn misty peters jàdùn lábí ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 peters bẹ̀ tí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit láti ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni plot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 peters NAFDAC Ijolote.
1: La Gelu FM.

0: jẹ́ rí lálẹ́ yìí jẹ́ nǹkan mo fẹ́ jẹ́ ká mú nǹkan kan yọ. Àwọn ọkùnrin èmi àti yín lájọ lọ́rọ̀ lálẹ́. Lọ́sẹ̀ mẹ́ta sẹ́yìn ó dàbí lọ́jọ́ Tuesday. Mo sọ nǹkan kan nígbà tí mo ń sọ̀rọ̀ fún ẹ̀yin ọkùnrin tí mo sọ wípé ká pé a bẹ̀rù àwọn ìyàwó wa. Ó dẹ̀ yẹ ká bẹ̀rù wọn. Mo wá sọ kinní kan wípé èmi ò dẹ ẹnikẹ́ni lẹ́jọ́ ẹni tó bá ní ojú mi ta. Mo ní mi ì dẹ́nikẹ́ni lẹ́jọ́. Lẹ́yìn ètò ẹnìkan bá pè pé Mr. Gbenga a ṣe máa sọ báyẹn. Mo ní tá a bá sọ reality. Ẹn bá sọ tòótọ́ àwọn èèyàn ìfẹ́ gbọ́. Bí mo ṣe ń bẹ lórí ètò tí bá ní ẹ̀yin ọkùnrin kò dá ẹ mọ́ lójú méjì. Wọ́n wọ̀nyí mo sì mi ni. Bẹ́ẹ̀ play. Sẹ́rí ohun tí mo fẹ́ já ṣe. Lálẹ́ yìí bóyá àwọn míì tán bá tún wúrú wà bẹ́ẹ̀ bóyá wọ́n rì tí. Èmi fẹ́ bèrè ìbéèrè ni. Ẹ̀yin ọkùnrin mo fẹ́ jẹ́ ká jọ sọ̀rọ̀ náà. Kí ni nǹkan tó ń fà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì tẹ́ fi líyàwó lé ṣùgbọ́n tẹ́ tutù lójú mi ta? Kí ló fà á? Ìyàwó yín bẹ́ńlé kí lẹ rò pé ó fà á tẹ́ tún fi níyàwó mi ta? Lẹ́yìn ọkùnrin bá ti pè mí mọ́ dá ọkọ̀ yín ẹ̀yin tẹ́ sì mọ̀ pé voice yín àwọn èèyàn ó da yín mọ̀ ẹ mọ́ pè. Tàbí bóyá ẹ fẹ́ á fẹ́ sọ bóyá ọ̀rẹ́ yín kan ló sọ tiẹ̀ fún yín ẹ tẹ́ fẹ́ sọ.
1: Orí ohun tá ò ti bẹ́ni kankan sọrí wá jẹ́ kí gbogbo àgbáyé kọ wá.
0: Èmi ní àwọn ìdí bíi mẹ́ta kan lọ́wọ́ tí mo mọ̀ pé mọ̀ ń fà. Ìkan lára rẹ̀ ni sí finish. Pé kí ni ó ṣe? Kí ló fẹ́ ṣe gan? Kò sí nǹkan kan tí ó ṣe járe. Mo ti rí tán. Ìkan lára wọn nù. Ẹ jẹ́ ń ṣí ojú òpó lẹ̀ ẹ̀yin ọkùnrin mo fẹ́ jẹ́ ẹ pè mí ẹ̀yin obìnrin ẹ sì ní sùúrù náà ẹ sì pè mí. Hello.
2: Bọ́lá Gbenga kalẹ̀.
0: Ẹ̀ka Lẹ́sà Olùṣọ́.
2: Bẹ́ẹ̀ni. Irú ìbéèrè tẹ bó ti bí ẹnìkan bẹ́ẹ̀ ni ní ṣọ́ọ̀ṣì mi. Ìyàwó ló wá fẹjọ́ sùn. Ó dọ́kọ̀ wọ̀ gbèmí lọ́wọ́ tára mo wá pé ọkọ̀. Kí ló ṣẹlẹ̀? Mo bá jà. Oríṣiríṣi orí àwọn ìwà kan tó bá ń hù. Mo ní irú tí òun sì láìkí tó sì ní tóun sì fúru pé ó ló ṣeé ṣe kó gbẹ̀mí o pápápá. Orí kí ni? O ní kò fún òdú respect.
0: Respect.
2: Kò fún òdú respect kò bọ̀wọ̀ fún òun.
0: Ara sí finish náà.
2: Pẹ̀lú bò.
0: Ọmọ ní ara sí finish náà nìyẹn. Òun ló jẹ́ kó lójú mi ń ta.
2: O ní kò fún òdú respect. O ní tó bá dẹ̀ bí ìgbà tíyẹn bá bá ọmọ ẹ̀dọ̀ sọ̀rọ̀. O lólùṣọ́ lóun fẹ́ parọ́ kan, lóun fẹ́ sọ sọ̀rọ̀ kan. Ó ní ṣé mo mọ̀ pé ìyàwó ọlọ́kọ òun níyàwó nílé ọkọ níyàwó nínú ilé. Mo fi jáde síta.
0: Ẹ ṣeun mo ti yọyọ kan báyìí. Ẹ̀yin obìnrin tó jẹ́ pé lójú ara yín kí ni ọkọ mi ó mọkọ ìyá ẹ̀. Ibo mi máa ń gba náà ojú ẹ̀. Àwọn òbí tó bá rí mi báyìí yóò pa lọ́lọ́lọ́ ni. Sáwọn obìnrin wọn àwọn ọkùnrin wọn á gbojú bọ̀rọ̀ ni ṣe ti rí ọkùnrin mi ò ní sọ fún ọ. Hello.
3: Hello, Mr. Gbenga.
0: Yes, sir. Ọ̀gá mi. Yes, sir.
3: Ẹ jọ ṣe obìnrin ṣe pé èèyàn máa fi gbogbo ara ṣe fún mi ṣe fún fọrùn ṣe fún nínú ilé. Kó wá wó sùsùn kó wò pé ẹni yìí kò lẹ́tà ti máa fọwọ́ kàn án àbí kóun máa lọ síta. Tó dẹ̀ fẹ́ níṣu lọ́kàn ni. ko le wa so mere ni ile yen ti o iwa kan ni yan wuya
0: ko ye mi dada o
3: ye pe yes ku sin ko to fe se n gomo pe ko gomo pe ku se bere ni ise to se fun o wa se o kere ni le se ka ni se wa yo wa kan ni
0: ki lo le ta fi fe obirin mi ile nkan ta kan dun ki lo sele te fi fe obirin mi
3: o da bi nisi gbogbo nkan ti o da fi pe gbogbo nkan te se fun ko ka si pe bi pe se nkan fun o te lorun ko lo ma yan ale nita
0: o obirin to lo yan ale nita tabi
3: be ni
0: ki okunrin wa fe yawo mi ile lori wa justify pelu nte seun nitori pe obirin yin lo nfe okunrin mi nta tori bele yin se wa fe yawo mi
3: e je bayi wa ni bayi ni seven
0: yan boya ke so direct e so direct ni ba po ba se san yo ka lere ni
3: emi ti mo ba yin soro
0: igbo
3: ti wa fe yawo mi o ti yin
0: ṣugbọn
3: igbo se tun ti gbe niyan lemi so fun
0: yin iyawo yin ti ni o ti lokunrin mi nta
3: emi mo ko ni jo tuesday ti mo so fun to so fun to so fun ni ni ori phone pe ati pe ore ti bi court te so pa pe mo ni afa pe mo ni emi go fun pe ara mi ya pe mo get ara pe ni mo fun ni scope that jo tuesday mo se se resume si bi se pada ni oni ni that mo get ara
0: oga mi mo ranti daada se ri gbogbo ohun te so lojo ni isin bayi ni ewo ni isin bayi e be tu se rojo ni isin igba te rojo pe so lojo tuesday lojo tuesday inu mi a ti edun se ni card daada to ba ti tan un pe yin pada se lojo okay lojo tuesday yen ngba te pe mi te soro pe iyawo yin nkan kan o binu mo te bi pe se yin le se
3: eni
0: eleyin
3: mo so fun mi ni pe mo se ni o to pe tori pe mo fowo kan
0: mo
3: so fun
0: yin lojo eje n bere bayi ki lo de te fi fowo kan won eri won pon yan le abi
3: yẹni
0: so e ka won daada e gba won mu
3: eyin ye e ma gbo o tun wa so fun loju emi ati e bayi pelu se ju awon omo re ya oke yi wa pelu yi gbogbo ko tun jo wa laarin yi mo fe ko gba die ke wo bi ti mo ni se de mo fe ko gba die ko da bi film bo bi a pa wo ninu film ni ko ma lo ko da be pe a wo ti e meyin yi ri rara o de la inu agbari e sa ja o de so jade fun mi pe àwọn tó ń fún un ní dùn. Ní kò ń gbàgbé òun ò lè gbàgbé ẹ̀ ẹ gbọ́rú statement yẹn.
0: Bàbá ẹ má bínú ohun tẹ́ ẹ sọ ohun ẹni tí ò bá níbẹ̀rù ọlọ́run ni ó sọ pé ohun tó ṣe dà. Mo fẹ́ confirm ṣé ìyàwó yín fi ẹnu ara wọn jẹ́wọ́ fún yín wípé lóòótọ́ ni àwọn àtẹniyẹn bára wọn lájọṣepọ̀. Okay.
3: Ko
0: di
3: ex
0: ni. Se won wa pa won ti wa pada ni abi won ti ex yen lo si nbe nbe sugbon won bara won soro abi.
3: Awon mejeji na ni. Debi te pe ti we mo je gba won soro gan gbogbo. Alo mama se video call. Mi ma se video call live wo aso.
0: Ayin o da. Se baba ejokun, baba eduro, baba. Nkan ti o ba da ma so mi pe ko da o. Eni won se video call live wo aso. Chari te yan ba se video call sa looto ko wa okay ki obirin ile ko ma se video call pelu okunrin olokunrin sugbon gba tan ba se video call ti yawo yin o woso se wa nbe le fi mo pe ko woso
3: mo wole mo ba lenu e ni
0: okay
3: ko mo pe mi ko mo so ko to se go bi awon awon mo yo spin ba ve ko mi se ki inform me bi amun bo ba ti dele mo dina ni
0: mo
3: le se wole bayi bo se ri pe mi ni bayi lo se yen ti aso gora mi o ti ju fo sile mo ko ate ni ejo soro life mo we ni yen bayi
0: okay
3: mo so mo yin soro ni jo tuesday mo so gba pe a ba pe mi gbo fun gba pe mo bo mi se dan yan ko tumo mi ninu pe bo ke ba mi pe bo mo wa soro pada fun gba pe oro ti de ko se yin wa pada ti mi lere bi pe ah ki wa ni be ki e se ba buna ni de ba be to ba gbo pe oro to so yin ti emi o bi pe emi gan mo bi pe ya ke mi lo ko emi o wa lo ko iwo lo pa gbe oro lo ko ni e iwo mo lo bi so ko right lo ju ara o le mi so ore en da ti de ba gbo pe ma to pe lati nodo lo je won so gba pe won ni oro yen pa lo ju because o shock mo pe ah so de ye ko possible se pe o lo ko
0: baba baba se ri eh mi o to lati da yin lebi olodum o je ki mi oriru e se ri un to sele si yin pe eri yawo yin pe o nse video call pelu ex e ki se un to da mo so fun mo so lojo tuesday yen pe awo okunrin ka ma gbadura fun ogbon ati emi ati ni sock absorber ati le mu nkan mara obirin mi a ma se nkan mi bi eni wipe keyan ti e keyan lu won pa sugbon amumara o ni grace ti okunrin bodo ma bebe fun now iyawo yin according to gba ti mo pe won won ni awon ri pe wa la yin e fe po awon sa kuro nle fun yin e si wa ba won ta nibi ta won wa e si wa na won e wa disgrace awon loju awon eyan won ne na won lojo sunday ojo saturday abi friday ni e tu tu bere e tu na won na lojo sunday loju awon eyan
3: won
0: ti so na nu pe ojo meji lera lera kan ta so nu n ta so ni un
3: that first day to oko so phone la se le mi gba lowo
0: won le na won ele mama won le na won e mo ke mi si nbe se wa mo oga mi e tu duro ma je ke soro to ya ki le wi
3: awon eyan mo mi dara mo yin soro opolopo eyan to to wa wi e pelu to be to da mi yi like boda se wi yes as mo ti tele yi awon ti mo ti ke ni si so fun ti o ti e pe ti e ya pa e mo mo ti se te ko yan won ye ko yes to le ngo o ti yin seri mo se n belu ji gbo si mo ti mo ko am mi mo pe mi mo ko ni ma ti daruko ara
0: e mo daruko yin e sa file ba da mo daruko yin oga oga mi se ri oga
3: omi ifowo
0: oga mi ojo o le na won
3: ojo friday
0: ojo friday le na won ojo saturday wa nko
3: saturday ni e na se ko mi o ba fun se
0: ko oga mi se ri igba te ti mu iyawo yin te ka won iyawo yin be ninu ile ni won tin se video call e de ka won pe won se video call pelu eyan kan ile igba te bo sita te lo na won mo bi tan wa
3: ona owo ele mi fe gba
0: oga mi mo mo e sa duro se igba te bo ta te lo gba phone lowo won won o ni fe fi oju boro fun yin ni phone yen baba agidi nibi te ti lo gba phone sa sa won to nbe nbe se won papa mo to sele
3: no mo so
0: kon gba pa won mo to sele e ti tu asiri iyawo yin ohun to ye ke bonu nle e ti tu sita already awon eyan ti mo wi pe iyawo yin o onisheku se ni awon eyan ti foju oni na bi wo so now see e wa ni ka wa be ibi ti mo n bo niyan o e ti tu sita already ta ba wa be iyawo yin oga mi se e fe koko ladugbo yen ni ke lo gba le mi fun
3: why not mo koko ladugbo ma se gba pe won se bi mi sibe
0: te ba koko ladugbo stigma enko awon ton ti mo yin ko se fe lo ise lo e fe lo sabo ni si bi ta awon yo mo yin si ilu tutun lo nje sabo
3: okay this is okay bye e ti wa so ko fun yin okay bye yo ti si mo yin soro inu ile lo ya si wa
0: won le wa ni
3: ti lo
0: muwi wa won le wa nle yin ko ti sibi ton fe lo ni ton ba lo court oga ton ba lo court o so awon nkan to ye ma se won so fun yin
3: e wa mo fe ti o wa duro ni duro pe ni sibi pe e jo to lo lo fi su ni ko ti gba pe emi o so ko to se
0: o ni tori pe ọ̀gá mi àwọn ará ló ti ẹ̀ dá àwọn ará ló bá wa dá sọ̀rọ̀ yìí ṣẹ́rí ẹjọ́ tí wọ́n ẹjọ́ eléyìí tí kóòtù ó rí eléyìí tó lẹ́fídẹ́ǹsì ni ẹjọ́ tí yín ẹ rí ẹ́fídẹ́ǹsì ẹ rí fídíò wọn ṣe ńgbà tí wọ́n ń ṣe fídíò pẹ̀lú arákùnrin tóun ẹ kàn lè gbà fún.
3: Sáà nínú sí mo nà kó ẹ̀ lé rí ọwọ́ tèmi náà lára ẹ̀.
0: Ṣé kò ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ ni sà.
3: Kò sí máàkì kan báyìí tẹ́lẹ̀ sọ pé kan báyìí lè rí
0: láyé. Sáwọn ẹlẹ́rìí sáwọn ibi tí ẹ ti nà wọ́n sáwọn èèyàn wà ń bẹ̀.
3: Ìyẹ̀rẹ́ tó lè jáde nínú ọ̀pẹ ọ̀pẹ ìkan báyìí.
0: Bọ̀ àwọn èèyàn wà ń bẹ̀ yẹn ibi tí ìyàwó yín ti ń ṣe ibi tí ìyàwó yín ti ń ṣe fídíò kọ̀ ohun tí ò da ni o ohun tí ò da pátápátá ni o kíyàwó ilé mọ́ ṣe fídíò kọ pẹ̀lú ọkùnrin ìta ohun tí ò da ni ìlú da o ṣùgbọ́n ẹfídẹ́ǹsì yẹn ò sí ẹfídẹ́ǹsì yẹn ò sí.
3: Ẹni tó wá dúró tó sọ fún mi mo sọ pé àbúkè ẹni yìí ò fi sílẹ̀ má bàa chaatì mọ́ máa tó lóun ò lè fi sílẹ̀ pé ẹni tó ń fóun ní jọ́ ìlú.
0: Ọ̀gá mi ọ̀gá mi ọ̀gá mi ṣe rí yorùbá sọ wípé amúkún ẹrù wọ òkè là ń wò àwòsàlẹ̀ mo ti condemn gbogbo nǹkan tíyàwó yín ṣe ṣùgbọ́n kí ló dé tó fi jẹ́ wípé ọ̀dọ̀ aráàta nìyàwó yín ti ń ní jọ́ì tí ò rí jọ́ì látọ̀dọ̀ yín ẹ jẹ́ ká wò yẹn ṣe ń gbọ́ mi sà.
3: Oye mi
0: la. Kí ló dé tí ìyàwó yín tí ò rí yín gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé kò yẹ kó lọ bì kankan ọ̀dọ̀ yín ló yẹ kó ti máa rí ìdùnnú bí ó ti lọ tẹ́sítì ìdùnnú ń bẹ̀ yẹn òun lẹ fi lé tí ò lọ kì í ṣe nǹkan tó dáa o.
3: Ẹ dúró sà jẹ́ kí n ṣàlàyé fún yín.
0: Ẹ ṣe sà.
3: Èmi àti ẹ̀ ó ti ó ní owó kan tí mo fẹ́ gbà ní àbí $400. Ó ní ẹ̀sùn ẹ̀sùn pé kí n kó fóun kó fi bí kó máa ṣe bísíǹnẹ́sì jọ jẹ́ pẹ̀lú rẹ̀. Èmi náà sọ pé ṣe ká ní ilé kó lẹ̀ kí àtijọ́ yẹn pa sí mo ti sọ̀rọ̀ yẹn ní wàhálà ti gbé.
0: Bọ̀ ẹ ti kówó fún wọn rí.
3: Dáadáa. Owó tí mo gbà last year tí mo gbà last year ṣẹ́ pé mo kó fún wọn. Mo sì close bí a fi $400 náà ni.
0: Bàbá. Ṣé mọ̀ pé bàbá mi ò kàn tún fẹ́ expose sí ọ̀rọ̀ yìí jù ni ṣèbí nílé lẹwà báyà bíbi iṣẹ́ lẹwà. Ṣé mọ̀ pé ǹjẹ́ mọ̀ pé wọ́n bá béèrè lọ́wọ́ ìyàwó yín kì í ṣe ọ̀rọ̀ owó yìí nìkan ló lè dá wàhálà lẹ̀.
3: Kò sí nǹkan mi tó lè sọ tó lè jẹ́ kó máa fi tó lè sọ fún mi pé mo ṣe fún un.
0: Tó fi lè mú yàwó wípé ẹni tó mú dùnú fóun tó dẹ̀ ń sọ lójú ọkọ kò lè dówó táwọn ọmọ sì ń bẹ́ ń bẹ̀.
3: Ọ̀dà
0: ọ̀gá mi ṣe tún rí ẹlẹ́ẹ̀kejì ẹ tún jẹ́ kí n tún sọ míì fún yín fún àwọn tí wọ́n ń gbọ́ wa ní ìsìn náà kẹ́ tún fi kẹ́kọ̀ọ́ tí ì bá ṣe wípé bóyá ó pọ́síbù kọ́lọ̀ ń jẹ́ ká láǹfààní màá sí ojú òpó lẹ̀ mo ti ṣe rí njọ́ kan bí ẹ̀ẹ̀mejì gan ni pé àwọn obìnrin tí ọkọ wọn ti ká wọn rí ẹ̀ tún gbọ́ lónìí fúnra yín kì í ṣe ohun tó dáa o àwọn tí ọkọ wọn ká wọn rí tó sì daṣọ àṣírí bò wọn tí etí méjì mẹ́ta ò gbọ́ tílé wọn ò sì dàrú tí wọn ò sì ṣe bẹ́ẹ̀ mọ́ wọn wà dáadáa ṣùgbọ́n tíyàwó yín bá ṣe àṣemáṣe tó ṣe àgbèrè tẹ́ wá pariwo ẹ̀ síta táwọn èèyàn gbọ́ irú àwọn irú kéèsì báyẹn ni kì í ṣe mẹ́ndì mọ́ torí pé ojú tí a mọ bẹ́ẹ̀ àwọn èèyàn ti gbọ́ sí ní téèyàn ò bá gbọ́ sí ó sì máa ń ṣe àmẹ́ndì ẹ wá ní kí n bá yín bẹ̀ ìyàwó yín jọ yẹn ìyàwó sì ti gba kóòtù lọ àwọn yóò sọ pé tọkọ rẹ bá pọ̀ padà gan ó fẹ́ ṣe ọ́ lè ṣe ni o èrò kí ló dé máa sọ torí pé ẹ ti tu láṣìírí síta ìyàwó tí bá ń ṣe irú nǹkan báà kì í ṣe ohun tó dáa lóòótọ́ ṣùgbọ́n ẹ ti pariwo ẹ̀ síta. Ọ̀gá mi, yes sir.
3: Ẹ̀rí ọ̀rọ̀ yìí tó ń gbéá lójú ti tèmi àgbéá lọ́dọ̀ ti ṣe sí bíbẹ̀. Kò sí wọ́n ní kò sí ẹni tó máa fi àwo tó lò.
0: Fi jẹun. Ọbẹ̀ ni.
3: Àbẹ̀ sọ́rí ọbẹ̀ tó lò. Ọbẹ̀ tó lò. Ṣàṣà ní obìnrin ó ti bọ́ sípa tó lọ tọ́ta wò dáadáa. Tọ́pọ́lẹ́ ẹ̀ka ó wá sọ pé òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣàṣà ní.
0: oda baba mo ti gbo yin e hold on e je kin sare wo boya e role pa abi to boya e right abi e right e hold on je gbo e je kin je kan pe wole won pe wole e ma gbo radio lo e ma gbo lo eyin eyan mi se ri un ti baba yi so a soro le lori o ṣugbọn e dakun mo mọ pe n jo yin lara a so baba wa Jeff Idris actor baba Jeff mori yen duro.

0: se rin ti mo fe je ke se nisin e dakun eyin eyan te n gbo mi e ma ti pe e dakun mo fe je ki e je n ti baba yi so se looto ni pe bi obirin ba ti le lo se ase ma se nta oga wa mo ti ri yin oga wa Gbenga Fatuga se oju oni ti yin baba at 50 je n wo eyin eyan te n be nle te je obirin yala en be legbe oko yin ni abe si legbe oko yin won kuku ti dari jin e je ka wo nti baba yi so wi pe ko si obirin to ba ti totawo ti oko e ba si ti gbamu pe ita yo ni ku oloju e e gbo so possible se ko si nje a ri lara yin te n gbo mi te to itawo ti oko yin si gba yin mu te si bebe pe iṣẹ́ ìṣù ni kò pa yín lé kó mọ́ pa yín ta tẹ́ ẹ̀ sì padà sí ìdí ẹ̀ mọ́ ẹ̀yin wọ̀nyí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ pé mo kàn ní ìdí méjì péré ni méjì péré kí ọkùnrin mọ́ pè mí ẹ̀yin obìnrin yìí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ pè hello hello
1: hello ẹ káàárọ̀
0: kọkùnrin mọ́ pè mí sí alóbìnrin ẹ fún wọn láǹfààní àti pè wọlé 091 2370 8675 e mo daruko yin be ba ti pe wole o mo kan fe je ke mo kan fe so sele ni be ni mi sise mo kan fe gbo e mo daruko yin be ba ti pe wole hello
2: e kale o
0: e kale ma
2: yes sir
0: se gbo n ta nso ma
2: agbo
0: so sele si yin ri se si pada lo be mo
2: to sele ni pe o sele se yan mi ni
0: mo gbo yin
2: se lari o
0: kile wi
2: won se lariwo
0: won pariwo won bo nkele
2: be ni o de pare la ara wa
0: ko si sele mo
2: be
0: bo le se wa mo gba pe won se lariwo o si sele se yan yin
2: ada si mi
0: okay
2: aburo lo je si mi
0: okay ma
2: ada da si
0: e seun
2: e se ri okore owo to ba ti dariwo bayi to ti doro pe arun pariwo lera wa lori o ti dile te ma ja le ma jo de
0: bi kan ni o ja si
2: emi advice okunrin yen ka won gan la mu chukuru nbe so lati ma no obirin bo ti wo kori emi bi re pe ti okunrin ba fi le no obirin ife yen o si nbe no ton ton mo obirin yen si o da o ko buruku ni o ṣugbọn eyan ma n bora won lasiri ni wọ́n ti tú àwọn láṣìírí ibi tí wọ́n kù kò sí àròkàrò kan ló máa mẹ́kọ́ àṣìǹkà wá.
0: Ẹ ṣe gan mọ̀ ẹ ṣe mọ̀ ó kú obìnrin ẹyọ kan 091 2370 8675 hello.
3: Ìta alẹ́.
0: Màmá ṣó ṣẹlẹ̀ sí yín.
3: Bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ sí mi ọkọ mi sì daṣọ àṣírí bú mi ibẹ̀ mo sì wà dàárọ̀ yìí láti bíi 35 years.
0: Ẹ sì padà sí ẹ padà sí di ẹbí mọ́
3: láìláì ó bọ́lọ̀ ń sì pinnu.
0: Inú yín sì dùn pọ́kọ inú ẹ sì gbà gbọ́ pọ́kọ yóò sọ̀rọ̀ yìí síta inú yín sì dùn ẹ bìlíì fún wọn.
3: Láìláìláìláì.
0: Ẹ ṣe màmá ẹ ṣe màmá mi. Hello. Hello.
4: Hello, ẹ kalẹ o.
0: Ṣó ṣẹlẹ̀ sí yín rí?
4: Ó ṣẹlẹ̀ sí táṣọ ìdìmí rí. Ó sì wà nílé ọkọ̀ ìdílé olómi kọ́kọ́ rẹ̀ òde ẹ̀kọ́.
0: Ọkùn daṣọ àṣírí bó wọn pariwo ẹ̀ síta.
4: Bẹ́ẹ̀ni, kò sì dédìí rẹ̀ mọ́.
0: Kò dédìí rẹ̀ mọ́. Ẹ ṣeun. Orúkọ máa rọ̀ ẹ̀ka sọ̀rọ̀ ìdílé. Orúkọ máa rọ̀ ẹ̀ka sọ̀rọ̀. Hello.
5: Hello, ẹ̀ka lẹ́rù.
0: Ẹ̀ka lẹ́sà.
5: Ẹ̀pa o, ẹ̀kú ètò.
0: Yes, sir.
5: No, ìjọba àgbẹ̀.
0: Àmì.
5: Sodiq ló kọ tèmi.
0: Ǹgbọ́n yín.
5: Láti Ọ̀yọ́ láàfin. Nípa tí ó ṣẹlẹ̀ sí bọ̀bọ̀, Ọlọ́run ṣàánú wa ni.
0: Àmì.
5: Ìgbẹ́sínsín lẹ́jàwó bẹ̀kì lójú bá kú ọkùnrin kú. Ẹ rí ilé sọ pé bí bọ̀bọ̀ yẹn ṣe ọ̀dà torí ìfẹ́ni tí ó gbá mo ń kọ́ fídíò kọ̀ ní òwò nǹkan burúkú ni wà láàyè nǹkan burúkú ni ọlọ́run èmi tó fẹ́ rọ̀bọ̀ gbọ́ ni o kò yí etí mo kàn rí pé ètò tẹ́ ẹ̀ ṣe yìí kí pé ẹ̀ ń tàníyàn mọ́ràn nǹkan gidi lẹ́sọ wà láìsàláì nǹkan gidi lẹ́sọ.
0: Ẹ ṣe wọn dá mi.
6: Ètò yìí lágbára o.
0: Ẹ̀yin èèyàn ẹ tún jẹ́ ń tún sọ nǹkan fún yín. Ṣe rí research tá a ṣe gangan. Ó jẹ́ ká ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ilé n tó bá ní ṣe pẹ̀lú infidelity pé bóyá pé obìnrin lọ ṣe àṣemáṣe. Ẹran pé táwọn ọkùnrin ìyìn kọ́ ló ń sàánú wa ni buy one get one free ní táwọn ọkùnrin. Tóbìnrin sì rèé òun ni máa ń dùn yàn jù. Ṣé wá rí a wá discover wípé ká ní pé nínú 100 ni ọkùnrin ni obìnrin tó lọ ṣe àṣemáṣe.
6: Orúkọ márùn-ún ọmọ Olúgbẹ́ngà sá lórúkọ rẹ̀ ẹ̀wọ̀ tún ẹ̀.
0: Tí ọkọ rẹ̀ wá gbamú yálà ó rí lórí fóònù ni
6: ẹ̀wọ̀ bọ́là rẹ̀
0: yálà ó rí ó ṣàrí ọ̀gbìn kan ṣàṣẹlẹ̀ ṣàwọn ṣàká wọn mú nínú mẹ́wàá tí wọn bá pariwo ta pé pàmí ilé mọ́ pàmí ìta kó jẹ́ pé ìyá ìyàwó nìkan ló mọ̀ tàbí pásítọ̀ rẹ̀ nìkan ló mọ̀ tàbí ìmáàmù ẹ̀ nìkan ló mọ̀ tó jẹ́ pé àwọn tán mọ̀ sọ́rọ̀ yìí kò ju bíi mẹ́ta lọ nínú mẹ́wàá mẹ́sàn-án ni wọ́n sì máa ń dúró nínú fámìlì náà máa ń dúró nínú létílé wọn ó tó rò ẹyọkan nínú mẹ́wàá ẹyọkan ni ó lọ ṣùgbọ́n nínú mẹ́wàá tí ọkùnrin rí pé wọ́n lọ bá ìyàwó òun ní nkankan papọ̀ àbí ìyàwó òun fẹ́ lọ ṣe nǹkan irú ìyá yìí ní ìsìn báyìí about to o possible kọ́lọ̀ ń dárí jù àṣàgà fún ọ̀la nǹkan tí yóò mọ̀ o possible kò jẹ́ pé ìyá ẹ̀ àti x ẹ̀ yìí ìyá yóò tí ì padà sí di èbí rẹ̀ ṣùgbọ́n ǹjẹ́ ẹ mọ àwọn ọkùnrin aníbòòtù lọ́wọ́ spana wo ló tiẹ̀ ó dà pé 12:13 àbí ṣé 12:13 náà ni àbí 12:13 ni làwọn ọkùnrin máa ń ní lọ́wọ́ 12:13 ṣàṣà ni náà ti tí ilé ètú àwọn òyìnbó gan mo sọ fún nǹkan tán dé 12:13 náà fi dé ìsìn ọkùnrin ó mọ kóòtù ẹ̀ pé à once debẹ̀ ṣé nǹkan tí mi wà tí rere ni kí ló ń fi ń bò fún mi nǹkan tí mo ti rere tí mo ṣe dáadáa kí wá ní ẹyìn kúrò járe tó bá mu sóbìnrin míì lórí yóò lose guard.
6: Ẹ jẹ́ ká sọ̀rọ̀ ìdílé.
0: Lóòótọ́ ohun tó ṣe ò dáa.
6: Ẹ ká sọ̀rọ̀ ìdílé.
0: Ó possible mo ní mi ò mọ̀ mi ò dẹ̀ fẹ́ tú. Orí mi bá ní túmọ̀ tú bí ó mọ ta arákùnrin lára yóò sì mọ dùn ìyàwó náà. Ó possible kò jẹ́ pé x ẹ̀ yìí gan bóyá kò tiẹ̀ tí wọn ò tí ì ríra láǹfààní àti ríra wọn one on one. Pé àǹfààní yìí ò tí ì sí. Èyí túmọ̀ sí pé ìyá yìí is about to.
6: Orúkọ máa ń ràn mọ́.
0: Tó sì jẹ́ wípé ó yẹ kán sì le táyé pé wọ́n daṣọ àṣírí bò ìyá yìí.
6: Gaza lorúkọ rẹ̀.
0: Tí wọn ò pariwo ọ̀rọ̀ ìsíta.
6: Láti gbé ìka.
0: Ó possible kọ́rọ̀ yìí ní kó níyàn ju gan tí ò ní stress kankan rárá. Ṣùgbọ́n ká tún wò ó lọ́nà kejì ńgbà tí bàbá yìí ń sọ wípé òun sọ fún ìyá yìí pé ó dáa já ṣe bẹ́ni pé nǹkan kan ò ṣẹlẹ̀. Já fojú fò bẹ́ni pé nǹkan kan ò ṣẹlẹ̀ fi bọ̀bọ́ yìí lẹ̀ blọ́ọ̀kì nọ́mbà rẹ̀. Ìyàwó tún sọ pé kí ni ẹni tó jẹ́ joy giver òun ti múnú òun dùn bó ní ṣe blọ́ọ̀kì ẹ̀. Ṣé rí pé ó tún ti ń mú bà mí lọ́wọ́. Ìyàwó òṣòbànú kò wà rìmọ́sù pé n tó ń ṣe ò dáa.
6: Mo yí pé ìyàwó ni Yorùbá
0: ti. Ṣùgbọ́n kinní kan tó wá ń bẹ̀ tẹ̀yìn ara alẹ́ ẹ̀ fúnra sí bóyá ẹ̀ lọbẹ̀ bóyá àwọn tó sì lọbẹ̀ tọkàn wọn lọbẹ̀ wọn ráyè pé wọlé. Kò yẹ ká máa fọ àwọ̀tẹ́lẹ̀ wa tí ò dáa níwájú àwọn ọmọ.
6: Ìpínlẹ̀ ọ̀rọ̀ ìsí ti.
0: Bàbá yìí sọ wípé òun sọ àwọn ọmọ ẹ̀ sì ń bẹ́ńbẹ́ òun sọ pé fi arákùnrin yìí sílẹ̀. pe arakunrin fi ile safa arakunrin je ka je ki ngbagbe on to sele
6: gugu agbaye ko wa
0: tumo se pe e ti je ka awon omo yo mo pe ya won yan di abi awon fe mo sagbere e ti yan affect mental health awon omo iga Kọlọ́run ṣe sànú wa gan ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ẹ̀yin òbí tẹ́ jẹ́ obìnrin ẹ̀yin obìnrin ilé àsìkò yìí gbogbo àwọn ọkùnrin yín tẹ́ ń bá sọ̀rọ̀ làwọn ọmọ mọ̀ àwọn ọmọ mọ̀ àwọn ọ̀rẹ́ ọkùnrin yín wọ́n wá gbé fóònù fún yín mọ́mí ẹgbà kínní kẹmí ṣalápájá kan ti ń pè yín wọ́n sì rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ tẹ́ ń ṣe kàákàákàákàá wọ́n sì mọ̀ pé kì í ṣe dádì wọn kẹ́ mọ̀ pé ẹ ti ń kó báwọn ọmọ yìí orientation àwọn ọmọ ẹ ti jẹ́ mọ̀ pé so èèyàn lè lọ́kọ tó tún ní ẹlòmíì àwọn ọmọ kéékèèké àwọn ọmọ mi ga tún mọ báyìí àwọn parọ́ mọ́mí yín kọ àwọn ẹ̀sẹ̀ jáde ní ìsìn ní ìsìn ní ìsìn ní nítorí wọn fẹ́ kí wàhálà ò ṣẹlẹ̀ má ṣe o hello. Yes sir. Ẹyin rédíò yín lọlẹ̀. Yes sir.
7: Ọpọlọ yín ò ní dá.
0: Àmì Ọlọ́run.
7: Ẹ ṣe rí lórí ọ̀rọ̀ ọkọ àtìyàwó yẹn. Ṣe rí ọ̀rọ̀ ìfẹ́ onílágbára tó pọ̀.
0: Ó pọ̀.
7: Ṣe rí gbogbo nǹkan tí ọkùnrin náà ṣe kò ń ṣe tẹ́lẹ̀ ni pé ó ṣe àṣìṣe tó pọ̀.
0: Bẹ́ẹ̀ni.
7: Ṣé o ti kó ìfẹ́ rẹ̀? O ti kó ìlú rẹ̀ lọ́wọ́. Nígbà tí ìyàwó ẹ̀ ṣe nǹkan yẹn, ó tún wá ń padà kẹgbẹ́hùn ìgbẹ́. Kò padà. Ṣé gbogbo èyí ló
0: ẹ̀
7: ọwọ́
0: mi gbọ́yìn dáadáa ló bá mi gbọ́yìn dáadáa.
6: Kẹgbẹ́ rẹ̀ o ẹsẹ̀ àdúpẹ́ bá mi tó o tó ti dé ìpele nípele lè tó yí.
0: Hello.
8: Hello, Gbenga.
0: Yes, sir.
8: Ṣe rí ẹsọ fún máa yẹn ẹsọ fún ẹgbẹ́ ẹsẹ̀ kó gbàgbé ẹ ó dàbí pé kò ní confidence nínú ara ẹ.
0: Wọ́n gbọ́ ní ìsìn.
8: Kò ní confidence nínú ara ẹ tó bá ní confidence nínú ara ẹ ìdí gẹ́gẹ́ bí ẹnìkan tí mò ń sọ̀rọ̀ mi ní dárúkọ mi o tí mò ń sọ̀rọ̀ yìí o tí wúwẹ̀ bá ti ṣẹlẹ̀ sí mi that is end of the road because ọ̀rọ̀ ṣẹlẹ̀ àwọn obìnrin wá ti mọ́ báyẹn kò ní ìkótẹ́ lọ lùúta fúnra ẹ̀ ló máa kẹ́rù ẹ̀ ló máa tún dànù kò ní ìkótẹ́ lọ bàjẹ́ níta rárá fúnra ẹ̀ ló máa kẹ́gbẹ́ kó máa wọ̀ ọ̀ràn ni the man has no confidence in himself o mú yàn tó bá da lójú ni mi ń sọ o tó bá kí nǹkan tó sọ yẹn o da lójú o o mú yàn o tún wá ní kó máa lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ti sign death warrant ara ẹ o ẹ gbà bẹ́ẹ̀ o ti sign death warrant ara ẹ sọ fún o sọ o tẹ stop gbogbo ẹjọ rẹ ẹjọ ẹjọ yẹn ni irritate yàn ayé àti máa irritate mi he should take decision tó bá rọ̀ pé òun sì fẹ́ gbà padà good luck to him but I personally I won't accept such a thing o.
0: Thank you, thank sir. Thank you. Ẹ ṣe kan, sir. Hello.
9: Ọ̀gá wa.
0: Yes, sir. Ẹ kalẹ̀.
9: Ẹ kalẹ̀ to program.
0: Yes, sir. Mo gbọ́ yín, sir.
9: Ṣé rí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn máa yìí. Mi ì ní fẹ́ ka wà tú emotional ìgbà àti nǹkan tí bàbá yìí tún sọ lálẹ́ yìí. Reason rẹ o number one ṣe máa ṣe gbọ́ sáìdì tìyàwó lórí ọ̀rọ̀ ó ṣe fídíò kọ́ bọ̀ tí aláìsí bẹ́ẹ̀sì nǹkan tí bàbá yìí ṣe àti táwọn gangan kàn fáwọn páwọn ẹ̀nà wúmà yẹn bàbá yìí kò look like èèyàn tó máa ká ìyàwó ẹ̀ tó ń ṣe irú fídíò kọ́ yẹn tí ò jẹ́ pé àti bẹ̀ẹ̀ gan ló ti máa lò target. Fún bàbá yẹn láti lè ọkùnrin báyìí àti ìyàwó ẹ̀ tó ń ṣe fídíò kọ ni tó dẹ̀ wà naked tó dẹ̀ wà ní ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ ó mọ̀ probability yẹn lo.
0: Ìyàwó dẹ̀ sọ lọ́jọ́ Tuesday wípé kì í ṣe first time tó máa ná wọn ní ẹ̀kan ti ná wọn.
9: Ó lè jẹ́ fídíò kọ lóòótọ́. Ó lè jẹ́ pé bóyá nǹkan táwọn míì pé wà ní ìhòhò báyìí bóyá ó mà yẹn bóyá aṣọ tó wọ́ pé wà nínú ilé mi o defend the woman yen mi so pe nkan ti baba yen so pe iro ni abo to bon ti ta ba to confirm la to the woman yen because se yan ba ri video call lo ma so oni identify ko ni specify boya naked video call ni a be just normal video call is video call iyen ni mi wo then baba yen tun wa so won kan pe ko se evidence pe àwọn lù pé tó bá dé court pé kò sẹ́ evidence pé òun kò lè rọ́ lè rọwọ́ òun lára rẹ̀ bàbá yẹn ti gba àgbé wípé this program of 18 the woman can go on Facebook kíní yìí wá recorded ẹ̀yin fúnra yín lẹ sọ wípé ẹ lù ẹ tún wá sọ ọ́ sí pé kò sí evidence tó fẹ́ fi prove pé ẹ lù evidence tẹ́ gangan ti fi sílẹ̀ so èmi ò bá kán rọ̀ wọ́n tó bá jẹ́ kán sì ní ìyàwó wọn they can settle it àríwé eléyìí rẹ̀ àbí dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni kò sí nǹkan tójú òrìrí so nǹkan tẹ́mi kàn fẹ́ sọ fún wọn nìyẹn tó bá sì nífẹ̀ẹ́ ìyàwó wọn
10: ẹ ṣeun mi ṣáàkì
9: ó sì ṣe settle
10: ẹ ṣeun gan hello
11: hello
12: hello
10: yes ẹ̀yin rédíò yín lọlẹ̀ mà
12: hello
10: yes ẹ̀yin rédíò yín lọlẹ̀
12: ok mo ti kú ọ̀tẹ̀
10: yes ma
12: ẹ̀kàlẹ̀
10: yes
12: ẹ ṣe yóò dà fún
10: àmì ma
12: ṣẹ́ri ojú tẹ́lẹ̀ sí wo ó yàtọ̀
10: ó yà
12: bí orúkọ yín ó yàtọ̀
10: yes ma
12: ṣẹ́ri a ní àmúmọ́ra jura wa lọ
10: bẹ́ẹ̀ni
12: wọ́n ní ojú ni màálù wọ́n ọbẹ̀ òdà lọ́rùn ó lójú ọkùnrin tó lè rí nǹkan bẹ́yẹn wọ́n lẹ́nu ìjà òde bá ló ń pẹ́rẹ́ lọ́kùnrin kì í ṣe gbogbo agbá ló ń wọlé tó ń rálejò tí ò ní gbó sẹ́rí n tó ṣẹlẹ̀ yẹn kò sí ẹni tó lè predict pé báyìí lòun ó ṣe àdúrà tá a máa gbà ní pé kọ́lọ́ má jẹ́ kí èṣù gbé wa wọ̀ àti pé díẹ̀ ọkùnrin ò tó wọ́n ní kọ́kùnrin yẹn jẹ́ ó ní egun ni wọ́n ní ojú nù
10: ó lẹ́ran
12: díẹ̀ wà ń bẹ́ẹ̀ ìgbà tó ti rí nǹkan bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ mọ̀ pé kò tẹ́ lọ́rùn káṣẹ̀ wípé a ò ṣe àṣìṣe láti rìátì láti nà kò tún wá jẹ́jẹ̀ tó wá nìkan máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń bá bẹ́ẹ̀ tó bá gbà obìnrin yẹn ò ní ṣíwọ́ láéláé àṣà ìṣíwọ́ olè kò ní dúró dé ó yìí máa máa hùwà yẹn lọ náà ni só tọkùnrin bá tó ọkùnrin ó ti rí kò dẹ̀ tẹ́ ẹ lọ́rùn jẹ́ kó máa bá tiẹ̀ lọ kò wá nìkan ajá ti ń dé kòkò báyìí
10: kò jẹ pé
12: ìwọ ní ìṣèlú wa ní kan wa máa bẹ ẹ tó yẹ kó jọwọ bójú kó tún wá fi ẹ ṣe làálí
10: kó jẹ pé obìnrin yẹn ni ó máa
12: bẹ ọlọrun ní jẹmi orílẹ o èmi ò ní gbarú ẹ o sẹrí ètò tẹ ń ṣe nítorí ẹkẹ sọlẹ sọ nítorí pé ètò bá mi tó ní ẹ ń tó lé ni ṣùgbọn kì í ṣe gbogbo nǹkan ni sùúrù gbà kì í ṣe gbogbo nǹkan ni ìdarí gbà ṣùgbọ́n ẹni tó ṣẹlẹ̀ yẹn ó burú jáì bíbélì gan fẹsẹ̀ múlẹ̀ obìnrin tó bá ti ń ṣàgbèrè ṣẹ́rí àpẹsọ ọ̀rọ̀ ni pé ẹ ṣàṣe máṣe kí ló ń dá ṣe máṣe èèyàn ṣàgbèrè ẹ̀yin ó ṣàṣe máṣe kì í bẹ́ẹ̀ ṣe àkọ́kọ́ tó ti máa ṣeré torí tí ó bá jẹ́ pé àkọ́kọ́ ni astringy sí ó ti ń ṣe tẹ́lẹ̀ ó ló fi jẹ́ pé nígbà tí ọkọ pààrọ̀ tí ọkọ kà mọ́ kò stringy sí kò dẹ̀ bẹ̀rù
10: tí ọkọ bá dá ní ìṣẹ́ ọkọ tẹ̀sán pé ó ń pé kó stop ẹ̀ ó sọ pé òun ò lè stop ẹ̀ pẹ́ni tó ń fún
12: ẹ̀ láyọ̀ ni
10: ẹ ṣe mọ́ mi thank you ma thank you.
13: sálẹ̀ tó yí bàbá àti màmá ẹ jẹ́ ká kó mọ́ ọ̀pọ̀ ìdílé ni ò bá ti tú ọ̀pọ̀ ìgbéyàwó ni ti forí san pa.
10: hello.
14: ẹni ní abalẹ.
10: yes sir.
14: ẹ kú sí.
10: yes sir.
14: ẹ wò ẹ ṣe ọlọ́run a máa fún yín ṣe.
10: àmì sà.
14: ṣé ẹ ṣe ń tó nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe náà nígbà tó yẹ kẹ́ ẹ ṣe bá mi tó gbére bí ètò yẹn bá mi tó nǹkan tó yẹ kẹ́ ẹ sọ nìyẹn bó tó bá ní ká wo tó tọ́nà tí wọn tí mi gbà wò ẹ ọkùnrin ẹ lè ń dá lẹ́bi púpọ̀ ṣé rí ẹbí tẹ̀ ń dà yẹn ẹ kò sẹ́ni tó lè gbàrú ẹ̀. ibun to beyen ba bi mo gan to bi mo okun ko le gba kire tele so mo to bi o gbo ko yawo mo n se ru nkan beyen aja se mo se beyen oni e ba gba o ma bo so le ni pe mo yan ni fo mo la to mo pe iko mo jina si owo obirin yen mo a o ko won to pe n so fun pe ko se su pe ko gba gbe ko gba gbe ko ma je ni e tele mo ran to fun ara yo ni o mi pe ko le jawo ni won ko se ni e si ko pe o si ko pe yen ibi te ma so ko da to e da ro won ki so pe calendar mo
0: emi o wa a wa da okunrin yen lebi emi be so nu kan to so
14: dadi
0: olodo tin yin okay
14: ma ti bi mo ki jojo temi mo lojo temi
0: se
14: rokun le gbere ese ko e ko se wu ma yen mo ti ba se gbojo oku e ko ye ko se wu ma yen mo ko je ko ba ti e lo beyen to ba ti ba be lo pa sibe ni ma yen le jawo mo bi de ma pa ni e ko se pe ni smi mo so dadi so ni de tin ko tin ase de ko ba ti e lo lọ́dọ̀ lè fi yẹn ẹ máa torí kó má di pé yẹn máa fi kàbọ́nu lọ́nà ọ̀run wọn máa lọ jẹ̀ka lójú ọ̀nà tó máa lọ kábọ́nu lọ́nà ọ̀run tí ò ní fẹ́ tó máa dá nìkan wà ń bẹ́ẹ̀ ni di bẹ́ẹ̀ sì ni kó fún máa ìfilẹ̀ lẹ́ka gbọ́ làwọn òye kó má bínú ní ìdálé wọn rú
0: ìṣòrí
14: ni yìí dájú gan lábì tí mo kà sọ wípé òun ní fẹ́rù wà ìgbà kéèyàn kọ obìnrin sílẹ̀ bọ̀ tó wá jẹ́ ẹ̀ṣẹ̀ àgbèrè ẹ̀lẹ̀ kọ sílẹ̀
0: ṣùgbọ́n ọ̀gá
14: mi
0: ẹ̀ló sà ǹjẹ́ ṣé ẹ̀yin náà ṣé ẹ ní ìgbàgbọ́ pé ká ní wípé etí méjì mẹ́ta mẹ́rin ò tí ì gbọ́ sọ̀rọ̀ ẹ̀ pé ó ṣe é ṣe kó sì padà sínú ilé wọn.
14: Ẹ má bínú sà bí tí méjì bá gbọ́ tó jẹ́ pé méjì ló gbọ́ ọjọ́ tí ọba ti sọ̀rọ̀ lọ́wọ́jọ́ iwájú ẹ má bínú tó bá rò jáde pé àkọ́bá ìfẹ́ bẹ́ẹ̀ ló ṣe é lọ́jọ́ sí àwọn yorùbá ó ṣẹlẹ̀ yíjọ sí ó dẹ̀ ká mọ́ra ó dìbò dìdìrín ìyẹn apàdà sẹ́rí ìyẹn máa ń gbé kọ́tọ́ṣe ẹbí tẹ́yẹ̀ máa padà jẹ́ lọ́jọ́ iwájú iṣẹ́ ó máa padà jẹ́ bí àwọn náà padà gbé kó dìdìrín nínú ọkọ̀ bẹ́ẹ̀ yẹn ni. kò sí bèjì ní pariwo ẹ̀ síta a kàn ń sọ pé kò ní pariwo síta yẹ́dí obìnrin kìíní ẹ̀ kọ́ mọ́ra obìnrin láti pín in aláàánú àwọn nìyẹn aláàánú àwọn nìyẹn tá aláàánú ẹ̀ sọ́jọ́ lọ́run ni ọlọ́run aláàánú náà.
0: destiny epa.
14: náà destiny epa ọlọ́run ló ní destiny epa kò ń ṣe àbá aláyé kan destiny epa àdéhùn ìdí yóò pàdé sẹ́rí nǹkan tó máa da lẹ́yìn òru kéèyàn sẹ́rí ní ìmọ̀mọ́ ibà tó kìíní yẹn sàyẹ́ má bínú.
0: ẹ ṣe gan ọ̀gá mi.
14: ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn sẹ́rí èyí lè wò pé a ṣe pé gẹ́gẹ́ bí ètò yín pé kí ẹ bá wọn tò kí ẹ tò lé ní ọlọ́run adé máa fún yín ṣe bọ̀ ohun tí yẹn bá tó máa jẹ bí kí yẹn má ṣe.
0: ẹ ṣe gan
14: sí. oríkà ni máa ń gbé lórí ẹsẹ̀ ní olúwa ní ìfọ̀nfọ̀n àwọn gbẹ́yẹ mi lé yẹn kò ti gbére nìyẹn kò sí lọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ mọ́ báyìí náà ó ti lọ́ọ́ lọ nìyẹn kò lè padà mọ́.
0: ẹ ṣe gan sí. ọ̀gá mi ra fincon ẹ ṣe gan. jẹ́rí kò sẹ́nikẹ́ni tó lè dọwọ́ bọ ohun tí ò dá. ṣùgbọ́n ohun tá à ń sọ ni wípé bàbá kan pè lẹ́ẹ̀kan wọn ni pé tó bá jáwọn ni àwọn ò tiẹ̀ ní sọ̀rọ̀ àwọn ò ní fọwọ́ kan ṣùgbọ́n ó ti lọ́nu. ṣe ló yẹ kíyàwó yìí ká ní lóòótọ́ nǹkan sọ̀hún bẹ́lẹ́gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ o.
11: ẹ jẹ́ ká sọ̀rọ̀ ìdílé.
0: ṣe ló yẹ kí ìyàwó yìí kó kó gbogbo àwọn ẹbí rẹ̀ kó kó wọn wá kán wá máa bẹ̀bẹ̀.
11: ká sọ̀rọ̀ ìdílé.
0: olóògbé ẹ wá lẹ́ẹ̀gbà.
11: ọ̀la ìwọ̀la ó yàtọ̀.
0: ṣùgbọ́n lọ́jọ́ tuesday yẹn gbà tí ẹ lẹ́ẹ̀na tẹ́ ẹ ní ẹmọ bèrè pé ṣé first time ni ẹni rárá ẹni pé yóò tó pé lè ló máa dàbí ẹlẹ́ẹ̀kẹta tẹ máa nà ìyàwó yìí.
11: wọ́n máa ń rọmọ
0: olú. ṣe pé bóyá ẹ̀ṣẹ̀ṣẹ̀ nà wọ́n.
11: olú.
0: tí wọ́n á sọ mo níbẹ̀ ṣe sọ pé ẹlẹ́ẹ̀kẹta mi ò bìlífù pé yóò ju mẹ́ta lọ.
11: lórúkọ rẹ̀.
0: ẹni rárá pé bíi mẹ́ta ni.
11: mo sì bàbá ti gbé.
0: nígbà tí mo sì pèyà mo béèrè pé ẹgbọ́ mélòó tọkọ yín ti máa ń nà yín lélẹ̀ ẹ kúkú ọkọ náà ń bẹ lórí láì gbà yín.
11: ó yà.
0: ìyàwó ni rárá ẹ̀kẹ́ mẹ́ta báwo ó pọ̀ kí àìmọye ìgbà ni.
11: ẹ ò rí bóyá.
0: mo sì fi lọ́wọ́ ọkọ ṣé ń gbọ́ nǹkan tíyàwó yín sọ.

0: Owo ina e ko le gba kanta e ya o so pe oro ti e ti ju be lo nti e pe igbe awon ti gbe jo lo court nti awo so nu pe awon ti gbe jo lo court e je ka kopa e ti mo si pe baba tu be lowo iyawo iyawo tu le kanta nkan to ko I so pe ko ri be lo pe pe nga atawon ke gbere o e se adu lo to omi la te ka to teyan re e ja gba wi pe based on nkan ti baba I so tin ba ni ki ma bere oro lowo iyawo yi oro asiri lori onta o ye fun mi number iyawo e je nkin tu pe wa je ki popo yo to the yam pepper scatter scatter benga ṣùgbọ́n ohun tá a mọ̀ láàmọ̀ gbogbo wa láàmọ̀ yìí pé ẹni tí ń sin gbà kò lówó nù ẹni tí ń bá sì ń bẹ́ ń hòhò kò lè tọwọ́ bàpò ẹlẹ́ṣẹ̀ ẹ̀ẹ̀kan tẹ́ káyàwó yín tó ń ṣe fídíò kọ̀ ní òun lẹ fi gbà létí ẹ̀ẹ̀mejì tí ẹ ti nà sẹ́yìn àkọ́dí tó ń tẹ̀yìn sọ ìyàwó sì sọ pé rárá ojú méjì lọ́pọ̀ àwọn ò lè kà á so ẹ̀ẹ̀mejì tẹ́ ti nà ìyàwó yín un kí ni ìyàwó yín ṣe fún yín gbà yín gbà tẹ́ nà so ìyàwó tẹ́ bá nà ìyàwó tẹ́ èèyàn súnmọ́ tẹ́ èèyàn nà ẹ dákun ṣé o lè mú yàn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ yálà tẹ́ bá parí ẹ̀ ṣé o lè mú yín gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ṣé lé náà lè tòrò ṣó lè tètè forgive fún yín ìyàwó tẹ́ ẹ súnmọ́ tẹ́ ẹ nà tí kìí ṣe ẹ̀kíní tí kìí ṣe ẹ̀kejì ẹ̀yin èèyàn wa ẹ tún jẹ́ àwò lẹ́lẹ́kẹta kí ló lè fún ìyàwó ní audacity láti máa sọ fún ọkọ kọ́kọ́ máa sọ wípé mo fẹ́ jẹ́ kó o fi ẹni sílẹ̀ kí ìyàwó sì máa sọ fọ́kọ ni pé láyé òun ò lè fílẹ̀ torí pé òun ni jọ igi fa òun ṣé ẹ rí pé ó ti ní nǹkan míì nú ẹ lọ ọ̀gá mi sẹ́ríkì yes sir mo ń gbọ́ yín sà
1: a ní kí n dá sí ètò náà ní sàrò
0: yes sir ẹ jọ ẹ hold on sir ẹ ṣe hold on ẹ má kúrò ẹ hold on báyẹn ẹ má ti lọ hello
2: hello mr gbẹ̀ngà
0: hello sir mo ń gbọ́ yín sà
2: ẹ kú ètò
0: yes sir kí lorúkọ yín sà bulẹ̀ tí ń pè
2: adébáyò olúgbẹ̀ngà ni
0: láti ibo sà
2: láti quebec
0: ok sà lórílẹ̀‐èdè bo
2: canada
0: canada ó yà mo ń gbọ́ yín sà
2: mo gbọ́ sọ̀rọ̀ tẹ́ sọ èmi náà gbọ́ mo follow up láti tuesday
0: ok sir
2: mo dẹ̀ gbọ́ báwọn yẹn ṣe wọ́n ṣe sọ̀rọ̀ lórí program yẹn tó ń blame òun máa yẹn
0: yes sir
2: but èmi ò fẹ́ ká blame òun máa yẹn because kò sẹ́ni tó máa ṣẹlẹ̀ sí náà tí ó ní because ẹ sọ̀rọ̀ kan méjì 2 weeks ago mo dẹ̀ like ọ̀rọ̀ tẹ́ sọ yẹn pé ẹ má jẹ́ ká máa wà entitled sí gan mo kọ́gbọ́n náà ọ̀rọ̀ yẹn gan because tá a bá ti ń wà entitled jù lórí issue number one máa ń bring the anger then number two ẹni tí èèyàn ń fẹ́ there is a high tendency kó bàbá kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ká má dọ̀ pé ẹgbẹ́ agbèrè kí ló máa ń pe the other one yẹn náà tó máa ní oṣù àṣemáṣe àṣemáṣe náà ni because ẹni ẹ ti kọjá conduct in marriage normally in marriage a expect kí ọkọ lọ báyọ̀ sùn sá a dẹ̀ expect kí ìyàwó náà ṣe the same thing that is the normal standard but because we are human we can really kí ló máa ń pe we may be culpable occasionally bá ń wo tẹlẹ́rìn ara tó gbọ́n máa ń fà yọ̀ǹbẹ̀ ni pé ṣé bàbá tó ń sọ̀rọ̀ ṣé wọ́n ní girlfriend yìí rí bóyá kákọ́ béèyàn lọ́wọ́ bó ṣẹ́yìn náà òfìgbà kan pé bẹ́ẹ̀ pé ẹ ní girlfriend yìí ń ta sẹ́bà ti ní girlfriend ẹ ní right láti ṣe anything lórí woman yẹn ohun tó jẹ́ kán wà ní ìtàjú sọ̀rọ̀ woman yẹn ni pé woman yẹn máa weaponize yìí bọ́n ṣe nà wọ́n yẹn là máa weaponize ká ní pé wọ́n ti fọwọ́ kan woman yẹn ń sìn
0: wọ́n
2: free láti take any action àwọn gánà máa bẹ̀bẹ̀ ṣe sọ ṣẹ́gẹ́t so mo máa ń lè ní àwọn kan mí nínú kọtẹ máa ń sọ pé don't be entitled to anything if mo máa ń sọ pé ìyàwó mi gan pé you want your wife pé kó má ní ẹni àfíà tó bá láfẹ́ yàn kọ́ kí ni ẹ̀fẹ́ ṣe ṣẹlẹ̀ dáhùn pẹ́ṣẹ́ yẹn.
0: kò sí ọlọ́run mọ̀jẹ̀ ó ṣe ṣẹlẹ̀ sí yàn ni kò sí nítorí afẹ́
2: ṣe. because mo ń wo pé number one kó tó fẹ́ yàn ó mọ bá grand yẹ gbogbo kí ni máa sọ pé ìyàwó mi ó máa ń wò mí ni ó máa ń rẹ̀ nìkan máa ń sọ ó mọ bá grand yẹ tó fẹ́ you are not married to a saint. Ẹni ẹ lè pàṣẹ àgẹ̀rẹ̀ ó pọ̀ sí gbogbo àwọn kìíní ẹ̀ lè
0: mi ti. Mr. Gbenga.
2: Kílẹ̀ sọ̀sà.
0: Mr. Gbenga tí ò bá dé level kan báwo ni ìyàwó ṣe máa sọ fọ́kọ wípé ẹni tó ní ìfilẹ̀ mi ò lè fi.

0: nipele nipele.
1: Hello.
2: Hello, Mr. Oya, to equate to Ekaro.
1: Ekaro, sir.
2: Yeah. Say mo pe oro ta tin pe ko pe la ta ro yi. Awon kan te ti so. Awon to ti ta ti so ri mo gan to ti je yo me.
1: Bẹ́ẹ̀ni.
2: Ó jẹ́ pé ó yẹ káwọn ọkùnrin in particular ká máa try láti mú un lò. Báwọn ọkùnrin ṣe máa fẹ́ yà, mo sọ́rí láti sọ ọ́, tó ṣe máa fẹ́ ìyàwó no matter what, bóyá sísìn ẹlẹ́ni bóyá tọ̀ fìtì ló fi fẹ́ ọkùnrin yẹn. Fáì ó ti fẹ́ bóyá going to 10 years or even 5 years. Tí obìnrin yà bẹ́ẹ̀ sì wà máa àwọn omi àwọn sì máa rán nínú nípa ẹ̀kì alóní ẹ̀kì mọ́dà ni a sì máa ní fínis fún. Ó fi hàn pé mi ò ṣiṣẹ́ tèmi gangan nìyẹn náà. Ó yẹ kó ti mú àti wúmà yẹn pátápátá by now. O ò nídìí láti force ẹ̀. You don't need to force the woman. Má pe ẹ̀ṣẹ̀, má pe àwọn old friend yẹn. Bọ̀ àwọn nǹkan tó wà jẹ́ pé ọ̀gán ti máa ṣe tó gan fún rẹ̀ willingly. Ó ti máa gbà pé gbogbo àwọn nǹkan tó ti kọjá lọ. Ìgbà tí èèyàn láti fi Yorùbá ní nǹkan tí èèyàn bá fílẹ̀ lẹ́nu ewúrẹ́ tó. Ìgbà tí èèyàn bá di fílẹ̀ ẹlẹ́ọ̀ protected. Oríṣiríṣi nǹkan náà ló máa ṣẹlẹ̀. Oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀. It's not about mo fún lówó. It's not about mo ṣe gbá mo ṣàwọ̀. Yorùbá àti ìwà àti ìyàwó ẹ̀ ṣáà láti mú ènìyàn àti ìyàwó ẹ̀ to yourself.
1: Ẹ ṣeun gan sa.
2: Dájì kan máa ń sọ̀rọ̀ kan. Sa dájì kan máa ń sọ̀rọ̀ kan. Wọ́n máa ń ní àwọn òkè ṣọ́ọ̀kù pẹ̀lú pé káwọn máa má lọ fi ìyá. Pé nǹkan táwọn ṣàfihàn ni pé kí àárín mi àti ìyàwó mi ṣá wà òkè. Táwọn èmi àti ìyàwó mi bá ti wà òkè. Ṣé we bring the children to me? Bọ̀dọ̀ ọkùnrin máa ń dàbí pé káwọn mi ṣáà rí pé mi bá lọ fi. Ọkùnrin yẹn ọlọ́run jẹ́ kó ṣe wàhálà.
1: Àmì àmì o ti kọ̀ ọ́ ti. Ẹ ṣeun.

0: ṣeun ẹyin eyan ti e n pe mi labẹnu arabinrin kan na won send message si mi nisin won ni pe awon fun iya yi ti won lo ko awon ni stroke pa awon fun ni 500,000 naira e seun ojo ni tin hello yes e caro
1: wa gbe n fise
0: yes sir mo gbo yin sir
1: opo lo ti je ba
0: ami
1: oro ko mi ni o sa de gote baba de ko ni gbe mo mo si
0: yes sir
1: wa gbe n ti do so pe yo yo ni o mo je
0: mi o gbo yin dada
1: sir yes sir ara be to so pe ko so lo n ko ti je ni
0: be ni sir
1: ẹjẹ mo tọ́pẹ́ sí kíkẹ́ kan fún mi ní sí báyìí sílẹ̀ mo ní pè ní ìjọ́jú ní ìjì mi adéọ̀sùn ó mọ̀ ní ọ́dẹ́ àdá bàbá àdìgún
0: ok adéọ̀sùn ó mọ̀ ní bàbá àdìgún
1: ní ó mọ̀ ní bẹ́ẹ̀
0: ok
1: sí ìpínlẹ̀ tí mo ní pè ní ìjọ́jú ní ìjì mi lè sí èyí transfer
0: ok
1: ìpín tó lè rí owó fún olè tó gbé
0: wọ́n níṣẹ́ ti mọ̀lété
1: bẹ́ẹ̀ni mọ̀lété bẹ́ẹ̀
0: ok níbòdì
1: láàrọ̀
0: láàrọ̀ la 5,000 bá wọn kọ́ lè
1: torí kọ́nísọ̀ tí mo wà
0: ẹ bá wọn kọ́ lè ẹ ṣeun adéọ̀sùn ó sẹ́ndẹ̀ sí yín bẹ́ẹ̀ ni ẹ ṣeun sá ẹ ṣeun ọ̀gá mi.

0: Hello? Hello? Hello?
1: Bẹ́ẹ̀ni ìpele ọ̀rọ̀ àṣírí lórí ohun tá ò tí bẹ́ẹ̀ni kankan sọ rí. Wọ́n á jẹ́ kí gbogbo àgbáyé kọ́ wa lọ́gbọ́n.
0: Ẹ ṣeun gbogbo ẹ̀yin èèyàn tí ẹnọwọ́ àánú sì yáì. Tí ìyà tí wọ́n náà fẹ́ fún wọn ní 500 yìí tí ó bá ti drop yìí túmọ̀ sí wípé ìyá yìí ó ti kúrò lówó tí wọ́n ó fi jẹun. Wọ́n wà bá wa lọ wá nǹkan kan tí wọ́n ó máa ṣe ni tí wọ́n ó máa ta. Kò ṣe ṣọ́ọ̀bù wọn tán gbà wọn ni wọ́n fi máa fi ta nǹkan ni tí wọ́n fowó ń ṣe nu. Hello?
2: Ẹlú ẹ̀ka lẹ́.
0: Yes, ẹ káàárọ̀ sá.
2: Ẹ káàárọ̀ ẹ̀kú ètò.
0: Yes, sir.
2: Mo ti ń pè yín látàárọ̀ nù.
0: Àti gbé báyìí, sá.
2: Orúkọ mi ni Adétúnjì. Ẹ̀bọ̀nà Rébù láti Kádùn.
0: Ẹ ṣeun, sá.
2: Ṣé rí mo kàn fẹ́ sọ little small story kan kékeré.
0: Ẹnìkan náà láfẹ́ fún 5K sí. Thank you, sá.
2: Sá.
0: Mo ń gbọ́ yín, ara sá yín kọ́. Mo ń gbọ́ yín, sá.
2: Kò sí nǹkan tí ẹ lè fún obìnrin. Obìnrin lẹ́mìí jọkùnrin lọ. Obìnrin ní àná. Kó jọ kọ ilé ẹ kó máa fún ní oyin jẹ. Tó bá ṣẹ̀ṣẹ̀ máa ṣètò ọkọ, á sì máa ṣètò ọkọ. Like example bí ìyàwó tèmi nù lẹ́sìn. You understand? Mo máa ń jẹ́ kó yẹ ọmọ ìgboro lèmi. Ọmọ ìgboro nù pé èmi ń ṣiṣẹ́. Ṣé mò ń ṣe dẹ̀ ni? Ẹ má ti lọ bá mo ṣiṣẹ́ ní ti kí n kọjá lọ sí kò àwọn tó ń ta wáìn ta nǹkan kan yìí kí n lọ supply lẹ́kọ̀ọ́ ẹ má dé àmọ́ àwọn rí ìyàwó ẹ̀mí báyìí wọ́n rí mi báyìí débo tó ojútì fún mi mo kúrò ń bẹ̀ àtúndọ̀ gbalẹ̀ síbò mi mo tún kúrò ń bẹ̀ àtúndọ̀ gbalẹ̀ síbò mi tí omi kó tó dípò ọ̀rẹ́ dáàdì mi ṣe ń sọ fún mi pé ọmọ ìyá kan jẹ̀ kan ọmọ ìyá kan pa ẹ̀ dànù mo fi ọ̀nà bá tó dá mi ṣe lẹ́rìí. Ìyá mi lọ ra tasílẹ̀ ìdíkùn àmì mọ́ra ṣùgbọ́n ara gàrí màá rí pó mà kò sí ní tó fẹ́ tìrò kí n fún un.

0: bíbí owó tabadẹ̀ sọ pa lọ kíní ti má kàn dígbà pé ìyá mi bẹ́rẹ̀ bọ́bẹ̀ cream àbúbọ̀ kitchen àti bàbá mi àti sẹ́mọ̀ kò tí mi ò fi ń tẹ lọ́rùn ṣùgbọ́n àdéǹdọ̀ dìde ẹnkẹ́ ẹ̀tẹ̀ lè rú rárá nítorí tí mo lọ gbà lọ́mí kéde bẹ́ẹ̀dún kíláàtì mo lọ gbà lọ́mí kò sanwó ilé yẹn kò pín sí tí wọn ló bẹ̀rẹ̀ nìkan wọn láti fi ilé yẹn lẹ̀ ìwọ̀n pásítọ̀ tó wà ládùúgbò gbogbo àwọn bàbá àgbààgbà wọn ń pè gbogbo padà mọ́ ènìyàn lè padà létà ló yẹ à ń gbọ́ ọmọkùnrin ẹ̀wọ̀ inú ilé yẹn wà á sùn síbẹ̀ I'm thank God ọmọ inú wa pẹ̀lú mi sìn ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ lónìí àwa ń sọ̀rọ̀ bí kan wá ní ọmọ landlord kan báyàwó ẹni kan sùn pé inú ilé tájọ ń gbé bí ọmọ landlord èèyàn ń báyàwó ẹni kò sí tá a ní òrìrì ṣùgbọ́n ní ìsìn ìdáyà lálágbára o tó bá mọ̀ pé o ṣe mọ́ ò nífẹ̀ẹ́ ọkọ̀ ẹ mọ́ kó ń kálukú separate kẹjọ máa lọ kí gbé kó wá wà lábẹ́ ọkùnrin kó tún máa rìnrìn kó ní kiri mo ń sọ fẹ́ni ẹ mú dá pé ọkùnrin ló bá fi àjò bẹ̀rẹ̀ wọ́n ti lè lọ iléeṣẹ́ rédíò mi kan ti lọ bẹjọ́ sùn bẹ́ẹ̀ kí á obìnrin ọkùnrin yìí ó ti pa ó ti ṣe kí mi kan mọ́ dọ́kùnrin bá ṣe kò nílé ìwò síta èèyàn mélòó lè bẹ́ẹ̀ sọ tẹ̀lé mú dàgbé ọ̀rọ̀ fẹ́ẹ̀ sọ ń sìn ó rìn kiri ń sìn tó ti lọ rédíò àsìn.
1: ẹ má júwe wọn dà jù. Hello. Ẹ ṣeun ẹ̀yin tí ẹ̀ ń fún wa ní nǹkan fún ìyá ẹlòmíì náà tún ti fún wa ní another 5,000 naira. Ṣẹ́rí ṣẹ́ ń bá mi ṣe àbí? Ṣẹ́rí àwọn owó tán fún ìyá yìí eléyìí á fún wọn wọ́n fi jẹun lọ́la. Ṣùgbọ́n ẹni tó promise wọn ní 500,000 yìí kò tí ì drop tó bá ti drop. Ẹyẹ wo káàkiri. Bẹ́ẹ̀ni náà bá ti rí ìdí ìmọ̀ ẹ̀ á ní fún wọn ní ìyún lọ́la á make sure wípé wọ́n fi ìyún dókòwò ni. Ṣùgbọ́n àwọn owó eléyìí tí wọ́n ń fún wọn bí mo ṣe ń sọ yẹ ẹ dákun ẹ mọ̀ calculate ẹ bá wọn. Á fún wọn ní ìyún láàárọ̀ kùtùkùtù láàárọ̀ la. Hello.
2: Títú ọpọ ìgbéyàwó ni o bá ti forí sanpán ṣùgbọ́n ọpẹ́ lọpẹ́ gbẹ̀ngà àtàwọn.
1: Hello.
3: Hello.
1: Yes, ẹ rárá ma.
3: Mo fẹ́ sọ̀rọ̀ bí ọ̀rọ̀ Bọ̀lákì.
1: Bọ̀lákì.
3: Bọ̀lákì sọ wípé ó yẹ kó lè rìn ní àtẹ̀. Kò lè rìn ní àtẹ̀, this is love we are talking about. Tó bí rẹ̀ bá lọ́ọ̀bù yẹn ló wà nílé fún 20 years. Alternative ló máa wá. Tó bá ti ń rí alternative. Ìkan máa yẹn wọ́n sọ pé máa yẹn nà. Nígbà tí máa yẹn nà ni wípé ìkan ara wípé máa yẹn kò lè ṣe nǹkan kan ojú ti lọ́ọ̀bẹ jù. Kan yẹn ló fi ń nà. Ó ti ń nà tipẹ́.
1: It is well. Ẹ ṣeun gan ma. Ẹ ṣeun ma. Oya ẹja lọ síbi ti ìjọ ti CAC Redemption of Glory ti wọn bẹ ní Amistic Boulevard ní City of Port Harcourt. Ètò yìí lágbára o. Ní State of Rhode Island ní America lọ́hùn. Ṣé ìmọ̀ kí wọ́n ṣe máa ń ṣe lélẹ̀ tó yẹ kí gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ náà máa ń fún àwọn èèyàn méjì ní 550,000 naira ẹnì kọ̀ọ̀kan. Ní ìsìn báyìí ẹ̀jẹ̀ á tún mú èèyàn méjì tí ẹ mọ̀ pé ẹ fẹ́ fi ṣe nǹkan tí ẹ mọ̀ pé ẹ fẹ́ fi 50,000 naira ẹ lè fi dókòwò tí ẹ mọ̀ pé ẹ lè fi 50,000 naira ẹ lè fi dókòwò ẹ̀jẹ̀ á wò. Hello.
4: Hello, ẹ káàárọ̀ sáà.
1: Ẹ káàárọ̀ ma.
4: Yes, sir.
1: Kí lẹ pè wá fún ma?
4: Mo pè yín fún pé kò sí owó tí wọ́n mọ̀ fi ṣiṣẹ́ ni.
1: Iṣẹ́ wo lẹ fẹ́ máa ṣe?
4: Mo ta ata, ata ni mo ń ta.
1: Ata? Ibole ti ń ta?
4: Láìdí àpáta Adífàṣẹ.
1: Ata èlò níyà bí?
4: Bẹ́ẹ̀ni sà.
1: Ibole ti máa ń kó?
4: Mo máa lọ rà lọ́mí, a máa lọ rà ní kílà olódó.
1: Ata nìkan lẹ̀ ń tà ni tòmẹ́tò?
4: Tòmẹ́tò àti àwọn ànàmọ́. Ànàmọ́ àlùbọ́sà.
1: Àdúgbò lẹ ti wá ń tà àbí?
4: Bẹ́ẹ̀ni Friday Adífàṣẹ.
1: Kí wá ló dé tẹ́ ẹ ta mọ́?
4: Kò sí owó kankan lọ́wọ́ mi.
1: Eré tẹ́ ń ta tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nǹkan kí ló gbówó lọ?
4: Gbogbo owó tẹ́ mo fi ń tà tẹ́lẹ̀ mo máa ń gbé owó náà ni.
1: Wọ́n wà ya yín mọ́.
4: Bẹ́ẹ̀ni.
1: Ṣé 50,000 naira tó yín bẹ̀rẹ̀ padà?
4: Ó tó yín bẹ̀rẹ̀ sá.
1: Ẹ ṣeun, wọ́n ti kọ nọ́mbà yín lẹ̀. Sọ tó bá di ní ọjọ́ Tuesday ni ẹ máa bọ̀.
4: Okay, sir.
1: Ilé ìjọsìn.

0: ẹ ṣeun nìbàdàn àbí lápújá
1: nìbàdàn nìbàdàn
0: ibẹ̀lẹ̀ ń gbé ibẹ̀lẹ̀ ń sùn
1: èmi náà fẹ́ mọ fi mọ ní ìdìrà lọ́wọ́ fẹ́mi náà mọ fi pèédú mi
0: èédú
1: rárá
0: àgbà èédú àfààyè gba èédú lásìkò yìí
1: èédú yẹn yá lásìkò gáàsì
0: wọn màmá àwọn èédú tá a ti ṣe lórí ètò yìí ti pọ̀ ó ti pọ̀
1: àgbà yìí ìjọba tó rí pọ̀ lọ́run iná àwọn nǹkan tẹ̀lé owó ló dàbí nǹkan.
0: Adéọ̀ṣọ́ a fẹ́ gba èédú ni kí lẹ̀ ń tà tẹ́lẹ̀ yàtọ̀ sí èédú kí lẹ̀ ń tà tẹ́lẹ̀ yàtọ̀ sí èédú ó ti cut àgbà èédú èédú tá a gbà wọ́n ti pọ̀ nígbà tá a dẹ̀ débẹ̀ tá a dọ́dọ̀ wọn wọn wà encouraging ni ẹ má bínú. Hello.
2: Kàlẹ́ ẹ káàárọ̀.
0: Yes ma.
2: Ẹ jẹ́ èmi náà ní ìrànlọ́wọ́ ni.
0: Ìrànlọ́wọ́ fún
2: kí ni? Ọ̀fẹ́ mọ̀ fi kan ewé tó àti àlùmọ́ra àtàánà mọ́ kankan.
0: Màámi.
2: Mo fi ní
0: wọn. Màámi. Ṣé ẹ ti tàárí?
2: Bẹ́ẹ̀.
0: Ẹ́.
2: Bẹ́ẹ̀ ni sà.
0: Ẹ ti tàárí?
2: Ẹ.
0: Ok màmá. À kọ nọ́mbà yín lẹ̀ ṣùgbọ́n tá a bá dé àdúgbò yín àní fún yín o. Tá a bá dé àdúgbò yín tá a bá béèrè tán bá ní ẹ tàárí màámi ẹ mọ̀ bínú o. A ní fún yín o kó mọ́ dàbẹ́ ni pé torí pé ẹni tó pè láàsì ti sọ pé nǹkan tó ń fẹ́ mọ tàánú lẹ̀yìn náà fi pè pùn lẹ fẹ́ tà.
2: Ẹ kọ́ o.
0: Màmá ṣe ẹ jẹ́wọ́ ní ìsìn tẹ́ ẹ bá tàárí a fún yín ṣùgbọ́n tó yẹ pé ẹ ti tàárí ẹ ti sọ.
2: Kílà ni.
0: Kí lẹ wí.
2: Kílà láti máa ní àtẹwé
0: ti. Ṣé ẹ ti ń tẹ́ ẹ sọ yìí ṣé ẹ ti ta ń tẹ́ ẹ sọ yìí rí ẹ ti ń tà tẹ́lẹ̀.
2: Mo ti tàárí ó ti pẹ́ ni.
0: Ìgbà tá a bá dàdúgbò yín tá a bá bèrè lọ́wọ́ yín pé ṣé ẹ ti tàárí wọn ó sọ fún wa pé òun tẹ̀ ń tà nù.
2: Bẹ́ẹ̀ni.
0: Màmá ẹ má bínú o ọjọ́ Tuesday ẹ̀yin ò ní wá àwọ̀ ó wà sádùúgbò yín láti wá confirm ni o tán báyìí sọ pé bọ́ rárá pé ẹ tàárí màmá a ní fún yín o.
2: Lọ́dà.
0: Ó yá ẹ bá mi kọ́lẹ̀ àwọn Adéọ̀ṣun ó wà sádùúgbò ibo lẹ ibo lẹ pàdúgbò yín.
2: Ní Bẹ̀yẹrúnkà.
0: Bẹ̀yẹrúnkà àwọn ó wà.
3: Ode junction.
0: Wọ́n ní Ode junction.
2: Ẹ ní Ode junction.
0: Ẹ mọ̀ wọ̀rí ẹ mọ̀ wọ̀rí ẹ sáà mọ̀ wọ̀rí. Inú ọjà kọ́ la ti fẹ́ wá bá yín o.
2: Ibẹ̀ náà ni inú ọjà wọn máa ń pè.
0: Ó dáa kò sí wàhálà ó wà ó wà. Yàrá alẹ́ ẹ mọ̀ bínú. Ìrírí làgbà bá máa mọ nǹkan tí ọ̀rọ̀ nǹkan tá a máa ń fojú winá lẹ́yìn lórí ọ̀rọ̀ àwọn èèyàn yìí. Bíyà ìbá sọ pé tó wáyé pé tòótọ́ ni wọ́n ti tàrí. Ẹ á fún wọn. Ṣùgbọ́n tí wọn ò bá tàrí. Àfẹ́ lómi. Ẹyin ìyàwó àtẹ bá wa jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín ojú òní tìyìn. Agbára Ọlọ́run kankan ò ní ṣe yín nǹkan ní ṣàwá náà. Dáadáa ti ń bẹnu abídí náà ni ọmọ bẹnu gbogbo wa. Bẹ́ẹ̀ni dúró ìṣẹ́jú kan torí tèmi ẹ̀sìn ní sunkún torí tèmi mi ní sunkún torí tìyín náà. Gbogbo olólùfẹ́ ètò yìí. Ẹ ṣeun tẹ bá wa jẹ́ fún tòní. Ibi tá a bá kù sí ẹ mọ́ bínú. Gbẹ̀ngà Ọláyíwọlá lorúkọ tèmi. Nọ́mbà mi tẹ́ fi lè bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò. Pàápàá jùlọ lórí WhatsApp mi ní 08038 4646 75. Bákan náà ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá fẹ́ gbé ọ̀kadà tẹ́ ẹ mọ ọ̀kadà gùn tẹ́ ẹ fẹ́ fi ọ̀kadà ṣiṣẹ́ tẹ́ ẹ fẹ́ mọ sanwó ní installment ẹ mọ gbàgbé tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ gbé ọ̀kadà ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n ń gbọ́ ọ̀kadà míì fún wa ọ̀kadà míì tún ti ń bẹ ńlẹ̀ bá mọ̀ pé ẹ fẹ́ fọ̀kadà ṣiṣẹ́ nọ́mbà yìí ni kẹ́ ẹ pé 08165346275 lẹ́ẹ̀kan sí 08165346275. Ẹ bá dúpẹ́ lọ́wọ́ àwọn ará lẹ́jà máa lọ.
4: A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún ètò tòní lórúkọ Ọlọ́run àtúnjọ pàdé lórí ètò yìí lọ́jọ́ mẹ́jọ náà ni Adéọ̀ṣun Olúwakáyọ̀dé lórúkọ tèmi.
5: Olúmúyíwá Adéyẹyẹ lórúkọ ti tèmi tí bọ́ ìmọ̀ sí rẹ́dọ̀lá pásítọ̀ ẹ ṣe tẹ́ ń gbọ́ wa ní gbogbo ọgbà ojú òní tì yìí ó dàbọ̀.